ìbéèrè mi lọ́wọ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi báyìí ó ní wípé níbo gan ni à ń lọ lẹ́yìn ayé bí a bá ṣe tán nínú ayé yìí ó níbìkan tí a ó rè ìbò gan là ń lọ lẹ́yìn ayé àárọ̀ ló ń gbọ́ mi ọ̀sán ìyálẹ̀ta tàbí àṣálẹ ìbéèrè mi lọ́wọ́ rẹ nìyí àkọsílẹ̀ fi yé wa nínú bíbélì wípé jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé nítorí náà nínú ẹ̀ṣẹ̀ ni a gbé lóyún wa nínú ẹ̀ṣẹ̀ ni a sì gbé bí wa ẹ̀ṣẹ̀ jẹ́ ohun abínibí láti ọ̀dọ̀ baba ńlá wa àti ìyá wa tí ṣe ádámù àti éfà láti ipasẹ̀ wọn ni ọlọ́run ti fi ìran ọmọ ènìyàn gégún ẹ ó rí pé tá a bá bímọ tó bá ti mọ̀rọ̀ sọ a ò ní kọ́ ọmọ náà nírọ́ tí ó fi máa parọ́ ìdí nìyí tí jésù fi wá sáyé láti rà wá padà ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ dà láti lè fún wa ní ìyè ayérayé ni lẹ́yìn náà ẹnikẹ́ni tó bá kọ̀ láti gbà á kó sì di àtúnbí kò lè ní ìyè ayérayé nítorí

lóòótọ́ ni ikú lèrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé ní rè kí wá ni à ń pè ní ẹ̀ṣẹ̀ gangan ganá galatia orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún kà sísàlẹ̀ ò ti jẹ́ kó yé wa ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ bí o bá jẹ́ olè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ ọ̀nà yòówù kó o gbàjálẹ̀ ọ̀hún àní ẹ̀ṣẹ̀ ni bí o bá jẹ́ alágbèrè bákan náà ọ̀nà yòówù kó ohun kó máa ṣàgbèrè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ alábòsí ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni onílara oníjàmbá abọ̀rìṣà alágídí onígbéraga ọlọ̀tẹ̀ ènìyàn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kò lórúkọ méjì ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́ ǹjẹ́ a ò wá lè wà nínú gbogbo ẹ̀ṣẹ̀ báyìí tàbí ká mú lọ́kọ̀ọ̀kan eléyìí tó bá jẹ́ tiwa ká sọ pé kí oore ọ̀fẹ́ ó máa pọ̀ sí i nítorí náà bí a bá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹran tí a mú ẹ̀ṣẹ̀ bí ẹni mumi tá a sì wíwíwí tó lóòní gbọ́ ìyá kan bẹ nílẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ níbi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé yìí ń lọ wọn ò jẹ ìyá ayérayé níbẹ̀ ibẹ̀ ni àwọn ènìyàn ti ń jẹran ara wọn tí èmi ń padà síbẹ̀ torí pé ìyá ayérayé ni ìgbé oró ni wọ́n ń ké ńbẹ̀ ẹkún òun ìpayín kékeré ló wà níbẹ̀ jẹ́ ká wá sọ nípa ìlú ọlọ́run ìjọba ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ ilé ológo ìlú ẹlẹ́wà ibodè ewúrà ilé dídán tàwọn mímọ́ níbi tí a ó ti sọ ẹrù wa kalẹ̀ ibẹ̀ ni a ó ti nu omijé wa nu àwọn áńgẹ́lì ṣàǹkọ mímọ́ mímọ́ mímọ́ tó wọ́n rí ẹwà ògo ọlọ́run ni òòrí ọlọ́rọ̀ àti lásàrò wọ́n jẹ́ ọ̀rẹ́ nínú ayé ṣùgbọ́n nígbà tí lásàrò kọjá sí ìjọba ọlọ́run ọlọ́rọ̀ lọ sí ìjọba ọ̀run àpáǹdì wá wo bí ọlọ́rọ̀ ṣe ń bẹ̀ wọ́n ó ní ẹ bá mi sọ fún lásàrò ọ̀rẹ́ mi ni ẹni kó fi ìka rẹ̀ tọ́ omi sí mi lẹ́nu ṣùgbọ́n ààyè ò sí mọ́ irú ààyè báyìí kò ní sí mọ́ lọ́run ààyè tó fi ń gbọ́rọ̀ tí mò ń sọ fún ọ báyìí kò ní sí mọ́ lọ́run yóò kó àwọn ènìyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà yóò kó àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé tí wọ́n kọ̀ tí wọn ò gbọ́ yóò kó wọn ní ìjọba ọ̀run àpáǹdì

bọ̀dá bọ́ìsì mú ọ̀dọ́dọ̀ ẹ̀yin náà ẹ̀yin tó kébé bára ṣẹ́ẹ̀tì àbá bára ṣẹ́ẹ̀tì fún yín ẹ̀ ní de bọ́sìnì kankan bó tilẹ̀ wù kó rí ẹ̀ ní de tọwọ́ bí ti wù ó mọ ẹ̀ wá sí gbogbo àyálẹ̀ ẹ̀ mọ̀ pé what's up jí kí ló ń happen now ẹ̀yin guys bó la ń chill sí láti secondary school ló mọ̀ ti bẹ̀rẹ̀ títí tẹ́ fi wọ university tẹ́ fi wọ polytechnic tàbáwọn technical schools lẹ́ẹ̀bà tó lọ káṣà ń gbẹ̀bá délé ìwé ẹlòmíì arìn àdàbí ẹni pẹ́gbẹ́ rẹ̀ ti wọ́ dànù nítorí akọ iná ni o ẹlòmíì arìn àdàbí ẹni tó sunké ẹlòmíì ò dáràn mọ̀ sí àdàbí òtòbúkọ wọ́n ti wá dọmọ kọ́mọ wọ́n ti ya gáṣá láwọn ọmọ tí wọ́n bí níbi níran mọ́ ẹlòmíì ti lọ join cult bó bá padà délé tí bá má bàbá rẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọmọ rẹ̀ agọ́wọ́ rẹ̀ lékenkà bẹ́ẹ̀ ti gan ò ṣe kó ẹ ti rójú òun gan fúnra ẹ̀ sí olórin kan ló

ọjà rẹ tó wá náà ni yìí o ni pé kò jábàálẹ̀ ọmọ ọlọ́mọ kò parọ́ fún kò fún lóyún tán bá ti mú délé yìí kò sọ pé ò tiẹ̀ mọ́ rárá ọjà rẹ tó wá náà ó náà ni kò kàn mọ́ gbéra rẹ lẹ̀ fọkùnrin tó bá tún wá yá kó wá dègún sí ọlọ́run kò mọ̀rọ̀ kọfẹ́ ọjà tó wá náà tiẹ̀ ó ni pé kò sọ fẹ́ni tó lo fóònù rẹ lọ́wọ́ pé tó bá ti lo fóònù ọwọ́ yẹn tán kó bá gbélé lọ ọjà rẹ náà tó wá náà nìyẹn ọjà rẹ tó wá náà ó náà ni kò dìgbòlúgi sí gbòòrò kó wá dọmọ ọ̀tá kalẹ̀ kó dọ̀rá ìsà ìṣàn méjì ti court ìtàn kan mọ̀ ni ọmọkùnrin kan ló jáde iléèwé gíga ni ò bá ríṣẹ́ ó wáṣẹ́ títí tí kò má ríṣẹ́ ó wá rántí ọ̀rẹ́ rẹ̀ tó ń bẹ lóṣòdì tó ń ṣe driver ó lóun kúkú lọ́mọ bá ṣe conductor títí tóun náà ó fi ríṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ yìí wá pé kalẹ̀ ó ní ìdílẹ́sìn ni o gbogbo ẹni tí ò bá ṣiṣẹ́ pẹ̀lú àwa báyìí wàhálà mọ́ ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn terminals o tá a bá dé gbogbo ọbẹ̀ tóníkálukú bá ti ń yọ̀bẹ tálákì ti ń yà ké ìwọ náà bẹ̀rẹ̀ múgò ní bíi ìgò rẹ lọ́wọ́ rẹ bá bá ó jọmọ́ giri tàbí kò jọmọ́ bìkan ságbára rẹ nígò náà tó bá ti kọ́kọ́ dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ara rẹ náà ó wà ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ àwọn ènìyàn torí pé ẹni orí yọ ó dilé ni o ọmọkùnrin lòun ti gbọ́ ìjábá ṣẹlẹ̀ láàrin lóṣòdì níjọ́ tá à ń wí ọjọ́ náà ti pẹ́ díẹ̀ sẹ́yìn lọmọ yẹn bá kígò mọ́lẹ̀ nígbà torí péjà bẹ̀rẹ̀ ó bá gbágò mọ́lẹ̀ ló bá gúnra rẹ̀ lọ́wọ́ ṣọ̀ orí iṣan méjì tó ń bẹ ní àtẹlẹwọ́ ibẹ̀ ló ti gbá ìgò ìmọ́ra rẹ̀ iṣan méjì bá gbẹni sókè báyìí ló ń da ẹ̀jẹ̀ ṣòròṣòròṣòrò ló bẹ̀rẹ̀ sí ń pariwo iṣan méjì ti court báyìí yes ìjà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣan méjì ti court ká tó wí ká tó fọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ọmọ yìí ti fẹ̀gbẹ́ lílẹ̀ ó ti dákú ìdákú nìkan lẹ rí nígbà tí ó ṣe díẹ̀ kan tó gbedélé ìwòsàn ó mọ̀ ti gbẹ̀mí nì lọ́mọ tí ìyá ti ṣiṣẹ́ lórí rẹ̀ tí bàbá ti làágùn làágùn torí titi ẹ̀ tí wọ́n sọ pé níjọ́ kan àwọn ó jókòó àwọn ó jèrè ọmọ àwọn ọmọ yìí mọ̀ fòṣánlẹ̀ ọmọ kú ìṣàn méjì ti court ṣàwárí rẹ̀ ńbẹ̀ báyìí ǹjẹ́ èrè wà nínú agídí ǹjẹ́ èrè wà nínú jàǹdùkú ṣé òrèrè gidi ńbẹ̀ báyìí ǹjẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti rèrè nínú ayé ṣé èèyàn lè rèrè lọ́rùn bí o bá ti rèrè agídí rẹ àti jàǹdùkú rẹ nínú ayé ṣòórì lọ́rùn ìbéèrè mi sí ọ nìyí o ní láti yí padà.

ṣe ìwòsàn fún ẹ̀ṣẹ̀ rẹ bí o bá pinnu láti yí padà ìwọ ìyàwó ilé mo dọ́dọ̀ rẹ o ìwọ tó jẹ́ wípé torí ká má bàá jìyà òun la ṣe ń yá má jìyà ló fà lọkọ rẹ ní jókòó ilé mọ tọ́jú àwọn ọmọ mọ tọ́jú ilé o jẹ́ kí èmi ló mọ ṣiṣẹ́ kí n mọ owó wálé ṣùgbọ́n àbá omi àfihàn sí yàrá oníkínní yàrá onílé kejì ló wọn wọ káàkiri pẹ̀lú rọláyà ó ní ẹwẹ fáwọn ọmọ bá ti fún ọ lóúnjẹ tán ẹyin ọmọ ẹmọ lọ sí ilé ńpèlé ni ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ káàkiri àdúgbò bá mi ló kọrin kan ó ní ẹrùn.

ẹnu rẹ gbọdọ ko ba oyawo ile o hey bo lo se wa se bayi to je pe toko re ba nlo bi se laaro gbogbo eyan ni o mo o lo ki aso re lorun to ni bi o ba fowo to to ole ko gbọdọ lo to ba do san o fa bo lori awon ara ile yin ti la lo du ba de lo san yo mo pari ija ija ni o pari ti toko re o fi de la le ti gbogbo eyan o ti mo koko re ti de awon ara ile yin kan ti wa da omo ladugbo o mo gbara ile re sun ti bere pelu oko re awon iyawo mi ewe o awon mi eja won e tanti won sugbon lataro titi o fi dale won lero mo ya won abo e won a se nje won mo da kaje kakiri adugbo ni omo won bayi ni o se fakun lemu eleyi ti ba nlo suku yo wa so gigan lo ni aso suku re o ti gun ah e ti ri ya ero mo seru iyawo be loko mo ni mo nwo oko to ba ya e le oko yin sita ara ise yin lo wa o pe e le oko yin sita eyin gan le nko won si yoyo eyin oko na gan e gbo gbogbo ohun tẹ le ṣe fún ìyàwó yín inú ilé lẹ mọ ṣe fún girlfriend gbogbo owó tẹ le ná fún ìyàwó ilé ẹ mọ náà fún girlfriend àwọn ọ̀fẹ́ kan tún wà tẹ mọ ń dá lára fún àwọn girlfriend yín ẹ lè dárú ẹ lára láàrin ìṣẹ́jú márùn-ún nílé ẹ ti mọ gbọ́ ẹ wá ní gbogbo ìyẹn ní ìsìn ẹ lè bá ìyàwó yín jáde ẹ mọ gbọ́ ní ṣọwájú bá débẹ̀ lọ́hùn sọ fún ọkẹ́ mi náà fẹ́ dé ẹ wà mọ náwó yàlà yòlò ń ta tẹ bá déta ìta lọmọ yín ti mọ dá ẹ dánú ilé ẹlòmíì àti mọ wọlé lágbo kékèké inú àwọn ọkùnrin bí aago one bí aago two ah ń bo la fẹ́ báyàrá já báyìí ǹjẹ́ ṣẹ́nu wa nìkan ni ó kò bá wa báyìí àbí wà wa ìwà gan ó kò bá wa báyìí ẹ̀jẹ̀ á lọ jáwọ́ onídàájọ́ ayé mọ̀ ń bọ̀ ẹ̀ ṣọ́ra ìjọ.

àwa ìránṣẹ́ ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run àti àjogún ìjọba rẹ̀, ọ̀rọ̀ kan wá o. Nítorí pé àwa gangan ni agbátẹ̀lé rí pàǹtẹ̀tẹ̀ báyìí, béèyàn bá dẹ̀ yọ ìtigi tó ń bẹ lójú ọmọlàkejì ẹ̀ tí ò bá yọ tiẹ̀, a jẹ́ pé ká sọ wípé irú onítọ̀hún yẹn ó jẹ́ olójú kan. Olójú kan ni wá o, bí a bá ń yọ ìtigi lójú àwọn ènìyàn tá a bá yọ ìtigi ojú ara wa. Wo iṣẹ́ ọlọ́run tó ń ṣe sòtẹ́ndì, bóyá olórin ẹ̀mí ni ọ́, ṣé nígbà tó ń kọrin ẹ̀mí yẹn ṣé o kán lọ́kọ̀ọ̀kan odó lórí kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn ni gbà ti ń kọ́? Ṣé o tẹ́ndì? Ṣé òwò kìkì káàkiri? Ṣé ṣe pé àwọn èèyàn tó ń sọ fún pé káwọn wá ìjọba ọlọ́run, ṣé kìí ṣe pé èyí tó kù lẹ́yìn rẹ̀ nìwọ fúnra rẹ̀ ń wá tó fi jọba ọlọ́run sílẹ̀? Àwọn ìránṣẹ́ ọlọ́run mí tán pera wọn ní olórin, wọ́n á sì mọ kọrin, wọ́n mọ búra wọn, wọ́n mọ tàkùrọ̀sọ. Bélé bá kọrin tó bá bú tọ̀hún náà tún gbé tiẹ̀ náà tún bú tiẹ̀, aláwa mọ yàtọ̀ sí wọn. Olórin ayé la gbọ́ tó ń kọ orú ẹ̀ ńgbà kan, ńgbà wo tún wá ló wá dà báyìí lọ́dọ̀ wa?

èyàn kù kò sí bá ṣe lè mọ ṣe tó ọlọgbọn ayé kan ta kókó omi sétí aṣọ rí àwọn ọmọràn kan wọn mọ yẹyẹ pẹlẹ débi tẹsí lọ ka tètè tí òkun náà bẹ́ẹ̀nìyàn bá dẹ̀ kú tán ẹ mọ báwọn ènìyàn wọn ṣe ń tara bẹ́ẹ̀nìkan bá kú nínú ẹbí ẹ rí báwọn èèyàn ṣe máa bẹ̀rẹ̀ sí ní tara ìkan dé láti ìlú òyìnbó àwọn kan dé láti ìlú wọn àwọn kan dé láti abúlé wọn máa pariwo wọn bá bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lé gbogbo àní yí bàtà ọ̀fọ̀ lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀yàn bá kú kò sí bó ṣe lè darúgbó tó wọn bọ̀ bàtà sẹ́nu ọ̀nà lé o lè mọ̀jẹ̀ tọ̀fọ̀ wọn bọ̀ bàtà sẹ́nu ọ̀nà wọn máa pariwo ọmọ ó sọ tiẹ̀ ìyàwó ó sọ tiẹ̀ ẹni tó close mọ́ bàbá tàbí ìyájú yóò mọ̀ sọ tiẹ̀ a ní

0: ọjà ti dópin ogun rẹ ti tan báyìí orin ayọ ló mọ kọ ni ó gba inú rẹ kan èrò ayọ la ó mọ gbọ ní àgọ rẹ nítorí pé o ti di àtẹlẹ jésù àti àjogún ìjọba rẹ hallelujah.
1: Àwọn ilé ayé mi náà fi hàn mí.
2: Àṣelé rí ni mí. Agbèrè ìbọn ti para irọ́ pípa. Má títí bí agbèrè bọ́ sọ́run àpáàdì. Olúwa dáríjì mi. Olúwa ẹ ṣe tẹ fún mi ní kọ́kọ́rọ́ ìgbàlà. Kọ́kọ́rọ́ ìgbàlà. Mo ṣetán láti gbà yín.
1: Dáríjì mi. Yes.
3: Lọ́sì.
2: A ní máa kéde.
3: Kí ló ṣẹlẹ̀ pẹ̀lẹ́? Ẹ relax, injection tó wà nínú drip tán fún yín ni.
2: Àkíyè injection.
3: Ẹ
2: dúró náà náà. Ṣé ẹ̀yin gan ti gba Jésù? Ṣé ẹ mọ Jésù?
3: Mo ti mọ Jésù.
2: Ẹ̀yin ti bọ́.
3: Ẹ relax.
2: Ẹ ti bọ́ èmi lóko. Ẹ̀yin ti bọ́. Ẹ ti bọ́. Èmi lóko báyìí. Olúwa ṣàánú fún mi.

to you.

0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fan. Ti gbọ́ ti jù á mì tìtìtì. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tìfún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrà ilẹ̀kẹ̀ nítawọ́n ìjòyè.
1: Mo fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kan. Ìkànnì Diamond 88.7 FM.
2: Ẹkún fún kìkì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Àyàfi dígí Elédùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tú ètò kan ètò kan. Tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn. Ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètò dé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dígí ọkàn. Ètò pàtàkì tí yóò mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tòun ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dígí ọkàn. Ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́. Níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Dígí ọkàn. Ẹ pàdé Ọlọ́run iwájú òye wọlé. Dúkìá Ọlọ́run lórí ètò yìí. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀. Dígí ọkàn. Nílé-iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Dígí ọkàn. Ètò tí ń tún ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

0: de Dios.
1: Ẹ̀yin ará ilé-ẹ̀ṣọ́.
0: Ilé-ẹ̀ṣọ́.
1: Ilé-ẹ̀ṣọ́.
0: Ọmọ ilé-ẹ̀ṣọ́.
1: Ilé-ẹ̀ṣọ́.
0: Ilé-ẹ̀ṣọ́.
1: Ó máa lágbára
0: o. Ó máa lé o.
1: Ọjọ́ Tuesday.
0: Tuesday. Ọjọ́ Tuesday ni o.
1: Má ti wà nílé ṣá.
0: Hallelujah.
1: Lọ́jọ́ wo?
0: Lọ́jọ́ Tuesday ni sá.
1: Má ti wà nílé ṣá.
0: Ní Tuesday.
1: Kánsẹ́lì.
0: Kánsẹ́lì bẹ̀rẹ̀ nìyẹn.
1: Tuesday.
0: Lọ́jọ́ Tuesday.
1: Ilé ṣá.
0: Gbogbo ilé ṣá.
1: Orí òkè sí òní.
0: Orí òkè sí òní ni o.
1: Àrẹ mọ̀lẹ́kùn.
0: Àrẹ mọ̀lẹ́kùn.
1: Ibi ọba dé nílé ṣá.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Sọ́pọ̀ lórí òkè òkò tó Jésù. Ọjọ́ Tuesday.
0: Ní ìmọ̀ ni o.
1: Àtàárọ̀ kùtù.
0: Àtàárọ̀ ni.
1: Títí dalẹ̀.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Títí lòun.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Tuesday.
0: Tuesday.
1: Wednesday.
0: Wednesday.
1: Ọjọ́ méjèèjì.
0: Yes sir.
1: Kánsẹ́lì.
0: Kánsẹ́lì la máa ṣe o.
1: Kánsẹ́lì.
0: Kánsẹ́lì la máa ṣe o.
1: Tó bá wá di.
0: Yes sir.
1: Thursday.
0: Lọ́jọ́ Thursday.
1: Ìpàdé àkọ́mi.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ó máa wáyé.
0: Hallelujah.
1: Thursday and Friday.
0: Thursday and Friday.
1: Ó máa lè o.
0: Kábíyèsí Ọlọ́run.
1: A máa ṣe kánsẹ́lì.
0: Yes sir.
1: Ní Tuesday.
0: Ní Tuesday.
1: Títí dalẹ̀.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Wednesday.
0: Wednesday.
1: Títí dalẹ̀.
0: Ó dalẹ̀ nìyẹn.
1: Thursday.
0: Thursday.
1: Kánsẹ́lì.
0: Kánsẹ́lì ni o.
1: Látàárọ̀.
0: Yes sir.
1: Ní ọ̀sán.
0: Sí ọ̀sán ni.
1: Ìrọ̀lẹ́.
0: Ìrọ̀lẹ́.
1: Program bẹ̀rẹ̀.
0: Hallelujah.
1: Títí lòru.
0: Títí lòru.
1: Títí di ìdájú.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ó máa le gan.
0: Alágbára. Ayérayé Ọlọ́run. Ayérayé.
1: 48 hours program.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Thursday and Friday.
0: 48 hours.
1: 48 hours program.
0: 48 hours.
1: Ó yá di ẹrù ẹ.
0: Ó yá di lé.
1: Láti Tuesday.
0: Ó yá lẹ́ṣà o.
1: Máa bọ̀ lẹ́ṣà.
0: Ó yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀.
1: Ọ̀sẹ̀ kan tí wòlíì tún fẹ́ lò ní lẹ́ṣà
0: yìí. Kábíyèsí Ọlọ́run.
1: Gbogbo ará ìlú ti mọ̀ pé.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Gbogbo ìlọrin mọ̀. Sango ọ̀tá.
0: Sango wọ́pọ̀.
1: O ní special case kan.
0: Yẹ́sà.
1: Tọ́lọ́run ò tí ì rán mi sí.
0: Kábíyèsí o.
1: Máa gbẹ̀bọ̀ nílé ṣá.
0: Máa gbẹ̀bọ̀ nílé ṣá.
1: Ó ti mọ̀ pé.
0: Yẹ́sà.
1: Gbogbo ibi tí ẹ̀ka wá wà.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sí àyè àti ṣiṣẹ́ wòlíì níbẹ̀.
0: Rárá o.
1: Prógírámù là ń ṣe ní.
0: Ó yẹ sá bẹ́ẹ̀ni.
1: Stadiọ̀mù nílọrin. A lè ṣiṣẹ́ wòlíì
0: bẹ́ẹ̀. Àtọ̀.
1: Gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ wòlíì pẹ̀lú mi.
0: Kábíyèsí o.
1: Tí mo fẹ́ ṣiṣẹ́ wòlíì fún.
0: Ó yẹ sá.
1: Tí Ọlọ́run rán mi sí. Tàbí mo fẹ́ rí wòlíì rẹ.
0: Yẹ sá.
1: Fún special case.
0: Wọ́n náà wọ́n kánsẹ́lì.
1: Wọ́n wá sí léṣà.
0: Ó jẹ́ bàbọ̀ léṣà sí ẹ.
1: Ó lè wà léṣà láti Tuesday. Di àárọ̀ Sátidé.
0: Yẹ sá.
1: Kò má rí Ọlọ́run.
0: Má rí wòlíì rẹ.
1: Wà á rí Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Nínú wòlíì rẹ.
0: Oh yes.
1: Àárọ̀ Sátidé.
0: Sátọ̀dé.
1: Ni wòlíì sá lọ Èkó
0: padà. Ní o.
1: Ohun olúwa ni èyí.
0: Ó jẹ́ gbọ́ dáadáa.
1: Tuesday.
0: Tuesday.
1: Máa gbọ́ ọmọ yẹn bọ̀ ní lẹ́ṣà.
0: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Gbogbo ẹ̀yà fíamọ́.
0: Ó yẹ sá.
1: Tí ayé ń palẹ́kún lórí ọmọ.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ọ̀sẹ̀ yìí ni ọ̀sẹ̀ rẹ.
0: Hallelujah.
1: Máa bọ̀ ní lẹ́ṣà.
0: Ó jẹ́ máa bọ̀ lẹ́ṣà.
2: Túre tètè o.
0: Ó jẹ́ máa bọ̀.
2: Máa bọ̀.
0: Ó jẹ́ máa bọ̀.
2: Olúwa rán mi sí ọ.
0: Bẹ́ẹ̀ni o.
3: Dìdí ọ̀run wí gbẹ́.
0: Báwo.
3: Ìwọ gángan.
4: Lẹ́ẹ̀rí kan.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fan. Ti gbọ́ ti jù àmì títí ti. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tìfún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi. Today is 23/08/2026. Ọjọ́ kẹta lé ní ogún oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Mo ń kí ẹ̀yin ọmọ Ọlọ́run tó lógun tó lógun. Mo ń kí yín tẹlẹ́sọ tẹlẹ́sọ. Mo sì ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó jíǹde. Ẹnìkan ní wòlíì, ṣé ẹ ti wọ̀lú ni? Látijọ́ Friday. Gbogbo ayọ̀ tí mo kó bọ̀ àti àṣẹ tí mo mú bọ̀, ó ní mo fẹ́ fi kí ọ pé Sunday eléyìí kò ní jẹ́ ìtọ́kàn fún ọ nínú ayé lórúkọ Jésù. Ẹ dìde ńlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ọmọdé àgbà ọkùnrin obìnrin, ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti gbó mi. Ẹ já lọ kí ológun àjọbọ Ọlọ́run tí òjè kó sù ojú ọ̀nù ògo mọ̀ ní fún. Ẹ̀yin olùfẹ́, mo fẹ́ kó gbé bọ́dí ẹ níbi tó ọba wà. Ẹ já jọ gbé orin sókè pẹ̀lú gbogbo agbára. Ẹnjìníà.

0: Ọlọ́run dẹ̀ wípé ẹni tó bá ní ọ́ lára yóò rú ìdájọ́ ẹnikẹ́ni tó rí kó jẹ́. Mo sọ tẹ́lẹ̀ sí Gboro, bàbá ìsàmì ẹni fọkùkù yọ ẹlẹ́nu tó ń yọ ọmọ ẹlẹ́nu, Ọlọ́run yóò yọ wọn lẹ́nu, Ọlọ́run yóò yọ wọn lẹ́nu, Ọlọ́run yóò yọ wọn lẹ́nu. Ẹ̀yin ọkùnrin ẹ múra ní àkókò yìí, àwọn òkòkò gba Ìgboro, wọ́n ń jẹ́ ògògbà lọ́wọ́ àwọn ọkùnrin. Ìdí tó fi ní ká gbàdúrà. Nọmba fọ́, àwọn èèyàn ti sọ nǹkan nù. Màyá lè gbẹdẹ sá. They have lost things. Wọ́n sọ nǹkan nù. Ẹlòmíì sọ ìyàwó nù. Ẹlòmíì sọ ọkọ nù. Ẹlòmíì sọ ipò
1: nù.
0: Sensitive position.
1: Àwọn ipò tó ṣe pàtàkì.
0: Fiasiti ìbáfẹ́ lòmíì.
1: Fiasiti ìbáfẹ́ lòmíì.
0: Ó sọ nù. Ẹlòmíì sọ oyún nù. Ẹlòmíì sọ opportunity
1: nù.
0: Last chance to travel abroad. O bọ́ lọ́wọ́ ẹlòmíì at the point of taking decision. Ni wọ́n dẹ̀ ọ̀nà ẹlòmíì. Olúwa wípé ọmọ ní ká gbàdúrà back to sender. Ohun tá a máa ṣe ní chọ́ọ̀chì láàárọ̀
1: ènìyàn.
0: Mi ò mọ bó ṣe máa rìn.
1: Bọ̀
0: tó o bá ti gbó yìí kó gbé báàgì ẹ̀ kó tètè máa sábọ̀ nítorí kíni o. Ìgbà tó Olúwa bá ti dá lèèyàn máa ń dìde.
1: Psalm
0: 68 verse 1. Ó ní kí Olúwa kó
1: dìde
0: ká sì tú àwọn ọ̀tá rẹ̀ ká. Definitely there are enemies. Mo dẹ̀ gbàdúrà láti òní lọ. Gbogbo ọ̀tá tó o ní Olúwa sá wọn lọ́jọ́. Olúwa sọ pé enemy make attempt to cover some people.
1: Ọ̀tá ń gbìyànjú láti bu ẹnu mi mọ́lẹ̀.
0: They cover some sensitive businesses.
1: Wọ́n ti bu àwọn iṣẹ́ ńlá ńlá kan mọ́lẹ̀.
0: Shop wẹ́ ìgbà kankan
1: yìí. Láti ọ̀ shop, this is not a shop.
0: Ní ìgbà kan.
1: No.
0: O máa ń tàbó
1: sọ̀rọ̀. Sometimes we need to make sales.
0: Ní ìgbà kan.
1: Sometimes ago.
0: Àwọn èèyàn máa appreciate
1: it. People will appreciate you.
0: But wọ́n dàn kan bu ẹ̀.
1: But they covered you now.
0: Nobody want to see you.
1: Kò sẹ́ni bẹ́ẹ̀ ni ọmọ.
0: Nobody want to celebrate
1: you. Kò sẹ́ni bẹ́ẹ̀
0: ni ọmọ. Nobody want to appreciate
1: you. Kò sẹ́ni bẹ́ẹ̀
0: ni ọmọ. Ẹ̀mí mímọ́
1: wípé. What is
0: Wòlí.
1: Prophet.
0: Àdúrà méje.
1: Seven prayers.
0: Ní ká ẹ gbà lórí ètò
1: yìí.
0: Ká ẹ tó lọ.
1: Before you go.
0: Ẹ gbé omi sọ́dọ̀.
1: Get your water ready.
0: Ẹ gbé òróró sọ́dọ̀.
1: Get your wine ready.
0: Iṣẹ́ ń bẹ lẹ́nìí.
1: Yes, work for us.
0: Ẹ bọ́ sí di pẹpẹ. A fẹ́ kí
1: hallelujah.
0: Méje.
1: Seven times.
0: Ẹnìkan náà ti kẹ.
1: Sometimes we have not shouted it.
0: Tóòrọ̀ bá ti ká mi lára.
1: Because your case is so
0: that I'm going. Tí ó bá ti rán mi.
1: When I'm set.
0: Ẹ mọ̀ pé bó ṣe mọ rí mi.
1: You know that's how it is.
0: Méje.
1: Seven hallelujah.
0: Oyo oyo oyo.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Hallelujah. Ẹ kọjú sí ọ̀nà kejì.
1: Turn to the next place.
0: Ogo méje.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: Ẹ kọjú sí ọ̀nà kẹta. Osana méje.
1: Osana. Osana. Osana.
0: Osana.
1: Osana.
0: Osana.
1: Osana.
0: Ọ̀nà kẹrin iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: O ń gbàdúrà.
1: I pray.
0: Gbogbo ẹni dojú sọ ẹ.
1: Anyone that target you.
0: Ara pa wọn.
1: Yes, based on that he did.
0: Gbogbo ẹni dojú sọ ẹ.
1: Anyone that target you.
0: Ara pa wọn.
1: Protect you there.
0: Níbo la máa wà lẹ́nu.
1: Where will we be today?
0: Láàárọ̀ yìí.
1: This morning.
0: Ìkòròdú.
1: Ìkòròdú.
0: Mo ti sọ fún yín.
1: I've told you.
0: By 6:30.
1: Àgọ́ mẹ́fà bọ̀.
0: Nídàjí.
1: Early in the morning.
0: Mo ti máa ṣe kankan.
1: I will already be there.
0: Láti ti àgọ́ mẹ́sàn-án.
1: By 9.
0: Torí iṣẹ́ tó lọ ní Lọ́lọ́ bus stop.
1: Because I work at Lọ́lọ́ bus stop.
0: Ó ti kọjá
1: bẹ́ẹ̀. Oh, it just so pass.
0: Aya Nasa.
1: It's all power.
0: Dede bẹ̀rù azágadí jìrà dábíadà alágúdísà mẹ̀dúalẹ̀ ẹ̀rọ̀gẹ́ àdàbọ̀sọ̀tà gbogbo ilẹ̀ sórí
1: rẹ̀
0: àpátó gbà lọ́wọ́ rẹ̀ yóò san Èkó ló ń gbé òní òlé o operation back to
1: sender
0: tán bá ti ní ọ́ lára rí wọ́n ti sá ọ lọ́gbẹ́
1: rí
0: má jókòó sílẹ̀
1: move now
0: let's meet in church ní ló ń lo bus. Ní Fagba. Fagba.
1: Fagba.
0: It's a popular place. Bèrè lọ́wọ́ ẹnikẹ́ni
1: bẹ̀.
0: Authority ni mo ń lọ. Wọ́n á náwó ọbẹ̀ sí ọ. Àwọn iṣẹ́ ìyanu. Mẹ́rin rí. Ojúwọ́ tó rí lọ́nà. A ó sì sọ́jọ́ ayẹyẹ. A ó sì ra àánú gbà. A ó ra àánú gbà. A ó rí àánú. Indanemo
1: ju.
0: Indanemo ju. Tí ẹ ò ní sọ̀rọ̀ ṣe. Tí ẹ máa ṣe ṣe. Indanemo ju. Ẹ jẹ́ gbọ́ tẹ́ni fẹ́ sọ.
2: Orúkọ mi ni Elizabeth Ekundayo Ogunjobi.

0: mọ̀ mi wo bí.
1: Yes sir.
0: Òtítọ́ ni o.
1: It is true.
0: Ayé yẹn lè mọ lọ dédé tẹ́lẹ̀ o.
1: Once life can be going smoothly before.
0: Èyàn dẹ̀ rent ilé kan.
1: And you will rent an apartment.
0: Ògùn á dẹ̀ wọ mi.
1: And your glory will go down the drain.
0: Kí má tan ẹjọ́ lè ṣẹlẹ̀ o.
1: Without deceiving it can happen.
0: Orí ilẹ̀ létẹ̀yìn kan kọ́lé sí, wọ́n ti pa ọmọ tuntun síbẹ̀ rí.
1: On the land that you build your house, they killed a newborn baby on the land before.
0: Ilẹ̀ yẹn wá ń ké fún ẹ̀sìn ẹ̀jẹ̀.
1: And the land is requesting for the vengeance of God.
0: Ibẹ̀ dẹ̀ ni wọ́n kọ́ ọmọ sí ibẹ̀ ló ń sùn.
1: And that was where you park all your children, that was where you were living.
0: Ẹ máa na wọ́n sọ́kè, orísun ilẹ̀ lọ wà.
1: There are different types of land.
0: Ilẹ̀ ẹ̀jẹ̀ wà.
1: The land of blood.
0: Ilẹ̀ ìfibú.
1: The land of cursed.
0: Ilẹ̀ ègún.
1: There is a cursed land.
0: Ilẹ̀ ìkọ̀sílẹ̀.
1: There is a rejected land.
0: Orí ẹ pé bóró ṣe mọ̀, ilẹ̀ ìkọ̀sílẹ̀.
1: The rejected land.
0: Ilẹ̀ kan tó wà, asálẹ̀.
1: There is a land, it's a dry land.
0: Ẹkọ ògo, ẹkọ èso ayọ̀ débẹ̀, ó máa gbẹ ni o.
1: Go there fruitful, it's going to be drained.
0: Asálẹ̀ lẹ̀lẹ̀.
1: Because it's a dry land.
0: Má ní ṣọ́ọ̀bù ní asálẹ̀ o.
1: Don't have your shop in a dry land.
0: Tó bá fi 100 million rajà síbẹ̀, anybody ò ní wá o.
1: If you stop the shop with 100 million, then nobody will come.
0: Kúrò ní ṣọ́ọ̀bù yẹn.
1: Leave that shop.
0: Ẹnba ilé sàmí mẹ́ta.
1: If you can shout 3 amen.
0: Mo lé ẹkú ò ní asálẹ̀.
1: Send your hand to get back.
0: Jáde
1: in the name of Jesus.
0: Jáde. Number two. Ṣé mo wí pé mo tún lè pàṣẹ lọ báyìí?
1: You know, I can go in each direction in authority.
0: Kí àwọn tó wá ń di ọ̀rọ̀ dẹ́dẹ̀ mo sọ pé ta ló pàṣẹ tó lè yìí?
1: That those behind your problem will be asking, who made this pronounced authority?
0: Inú ilé rẹ̀ la ti ń gbé látọ̀dún yìí, kí ló dé tẹ̀ ní ká kó jáde?
1: We've been living in his house all these years, why are you chasing us out?
0: Tí gbọ́lọ̀ mi ó máa bí wọ́n wípé ta ni ẹ̀yìn.
1: And my voice will be engaging them, who are you?
0: Tí wọ́n ní àwọn ni ẹ̀mí abániwọ́bojì.
1: And they will say we are the spirit that follow one to the grave.
0: Ẹ ń bá náà lè fò sókè.
1: If you can quickly jump on wherever you are.
0: Ẹ̀mí abániwọ́bojì ti ń bẹ́nu ilé rẹ̀.
1: The spirit that follows one to the grave in your house.
0: Ẹ̀mí abánitásẹ̀ abánimulẹ̀ máa dání nínú ogun.
1: The battle that stay with you in battle.
0: Òní ló máa rán jáde nínú
1: yẹn. Today they shall move out of your house in the name of Jesus.
0: Fún mi ní fire tó gbóná.
1: Fire.
0: Mami ẹ ma bọ̀, ìyá ẹ ma bọ̀ ma, tẹ̀wọlé sílọ̀ yẹn kàn, a dára fún yín. How are you mama?
2: Fine ma.
0: Yóò da fún yín, a ma gbàdúrà fún yín. Ọ̀tá ń gbé àwọ̀ yín lọ, wọ́n ń ya àwọ̀ yín lò. Ó ṣe ṣe kẹ́ mọ rí ìkórira, káwọn tí ò ṣe ká mọ kórira yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ mọ ní kílẹ̀ ṣe, wọ́n ní àwọn fẹ́ gbọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n aláwọn fẹ́ mọ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọkà wọn kàn hate yẹn ni. Àbí ṣe bẹ́ẹ̀ náà sọ fún yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Aláwọn kan dédé hate yín ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀dẹ̀ bí wọ́n pé kí ṣe mo mọ̀ yín rí ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀bí wọ́n pé kí ni mo ṣe.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ní dáyín lòun o. Because wọ́n ti yọ àgọ́ yín lọ. So wọ́n ti manipulate skin yín. Ṣé mo lè pray fún yín àbí tó bá ti le tán ẹ máa wá? Ó yẹ máa bọ̀ báyìí in the name of Jesus Christ. Ẹ̀nà rú dáadáa. Súnmọ́ bí mo gbogbo ẹ̀mí àìrí kí ló ń ṣe lára yìí. Jáde ìkórira. Disappear. Wo bó ṣe ń jábọ́. Disappear. Thank you Lord. Ẹ lọ fún mi pure water kan kí n pray sí kẹ́ fi fọ orí yín. Torí wọ́n ti da ẹran kórira lò yín. Pure water kan sẹ́lẹ̀rí. Ok. Olúwa ní àánú ti dé. Sọ pé àánú mi ti dé. Ta ló lè sọ dada?
3: Àǹtí ìbọ̀bọ̀
0: o ti rà ánú gbàmọ̀bọ̀. Wo ọmọ kan tí mo wú onú ẹ̀mí lótìtọ́ àti òdodo ni o gbọ́dọ̀ mọ pariwo ẹnì kan rè tó bá fẹ́ ṣe. Tó bá ti pariwo tó ń dájọ́ fún gbogbo ayé problem máa fẹ́ wà. So because o jẹ́ nìkan tó pé orí ẹ o mọ̀ pé àwọn ẹgbẹ́ wọ́n ń disturb ẹ. Mi mọ̀ bóyá sọ fún ẹ pé ẹgbẹ́ but èmi á pray fún ẹsìn tí wọ́n náà máa rí pé wọ́n ní agbára lórí ẹ mọ́. Kò sí ọ̀nà kọ́nà tó bá fẹ́ fi connect ẹ Olúwa máa jalè ni.
2: Amen.
0: And ṣé wọ́n sọ ọkọ fún ẹ because ọmọ what happened ẹni tó fẹ́ ń bolówà. Because
2: Ajọ́jọ́ ń gbé.
0: Ẹjọ́ ń gbé so o ti bímọ fún ṣá.
2: No mi ti bímọ.
0: O ti bímọ because nǹkan tó wá sọ time tó bá fẹ́ bímọ kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀. So ọ̀tá ń wá ọ̀nà láti mú ẹ lọ pẹ̀lú ọmọ irọ́ náà pa. So ti rẹ́dí àti bímọ.
2: Bẹ́ẹ̀ni sàn.
0: But oyún ò ti dúró mi.
2: Bẹ́ẹ̀ni sàn.
0: Because even Ọlọ́run ni ò jẹ́ kó ti dúró because tó bá dúró tó bá bí ló máa lọ. But torí má jẹ̀mú yọ ìgò yẹn kó má lọ fọ́ fún ẹnìkan bẹ́ẹ̀ kán má jò fọ́. So ma pray ó máa lóyún o wà bí bọ́ tó bá bí nǹkan kò wà ní ṣe mọ́ tó rán fẹ́ kó o bá lọ tẹ́lẹ̀ ìgbà tó bá rere bí ló máa fẹ́ le. Kúrò lára ẹ̀ ọkọ ọ̀run kíní sàn. Kúrò nínú blood ẹ̀ kúrò nínú system ẹ̀ after this prayer tó àtọkọ bá ti ríra kó lóyún kó dẹ̀ bí. Fire. Kí ló ń ṣe lára ẹ̀ you evil spirits. Ẹ̀fílẹ̀ látorí ẹ̀ bí àtẹlẹsẹ̀ jáde lẹ́yìn àdúrà yìí kó ní testimony. Wà wá sáré ṣe nǹkan kan wà á wò bí o lè rí èso so ń gbọ́ àǹtí èso ẹni èso tó bá lè rí kó mu wá n tó bá rí lé ní kó mu wá ní next week. Ìyá ìkórira tó wà lórí ẹ̀ kó jóná ikorira ko jona ikorira ko lo mama gba e lo fo re yin ki gbogbo ikorira yi lo olorun a gba adura yin la gba ro olorun ejo olorun mi si iya yi be ni te ko fa to lowo yi mo yes mo riran si yin lo fa o ti ra anu gba kini mo so pe o se o
2: oluwo se o
0: kini mo lo se o
2: oluwo
0: ti ra anu gba
2: oluwo se o
0: so believe we tori olorun ko fail mi re
2: ah
0: olorun ma se yanu fun e
2: oluwo se
0: nkan to fara ni waju e ni pe e mo kan ko to ku o sori losogbo yi wa enikan to de alabo ara ko fun lowo so si go ni to ba ti wa setan o ani oluwa jo ma je koko mi di alabo ara
2: oluwo se
0: kini mo so fun e
2: oluwa jo mo je koko mi da alabo ara
0: tori isele kan ma sele si oko e because mo lo kada oko e wa
2: soko mi
0: oko e
2: o wa ni mo wa mo da eke
0: okada re
2: be
0: pray ko ma palara because ijamba e ma strong there but no ko si wa la mo beru to ba ti ta alabo ara lo re
2: yes sir
0: ni ta ba ti pari nbi o ti cancel lodo e
2: olorun
0: o ti cancel lodo e
2: oluwo se o
0: e ma worry
2: yes sir
0: dono nkan tan gele so fun mi nisin dono oko to ndi wa lawa ju yin ta gangan lo ni
2: baba oko mi lo ni
0: ta lo je baba oko
2: baba to bi oko mi
0: baba to bi oko gangan lo loko
2: be sir
0: ta lo ye ko mo gbowo oko
2: oko mi na ni a pin fun wa

0: wọ́ rẹ méjèèjì.
1: Open your two hands.
0: Ó níbi tá a máa ń ṣe ìsọjí dé.
1: There's a point where we do revival.
0: Àwọn tàbá jẹ́ wòlíì
1: gidi. We that we are prophets.
0: Yes. Tó jẹ́ pé ẹni tó ń jókòó wọ̀rọ̀ wọ̀rọ̀ wọ̀rọ̀.
1: That the person that is sitting all the time.
0: Ó lè mọ fara pa díẹ̀ díẹ̀.
1: You can be having danger.
0: Ẹni tí àwọn tó wà lẹ́gbẹ̀rẹ̀ sàmí tó ń wò sàmí.
1: Those that people beside you are shouting amen but you are not shouting amen.
0: Wọ́n ti drop nǹkan fún.
1: They've dropped something bad into your life.
0: Mo nídi ọwọ́ kan lókè.
1: I need one hand up.
0: Ṣé rí ọjọ́ ń bọ̀ tí iyì àwọn ọ̀dọ́ máa sí.
1: A day is coming that the sense of the youth will shall be open.
0: Láwọn tó sọ pé fake ni gbogbo àdúrà.
1: That those that are saying all prayers are fake.
0: Tí wọ́n ní kò sí ìran pé anybody bá sọ lọ́sí pé irọ́ níjọ.
1: Those that are saying there is no vision anymore, that anyone saying vision now is a lie.
0: Anybody bá sí kí n sì ta gbàdúrà fún pé yàkàrà rẹ̀ yàwọn ẹniṣẹ́ kò lè gba hospital lọ ni.
1: Now if anybody is sick and we pray for the person, the person is sick, they will say why can't he go to the hospital.
0: Na lie jọ.
1: It's a lie.
0: Ọjọ́ ń bọ̀ tó ń gangan máa padà gborí òkè lọ.
1: A day is coming that you by yourself you go to the mountain.
2: Gbogbo ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ nílọrin àti agbègbè ẹ̀. Mo rí ìran tó nítumọ̀. Ọdún tó ti pọ̀ láti ń pè lórí ogun ogun ogun. Ṣé wàá rí Friday ọ̀sẹ̀ yìí? A ó ṣiṣẹ́ ìránṣẹ́ tó ní agbára kan lórí ọ̀rọ̀ àti ọlá. Ìgbà mélòó la lò láyé téèyàn wà ní jóúnjẹ ayọ̀. Ó yẹ ká ti mọ jèrè. Ó yẹ kí ìsinmi ó ti mọ dé. Ó yẹ kọ́kọ́ ti mọ balẹ̀. Gbogbo ènìyàn mo fẹ́ kẹ wà pẹ̀lú mi nù gbèsè eléyìí. Ó kọjá nǹkan tẹ́nikẹ́ni ó jókòó sílé. Ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe lè rí yúgọ̀t. Yúgọ̀t yẹn kó sà ti jẹ́ nǹkan tó ń jẹ́ yúgọ̀t. Ó lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́. Ìbá ẹnìkan ẹ lè ra odidi kan. Kẹ wá pin fún gbogbo ìdílé kó kálukó gbé lọ́wọ́ tẹ bá dé arúgbó ọjọ́. Ẹ lè mú cup kẹ bù sínú ẹ̀. Àdúrà ọmọ lọ, màá bẹ̀rẹ̀ sí ká sáà. Ìgbésí àdúrà tó lágbára. Ọ̀rọ̀ àti ọlá tó pamọ́ nínú ìṣúrò òkùnkùn kárúgbó ọjọ́ gbà jáde. Ó yẹ kẹ́lòmíì odò nílé lójú ayé, ojú oorun ló ti ń lọlé. Ṣùgbọ́n láyé yìí wọn ò jọ orí lò. Ẹni tí ìbá bímọ lóde ayé, ojú oorun ló ti ń rí ọmọ. A gbé ọrọ̀ ojú oorun wá sójú ayé fún ọ. O lè jìyà lásán mọ́. Ìgbésẹ̀ yóò kanra wọn nú ẹ̀mí. Kò yẹ kéèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ìyà kó dẹ̀ tún wá kú sínú ìyà yẹn. Ẹ̀yin mélòó lẹsẹ̀ tá àti jóúnjẹ ayọ̀? Ta ló ń jèrè ọmọ? Ta ló ṣe wàhálà rí tó wá fẹ́ jèrè wàhálà rẹ̀ báyìí? Ìgbésẹ̀ yẹn ti kanra wọn. Ohun tó ń mu tó ń pè ní yúgọ̀t òun ni kẹsà ti mú lọ́wọ́. Ẹ̀rọ sínú kedí ẹ̀ kó kálukó rẹ́dì. Friday ọ̀sẹ̀ yìí ni ẹ tún wá mú owó kan lọ́wọ́ bí 100 naira. Tàbí 50 naira. Tá a bá gbàdúrà sí tán, ẹ wà lọ fún ẹni tó bá jẹ́ bí aláàbò ara kan tàbí àwọn tí ebi ń pa. Ṣé rí ẹ fi owó yẹn nu omi jí ẹnìkan nù. Àní kẹ́ẹ̀pẹ́ nìkan lẹ́rìn. Ṣé òpẹ́ ń tẹ́ bá fún lówó báyìí? Inú rẹ̀ á dùn. A sọ pé a dára fún yín o. Yóò sọ èrè kan lájáde lẹ́nu ẹ̀. Owó òun 100 naira tàbí 50 naira lẹ́yìn ìgbésẹ̀ Friday ọ̀sẹ̀ yìí lẹ́ lọ fi ta ẹnìkan lọ́rẹ. Ẹ́ẹ́ tá a bá parí àdúrà ìtàn yúgọ̀t yẹn tí n bá ní kẹ gbé wá yẹn. Ẹ mú òun ni o. Mo sọ fún yín níwájú Olúwa wípé àánú á dé. Ohun tẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́ ìrọwọ́ yọ. A wá di wípé ọ̀nà yọ níbẹ̀. Àánú wà dé síbẹ̀. Kò wá ní ní lára mọ́. Ẹ̀yin gá wá rí wípé ẹ̀ní ṣiṣẹ́ fúnri olórí mọ́. Ó di ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí tó bá ti dé side of our garage. Ẹ bèrè jọ́sàn kí là ń kó gangan. Kí là ń kó yẹn láti wá bèrè pé church arúgbó ọjọ́ lẹ̀ ń lọ. Àárọ̀ Friday ọ̀sẹ̀ yìí ni o. Aago mẹ́jọ àárọ̀ á dẹ̀ gbé wọ bí aago méjì. Wọ́n náà wọ́n kansẹ̀lẹ̀. Èsùmọ̀ sún ẹkú kalẹ̀. Àwọn èèyàn yóò lè jìyà mọ́.

tun kira wa pe ma tun ku oju ma ku ajode e ka bo si oni ojo kini ninu ose titun ma la tun wo yi o eledua ko tu wa lara o ko san wa sire wo ri e ku ti se bale toro gbogbo wa na ni karita jese e de ku awara ojo yi debi towo re to ba fe de tori pe atura ni ose yi o tu wa lara ni jebe mo ko kiri onde o awon royin agbo so gbadun agbo si fila si gele awon royin agbo ko a lori atupale royin ni da mo 8.7 FM nilu ti lorin e je mu die wa lara wa ko koroyin to wa ni waju mi loni awon afurasi oniwa ibaje ni won kunu igbimo olupolongo ibo tinubu o egbe oselu ADC awon lo so be o e ma se fi akole tinubu pamo fa omo Nigeria o atiku lo so fun ajo FBI wike ko osiro kalaye se lori ede to fi ko lati gba ipo adari agba fun ipo ipolongo ibo tinubu 2027 lori isele to se ni papako ba lu ni bini ise ni ajo NSIB won tin sagbejade akose wadi won o won ni seri ohun ti o n dari ipo kekodo oko to je ti oko balu ni kini ohun ko mo kedere ni papako balu to je ti ti bini ijawo ni wa de lekere o o mo tun je akoto ifaje lati tun sise si awon eyan nipinle osunmo ni iko ipolongo fun imole awon lo tun so be egbe oselu APC nipinle Kwara won mo tun se be won tun padanu awon iko to je ti oloye egbe ni ward o to je meji laniye gege bi senator Saliu Mustafa bo na se ku egbe oselu nile okele ile ran ti jawe aki won wa pe yike yorilede to ba darapo mo igbese ifiyaje nile US awon ri bi ota awon leka tele idaraya re lori DJ Beast football in se nile Nigeria lu Morocco lati peregede fun DJ Olympic ti o waye lodun 2028 ni Los Angeles iwo yi ati opolopo royin na ni mo ko reto ni ti mo fi ki wa lekan si pe e ma karo e ku oju mo be wo a ji lo dede bi o ola ti re waju ogun ni opa ibi ti lo ko temi e je mo royin o lati nu wo royin daily post lodo mi bi o nibe ti egbe oselu Africa Democratic Congress ADC won ti sakawe awon ti won ko sinu iko ti opologbo ibo fun are bola tinubu ni etodibo apapo todun 2007 won ni se ri won je awon afurasi oniwa ibaje gba ni won ma ko si ojo sibe o oro na lo wa ninu apile kokan ti won fi lede latore ni tin se akowe ipolongo apapo egbe oselu na Bolaji Abdullahi o eleyi ti iwe royin daily post ti won gbe ta si jabore lanojo aba meta o gabi egbe oselu na bi won se kala yese won ni se ri nse ri awon kan ti won je awon ikan ijoba tele ri ta wa ninu iko hun o mo ni oro won o ye keyin o da ibere bu won mo ni lori owo ti won fi mu iwa ibaje papa julo bi won se ni awon afurasi oniwa ibaje ohun awon loku inu ko ti o polongo ibo fun are tinubu daily post na lo gbe mo tun ti wa ninu iwe royin Vanguard lodo mi o nibi ti omoye to fe diye dupo are labe asi egbe oselu Africa Democratic Congress ADC yen Alhaji Atiku Abubakar o to ti ro ajo FBI nile US lohun pe e daabo bo awon to ba sise iwadi ati bi te ti riroyin yin o to fi mo awon ona te gba nsise iwadi yin lai se pe e pa iyikeyi akole e pa mo o to ni se pelu are Bola Tinubu eleyi to je pe ofin faye gba yin lati gbe sita farayere ke bi iwe royin Vanguard se gbe atiku lo pepe na ninu apile kokan to fi lede lana ojo aba meta mo ni nipase eni to je oluranlowo pataki agbare lori oro ibani so Frank Sahibu nigba to n ko toro to n kalaye se lori oro ti ajo FBI ti won gbe ati awon oro ti won so to fi ma won igbese won eleyi ti won ni awon to ba ye ki won gbe jade ki won gbe jade ki omo Nigeria ki won ri o lori akosile ninu ise iwadi tan se to ni se pelu are Tinubu Vanguard na lo gbe
ìwé ìròyìn the nation tún rẹ̀ ó níbi tí ẹni tí ń ṣe mínísítà fọlúlú ilẹ̀ wa yẹsọ wike ọmọ ti kálà yẹsẹ lórí ìdí tí ò fi gba ipò adarí àpapọ̀ èyí tí ó polówó ìbò fún ààrẹ bọ́lá tinubu lọ́dún 2027 ó ní àkọ́kọ́ náà òun kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú all progressive congress apc àti pé òun kò tún fẹ́ pàdánù ìpínlẹ̀ òun bó ti wù kó mọ́ o gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé láti inú ìwé ìròyìn the nation wike wà ló sọ̀rọ̀ lánàjọ àbámẹ́ta nígbà tó lọ yẹri iṣẹ́ òpópónà ti àpò sí kàṣírò àti òpópónà kúbúwá sí buhari nílùú àbújá o níbi tí ó ti sọ àwọn ọ̀rọ̀ náà jáde ní kété tí iléeṣẹ́ ààrẹ kéde ẹni tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ samfara seneto abdulasis yari bí adarí àpapọ̀ fún ikọ̀ ìpolongo ìbò fún ààrẹ lẹgbẹ́ òṣèlú apc nínú ètò ìdìbò tọdún 2027 tó ń bọ̀ lọ́nà the nation náà ló gbéròyìn mo ti wà ní dikebu lọ́wọ́ tí mo wà yí o níbi tí àjọ tó ń ṣiṣẹ́ ìwádìí lórí ètò ààbò fọ́mọ nàìjíríà nsib wọ́n ti fi ọ̀rọ̀ léde o pèsè rí ibi tí bàálù ti mọ́ ń balẹ̀ ẹni tó sì ti mọ́ ń gbéra ní òpin ibẹ̀ wọ́n ní àyíká ọ̀hún ní kinní ọ̀hún ò dára àti pé ojú ọjọ́ kò wọ̀n ketekete o níbi tí wọ́n ti ń darí ìgbòkègbodò ọkọ̀ tó jẹ́ ti bàálù lójú òfurufú o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ léde ní wọ́n ní èyí wáyé látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ bàálù ti bìnín èyí tó wáyé ní ọjọ́ kẹtàlélógún nínú oṣù keje o níbi tí ọkọ̀ bàálù ti mọ́ ń gbéra tó sì tún ti mọ́ ń balẹ̀ ìyẹn ní èyí tó wà ní ẹnugun gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé wọn ní sẹ́rí àkọ́kọ́ ṣe iṣẹ́ ìwádìí èyí táwọn ṣe táwọn fi léde lópin ọ̀sẹ̀ yìí láti eléyìí tí dìkebù gbé o ní àjọ náà ni wọ́n ti ń ṣàlàyé pé ńṣe ni àwọn ti ṣàlàyé fún àwọn àjọ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìrìnà ojú òfurufú o bíi àjọ ncaa àjọ fan àti àjọ tó rí sí ìwòye ojú ọjọ́ o wọ́n ní àwọn ti dá àbá oríṣiríṣi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ohun mọ̀ làwọn ti fún wọn lórí bẹ́tù ààbò yóò ṣe dúró re fún àwọn àjọ wọ̀nyí dí kébù náà ló tún sọ mo ti wà nínú ìwé ìròyìn tribune báyìí o níbi tí ikọ̀ ìpolongo fún ìmọ́lẹ̀ tí icc wọ́n ti ṣàkàwé gómìnà adémọlá adélékè tó ń ti ìyáwó olúborí rẹ̀ wọ́n ní níbi ètò ìdìbò gómìnà tó sẹ̀ kẹsẹ̀járí nípínlẹ̀ ọ̀sùn bíi eléyìí tí kìí ṣe òpin ohunkóhun wọ́n ní ó jẹ́ ojúṣe ọ̀túnmọ̀ ni láti ṣiṣẹ́ sin àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún o wọ́n ní kódà láti tún pé kí ìṣọ̀kan kó wà láàrin àwọn èèyàn nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí tribune bó ṣe jábọ̀ ròyìn ìgbìmọ̀ náà nínú àpilẹ̀ kankan tí wọ́n fi léde lópin ọ̀sẹ̀ ni wọ́n sọ pé sẹ́rí ìyáwó olúborí náà ni ó mà tó náwó ya ojúṣe sí láti ṣiṣẹ́ sin àwọn èèyàn nínú ìpínlẹ̀ ọ̀hún o àti láti rí i pé àwọn èèyàn wọ́n túbọ̀ ní ìgbọ́kànlé nínú àwọn àfojúsùn ìmọ́lẹ̀ o eléyìí tí àwọn kò sì ní fọwọ́ yẹpẹrẹ àwọn ò ní fi mọ́rọ̀ hún tribune náà ló tún gbéròyìn ìwé ìròyìn punch tún rèé o lọ́dọ̀ mi o tí mo wá sí ìpínlẹ̀ kwara o níbi tí wọ́n ní sẹ́rí ẹgbẹ́ òṣèlú all progressive congress apc ni o nípínlẹ̀ kwara o wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ pàdánù àwọn ọmọ ẹgbẹ́ méjìlá mi o ní gàǹbarí world one èyí tó wà níjọba ìbílẹ̀ ìlàrùn ìlọrin ní ìpínlẹ̀ yìí o lẹ́yìn tí wọ́n ní sẹ́nẹ́tọ̀ tó ń sojú ẹkùn àárín gbogbo ìpínlẹ̀ kwara saliu mustapha èyí tí wọ́n ní ojú ẹgbẹ́ òṣèlú náà lẹ̀ pọ̀ bí àmúkọsàn ṣáájú ètò ìdìbò àpapọ̀ tọdún 2027 gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bí wọ́n ṣe jábọ̀ wọ́n ní sẹ́rí àwọn èèkàn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún tí wọ́n jẹ́ àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú náà tó fi mọ ẹni tí ń ṣe alága ní wọ́ọ̀dù ọ̀hún àti akọ̀wé ní wọ́ọ̀dù náà làwọn náà kọ̀wé o pé àwọn ò sẹgbẹ́ òṣèlú náà mọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé àwọn ò sí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú apc mọ́ lẹ́yìn wákàtí díẹ̀ èyí tí mustapha èyí tó ń ya kúrò lẹ́gbẹ́ òṣèlú tó wà nínú ìjọba tó ń ṣèjọba lọ́wọ́ ọ̀hún punch náà ló gbéròyìn àtúpalẹ̀ náà níròyìn 10:30 sí láti kàn ní ìdámọ́dé 10.7 fm nílọrin ẹ má gbàgbé pẹ́ lè máa tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára wa bíi www.damodefm.net àbáwọn ojú òpó tá ń lò gbogbo lórí ojú òpó ìtàkùn ayélujára ẹ jẹ́ kí n rèlú ẹ̀bùn kí n múròyìn wá láti bẹ̀.
mo ti lo sinu iweroyin Vanguard nibi ti ile Iran lanojo abameta ti jawe akiwon fawo orilede o eyi to ba ni awon fe kopa lori ogun oro aje eyi ti won fe darapo eleyi to ba lawon fe darapo mo la US mo ni tako orilede awon o won niru awon orilede be awon ori won o bi ota awon gba ni o nse ni won soro na lede gebi won se ni eleyi yo tako igbese ta won o ti awon ba ri eyi keyi orilede tani awon na fe darapo mo ile US abi are le US so lati fi mo gbogbo ti awon abi lati fi se igbese idiya je ni won ni awon orilede be ni awon yo ka si ota gba lodo ta won Vanguard na lugbe o

0: olùṣàgùtàn ẹkọ nùgbù tí ń ṣe atọkùnrin ètò ìbéèrè àti ìdáhùn láti mú olùfẹ àkókò dúpẹ lọwọ náà bẹẹ la sì ń dúpẹ lọwọ onígbọwọ ètò ìjọba foundation pẹ wá lọ sọdọ gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọwọ àti àwọn tí ń fún wa ní ìmọràn lórí ètò yìí agbálágbá pé olúwa nínú àánú ẹ yóò máa tọ yín náà yóò máa tọ yín sọnà o ẹ ṣe púpọ níwájú mi ni ẹni ọwọ ìmọlẹlá yíbù wà tí ó dáhùn sí àwọn obìnrin tí a tún béèrè lọwọ wọn ní àkókò yìí ẹni ọwọ yíbù púpọ àbọ sí orí ètò yìí.
1: Mo kí atọ́kùn ètò mo sì kí ẹ̀yin gbogbo wa.
0: Ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà ọba àwọn ọba olú àwọn olú àkọ́kọ́ fún bàbá àkọ́kọ́.
1: Àmì.
0: Nítorí pé òun bá wa ṣe ètò ó sì ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò yìí ó dá wa dá ètò náà bàbá gbọ́ ọ̀pẹ́
1: wa. Àmì.
0: À ń lọ lórí ètò yìí olórúkọ Jésù padà wà pẹ̀lú wa.
1: Àmì.
0: Bá wa ṣe.
1: Àmì.
0: Ó yọrí sí ìdílé kò dúró.
1: Àmì.
0: Ká sì máa dúpẹ́.
1: Àmì.
0: Ògo ni fún olúkọ.
1: Hallelujah.
0: Ìdí àti ìgbàgbọ́ bí olórúkọ Jésù Kristì olúwa àti olùbàdà wa.
1: Àmì.
0: Ní ọ̀sẹ̀ tí kò kọjá ni a ti ń ṣiṣẹ́. Mo rò pé lórí ewu tó wà nínú social media
1: yẹn takun ayélujára
0: àti rí àwọn ewu púpọ̀ tó wà nílẹ̀ tó sì ń pààyàn lára tá a sì ń fẹ́ kí gbogbo yín ó kíyèsí kíyèsára pé ẹ lè bọ́ lọ́wọ́ àwọn ewu náà ká tó ń bọ́ sórí ìbéèrè mìíràn ó dàbẹ́ ni pé àwọn ewu wọ̀nyí ó ti ó kù díẹ̀
1: tí ẹ̀
0: parí ẹ̀ tẹ bá parí ẹ tán náà wà á tún bọ sórí àwọn nǹkan mẹrin tí wọn ti ṣe ẹni ọwà yóò wuli kí ni ẹ tún fẹ bá wa sọ lórí ewu.
1: Ìsìn jẹ́ kí akọ́kọ́ wo ọ̀rọ̀ ọlọ́run ná ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàléníogún Proverbs chapter 4:23.
0: Ju gbogbo ohun tí ó ń pamọ́ lọ pa àyà rẹ mọ́ nítorí pé láti inú rẹ wá ní orísun
1: iye ju gbogbo gbogbo tó wà ní ìpamọ́ nípa sọ́lẹ̀ kan pé àwọn social media wọ̀n yìí ìpamọ́ ló wà oníkálukú ló sì mọ bó ṣe ń dì pẹ̀lú rẹ̀ ẹlòmíràn ẹ̀ lè access sí fóònù ẹ̀ ó máa password ni torí kí ẹlòmíràn má rí tó wà ní orí fóònù kọ́mọ́ ní access sí information rẹ̀ òun ló mọ tó ń ṣe ń bẹ̀ ó ní ju gbogbo tó ń ṣe ń bẹ̀ lọ ó ní pa àyà rẹ mọ́ kó mọ̀ jẹ́ kí àwọn nǹkan tó ń bá pàdé ń bẹ̀ kó mú ọ ṣìnà kó mú ọ ṣinú rò kó mú orin ọ̀nà tí ò yẹ kó rìn kò sí ọlọ́pàá tó lè mú ọ ń bẹ̀ kódà àwọn ọbí rẹ̀ ò lè mọ tó ń ṣe ń bẹ̀ àmọ́ arínúròde ń kọ́ nítorí pé n tí ọkàn wa ń tẹ̀lé yìí kò lè fún wa ní iyì bàbá ṣọ́ra láti lò ó ní ju gbogbo ìpamọ́ pa àyà rẹ mọ́ o ìkọ̀kọ̀ ní lóòótọ́ ọlẹ́ tẹ́ ká mọ́ mọ̀pọ̀ tẹ́ ó ní ṣùgbọ́n pa àyà rẹ mọ́ kúrò nínú wọn nítorí pé láti inú rẹ̀ wá ní orísun iye orísun ọkàn rẹ iye ní torí náà gbúdọ̀ gáìdì rẹ̀ jealously olùwà yóò wà pẹ̀lú wa nígbà tá a bẹ̀rẹ̀ ewu tó wà nínú ìtàkùn ayélujára ní ọ̀sẹ̀ tó kọjá awo bó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di ọ̀lẹ́ mental health ní ti ọpọlọ wa ìrònú wa awo bó ti fọwọ́ kàn social interaction òun náà la ń bá bọ̀ ní ìjẹjọ tí a fi parí ẹ̀ sí pé àwọn ewu tí ó ń expose wa sí ara ẹ̀ náà ni bad content tá a fẹnu kàn ní ètò ìgbà mìíràn àwọn content míì kò sí ìwò ọmọlúàbí ń bẹ̀ kéèyàn máa rìn hoho tu hoho kó ń ṣe content àwọn èèyàn sì mọ wàá máa like àwọn afọlù àti mọ rẹrìn.
0: Ṣé àwọn tí ó ń tura wọn sí ìhòhò tí wọ́n rí ìhòhò yẹn tí ó ní nǹkan tí wọ́n ń gbà lórí rẹ̀ ni tó jẹ́ kí wọ́n máa ṣe.
1: Ẹ mọ̀ pé ayé irú ẹ̀ láyé ń fẹ́ irú wọn máa tètè sẹ́rí ẹni tí kérésì tẹ bá ti lè ṣe táyé gbà. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé owó wà ńbẹ̀ àwọn gbowó.
0: Wọ́n gbowó.
1: Ẹ rí kíákíá ẹni tó sọ pé Jésù lolúwa àti ẹni tó tù wò hò
0: ẹ́ò
1: ẹni tó wò ó máa ní fọ́lọ́wà jẹ́ tó sọ pé Jésù lolúwa.
0: Kí ló dé? ani kilode
1: eh to bi mi ni
0: ateni to iwo to wa tun ni afani ju eni ti o peje
1: iwo ofe
0: iwo ofe lai sanwo lai dilele lori lai sanwo le lori
1: bad content evil content ibara ni lajo se pe te ka bira wa lere se mi iwo so iwo wo tin gbo mi
0: be ni
1: a wa senu mirin awa koju nle awa na ni mi mo oluwa feran re so ti feran wo gan o ti gba iferan re si o e o bi phone mi ni eh sa le dede mu na it's my property
0: your property
1: owo mi mo si fira yes you can't tell me how I will use it what are you talking about
0: awon
1: to so wo data lowo yin ni
0: awon to so pe enu wa ni oni enu wa la fi segun ete wa la fi segun
1: e o
0: bori
1: eh? Ewa won movie wa. Asi gbogbo ele ni si o

0: tẹ́ẹ̀ lẹ ń wá kiri gbogbo wa fún yín pé ẹ sáré wo ilé ẹ fẹ́ ni ẹ sáré wo ilé ẹ fẹ́ ni ẹ mọ owó kan tó ní lárìbọ wọn sì máa gbélé kan pé bí i aids náà pé ads kan tó ń gbé dé ni tẹ́ ẹ bá ṣọ́ra orí ẹ̀ lẹ́tọ̀ padà sí oní ẹ̀tọ̀ máa bá lọ ra yìí ìyẹn lẹ́tọ̀ wọ́n tún gbé mi wá.
1: èyí tí a ń wò tẹ́lẹ̀ yìí rẹ àti gbàgbé rẹ.
0: wọ́n tún fi mí hàn yín ẹ máa bá yẹn jà bad content sex nude nǹkan tí ò dá ni ká máa fa nǹkan ká máa mú nǹkan gbé síbẹ̀ náà àwọn ọmọ wò rẹ́kọ̀ọ́ tó dáa kọ́ mọ́ àwọn àwọn tó bá lẹ́mìí ọlọ́run ẹ̀kọ́ níbẹ̀ ló nìkan ló máa mọ̀ pé tán bá lọ bẹ̀ tán sì fẹ́ ṣe ń bẹ̀ if not awardly content creators and pranks àwọn náà wà ń bẹ̀ as a pranks ẹlòmíràn àwọn mìíràn ṣe bí wèrè wọn fi dán yín wò bóyá fún wọn lóúnjẹ tán bá fún wọn lóúnjẹ wọn wà fún yín lówó nítorí pé ẹ tiẹ̀ sànú. ìkan ṣe láìpẹ́ yìí ó lọ bá mi mẹ́ni tó lọ bá tí orin ènìyàn ń dáná lọ́wọ́ nínú agi ni bá gbómi gbóná bá dàbò sẹ́rí àwọn kọ́ńtẹ́ẹ̀tì mi àwọn pranks mi sà ó léwu sà mo lè pààyàn tó bá ní bp ó lè pa àwọn àwàdà àwọn eré táwọn bá yín ṣe ìwà bà yín ìkan tẹ̀ tó ń ṣe kan dàbẹ́ni pé ọlọ́ sọ fún yín pé ẹ̀ka àṣan ẹ̀kọ́ ọlẹ́ẹ̀kẹ́lẹ́sà ìgbẹ́ ń gbọ̀n mí ni mi lálàáfíà ni wọ́n bá ṣe ṣe kẹ́ tó sọ pé ọmọ tó ń ṣẹlẹ̀ báyìí kí ni ìyá sì dàbí ìgbé á sì máa jáde nídìí ẹ̀ ní àtúkà bẹ́ẹ̀ ni.
1: láì jẹ́ pé
0: ó ẹlòmíì lè fi pure water síbi bí ìsàlẹ̀ ẹ wà rògbò ń tọ̀ ní àwọn ọmọ tọ̀ níwájú àwọn tí ń tajà òun wọn tún sá omi láàrin ọjà wọn ó sì daṣọ bura wọn bí a máa ṣe bẹ́ẹ̀ ni pé ọkùnrin àti obìnrin ń bára wọn lájọṣe what nonsense omiran lè dúpẹ́ ní ẹ̀pẹ̀lẹ́ ọmọ yín ń jẹ́ báyìí àwọn àwọ̀ pé ó kú lánàá ṣé ó ṣe òbí agbóró ẹ̀ tó sọ pé prank lè ṣe ṣé tó bá prank lè ṣe máa gbá ojú ẹ̀ máa rà ìgbàdúgbò gbogbo lójú ohun àgbà wọn ọmọ àgbà wọn ò mọ ọmọdé o. wọn kò sànù wa kí ni àwọn yẹyọ àti sọ line and age of picture mo sọ lẹni ọ̀sẹ̀ tó kọjá kakuro nípa píkṣọ wa àwòrán wa àti ọjọ́ orí wa ó kún bẹ̀ dáadáa dáadáa wrong information tó yẹ pé ẹni tó rí ẹ níyẹ kó mọ information ṣùgbọ́n torí táyé dà then the what we call personal security ó fẹnu kan díẹ̀ náà níjẹ́ ìjọ data privacy pé wọ́n lè gba information láì rí yín ó sì lọ lò ẹ àwọn àbẹ̀rẹ̀ pé mí mọ kankan mi ò kú òǹlé mi ò mo ló bàjẹ́ pé wọ́n máa ń restrict àwọn tó máa ní access sí information wọn lórí online tí wọ́n lè mú àfi ṣiṣẹ́ ibi àwọn kan wọ́n lọ bá ilé mẹ́mbà mi kan láìpẹ́ yìí wọ́n kàn déédé pé níbi tó lọ náà ni pé àwọn ọlọ́pàá ti wà nílẹ̀ o wọ́n yí kiri pẹ̀lú ìbọn kúrò dáìn kó gbàbọ̀dẹ̀ àwọn tó jí ni gbé ìyẹn sì ti mú ọmọ kankan àwọn àdúgbò náà ẹni yóò mọ̀ lé ṣerú ẹ̀ àṣe ẹni tán wá kiri ibi ẹgbẹ ilé ènìyàn ti méèkì kọ wọn ni tó wá wo fóònù ibi tẹnìyàn ti méèkì kọ ni mọtò tẹ gbé kalẹ ni ilé yín ni àdúgbò ẹkọ kò mọ fún ìṣòro tí ì bá ṣe rí àdúgbò wọgbọ àṣẹ tán ń wá bóyá ó ń kọjá ní àwa méèkì kọ ní bẹẹ wọn gbọn láwọn wọnyẹn náà tí ẹ nílé wọn gbé tẹ tí tán kọ kó lẹtì tún bá wọn ọmọ ìjà ara kò bá ẹ bá rẹ níbọ ìyáyè kalẹ ẹ ẹ bèrè yẹn ni data privacy then ewu tó tún wà bẹ́ẹ̀ náà ni pé identity theft social media wọ́n lè hack yẹ ṣe pé orúkọ yín ló wà níbẹ̀ bóyá bíi whatsapp ń sìn ẹlòmíràn á sì mọ lórúkọ yín wọ́n máa fi ń tọrọ owó orúkọ yín ló sì máa bí jáde fọ́tò yín ẹ sì máa kankan èdè sọ pé awúrẹ̀ ń onídìí owó ẹran mi lọ́wọ́ mo ti fẹ́ kó asẹ́ǹd àkáǹtì náà sẹ́ǹd gbogbo ẹ̀ ẹ má da lóhun àwọn gbájú ẹ ni o wọn ti hack ẹ ni àwọn onítẹ̀lé ṣe ká má rí hack àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò mọ́. number three ni personal security ni online scam wọn lè lo as àwọn pé kí ni yẹn ni phishing phishing online scams wọn lè fi gbá àyàn sá lọ́kọ̀ọ́ rẹ̀ nìkan lè sá ní àbúrò yẹn kan wà lóye ìbò yóò dárúkọ ẹ àbí kan tẹ ẹ pè yín lórí ago ọlọrun ló wọn ti fẹ gbà mí nígbà kan rí
1: ọlọrun kọ
0: ẹ yóò sin ti social bank mo níbẹ ni
1: ọlọrun kọ ẹ yọ.

0: olonje oruko bayi bayi mo ni
1: be be ni
0: won si fun yin ni correct data of your life
1: ni be ni
0: o le ti mo ra won bank amon so pe ah eni kankan si mi o ba ni n toruju
1: e wa ba won
0: mm mi ma ni elomi ati jo ko n gbe eru kan ah won ha ese ni chat card so n kun le fi pe eni yan kan ba won da pada fun yin e ma ma down won si tin gba won mi de si en ti ba won wa fa orofo productivity n ko ewu to wa nbe addiction ka ko ye pe se to ye ka se afile wa nse nkan mi ati wa wa addicted to it to ye pe lomi bi o ba ri phone re sa ni bi iseju nbi mewa ah aisan le se o ani ara lati oro mi ti ni access si phone mi ah e bere to fe se lori e
1: ki lo fe se
0: se task ise re lo fe se o fe perfect lori e ni ara kuti mo wa robo what is the update today won ko si ju be to fe para isi update to ye ki bo ba fe ra gan won ati bo information ko te to si ko si phone time management are wo to wa nbe ni ale manage ye je ke yan le manage time re o ti ye ko manage re n to fe se oto n to lo ko ri si oto elomira gan o fe mo le raye gbadu aba ti so na ni o si mo le raye ka bibeli re awon kan ti ta mo se ta bo won die ti ye pa tun wesi resources wa le lori ni o bo be pa on lu lona to to n to wa dun bi ni pe opoloko ta ti je christian a le lo lati polongo yin rere
1: ben
0: kan mi la ma ma promote a le so pe jesus love you ka design ni flyer ka design ka post ya a le se to lo wa sa nu wa o in fact even our churches gonna tan lo boya fun mess boya fun bible study whatever e je ka make sure pe e ko wa koju owo koju osun won sa come on omo win ti bibeli o wi lori social media se ri awon to ma ko si na ma po o awon mi ran lo church mo iwa sori phone na wo live live streaming
1: be ni
0: ṣugbọn ko ti pe o e je condemn re go to church onika ma se ko ipejopo
1: ara wa sile
0: to ba je pe be ni gbogbo wa se njoko le oni reyan live stream fun e embe empty benches like chairs plastic chair lo ma ri nbe o ti awon yan ma kun be wa si joko si le je sunday elomi o le je pa go mesan go mewa to je pe ojo lasan kan won abi re ko gila go mejo
1: be
0: wa gila go mewa se kwaso sita ibi to tin fora na lo ma gbe phone sipi kan 15 kan o ma wa lohun I kept to church na to wa ma so fun yin pe bayi ni topic ko wa o what you really
1: know
0: it. I ain't say at the fast.
1: Eh,
0: I fast in think I can roll on to Danny. Kill a minute, I let him be. Oh, no, and it reduces face to face interaction. It weakens real life social skills. I pass a letter. Yeah, I let Cocareo. You know, however, well, you could do name for Kenneth and Kuroje. My men are going to tell me so. Lori phone. Oh, by the inkle is also.
1: I Benny.
0: Bajo joko bayi
1: be ni ko le so
0: phone oni tiju
1: ko ni
0: awon bajo joko bayi ti mo wo je won oju mi elomi ma pe to e ba so e le so gbaju lu
1: be ni ko ni so
0: o ni dan wo
1: be ni
0: ko da kilo lo re amo ri phone e kukuri ju kale to tun wa buruju ni pe first note e ba ti tem account so lo si ni e pe lesa oni ki ti yin ni be be ma de send e de gbo ohun mi na le gbo amo wo yato si koju e je ka ara ewu to wa nbe na leleyi face to face interaction o se koko the negative influence mean na expose to harmful trends unhealthy lifestyle or immoral content asoka so be na tin ko be na tin ri won kirun akunrin no blue akunrin red awu aso ti obo kiko bo sale a expose ara won o wa le je negative influence awon omo wa yen na to ma copy o wa ma so pe o tun trend se n ton trend yen gogo olohun ga se ijo ton trend yen so gogo olohun ga se aso ton trend yen so gogo olohun ga se irun to gbe yen so gogo olohun ga se ara to bo yen se color eni make up je ama njuju ko mo je ama pupa mo I don't know aka won kan tan ko so wa awon nails to gogo olohun ga negative influence
1: elomina ori kamara run ni e oroka wa
0: be ni
1: ki lo de
0: aye ni
1: ah ibadun ni iye ti won lu anambe meta
0: ni be ni sa e laju ni bẹ́ẹ̀ ni ayé ti yín ti kọjá.
1: Wọ́n tún lọ kó nǹkan sórí imú.
0: Ẹ lọ sẹ́ńpẹ́ bàbá. Ẹ lọ sẹ́ńpẹ́ mi sẹ́ńpẹ́ mi àwọn kan wí náà nìyẹn lájú. Ẹ lọ sẹ́ńpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ò lè yí eyín mọ́.
1: Ẹ lọ sẹ́ńpẹ́.
0: Ẹ já sí i.
1: Ayé ń ṣerú ẹ̀.
0: Yes. Wọ́n ti tún ṣe ń ṣe nìyẹn náà. Àwọn máa sọ fún yín pé síbọ̀kàn nígbàgbọ́ wà. We can do anything to church and worship.
1: Ṣé bí ẹ̀yin àlùfáà ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀?
0: Bẹ́ẹ̀ ni wọ́n sọ dáadáa.
1: Pé aṣọ tẹ́ wọ̀ yẹn.
0: Dáadáa. Pé ọkàn nígbàgbọ́ wà. Bẹ́ẹ̀ ni sà. Kò sí rọ́ńbẹ̀. Mo gbà fún yín nìyẹn.
1: Mi ò sọ pé kẹ́mà díjọba ọ̀run.
0: Ní ẹni tá a sọ sọ́ọ̀sì náà dání. Oríṣiríṣi. Ìléwé ìrún àdé ṣe kánká. Oríṣiríṣi náà sì lẹ̀ wọ̀wọ̀ kú wa sí ṣe ká. Níwájú Ọlọ́run náà. Ẹ tún lọ wájú ra tún lọ ń dẹ́sẹ̀ ń bẹ̀.
1: Wọ́n sì sọ pé nǹkan èrí ni tí èèyàn bá ṣe irú ẹ̀.
0: Ẹlòmíì lọ sí Ọlọ́run ni àsọtẹ́lòmíì ń wọ̀ ń sọ́ọ̀sì kò yẹ concentrate mu. Ogun yẹn ni ó máa wò.
1: Bẹ́ẹ̀ni.
0: Aṣọ òbó tán. Kò bòkè.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ́ò. Ṣerun yọ̀yọ̀yọ̀. Ṣé ayé náà nìyẹn? Ẹ wá àwọn tó ń lead the praises. Ìka máa kán so. Tẹ̀sí a máa kán so.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ́ò. Nigeria náà ti bí ẹ sọ̀rọ̀ bí Nigeria. Akọni ọ̀pọ̀lọpọ̀ débẹ̀. You are ministering to people. Àwọn àdẹ́gbọ́n tó ń wí. You are just entertaining them. Make sure that your singing, your praise is a ministry that must touch life and change lives. Má jẹ́ bínú o.
1: Má bínú.
0: Ẹ lọ sí ẹ lọ sí tó yẹ.
1: Nítorí pé inú tí ò dùn ní polówó rẹ̀, má bínú o.
0: So ó máa expose sí harmful trends. Tètè ó tètè ń kárí. Nǹkan tán ṣe lábúlé tẹ́lẹ̀ tá yóò mọ̀. Tó yẹ pé ìgbà míì tí àwọn tèkó bá wálé la máa rí. Kò sí ní táwọn tèkó dé tán ṣe lábúlé tí ò ní work. Àwọn èèyàn tó fẹ́ máa ṣe bọ́ ṣe ń ṣe mọ́ bá ṣe gírun wálé ní ọdún. Bẹ́ẹ̀ la ṣe fẹ́ máa gírun àwa náà fẹ́ máa gírun bẹ́ẹ̀. Wọ́n sì ń dà wá náà fẹ́ máa rìn. Àyà bọ̀dá tèkó dé. Ẹ wọ́n a máa pẹ́ bọ̀dá sí ẹ̀mú mi dání. Wọ́n máa ń sìn. Kò nídìí wọn yẹn. Ẹ kàn jókòó sílé ẹ̀mọ gbogbo táyé dà náà ni. Ṣé àwọn bá ti ń múra lé múra lọ ibi ìta fíù bẹ́ẹ̀?
1: Bíbo.
0: Ẹ wá tẹnu kánnàkàn dání wá di tí màá wá gbà yín síbi iṣẹ́. Kí ni kàn wà tá ń pè ní FOMO? Fear of missing out. Seeing others highlight may cause feeling of inadequacy. Ẹ̀yin náà ẹ̀fẹ́ ẹ kàn sọ pé ẹ̀yin náà wà ń bẹ̀. Wọ́n ní FOMO. Ẹ̀yin náà àjọ ń trend ni ẹ mọ èmi náà mọ̀. Ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀yin náà já sí I can contribute. Ó ń kó bá àwọn ọ̀pọ̀lọpọ̀. Security risk àti sọ eléyìí lẹ́ẹ̀kan. Àwọn ọmọ sọ Yahoo plus ti gbogbo ẹ̀ lóríṣiríṣi. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Kí a lè kéde tẹ̀síwájú nígbà mìíràn. Ẹ kú ìtẹ́tí lẹ́kọ̀ọ́.
1: Ní àti dúró fún Sáì. Ká tó lọ, ó dàbẹ́ ni pé ẹni ẹ̀sìn ọ̀rọ̀ kan tí ẹ máa ń fẹ́ wá.
0: Tọ́ Matthew 5:14-16 àlèmálè kan tó ń torí ẹ̀sìn ọ̀rọ̀ ni ó ní ìwọ ni ìmọ̀lẹ̀ ayé àti ìyọ̀ ayé ìyẹ̀ka lọ sí bẹ́ẹ̀.
1: Kí ni àwọn ìbéèrè?
0: Tọ́ àwọn ọkùnrin 24 tí olúwa bùkún fún nínú Bíbélì àti ibi tí àtúríkà torúkọ
1: wọn. Tẹ́ ẹ bá kọ́ tán kí ẹ fi ṣọwọ́ sí wa ní CAC òkè ìṣẹ́gun ní òpópónà Taiwo ìsàlẹ̀. Tó bá tàkókò tí a bá dáhùn sí ìbéèrè
0: yẹn
1: a sì fún ní ẹ̀bùn tó tó tó ẹ̀bù afẹ́ kí gbogbo èèyàn kó máa lọ́wọ́ nínú àwọn ìbéèrè wọ̀nyí òun ló mú kí èèyàn lè ka bíbélì ó lè ṣàṣàrò nínú bíbélì ẹ̀ka bíbélì yàn kẹ́sì dáhùn fún àwọn ìbéèrè wọ̀nyí tí à ń béèrè lọ́wọ́ yín. Afi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹsẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run tí a kò lọ sórí ètò yìí àgbàlagbà pé lẹ́yìn ìgbà tí a bá parí ètò yìí náà ni o
0: bẹ́ẹ̀
1: ṣe pé a ń tẹ̀lé ọwọ́ fẹ́ máa pè wá o

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Àyàfi díigi ẹlẹ́dùnmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Díigi ọkàn ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètò dé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Díigi ọkàn ètò pàtàkì tí yóò mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tòun ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Díigi ọkàn ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́ níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Díigi ọkàn ẹ pàdé Ọlọ́run iwájú òye wọlé dúkìá Ọlọ́run lórí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn òwúrọ̀. Díigi ọkàn nílé-iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o Diamond 88.7 FM Ìlọrin. Díigi ọkàn ètò tí ń tún ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

0: kábíyèsí olódùmarè.
1: Wọ́n fẹ́ ènìyàn jẹ́ bàálẹ̀ tẹnu rẹ̀ ò ká.
0: Ipá ńlá tó borí ipa agbára tó borí agbára.
1: Ìlú tìlú òdẹ tó rí ẹ̀ tòrò.
0: Iná jojú ẹ̀rù jojú pápá ńlá tí ń jó tọ̀hún tọ̀hún ẹ̀ fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe gí oko jìá jìá.
1: Ayé òmìnira ọ̀run.
0: Fọlá Ṣadé Fadírẹ́ra. Òwí bẹ́ẹ̀ ṣe bí ọba Sùdé dẹ̀rọ̀. Tó tó ọláàrẹ ẹ̀rù jẹ̀jẹ̀ àbẹ́ rí nǹkan. Olódùmarè nínú ọláńlá ẹ̀ ó tún wù ú. Ó tún rọ̀jò fún aláàárọ̀ tòní ọlọ́ọ̀gbó ni forúkọ rẹ o. Kábíyèsí a sì yóò wú o. Bó bá wà ní kójò rọ̀ bó bá tún wà ní kí gbogbo nǹkan ó dá wa pé. Ipa rẹ̀ ka awọ rẹ̀ kájú ẹ̀. Mo ká gbogbo ayé mi sókè tàn yan fún ajuni lọ. Òjìlógo ṣògo. Rabajigo òdi ọ̀run òdùdú gbẹ́rẹ́dù. Iná inú àpáta tí ò ṣe é pa. Òkèlè bàǹbà tí ò ṣe mí fàṣe bí ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Olórúkọ ńlẹ̀ olórúkọ púpọ̀ olórúkọ rẹpẹtẹ olórúkọ àpèrire abalájọ. Ohun olúwa ń bẹ lórí omi púpọ̀. Ohun olúwa fa igi kédàrì yá. A ní ohun olúwa fa igi kédàrì ti lẹ́bá lónìí yá o. Kábíyèsí tí ò ṣe ká mójú kan. Olódùmarè ọlọ́nà púpọ̀. Òun gan la àbá máa pè ní. Bọ̀tún yọ gbòsì yọ gbagbede méjì yọ fófó. Olódùmarè tí ò ní kọ mi tí. Ọ̀dá nìkan ṣèjọba. Bó láti kìọ́ tá kìọ́. Ọlọ́run tó tóbi ọlọ́run tó fi ọlọ́run tó jìn. Olódùmarè tí ò ṣe ṣàlàyé. Kábíyèsí tí ò láfi wé ọlọ́run tí ò láfi jọ. Tó tó ọláàrẹ o. Ó tóbi ó fẹ̀ ó lópin o. Gbogbo nǹkan ní ọ̀tán. Olódùmarè nìkan ni ó ṣẹ́kù. Òpó kan ṣoṣo tó gba ayé àti ọ̀run mú ibà rẹ o. Sábà bí ayé àti ọ̀run ibà. Ẹ̀mí inú ènìyàn gbogbo ibà rẹ. Ọlọ́run tó ni mí ọlọ́run tó lẹ̀mí mi ibà rẹ o. Mo bá rúbúrúbú níwájú rẹ̀ ajuni lọ. Olódùmarè tó dórun tí kìí sùn. Aládé lórí aládé nílé ọba tó fadé tòlé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kí mọ láyọ̀ ọ̀bọ̀ wàràwá. Ògbìjàmọ́ ṣèkí. Láàrin lọ́ọ̀dún ayé àti ọ̀run ibà rẹ o. Ẹ jẹ́ àjọ kó kìkì ẹ̀ kájọ gbóṣùbàrà bàǹdẹ̀ fún ọba adáni wáyé o tó sọ wa lọ nínú ọláńlá ẹ̀. Tó tún mú ká ṣe pẹ̀ kí rẹ̀ kí ara wa láàárọ̀ tòní ọlọ́run ògo ni fún orúkọ rẹ o. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní díngí ọkàn fún tààrọ̀ tòní o. A kú ọ̀rìnrìn yìí. Ẹ̀yin kọ́ yìí. Ojoun o rọ pọ. Adupe. Elegan ara tu ewe ko igbo gan. Gbogbo igi nu igbo lara tu won pese. Ojo itura lona yo mo ro fun a o. Lagbara Olorun. E wa ja kese sona. Ka te pepe itu lori rabaji gan ati ni regede fin laaro otuni. Ìjẹ́ bí mo ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọba adáni wáyé bẹ́ẹ̀ ni wọn ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kan ní táàwá yìí bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Bàbá mo mọ̀ lóore sà tí ìdórí gbogbo lọ́gàá nìkan ní alálùbáríkà yìí. Gẹ́gẹ́ bí èmi ti máa ń wí bí mo ti máa ń sọ nípa aláṣẹ àpàṣẹ kan ní táàwá yìí bàbá ẹ mọ̀ ga sí ẹ mọ̀ pọ̀ sí ẹ mọ̀ ní sí lágbára Ọlọ́run. Ọlárẹ̀wájú òye wọlé ló kọ tèmi o. Dúkìá Ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́fẹ́ nìkan ọ̀kan o. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní díngí ọkàn fún tààrọ̀ yìí. Ibo lè tòyí ká yín mọ́. Ẹ sì wà lórí ìbùsùn torí òjò rọ̀. Ẹ tí ì múra sọ́ọ̀sì. Débi pé ẹ múra fún ẹgbẹ́ alásàlá tù. Ọ̀dà omi ẹ̀kọ́ náà ni. Ẹ bá ń súnmọ́ di àpótí rédíò yín tàbí kẹ́ sún rédíò yín mọ́dọ̀ yín gbágbágbá. Gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti máa pè wá lẹ́yìn ètò tẹ̀sí ń fàdúrà ràn án lọ. A mọ̀ lóore o. Nǹkan ti yín náà ò ní bàjẹ́ láéláé. gbogbo eyin te wa nfon rere eto yi se ti gbo awon awon eyan pe ah ni gbogbo ojo sunday ni kan diamond 8.7 fm ni le lorin bago mejo ba ti roke mo tati gbo eto yi dingi okan na pe mo gbo ati gbogbo eyin to je pe be eyan ba ji yin pepepe bayi be ba si radio yin bayi ikan ni yi le ngbo 24/7 e se gan wa mo lore o laaro to ni nibo la nlo gan le jejo nipa anu olohun mo lanfani lati ba gbogbo awon ti won je ana idile oko ati idile iyawo mo lanfani lati ba wa soro eyi tin jo toro igba ta won yan lanfani lati pe mi leyin eto olodumori ase bo lohun ti fun emi lati so le mi sohun ase nkan to ki ese rago iriri tawon eyan ri adojuko won ilakoja won pa npon na yan tawon eyan foju wina ninu igbeyawo se won o so fun yin pe kere mi ko idi ta se se agbekale koko yi ni wi pe bi idile ba ti wa lalaafia dandan ni ki awojo wa lalaafia bi idile ba ti so alaafia re nu dandan ni ki awojo na o ma koju pa npon na yan ohun arukusu Olorun yo saanu wa o. Laaro otuni, mo fe yara soro lori ipa tawon ore nko. Ninu igbeyawo. Bo ba di ojo mejo nipa anu Olorun a tesiwaju. Won lanfani lati ba won omo soro. Ipa tawon omo na nko ninu igbeyawo. Sugbon, e ja sare mele ko nbe na. Ore. Mo pe lomi o mo fun mi lesi wi pe ipa wo gan lawon ore nko ninu igbeyawo elomi ti e gba pe ipa melo lawon ore ni lati ko ninu igbeyawo se bibi oko ati yawo ba faye gba won ni o to lu so e paro bi tokotaya tin be ninu igbeyawo ba se fi aye gba awon alagata te ma won ore si ninu igbeyawo won Oh, ni o so ipa tawon ore o ni as in influence tawon ore o ni lori igbeyawo yin awon kan wa wa to je wipe on to ko igbeyawo won ohun idile won sinu lasigbo loni a le yowo ore ko nbe e ma de o atokun atobin wa elomi nbe to je pe gbogbo bo tin lo ninu igbeyawo won ko seyin ore koda bi won ba wu ko keke ore ti mo on tin lo laarin oko ati yawo miran bi nkan kan ba ti sele bayi won ti ranse pe ore won on to re ba si so na ni fese rin le dan yin ninu igbeyawo yin nkan ti se yin e ma binu ohun obu yin o ọpọlọpọ obìnrin mi nbẹ to jẹ pe ohun to mu kobinrin mi o dale mosu loni aseyinwa aseyinbo n gba won pada tana wadi ọrọ wọn ba ọwọ rẹ nbẹ abẹ mọ pe oriṣiriṣi ọrẹ ni nbẹ laye ba ti lawon ọrẹ to jẹ pe bi eyan ba ba won rin eyan o soriire nkan bọ soju e koda gbogbo nkan o mo lo ni pelekutu ni melomelo fun oyan be na latun lawon ore kan to je pe ijo ba ti lanfani lati se alabapade won ni wo go ti mo wi pe o ti ko agbako ore lawon na abajo awon agbabo won ni fi ore re han mi ki n ba le mo ru eyan to je gan ni pato awon ore rerun rerun be o ore mi nbe to je wipe ayo ti nri ninu igbeyawo ore ko dun mo ninu igba gbogbo to ba ri o wipe iwo atoko ore se le nbu serin thanks you know love in tokyo love it dovi le mbaki inu asi ma run awon ore kan nu awon ore kan nbe to je pe ipele kan na ni mo fe ke ejo wa kejo ma wo slippers kiri peke peke kejo ma so the same story bo ba bere lowo re alpha ko so pe ko ti jora won bo ba bere lowo na ko so wi pe kini ohun o ti bo soju e o ri wi pe ore yin adan moran gan won ni on to ba jora bayi la fi wera ipo e pa jo po si e liri adigbona ku won lo jomi alabaun awon ore kan be to je pe iko ogbe kan bi ohun jango ni han dabi mo se da bad influencers le mi a ma pe won awon ore ti won gba pe bi o ba ti da fa won ko gboro da fun won na awon ore kan be to je pe won gba pe bi igbeyawo awon o ba ti work out well ti e na o gboro duro irufi awon eyan be si ni wo mu lore agbo mo aparo abe an gbe ka ani o fi ore re han mi kin le soru eyan to jese anti e mo wi pe ohun to gbe yin kuro lo dede oko yin loni imoran ore yin be nbe ah mama ku be o je ku nbe bi kuku se poko ore wa violent abo na tori pe nkan o ti jora won na ni awon ore ajara buka to si nforo lo dabi mo se da ore se bi on ti ba nbe ninu irori ti won ati lakaye won na ni won gbe ka waju re ngba tan mo wi pe o le danu ro iwo fun ara re o le joko ko pe aro atodo fun inu re ko bara re so toro ohun to re ba so fun na lo nse ori bi ore ti ode bayi bi o ti sin le oko lo ti ti won na jade ku on le oko ti e eyin obinrin kan si n gbo mi lowo lowo bayi bebe ati ko ero jade ni le oko lewa latara imoran to re n fun o ibada ko se la kaye o ibi o ti bikini bikeji biketa bikerin si boya o ka gbo pe oko re fun oyan loyun ore re ni ah o je tete be se soro ni bi o ti bimo merin si wa bere lowo irufi ore be pe ibo lo fe ko keru lo ati wipe eni tin fun oni moran gan ni pato bo laye ti e na se ri baba kokan abi bo ni ka ti wi omo kokan baba ototo e ma binu emi o bu yin o o toro te ri omo ya so ku so ni o inje ore re n ba o so o toro inje o ti en pe akiesi re so fi oro aye ara re se apejuwe fun o pe eh ore bo ba je pe oye ti mo ni loni ka ni mo ni nigba na lohun igbese ti won gba lero ati gbe yi emi na ni gbe abi se lo nti olopopon ti olopopon pe ani ko jade sa jade ke le jo wa on the same page awon agba kan re e de nsare bomi la kin doke lohun bi n ba ti pada de eto interest waju ba ti ko we lembe e ku kale mo bo

odun telomiin ti wa ninu igbeyawo belomi ba lo celebrate 20 years in marriage 15 years in marriage 25 years in marriage 30 years in marriage 40 years in marriage 50 years in marriage ogo le mo ri eyin bikita nipa itan to ro mo ni bo ba lafa ni ati joko pelu won bere orisirisi bere lowo won je soto fun o amo yojo to je pe a se won bi konikalu ko pin gari kan ti e foju kini ohun po konikalu ko moko ti e ko gba ti ko gba bi ti o ba gba lo amo sele be ṣùgbọ́n torí pé àwọn méjèèjì gbà pé this marriage must work out well ó lè fi rí tí wọ́n fi ń celebrate 30 years 40 years in marriage jù bẹ́ẹ̀ lọ bẹ́lòmíì bá rí ìgbéyàwó mi a ní I love this union I love this marriage this man is so lucky this woman is so lucky they play a ní oṣù mọ́ wọn jẹ́ kí wọ́n sọ̀tàn fún o ti ṣe àwọn náà rí ohun tó ń ṣe ìwọ náà lónìí o ti ṣe àwọn náà rí ṣùgbọ́n torí pé àwọn méjèèjì pa èrò pọ̀ wọ́n sì mú ohun tán ṣe wọ́n gbà wípé ibo làwọn tó fẹ́ lọ ibo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ó lẹ́ fi rí tí wọ́n fi ń celebrate iye àwọn ọdún tí wọ́n ti lò papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya kí ló ti dé bá wo àǹtí torí pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ti mú ọ̀nà sẹ̀ síta kódà wọ́n ti bọ́ wá máa ń fẹ̀rẹ̀ǹdì gan nígbà tó jẹ́ wípé ságọ́ǹbúgò làwọn ọ̀rẹ́ tẹ́ ẹjọ́ ń kó kí ẹ ìbára yín sòótọ́ ọ̀rọ̀ bọ̀dá wa ẹ̀ ńlẹ́ o tó ń fojoojúmọ́ lùyàwó rẹ̀ ìsọmọ pé iṣẹ́ ọwọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ní advice ẹ wípé àmọ́ mọ̀jẹ́kóbìnrin kan mọ ògùn ọ́ gàràgàrà mọ́ mọ̀jẹ́kóbìnrin kan sọ ọ́ sápò mọ́jẹ́kóbìnrin kan sọ ọ́ di gbẹ̀wù dání torí pé ẹnu tiẹ̀ náà ti fẹ́ o lè mẹ́nu dúró kó o mọ́ ti ráwọn ọ̀rẹ́ rẹ̀ báyìí ni ọmọ lanu bí apẹ̀rẹ̀ ni nígbà tó ìkúkú sí ọkùnrin ọmọdékùnrin ni ọ́ you are not a man you are a boy bó o bá ti wà láwùjọ àwọn ọ̀rẹ́ rẹ ọ̀rọ̀ ìyàwó rẹ ló máa ń dálẹ̀ nígbà gbogbo ìyàwó rẹ ṣe bá ìyàwó rẹ ṣe tọ̀hún àwọn ọ̀rẹ́ rẹ náà tán sì jẹ́ pé ìdílé tí wọ́n gó òtòrò dàbí mo ṣe dà ọ̀rẹ́ àwọn náà náà ń fojoojúmọ́ advice ẹ wípé ìyá lámọ́ ìmọ̀ ló bá kọjá ààyè rẹ̀ èmi ò ti gba ojú ẹ̀ ni ohun tó ìṣe tẹ́lẹ̀ ṣe òmọ́ pé o ti bẹ̀rẹ̀ ẹ̀ báyìí dádì wa nǹkan ti ṣe yín ẹ̀ fúnra ni ìjọ tí wọ́n ń síwọ́ sókè iná ìyàwó rẹ̀ ọ̀rí wípé nǹkan ò bọ́ sójú ẹ̀ fún ọmọ ojoojúmọ́ lọkọ̀ ààyè rẹ̀ ń gbá rìvaàsì

0: jẹ o.
1: Bọ̀dá wa báwọn ọ̀rẹ́ rẹ bí wọ́n ṣe fowó oúnjẹ lẹ̀ nílé fáwọn aya wọn fáwọn ìyàwó wọn. Ìwọ náà ń ṣe sí ìyàwó rẹ báyìí. Ọ̀rẹ́ tí ò lè gbà ọ́ nímọ̀ràn pé kẹ́ ẹ ra lẹ̀ kẹ́ ẹ kọ́lé. Ọ̀rẹ́ tí ò ní fún ọ nímọ̀ràn báyìí rẹ yóò ṣe dáa bó ṣe tọ́jú aya tọ́jú àwọn ọmọ rẹ. Ọ̀rẹ́ onífàájì bó bá ti pè ọ́ báyìí ẹ ọ́ yájá tún lọ mùgò kan já mùgò méjì. Àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ jọ ń bá kinu. Ọjọ́ alẹ́ yín lẹ fi ń ṣe é. Ìgbádùn tó yẹ kẹ́ ẹ gbá lọ́la òun lẹ̀ ń gbá lónìí. Ṣé ń bá yín sòótọ́ ọ̀rọ̀ bọ̀dá wa? Kó má jẹ́ pé ọjọ́ iwájú rẹ̀ gan o ti ń jẹ́ lónìí. Irú àwọn ọ̀rẹ́ wo ló ń kó kí? Ọ̀rẹ́ tí ò lè fún ọ lówó kó o fi dá nǹkan rí ṣe. Ṣùgbọ́n tó bá kan ọ̀rọ̀ fàájì, serve yourself, mú ohun tó o bá fẹ́ mu. Mú ohun tó o bá fẹ́ mu jẹun tó o bá fẹ́ jẹ. Gbogbo owó pẹpẹ súùpù níranyìn, fàájì níranyìn. Irú ọ̀rẹ́ tí wọ́n ní ti ẹnu. Ṣùgbọ́n ọ̀rẹ́ tí ó bá ọ ní wọ́ọ́ tó o bá ṣe ohun tí ò da, o ò nírú wọn. Àwọn ọ̀rẹ́ tí wọ́n fìgbà gbogbo kan sára sí ọ pé sàdáńkátà rẹ máa jó lọ à ń wẹ̀yìn rẹ orí ẹ̀ mọ̀jọ jóná. Dábì wa àwọn ọmọ yín àti ìyàwó yín gan mọ̀ wípé ẹ lórí ọ̀rẹ́ tọ́da. Àwọn tí wọ́n ń rí láyìíká yín tẹ́ ń pè lọ́rẹ̀ẹ́ wọ́n mọ̀ wípé àwọn gan ni wọ́n ń ba ayé yín jẹ́. Ìgbé ayé ran dandan tó ń gbé lónìí dádì. Àwọn tó ń bá rìn ni. Ìwọ kẹ̀dẹ̀rẹ́ o ò lè ṣe kó o mọ́ gbàdúrà ọlọ́run jọ jẹ́ káyé èmi ọ̀dà. Ọ̀fẹ́ káyé èrè ọ̀dà àwọn tó ń bá rìn kọ́. Àwọn tí wọn ò fẹ́ kí tiẹ̀ ó bọ́ sójú ẹ̀ tán fẹ́ kí tiẹ̀ ó ta. Àwọn ọ̀rẹ́ amúgbó òun ni wọ́n ń bá rìn. Ìwọ ọ̀dọ́kùnrin àwọn ọ̀rẹ́ amúgbó lọ̀rẹ́ ẹ tiẹ̀. Ohun tó ṣe tẹ́lẹ̀ ò rí pé wọ́n náà ti ń ṣe. Ọkùnrin mí ìbẹ́ tó jẹ́ pé bó bá ń lọ lébà ojú rẹ̀ ọ̀pọ̀n kankan bí ojú ẹkùn ni. Níwọ̀ tó jẹ́ pé tẹ́lẹ̀ ó wà friendly pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ. Nílé òní tó máa ń kọ́ ó ti da nǹkan mi ò ti dìdàkudà torí àwọn ọ̀rẹ́ tó ń kó òkè. Bá ọ̀ bá rí yàn bá ọ sòótọ́ ọ̀rọ̀ ìbádá kó o ṣe làákàyè láàárọ̀ tò ní bó ti ń gbó ètò yìí. Ọ̀rẹ́ tí ò bá ti lè ran ayé rẹ lọ́wọ́. Ọ̀rẹ́ tí ò bá ti lè fún ọ nímọ̀ràn tí ó mú kí ọkọ̀ ayé rẹ ó sún sọ́wọ́ iwájú kì í ṣọ̀rẹ́ o abanilayé jẹ́ ni o. Bó ti rí lọ́dọ̀ obìnrin bẹ́ẹ̀ ló rí lọ́dọ̀ ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ lọ́kọláyà mí bẹ tó jẹ́ pé àwọn ọmọ wọn gan mọ̀ wípé àtọ̀rẹ́ tí ìyá àwọn ní àtọ̀rẹ́ tí bàbá àwọn ní àgbákò

wọn ò ní pẹ́ sójú òpó lẹ̀ báyìí o. ṣáwọn ọmọ yín lè wà proud of irú ọ̀rẹ́ tẹ̀ ń yàn láàyò àbí irú ọ̀rẹ́ tẹ̀ ń kó kì í. dádì wa mọ́mì wa. a ò rí wípé ìwo tiẹ̀ wá rán ọ̀rẹ́ gidi kan yàn ní tiẹ̀ ọ̀rẹ́ tó ń kó kì í aṣọ yín jọ ń pọ́n náà ni. bàbá wa wò yín síra yín wọ́n ní ìkan ògbé kan làwọn eléyìí o. ìwo lọ́rẹ̀ tó lè ran ayé rẹ lọ́wọ́ tó lè mú káyé rẹ lọ wájú. ó mọ̀ ṣe o èṣí o. ẹjẹ́ yẹn sójú òpó lẹ̀ fún ẹ̀yìn ara ilé láti dá sí ti ń bẹ̀ ńlẹ̀ yìí. ẹ̀yìn wọn ní àìtórí àwíjàre kí tó tan lẹ́nu. bọ́bá wá níbi tí ọ̀rọ̀ yìí ti bà ọ́ láàárọ̀ tò ní ọ̀rẹ́ wa mọ́ bínú o. mo ní àjọ síra wa ń gbẹ́rẹ́ pàkọ́ kájọ bomi ọgbọ́n mu ni o. torí òní kọ́ torí ọ̀la ni. torí ohun tá à ń ṣe lónìí kò má tàbí ohun tá a dà lọ́la o. irú ọ̀rẹ́ wo ni wọ́n ń kó kì í. ǹjẹ́ mo tiẹ̀ lérí nínú ẹ̀yìn tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé dá sítò lónìí. ipa wo ni ọ̀rẹ́ ti kó nú ayé tiyín. ipa dáadáa wo ni ọ̀rẹ́ kó. ipa aburú wo ni ọ̀rẹ́ kó nú ayé yín. ṣé ẹ lè sọ fún wa káwọn èèyàn lè lò ó gẹ́gẹ́ bí ẹ̀kọ́. ǹjẹ́ ọ̀rẹ́ tiẹ̀ ti kó bá ayé yín lágbọ̀nrin ibìkan rí. látara ìmọ̀ràn obìnrin mi ò mọ̀ wípé ọ̀rẹ́ tó mú mọ́ra tó gbé sókè àyà rẹ tó ń fọ̀rọ̀ ọkọ rẹ lọ lójoojúmọ́ ojú rẹ ń bẹ lára ọkọ rẹ ò mọ̀. nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n ń sọ pé ọkọ rẹ ń ṣe fún ọ òun náà rò lọ́kàn rẹ pé ó sì wíṣì kó sì jẹ́ pé òun lòún fẹ́ bàbá alágbájá. ọmọ pé inú lẹ̀dá wà inú lẹ́yìn wà inú jìn gan. ìwọ ń tiẹ̀ o lọ́rẹ̀ẹ́ tó lè sọ pé ẹ mọ wọ yín wá ó yẹ ẹja gbàdúrà fọkọ yín. ẹja bá ọlọ́run sọ̀rọ̀ nípa ohun tí ń bẹ́ńlẹ̀ yìí tẹ́ ẹ sì jọ ké pe orúkọ.

0: ọjà kan túká omi gan gbalẹ mọ rẹ lọwọ
1: ọtan
0: ododo ni ntari ni se pada wa si ọkọ yẹn
1: kabiyesi olodumare
0: ẹjẹ ka kiye sara o gbogbo ọkọ ati iyawo ka de fun mọ ọlọrun ọlọrun o pẹlu ni ọmọ wa lọkun lọkun wọn ni si ile
1: ya ẹ ṣe edumare ẹ ṣe gan iyawo li mo dupẹ ṣe bẹ́lòmíì látara ọ̀rẹ́ ló fi ríṣẹ́ tó dáa ẹlòmíì di ẹni tó nílé lórí láti pàṣẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ ló ti ẹlòmíì pé ó ya lọ ralẹ̀ àmọ́ tí ìlówó tó tó bẹ́ẹ̀ ti máa fi ralẹ̀ ó yá gbà sí èló níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ó yá gbà sí ilẹ̀ yìí ó gbúdọ̀ rà á ó ṣàrí pé ọlọ́run ti yọ̀ǹda lé fún mi ìwọ náà gbúdọ̀ kọ́ lé tiẹ̀ ọ̀rẹ́ kan nù contract bye ọrẹ wọn mọ ni wọn wá èèyàn níbi iṣẹ bye ìwọ náà apply ọrẹ kan nù ọrẹ kan ni ọrẹ ìwọ mọ́tò yìí ó cheap gan iye báyìí ni wọn náà fẹ́ ta èló ní bẹ lọ́wọ́ rẹ n ò lè iye tó bẹ́ẹ̀ iye tán náà fẹ́ ta n gbà ó yá jẹ́ ń yá ọ sí lọ́ra ebo rí pèmí náà wa mọ́tò ìwọ náà ní láti ní mọ́tò at least yóò mú kí ìgbáyé gbádùn àwọn ọmọ rẹ àti ìyàwó rẹ kó túbọ̀ rọrùn sí ọ̀rẹ́ kan

0: sori bo se nlu good yen aveko sore ni den ti akuku so fun it is better for you to maintain a small circle of friends awon ore to ba si ni je ko je awon ore to nla pare ninu aye re mo mo agba ko ore mo ra o yo ba ti e je o tani tun bembe welo
1: Hello.
0: E mo kaaro.
1: A daro
0: sa. E seun sa.
1: E ku ti.
0: Olorun ni ba wa to ko yen ba nta kankan kan.
1: Ola ni lati ja kan.
0: Eni so le.
1: E ku ti. Olorun ti mo ran lo.
0: Ami Olorun.
1: O po di le lo ti ti ka ni te to. Ko da mu mo ra won to je pe lu ni le je go ba. Tori ore na ti ni. A ma gba ore re ni ma. Ko a ma ko lo bi soko ko ba le raye wole opo lo ko ile lo ti ka ba
0: ka bi si olodumare
1: olohun ma ran wa lowo
0: ami olohun o ami olohun o eh dingi okan le ngbo ni kan ni damo di 2.7 fm ni le lori pelu omo yan re yin ololufe yan lari waju omo ye wole hello
1: Ẹmọ
0: káàárọ̀ sáwọ̀.
1: Orúkọ mi ni Fatek láti Jẹrẹ.
0: Ẹyin Fatek mo ti sọ fún yín ó yá ẹ kọ̀rẹ́ẹ̀tì ara yín.
1: Yóò dá fún yín orúkọ mi ni Abdul Fatai ìlú ayé máa fi Fatek láti Jẹrẹ.
0: Ó kọ yín rẹ̀ wà á pọ̀ ju kẹ́ ẹ máa fi Fatek bó mọ́lẹ̀ lọ.
1: Ọ̀dà yóò dá fún yín.
0: Ẹnì sọ lẹ́sà.
1: Ẹ rí nǹkan gbé jáde láàárọ̀ yìí. Ọ̀nà méjì ló pín lọ́dọ̀ mi.
0: Ẹ ṣáwọ̀.
1: Ọ̀nà àkọ́kọ́ kọ́dà. Ẹ bá bí ó tánú pé kọ́ máa sọ ẹ̀fẹ́ tó bá ti rí ìrírí tó ti rí kọ́ra tó àwà tó tó wà.
0: Kábíyèsí ọlọ.
1: Àkọ́kọ́ náà ọ̀rẹ́ mi ní ń gbà mí nígbà sòrò. Kọ́dà wà nú àdíṣe pé ẹni tó bá súnmọ́ nígbà sòrò òun ni ọmọ ìyá rẹ̀. Túmọ̀ sí pé ọ̀rẹ́ tó bá tó tí yàn nígbà sòrò rẹ̀ o òun lórí ẹ gẹ́gẹ́ ọmọ ìyá. Àmọ́ ǹjẹ́ wọ́n wá wọ́pọ̀ mọ́ ọ̀rẹ́ ti da ilé ó ti dàdí ọ̀rẹ́ mi ti dàdí léwu o. Èmi tí ń sọ̀rọ̀ yìí méjì ló pẹ́ sí lọ́dọ̀ mi. Mo ti rí ọ̀rẹ́ tó wá gbá sí mi sí nǹkan dáadáa. Mo ti wá rí ọ̀rẹ́ tó fẹ́ sì mí lọ́nà. Mo wá gbé e wò bí n ṣe ń bá sọ̀rọ̀ yìí ní ọ̀rẹ́ kankan mọ́. Mo wá ń dágbé ìgbésí ayé ara mi inú mi ṣe ń dùn. Àwọn ìyàwó mi ò lè sọ pé ọ̀rẹ́ mi ni. Bí mi ṣe wá ṣe èmi náà wá ṣe fún ìyàwó mi. Ìgbà tí mo ti rí fáwọn ọ̀rẹ́ fẹ́ dà ni wọ́n rú. Mo wa ni n fẹ ri ọrẹ rẹ kankan ma wa n gbegbesi ayé ọrun.
0: Ọtán.
1: Ẹ so o ni pe ni Ọlọ́run ọba yóò láyé díásìkò yìí àwa náà lọ rí ara wa àwa náà ti lọ ta ara wa. Ẹ̀jẹ̀ ka èyí tó bá kọ jẹ́ nínú rẹ̀ kọ́ máa gbó kíkìkì lẹ́mìí kálukú.
0: Ọtán.
1: Ọlọ́run ní dàmú ètò.
0: Àmì Olóhùn ẹ ṣe gan adúpẹ́ o. Àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó jẹ́ pé ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wọ́n. Béèyàn bá láǹfààní àti túnlé ayé wá lọ́nà ìgbà ìgbà irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ló fẹ́ẹ́ ní. Àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wà ṣùgbọ́n wọn ò wọ́pọ̀ wọ́n kéré níye. Àwọn abániláyé jẹ́ ọ̀rẹ́ ló pọ̀ jù láyé o ṣọ́ra ṣe o bọ̀dá ṣọ́ra ṣe àǹtí o. Hello.
2: Ọmọ yìí wọlé.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá o.
2: Nǹkan kò ní ṣe yín.
0: Àmì Olódùmarè.
2: Dá Abdul Fatai Alaro látòkìdí ni.
0: Ẹ ṣeun bàbá.
2: Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní ṣe nǹkan méjì kan o.
0: Kí ni nǹkan náà?
2: Ọlọ́run ò ní sáàbù sí fẹ́ da rẹ̀ tó bá dá. Ọlọ́run ò sì ní sàṣìṣe. Ibi àápò mo ṣe wá ṣe léyìn ìbámọ̀ ṣe báyìí kò ní ṣẹlẹ̀. Bí ọkọ àti ìyàwó bá fẹ́ra wọn wà láyé Ọlọ́run bá ti kọ́ ni. Gbogbo ohun tá a bá bá pàdé láàrin ara wa ká gbà pé àgbélébùwa ni. Tó bá ní o fi ọkọ lé àbò fi ìyàwó kan lẹ́ níbi tó ń lọ. Kí lọmọ tó lè kan ọrẹ ti ba tẹlòmíì jẹ ọ ẹlòmíì ti rí ọrẹ rẹ pé wọn sì pàdé ó sì tu ilé ọkọ rẹ.
0: Kábíyèsí o.
2: Àìmọye nǹkan tí a ti rí kọ́dà ọ̀rẹ́ ti sọ fọ́ rẹ pé ọkọ rẹ tó fẹ́ ni òjò nílọ síwájú bàbá. Bẹ́ẹ̀ ṣe ni kí n bá yín sọ̀rọ̀ yà I'm talking from experience.
0: Wow.
2: Ọlọ́run ní bẹ́ẹ̀ àmúwádé.
0: A ṣe ìdùmarè ẹ tún gbọ́ nǹkan. Ọ̀rẹ́ ta ní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wẹ̀ lówó.
3: Ẹ̀lú sá.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá o.
3: oni baje fun yin
0: ase edumare
3: bi oluwa tin de temere npe lai a o le fuju sokun
0: ase edumare ase edumare
3: a o le wa yin
0: ase edumare
3: o ki baba wa na ni oluwa
0: mm won gbo o
3: lori ofe lati ma ko itu
0: baba n gbo yin
3: baje fa won
0: ami olohun
3: oni baje fun o
0: ase ase ase
3: fuju sokun
0: ase edumare
3: fuju sokun aya
0: ase edumare
3: o tin mi ninu kan wa tin ti o mi olohun da si
0: fun ase edumare
3: ra won na je ki ama gbadun to ka de mo kiti le mo
0: ko adupe
3: well organized
0: adupe
3: uruko me ni evangelist ko la woni la to do ta
0: ashun evangelist
3: ah ife ko wa la re o tun me lara
0: fun olohun ni o
3: bible je ko je wa o ni asimere obirin o lo fo wa ara re tule re ka be na lo fo so fokunrin na o ni asimere okunrin fo wa ara re tule re ka nipa si so fo ku so fo re pokun to ba ti sele leyin fa po re re yawo mi ti dai lana o ko ne ni ba je ni bi pe to o ba ba yawo eso gan yo so a ba da ra dani a go do so re ba ni bi oro si ni Mr. Fatek so yen emi yawo mi omo mi nlo re ara wa o yen go do so re o re n pa ti yen je ore ore ti je yin ati so moro a ba n ore ti o da taba kondet jo ti pa ti pa la firi mewa awon ti o si yan lo na lo ko because what you need progress fun wo won ni fe ti won na me progress ifa seyin na ma wa fun olohun ko ru ran wa lowo
0: ati
3: da ore to da ma o ni ra ta won ka ta ma be lo nko lo ma ja si ore yen
0: ami olohun olohun sha no wa evangelist e se gan mo dupe o iru ore wo ni won ni o mo mi wa daddy iru ore wo ni won ni sore tin mu kaye re o lo waju ni abore tin ko ba aye re
4: bye bye to belle
0: iwo na sagbeyewo oro ta jo nso laaro eto ni na o hello e se mo
5: e ta ro sa
0: e se mo
5: e ku se ku eto
0: olorun ni ba wa to ami mo
5: emi ogun wa
0: wa yin ti ami mo ami mo
5: se diamond o ni jona
0: ami mo
5: e se o nipa ore iru emi ti mo se wa yi ore koko ko ba mi ni ajo aye mi la popo
0: kabisi o
5: ati fa yen se dere ore yen na lo fi mi fun oko e dalari na ba to de tun ya mo tun wa gbo pe ore emi nkan na lo wa tun wa mu egbe omo ye omo babe o tun wa fi fun oko mi
0: otan
5: ile mi sha da blind asiko bana ati ni dia ibade ti se bayi na se bayi na ni ki no fe ni yi mo wa bi mo ko fun bo se wa ti jona mi ru so ye ke le se be so ile yen sha da ru gba yen mo de ti bi mo ti pa omo da le fe ni yen tori bo so pe mo ti dori run mi
0: kabisi
5: ati gba yen to fi di aro e ti mo ti marry for 22 years bayi eni ti mo fe bayi ni ore mi mi o wa ba egbe mi gan rin mo awon omo to jina si mi ni mo n ba rin ti mo fi ite mi ti mo fi ko won logbo mu pe in to dona mi ru lakoko ni o gba to de lekeji bayi mi to fe ki irajo mi o ri be o so awon omo to sumo mi e paro pe ore o n ba teyan je o de tun teyan se kolorun ko sha nu awo
0: ami mo ami o
5: gan bi se mi atasi yen ba de se mi atoko mi ba ni collection gba yen
0: igba
5: to je po re ni water de titinu ara wa han wa mi ro pe to buru wa nbe na mo se se wa realize pe mo ti sonu je
0: kabisi
5: olorun ko sha nu wa so yo ni baje
0: na ami ya mi dada e se gan o mo dupe o e se hey, se tun gbo nkan.
4: Bele jayo. Toko tiyawo e se ra yin loko.
0: Ohun to feju mo yin lowo gaga bi oko ati yawo nkan ti o to nkan ni. Awon te yin foro olo ni won ba yin fun bi blombulo. Ipa yin o wa ka mo bayi. Hello.
6: Hello, ko ojumo.
0: E mo ko ojumo sir.
6: E garo o baba mi.
0: E se o sir.
6: Ini ndamu o.
0: Ami, ami, ami Olodumare sir.
6: Apo onigogore lati gboro fun ni.
0: E seun baba onigogore o.
6: Se ni ore meji na lo pin si, Olorun se bi aye meji meji na ni. Ai mo yi ore mi to e pe ohun lo je ka yeyin oda. Ti ti yen fi bere aye to fi jade laye. Ama se ri to wa ko ju me ni tin, opo ore da ni ni tin alapo si ni won. Oda le lo po ore ni tin. Ọ̀rẹ́ mi wà báyẹn ẹjọ́ nínú wà láyé wà máa fojú sí òye tẹ̀ ń pa ń sọ́ọ̀gùn ni. Ṣé wá láwọn tí kìíní wọn àfẹ́ dìjú nísìnyí àwọn obìnrin ni pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹnu ẹlòmíì tó ẹ pé gàrí ló mú fóònù yàrá rẹ̀ tó wà tọkọ rẹ̀ jọ mú gàrí ọba adélé tí ń dẹ̀yìn ṣe ṣu ó lé ní ọ̀nàrí ìṣúlẹ̀ ẹ̀ ń jẹ.
0: Ẹ fẹ́ yín sí
6: ni. Mi ní ẹjẹ́ rú ẹ o. Oh no, you want believe our parents and my way, I won't never go to the wrong part. I don't know what believe we ahead and the colony again. You may issue the color for the Nibbe Gale. Running by Garilla, I won't go.
0: Abion, la.
6: Bye bye to
0: Belle Jayo. Eja ma lo fun taro to ni were di were akoko ti ko wa ni ruga lori eto laaro to ni mo beyin o gbogbo loko laya efeso se tori pe hey bi dile ba get it right awujo get it right bi nkan ba si ti se idile the Danny King o se awujo Olorun loke ibare ago ki a tun so layo atalafia lori eto yi Olorun ogo ni foruko re o be ni mo ndupe pataki lowo alasa pase kan ni ta wa ye baba dada baba gege bi adura ti mo ngba fun yin e mo ga si e mo po si e mo nisi Olorin waju oye wole lo ko temi o a mo be obe ni besu atele si abena we ni ba ni alo ka mo bo la ni deba nigba ti esogun awo ni ku eyin na ni ku gbogbo wa patapata bayi lajo fi aiku degbera ile wa oni daru o dede wa oni gbona labadi o ore ti o ba ti ran aye re lowo yago fun ore ti o ba ti mu kidile re o duro yago fun ore to fi gba gbogbo tan lo ogun fun igbeyawo re yago fun ore to ri eko riri kankan ko latara re yago fun ore ti o gbadura fun o lona to da yago fun se tu las le yan fin lore ni yago fun ore abani laye je
7: orisirisi lore emi ti wa ni kadimu o
0: majo ba ti eje o
7: agbere ole oju kokoro iwa ibaje o
0: baba to dojo mejo atesi waju nipa anu olohun e ma gbe ninu anu olohun ko ni se wa o awala ma gbe un to da se iko wa nipa lanu wa ati awa ti won yo sha na fun olorun rokan mi nkan ni se wa o adara fun wa love you catch o dojo mejo e ma gbe ninu anu olohun

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbàrìrì dọ́kàn ìkànnì Diamond 88.7 FM.

0: prophetic global ministry.
1: Láti sọ ayé gbogbo nípò jíko.
0: Tí fojojúmọ́ lákàkà lábẹ́ ìdí ẹsẹ̀ tó ń tì mú ní sí agbára òkùnkùn dominira pátápátá.
1: Láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run.
0: Tó ń ti àṣẹ látẹnu.
1: Ikọ̀ àti ìrìjú Olódùmarè.
0: Ta fọ̀rọ̀ àṣẹ rán sí ìran yìí.
1: Olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi.
0: Tíjọ Vision Prophetic Global Ministry.
1: Tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin.
0: 9:30 to 10 a.m.
1: Every Sunday.
0: Ago mẹ́sàn-án bọ̀ sí mẹ́wọ̀ òwúrọ̀.
1: Ní gbogbo ọjọ́ Sunday.
0: Ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́.
1: Ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin.
0: Ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́, ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́rọ̀ Ọlọ́run lórúkọ Jésù.
1: Láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò.
0: Ẹ pè sórí nọ́mbà yìí 09022299187. Don't miss it. God has a word for you.

0: àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ irú wọn ni máa ń ṣe lákàlàǹkà lọ bá labẹ́ wọn bó bá níbì kan tí ayé wá kù sí àtẹ̀mí àti yín bó bá ní ibì kan tí ayé wá ti nílò ìbẹ̀wò olódùmarè mo fọwọ́ ọlọ́run sọ̀yà fún yín wípé lórí ètò tá a pè ní wákàtí àtúnṣe ayé mi àti yín yóò gba àtúnṣe láàárọ̀ tò ní lórúkọ jésù ṣé ẹ ti rẹ́dì ẹ súnmọ́ di àpótí rédíò yín o ìwà láàyò ọlọ́run ti sọ̀kalẹ̀ sórí ètò láàárọ̀ gbogbo ayé tó nílò àtúnṣe gbogbo ilé tó nílò àtúnṣe gbogbo iṣẹ́ tó nílò àtúnṣe gbogbo àyànmọ́ tó nílò àtúnṣe gbogbo ẹ̀ pátápátá ni yóò gba àtúnṣe láàárọ̀ tò ní lórúkọ jésù ikọ̀ àti ìríjú olódùmarè bàbá wa nínú olúwa wòlíì àti olùṣọ́ àgùntàn samson abídèmí àjàyí wọ́n wà ń kalẹ̀ láàárọ̀ yìí o ọlọ́run ní ọ̀rọ̀ tí ó tún fẹ́ ti paṣẹ wọn rán sí ayé wa láàárọ̀ yìí tó ń tí ọ̀rọ̀ aṣẹ́ tí ń já èdè tú ìdè wòsàn gbàlà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rí pọ̀ bàbá ni a mọ̀ sọ́lọ́kọ̀ kejì ẹ jẹ́ ń sáré lo àkókò yìí kí n fi ran yín létí o wípé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tuesday nínú gbọ̀ngàn ilé ìjọsìn pishon prophetic global ministry tó ń bẹ ní number 9 stadium road nílùú ìlọrin àkànṣe ètò tá a pè ní wákàtí àtúnṣe wákàtí kan gbáko ni ibẹ̀ lọ́lọ́run ti ń tún àyànmọ́ ayé àwọn èèyàn ṣe tẹ́rì sì ń jẹyọ lọ́kọ̀ kejì ẹ jẹ́ àjọ pàdé mbẹ̀ ní ọjọ́ tuesday ọ̀sẹ̀ tá a mú yìí o èmi àti yín lẹ̀rí kan lórúkọ olúwa ẹ jẹ́ máa fẹ́lẹ́ yìí kí bàbá wa káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí wòlíì àti olùṣọ́ àgùntàn samson abídèmí àjàyí bàbá ẹ káàbọ̀ sórí ètò láàárọ̀ tò ní sàwọ́.
1: ẹ kúlẹ̀
0: ẹ ṣeun sá
1: lóòótọ́ ẹ kúlẹ̀ gbogbo ènìyàn ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi èmi ni olùṣọ́ àgùntàn samson abídèmí àjàyí láàárọ̀ yìí mo kí gbogbo yín ní orúkọ olúwa mo kí gbogbo yín ní orúkọ onímọ̀jẹ̀mú mo kí yín ní orúkọ ẹni tó dá ayé àti ọ̀run tí mo mú wá bá yín lónìí òun ni ìrànlọ́wọ́
0: látòkè wá láti òkè wá
1: bẹ́ẹ̀ni èsèmi tún sí ọ̀run ìrànlọ́wọ́ bí ọ̀run ìrànlọ́wọ́ èèyàn bá sí ayé nìyẹn á gba àtúnṣe bí ọ̀run ìrànlọ́wọ́ èèyàn bá sí ohun tí ò ṣe é ṣe a máa di ṣíṣe ọ̀run ìrànlọ́wọ́ òun ni tí ayé gbogbo ènìyàn nílò mo wà níbì kan nínú ọ̀sẹ̀ tó kọjá
0: yìí
1: mo wà ọkùnrin kan wá sáàfù mi níbẹ̀ mo dẹ̀ gbọ́ létí mi sà ìgbé bọ́kùnrin yóò bá gbàdúrà dáadáa kọ́ ràn án lọ́wọ́ ẹ̀ sí pé àwọn òkùnkùn ti di mọ́lẹ̀ o wípé alágbára ni ṣùgbọ́n irú ẹgbẹ́ ní ìmọ̀ṣẹ́ mọ́jẹ̀kẹ́rin yẹn tọ́ ọba yóò lè pa ká dáadáa wọn sọ irú ago sẹ́yìn o kádàrá ẹni tá yóò lè padà ó lẹ́ni tó lè gbàdúrà kádàrá aládùúà la yóò lè padà
0: o
1: nítorí pé ọjọ́ kan iná rànná adẹ̀bọ̀ àwọn ẹni tó da dúró agbẹ́mímì àbí kán tì wọ́n mọ́lé
0: pa àbí kán jáwọ́ ráúráú
1: àbí kán jáwọ́ ráúráú nítorí ẹ̀mí wọn á bọ́ òun náà adẹ̀bọ̀ bẹ́ẹ̀ ni tí mo gbọ́ létí mi sọkùnrin yẹn nìyẹn olórí wa fi wá ní jẹ́ kí n kó wá kéde ẹ̀ sínú afẹ́fẹ́ bí kí àwọn èèyàn mi mọ́ sun àsọ̀píye bẹ́ẹ̀ ni sátani ò sinmi kírísítẹ́nì
0: ló ń sinmi sátani ò sinmi ó ní gbàgbọ́ ń sinmi ó ní gbàgbọ́ ohun ẹdí àmúre ọ̀tá wa kò tí ì sinmi.
1: bẹ́ẹ̀ni sátani gangan ò yọjú torí ogungun ò lágbára àti yọjú ṣùgbọ́n ó ti ní àwọn ọmọ tó rán àwọn kan ń pè wọ́n ní onímájẹ̀mú ìka májẹ̀mú tán dá láyé ó ní pé káwọn ò ṣèbí kán rí ilé ọlá kan sọ dáwóró kán rí ibi tẹ́kún wà kán sọ kán ju òkò ìbànújẹ́ síbẹ̀ bí ìpọ́njú ẹkún ìpayé kéèké bá ṣe pọ̀ òun inú wọn ṣe máa ń dùn sí
0: òun láyọ̀ tí wọ́n
1: òun láyọ̀ tí wọ́n
0: òun
1: ní gbéga tí wọ́n ẹni ẹ̀kọ́ ni wọ́n tó bá ayé wọn ò kì í dára wọ́n á dẹ̀ tún fa ayé yẹn ba ọ̀run jẹ́ àwọn ìyẹn nìyẹn ó ìwọ ló wà àwọn ti di àgbàrá nu ayé ẹni ibi ni wọ́n ẹni ìpè ni wọ́n ẹni ìgún
0: òun
1: ni wọ́n àwọn ni ìwé mímọ́ sọ pé má ṣe jẹ́ kí àjò wà láàyè
0: wọ́n dàbí ìyẹ̀bọ̀
1: rabi ìlú ọkàn náà
0: nípa ju afẹ́fẹ́
1: ẹ àgbàrá ni wọn o àgbàrá òjò ìbẹ̀ ló mú nílé
0: onílé ni ò ní gbà
1: onílé ni ò ní gbà àwọn ni máa ń sọ ọmọ ológo dọmọ olófo àwọn ni máa ń ti ọ̀run ìrànlọ́wọ́. owo iniya awon ni esu amana won ti ba awon emi okuku da majemu awon ni won gbe agbara emi okuku wo won pi awon ebora nu okuku won ni ko da awon eyan duro awon ye ni ma ni ru awon oba pasia no ma nsise fun awon yen ni won fe da ni to ba mura dada won fe da grebeli ayo re duro bi Michael o pa gbera lati segun won wa se ilowo lati le komo o gbudo sinmi o de gbudo sun
0: bo ti se fun Daniel lojo kini
1: bo se fun nessa
0: abiesi
1: won gbe omo oba pasia
0: yes sir
1: emi okun kankan niye won awon lo ma rubo fun awon ni won petutu re awon ni won ni gbagbaja la fe da duro orun anu re gbudo ti nitori pe ninu titi e ohun ni yo ti won iwo lo ni gba en gba ti mo wa fi de lana
0: yes sir
1: en kan wa pe mi o bi pe ise kan wa
0: yes sir
1: mo ni ki ise kini
0: yes sir
1: o ni en kan wa o pari ni University of Ilorin
0: yes sir
1: ni industrial chemistry
0: yes sir
1: o ni lati 20 years to ti pari re
0: yes sir
1: bi pe 20 years to ti pari
0: ohun
1: ati yawo e won osise kan lata ro dale ri
0: bi
1: pe yato si pe won osise kan ise bi pe keni kan pe won osise ki yawo lo bale kan fun lowo koko na o kan lo bayan bi eru kan fun lowo awon graduate meji mo so fun eni na pe won ti se money ni o pe ka bi le ri

0: la se ni nbe
1: awon ni mo nje kokoro ti je fo awon ni nje lo wa lara efo awon o bu ti ta awon ni mo pe won ni o gbudo sime
0: je
1: won lo bi ti mo lo
0: eni so le baba
1: o ro ina lowo ni o o lo gbudo gbadura fun gbogbo nta ti so lati jo idara nti oluwa ni kin ba okunrin ye so ni ye be se ona oro ye wa ipe ki o ro ina lowo si tojoro ina lowo ba
0: so ba si
1: o ma ni nto ma se
0: yes sir
1: akoko re
0: kini
1: o ma ti le ku pe
0: kabiyesi o
1: bene awon ni ta so fun
0: yes sir
1: awon ni eko ni ego yi
0: yes sir
1: awon ni ka jona laye jona lorun unti oluwa so ni pati won ni pe
0: yes sir
1: epe na ma fe ririn ajo
0: epe na fe ririn ajo
1: ti fe pe ririn ajo
0: yes sir
1: e bene ti orun re lowo ti e ba ti si
0: yes sir
1: nto ma sele ni pe ise won wa ja si pabu
0: kabiyesi o
1: wa wa ma saseti
0: yes sir
1: mo ma se se epe epe ya ma dire
0: yes
1: nto sele sa mo se lire nigba ti balamu pe balaki
0: yes sir
1: e balaki ipe balamu
0: yes sir
1: oni wa ba se pe fun ora kore oni ehun ti gbo iro wo oni gbogbo bi ton ba ti de
0: na ma ngbile
1: wa gbile
0: yes sir
1: wa je gaba wa mo ina se
0: yes sir
1: wa ibi ton gba koko temi ton wa nkoja ye
0: awon eni eleni
1: gbudo ri ina se
0: kabiyesi o
1: gbudo mu ina se laye aye won gbudo ni itumo
0: yes
1: won gbudo debi giga ogo ton mu wa yo gbudo se ba won nkan ma se so si won na ni ye balamu wa ni kan ko rubo
0: yes sir
1: oni kan rubo kan gbe awon malu kan kan kan kan ori ka dana si lori pepe ka won rubo ka won fi pe awon emi okuku lati da won duro ba won ta so ina se pe emi okuku lati da duro
0: ni
1: won lagbara kan won ba oju ojo soro won ba ile soro won ba omi soro won ba afefe soro lati lebi si o si won go ba duro ti ko duro bi alagbara
0: ninu adua
1: ninu adua ninu jesu bo ba duro e wa fe ri farahe e to ba ri o gbudo di alagbara
0: yes sir
1: ebo o gbudo di alagbara ko mo sinu ko le ba esu atawo
0: omo gure ja yes sir
1: ebe ni e balamu se o fa se ipe yi sugbo ori oni magebu laarin
0: won ori o
1: ori ro wo atoke wa ori oro ina ro wo to si kale
0: yes sir
1: fa mo mo israeli
0: yes sir
1: o wa ri pe awon eleyi ko si eni ti eniyan le
0: do o se ni afire
1: o koju si oba oni iwo oba oni ise pe fun won sugbo nte nti ebi fa sepe yi
0: yes sir
1: ṣùgbọ́n tí ẹ mo gbọ́ láti ẹni tó da ayé àti ọ̀run ni pé ẹni tí èmi bá súre fún ẹnìkan tó gbúdọ̀
0: sípẹ̀ fún ọ fire
1: o bá ní rárá o èyí tó ń sọ èdè mi kọ́ ó ní ọba gbọ́ àní mo tún fẹ́ sepe fún wọn sẹ mi gbà mi mo
0: bí o mọ gbà tí mo súre fún wọn
1: mo wá súre fún wọn
0: kábíyèsí o
1: ìgbà tí màá wá wò mo wá rí pé mo ń gbọ́ ariwo ọba ògo láàrin wọn ọ̀rọ̀ ìrànlọ́wọ́
0: nìyẹn
1: mi ò lè súre fún wọn ó nígbà tá a tún ẹbọrú mo tún fẹ́ sepe fún wọn pé tí mo fẹ́ sẹ́ yìí ṣùgbọ́n ìgbà tí mo fẹ́ sẹ́
0: ohun
1: tí mo gbọ́ létí mi ni pé ó ní kò sí ègèrè kan lórí israeli bẹ́ẹ̀ ni kò sì sí àfọ̀ṣẹ́ kan tó lè sẹ lórí
0: lórí jacobu
1: ọ̀rọ̀ ìrànlọ́wọ́ ni o
0: mo
1: bá ṣí ẹlẹ́yẹ àṣàṣètì lórí
0: ẹ
1: mo bá ṣí oṣù àṣàṣètì mo bá ṣí àjẹ àṣàṣètì mo bá ṣí emèrè àṣàṣètì mo bá ṣí ogun ilé bàbá àṣàṣètì mo bá ṣí ogun alájọ bí àṣàṣètì ọ̀rọ̀ ìrànlọ́wọ́ ni
0: ọ̀rọ̀ ìrànlọ́wọ́
1: sọ̀rọ̀
0: àṣàṣètì
1: mo tó ń gbọ́ mọ́ bó o bá lè ṣàmì
0: dáadáa
1: mo ní ọ̀rọ̀ ìrànlọ́wọ́ sí fún
0: wa mi jésù
1: ibi tó o bá wà mo fẹ́ kó o ṣàmì tó ní nánú
0: bí
1: ẹni tó gbàgbọ́ mo ní lórúkọ jésù ọ̀rọ̀ ìrànlọ́wọ́ rẹ sí
0: la mi jésù
1: a ò lè dá ojú ọ
0: ọ̀rọ̀
1: ìrànlọ́wọ́ ó dára o kó sí lórí ayé ẹni àkọ́kọ́ téèyàn fi máa ń ṣí omi kéèyàn wà ní jésù bẹẹni
0: kí yóò wà nù jésù.
1: ó ní àmì wọ̀nyí ni ó mọ̀ tẹ̀lé wọn. ní orúkọ
0: wọn mọ̀ ní ẹ̀mí ẹ̀sù jáde.
1: wọ́n mọ̀ ní ẹ̀mí ẹ̀sù jáde.
0: wọ́n
1: sì máa fi èdè tó so sọ̀rọ̀. bó o bá ti wà nù jésù.
0: jésù
1: náà bá ti wà nù ọ. o dara gbára
0: nìyẹn. ìrètí ògo.
1: ó sọ nínú ìwé ìṣe àwọn apọ́sítẹ́lì. orí kìíní. ó ní ẹ dúró. ní jerusalemu. ó ní ẹ dúró díẹ̀. ṣùgbọ́n ẹ dúró ní jerusalemu ẹ̀mí mú má bà lè yín níbẹ̀ ẹ̀yìn ó dẹ̀
0: gbàgbára
1: ute lè ṣe tẹ́lẹ̀
0: ẹ bẹ̀rẹ̀
1: sí ṣe bẹ́ẹ̀ ni àwọn ọmọ yí àwọn ọmọ apọ́sítẹ́lì wọ́n gba agbára
0: yìí
1: wọ́n dẹni ọ̀tọ̀
0: àmì
1: dáwọ́ dúró mọ́ débi pé nínú ìwé ìṣe àwọn apọ́sítẹ́lì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá ìgbà tẹ́lẹ̀ kan rí bí pétérù ti ń sọ̀rọ̀ ó ní ìtàlẹ́lẹ́ yìí bó o lọ ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà yìí pẹ̀lú òye àti ọgbọ́n.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀.
1: Kọ́ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀dí Abájọ. Monomin Plus, atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomin Plus.
2: Monomin Plus fún èròjà tó ń tún inú ara ṣe. Lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀, a tún fi èròjà cod liver oil epo ẹja sí i. Ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. Ká fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é Monomin Plus. Monomin
3: Plus. Ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí. Èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristì lẹ́ẹ̀kejì ìpínlẹ̀ Kwara Seventh Day Adventist Church Kwara State sanwó fún. Oníwàásù ni Olùṣọ́àgùtàn Adéwuyì Yàyà. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

Ẹ̀wọ̀ olùgbọ́ mi, ògo ni fún Ọlọ́run fún àǹfààní tó fún wa láti tún pàdé nínú ẹ̀kọ́ Bíbélì ti òní tí a pe àkọ́rí rẹ̀ ní ìrètí, wákàtí ìrètí, wákàtí ìrètí. Nínú ẹ̀kọ́ tí ó kọjá, a gbéyẹ̀wò nípa àkọlé tí a pè ní ìjẹ́wò nǹkan kan sẹ́kù tí ìwọ lè gbẹ́kẹ̀lé. Nínú ayé lónìí, kò sí nǹkan kan tó sẹ́kù mọ́ tí a lè gbẹ́kẹ̀lé bí kò sí ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í jáni kulẹ̀, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ Ọlọ́run yóò wà títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ yìí náà ni Bíbélì. Tó o bá tì ní kan mọ̀gbọ́ níyànjú, wá kan rí, ka Bíbélì rẹ, gba Ọlọ́run láàyè láti sọ̀rọ̀ sáyè rẹ. Nínú ẹ̀kọ́ tòní àti tún dé gẹ́gẹ́ bí àkọlé yìí, ohun tí a mọ̀ gbéyẹ̀wò lónìí, òun ni kò sí ìpadà sẹ́yìn. Níbo ni o ti dé nínú ìrìn àjò ayé rẹ? Tó dàbí ìgbà tá a wí pé ayé ti sú ọ, tó dàbí ìgbà tá a wí pé kí o tiẹ̀ pa ara rẹ, tó dàbí ìgbà tá a wí pé kó o gbé nǹkan jẹ. Ìrètí wà fún ayé rẹ. Ọlọ́run ó ní ètò rere fún ayé rẹ, kì í tí ì jù fún ọ níbi kíbi tó wù kọ́ wà. Ohunkóhun tó wù kọ́ máa ṣẹlẹ̀ sí ayé rẹ, ìrètí wà fún ọ. Mọ kí ọ káàbọ̀ síbi ẹ̀kọ́ Bíbélì tòní. Mo sì fi fún ọ ní ìdánilójú wípé Ọlọ́run yóò bá ayé rẹ pàdé. Tẹ́rí ọkàn rẹ ba nígbà tí a gbàdúrà. Bàbá wa tó ń bẹ ní ọ̀run, ògo àti ọlá ni fún orúkọ mímọ yín. A ti tún dé ní wákàtí yìí, wákàtí ìrètí láti gbọ́ ọ̀rọ̀ òye yín, láti gbé ọ̀rọ̀ ìṣẹ́gun yín, láti gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀ yín. Jésù, gbogbo àwọn tí ó ní gbẹ̀kẹ̀lé nínú ọ̀rọ̀ ẹ̀yin Ọlọ́run, ẹ bá mi fún wọn ní ìtúsílẹ̀. Kúrò nínú ìgbèkùn àìsàn, kúrò nínú wàhálà àti ìdààmú tán ńlá kọjá. Ní ìparí ètò ẹ̀kọ́ Bíbélì tòní, kí ògo àti ọlá kí ó jẹ́ tiyín, kí àwọn ọmọ rẹ kí wọn ó sì di alábùkún fún Jésù Olúwa wa. Àmì. Kò sí ìpadà sẹ́yìn. Nínú ẹ̀kọ́ Bíbélì tòní, a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí a mọ gbéyẹ̀wò, kí a sì mọ wá ìdáhùn sí láti inú Bíbélì. Ìbéèrè àkọ́kọ́ ni wípé, kí ni ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run kò lè dáríji ni? Kí ni ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run kò lè dáríji ni? Tí o bá gbé Bíbélì rẹ, tí o sì si sínú ìwé Mátì orí ìkejìlá, ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n, Bíbélì fi yé wa wípé, ìjẹ́ nítorí náà mo wí fún yín, gbogbo irú ẹsẹ̀kẹsẹ̀ àti ọ̀rọ̀ òdì ni a lè dáríji ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, òun ni a kì yóò dáríji ènìyàn. Ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́, òun ni Bíbélì sọ wípé a kì yóò dáríji ọmọ ènìyàn. Nítorí náà, kí ni ìsọ̀rọ̀-òdì sí ẹ̀mí mímọ́ tí kò ní ìdáríjì? Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ wípé ìpànìyàn ó ní ìsọ̀rọ̀-òdì sí ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ wípé ká máa gégùn lé ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé kí ènìyàn para rẹ̀, àbí kí ènìyàn sẹ́yún. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé kéèyàn ó sẹ́ Jésù, kéèyàn sọ pé ọmọ Jésù mọ́. Ó ní ìsọ̀rọ̀-òdì sí ẹ̀mí mímọ́ àti àwọn irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nínú ẹ̀kọ́ Bíbélì tòní, a fi yé wa kí ni ìsọ̀rọ̀-òdì sí ẹ̀mí mímọ́. Èyí tí Jésù fi yé wa pé ẹ̀ṣẹ̀ tí kò ní ìdáríjì ni. Kí ni Bíbélì sọ nípa ẹ̀ṣẹ̀ àti ìsọ̀rọ̀-òdì? Tí a bá wo ìwé Mátì orí ìkejìlá, ẹsẹ̀ ìkọkànléníogún, kí ni Bíbélì sọ nípa ọ̀rọ̀ ìsọ̀rọ̀-òdì sí ẹ̀mí mímọ́? Ìwé Mátì orí ìkejìlá, ẹsẹ̀ ìkọkànléníogún, orúkọ rẹ̀ ni àwọn kèfèrí yóò sì máa gbẹ́kẹ̀lé. So Bíbélì fi yé wa níyàyí wípé orúkọ Jésù ni àwọn kèfèrí yóò máa gbẹ́kẹ̀lé.
ninu isele yi awon ju won fi ese isorodi won fi lo Jesu Kristi nitori pe won ni Kristi npe ra re ni Olorun eni ti o so ti o je eniyan bawo ni o se pe ra re ni Olorun nitori na eni ti o ba npe ra re ni Olorun a le so wi pe o soro di si emi mimo tori wi pe eniyan ni ki se Olorun o akoko ni eleyi ti a le di mu iyi ti bibeli fi ye wa wi pe isoro di si emi mimo o ekeji ti a le so wi pe isoro di si emi mimo o ni ti a eje ki a wo iwe Johanu ori kẹrin dín ní ogún ẹsẹ ìkẹjọ àti ẹsẹ ìkẹtàlá ìwé Johanu orí kẹrin dín ní ogún ẹsẹ ìkẹjọ àti ẹsẹ ìkẹtàlá kí a gbọ ohun tí bíbélì ní sọ fún wa nípa ẹsẹ ìsọ̀rọ̀dì sí ẹ̀mí mímọ́ bíbélì sọ wípé nígbà tí òun sì dé ó fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́ ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ní bá dé yóò tọ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí òun kì yóò sọ ti ara rẹ̀ ṣùgbọ́n ohunkóhun tí òun bá gbọ́ òun ni yóò máa sọ yóò sì sọ ohun tó ń bọ̀ wá fún yín Jésù sọ wípé nígbà tí ẹ̀mí mímọ́ bá dé yóò fi òye yí aráyé ní ti ẹ̀ṣẹ̀ ní ti òdodo àti ní ti ìdájọ́ ẹ̀mí mímọ́ kì yóò sọ nípa ti ara rẹ̀ iṣẹ́ mẹ́ta pàtàkì tí ẹ̀mí mímọ́ wá ṣe nínú ayé ni eléyìí ẹ̀mí mímọ́ ló ń sọ fún wa pé ọkùnrin obìnrin àbúrò ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ ni eléyìí ẹ̀mí mímọ́ ló ń sọ fún wa wípé

kọ́kọ́ àti olódodo ni Ọlọ́run láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. O ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kìí ṣe fún ènìyàn ṣùgbọ́n fún Ọlọ́run, nítorí pé ènìyàn kò lè dáríjì ọ́, Ọlọ́run ló lè dáríjì ọ́. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a kò bá jẹ́wọ́ rẹ̀ kò lè ní ìdáríjì. Kí ni ẹ̀ṣẹ̀ tí kò ní ìdáríjì? Kí ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́? Nítorí náà, ara nínú Olúwa, tí a bá wo ìwé òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá, Bíbélì fi yé wa wípé ẹni tí ó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ tí ó sì kọ̀ wọ́n sílẹ̀ yóò rí àánú gbà. So ṣetán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o lè bá rí àánú gbà. Bóyá ẹ̀ṣẹ̀ gan ni ò jẹ́ kó o ṣe rere, bóyá ẹ̀ṣẹ̀ gan ni ò tí ì jẹ́ kó o rí àánú gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí pé tí Ọlọ́run ọ̀ bá ṣàánú fún ọ, ò lè rí àánú lọ́dọ̀ ọmọ ènìyàn. Ara nínú Olúwa, mò ń bí ọ lónìí, a sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ tí kò ní ìdáríjì. Ronú ayé rẹ wò, jòkó, ronú gbàdúrà, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Kò ní gbowó lọ́wọ́ rẹ, kò ní gbobì lọ́wọ́ rẹ, kò ní gbalé lọ́wọ́ rẹ, ṣùgbọ́n sọ fún Ọlọ́run pé Olúwa, mo mọ̀ wípé mo ti ṣe ohun tí kò dára. Eléyìí ṣe pé ẹ̀ṣẹ̀ kọ̀kọ́ àfojúdá fọkàndá rárá. Ohun tó o bá ṣe ni kò jẹ́wọ́ fún Ọlọ́run. Nítorí pé láì jẹ́wọ́, tó o bá bo ẹ̀ṣẹ̀ ayé rẹ mọ́lẹ̀, Bíbélì fi yé wa wípé ìwọ kì yóò ṣe rere, Ọlọ́run sì fẹ́ kó o ṣe rere. Nígbà tí Ọlọ́run bá fi òye ẹ̀ṣẹ̀ yé wa, tí a bá sì darí wa lọ sínú òtítọ́ tuntun, kí ló yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Kí ló yẹ ká ṣe? Tí a bá wo ohun tó yẹ ká ṣe, Bíbélì ṣàlàyé fún wa wípé a ní láti jẹ́wọ́. Tá a bá ti fi hàn wípé ẹ̀ṣẹ̀ rẹ ni, ohun tó yẹ kó o ṣe òun náà ni kọ́ ọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Nínú ìṣẹ́ àwọn apóstólì orí ìkejìdínní orí kẹjìléní ogún ẹsẹ̀ ìkẹfà, orí kẹjìléní ogún ẹsẹ̀ ìkẹfà, a fi yé wa wípé ó sì ṣe bí èmi ti lọ, mo sì ń súnmọ́ etí Damascus níwọ̀n ọjọ́ kọrí ní òjijì. Ìmọ́lẹ̀ ńlá kan ti ọ̀run wá, ó sì yí mi ká. A rí i pé ẹsẹ̀ Bíbélì yìí sọ nípa arákùnrin tí a mọ̀ sí Sọ́ọ̀lù tó ń ṣe inú ni bíni sí àwọn kìrìsìtẹ́nì ní gbani. Bóyá wọn náà ṣe inú ni bíni sí àwọn ẹlẹ́sìn mìíràn, mọ̀ bí ọ́ Ọlọ́run bá Sọ́ọ̀lù pàdé, a sì yí orúkọ rẹ̀ padà sí Pọ́ọ̀lù. Jẹ́ kí Ọlọ́run bá wọn náà pàdé lónìí. Gba Ọlọ́run láàyè nú ayé rẹ, kó o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Pọ́ọ̀lù bèrè pé Olúwa, kí ni ìwọ fẹ́ kí èmi kí o ṣe? Ọlọ́run mọ̀mọ̀ farahàn, a sì dárí di Sọ́ọ̀lù. A wá sorúkọ rẹ̀ di Pọ́ọ̀lù. Ẹni tó ń ṣe inú níbí ni ọwọ́ adẹni tó ń wá sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run fẹ́ bá ìwọ náà pàdé lónìí. Ara nínú Olúwa, mò ń bí ọ wípé gba Ọlọ́run láàyè láti bọ́ pàdé. A rí wípé Ọlọ́run fún àwọn òbí wa ní ìkìlọ̀ tí ó ṣe pàtàkì. Ìkìlọ̀ pàtàkì wo ni Ọlọ́run fún wa nígbà tí a bá ṣe àìgbọ́rọ̀ sí ẹ̀mí mímọ́? Ọlọ́run sọ nínú ìwé Jẹ́nẹ́sìsì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹta, Ọlọ́run fún wa ní ìkìlọ̀ wípé a ò ní láti máa ṣàìgbọ́rọ̀ sí ẹ̀mí mímọ́. Olúwa sì wípé ẹ̀mí mi kì yóò fi gbogbo ìgbà bá ènìyàn jà. Ẹran sáàni o pẹ̀lú ọjọ́ rẹ sì jẹ́ ọgọ́fà ọdún. Nígbà tí ẹ̀mí mímọ́ bá ń bọ́ sọ̀rọ̀ lónìí, ó ń bọ́ sọ̀rọ̀ lọ́la, o kò gbọ́ ẹ̀mí yẹn, ọ̀ ń pa iné ẹ̀mí mímọ́ nínú ayé rẹ títí tó fi di wípé ẹ̀mí mímọ́ yẹn yóò wá kú pátápátá. Tí ẹ̀mí mímọ́ bá wá kú nínú ayé rẹ, mo fẹ́ mú ọ lọ sínú ìwé Jọ́hánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejì. Ohun tí yóò wá máa ṣẹlẹ̀ nínú ayé rẹ ni eléyìí: wọn ó sì yọ yín kúrò.

nínú sinagogu àní àkókò náà ń bọ̀ tí ẹnikẹ́ni tí ó bá payín yóò rò wípé ó ṣe iṣẹ́ fún ọlọ́run nígbàtí ẹ̀mí mímọ́ bá ti kú nínú ayé ènìyàn ènìyàn a máa ṣe bí yóò rò wípé rere ló ń ṣe ènìyàn a máa ṣèkà yóò rò wípé ó mú inú àwọn ènìyàn dùn nítorí pé ẹ̀mí mímọ́ ti kú nínú ayé rẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ níbi tá à ń lọ gangan nìyẹn kí ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ nígbàtí ẹ̀mí mímọ́ bá ń bọ̀ wí má ṣe kọ́ ohun ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ a máa tọ́ni sọ́nà jẹ́ kí ẹ̀mí mímọ́ ọlọ́run jẹ́ kọ́ tọ́ sí ọ̀nà iye jẹ́ kọ́ tọ́ sí ọ̀nà òdodo nínú ẹ̀ṣẹ̀ bíbélì yìí ìwé Matthew orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹtàlá ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ nítorí náà ni mo ṣe fi òwe bá wọn sọ̀rọ̀ nítorí nírírí wọn kò rí àti ní gbígbọ́ wọn kò gbọ́ bẹ́ẹ̀ ni òye kò yé wọn nígbàtí ẹ̀mí mímọ́ bá ti kú nínú ayé èèyàn pátápátá ẹnìyẹn lójú méjì ṣùgbọ́n kò lè fi rí ohun ti ẹ̀mí ó ní etí ṣùgbọ́n kò lè fi gbọ́ ohun ti ẹ̀mí ó ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kò lè fi rìn nípò òdodo nítorí pé ẹ̀mí mímọ́ ti kú nínú ayé rẹ̀ ara nínú olúwa nígbà tí ẹ̀mí mímọ́ bá wà nínú ayé ènìyàn ìmọ́lẹ̀ yọ wà nínú ayé ènìyàn nígbàtí ẹ̀mí mímọ́ bá wà nínú ayé ènìyàn ẹ̀rí ọkàn rẹ yóò máa ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ nígbàtí ẹ̀mí mímọ́ bá wà nínú ayé ènìyàn o ní yan ẹnikẹ́ni jẹ ara kí ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ a débẹ̀ tẹ̀lé mi nínú ìrìn àjò yìí ọ̀rọ̀ ọlọ́run sọ nínú ìwé Jòhánù orí ìkejìlá ẹsẹ̀ ìkarùnléníọgbọ̀n nígbà náà ni Jésù wí fún yín pé nígbà díẹ̀ sí ni ìmọ́lẹ̀ wà láàrin yín ẹ máa rìn nígbà tí ẹ̀yin ní ìmọ́lẹ̀ kí òkùnkùn má ṣe bá a yín ẹni tí ó bá ń rìn ní òkùnkùn kò mọ ibi tí ò ń gbé lọ tí ò bá ní ẹ̀mí mímọ́ ò rìn nínú òkùnkùn o sì mọ ibi tí ò ń gbé lọ ọlọ́run ọ̀fẹ́ kí o rìn nínú òkùnkùn ìbéèrè tí a fẹ́ béèrè ni wípé ìjẹ́ èyíkéyìí ẹ̀ṣẹ̀ ni a lè pè ní ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni nígbà tí ènìyàn bá ṣojú kòkòrò tó bá kú sínú ojú kòkòrò yẹn ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ni ìgbéraga ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ni nígbà tó bá kú sínú ìgbéraga nígbà tó bá kú sínú olè jíjà ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ni nígbà tó bá kú sínú àgbèrè ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ni nígbà tí ọkàn rẹ bá ti yí gbì tí kò sí ẹnikẹ́ni tí o lè bọ́ wí mọ́ tọ́ gbọ́ tó bá wá kú sínú àìgbọ́rọ̀ yẹn o ti dá ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ nítorí pé ta ló fẹ́ bọ́ bẹ̀bẹ̀ nínú ìṣẹ̀kú torí pé kò sí ìrònúkúwàdà nínú ìṣẹ̀kú nígbà tó wà láyé ló lè ronúkúwàdà nítorí náà ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ó ní a lè pè ní ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tí ènìyàn bá dá tó fi di wípé ó kú sínú ẹ̀ṣẹ̀ náà o lè gbo ìwé ìwòlẹ́ àìsáyà orí ìkẹrìnlá ẹ̀ṣẹ̀ ìkejìlá o lè gbé ìyẹ̀wò o lè tún gbé ìwé máàkù orí ìkẹta ẹ̀ṣẹ̀ ìkejìléníogún títí dé ẹ̀ṣẹ̀ ọgbọ̀n o lè gbé ìyẹ̀wò kọ́ sílẹ̀ ká Jésù yóò ṣàlàyé ọ̀rọ̀ yìí sínú ọkàn rẹ nípasẹ̀ agbára ẹ̀mí mímọ́ ara ní olúwa dáfídì nínú ìwé orin dáfídì 51:11 ó sọ ohun kankan tí ó ṣe pàtàkì èyí tí ṣe tó ní ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ nígbàtí dáfídì dá ẹ̀ṣẹ̀ tó bá aya húṣà tó bá sùn tó sì pa ọkọ rẹ̀ tó bá aya rẹ̀ nígbàtí ọlọ́run pa dáfídì wí dáfídì bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ṣéwọ náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó o tó kú ṣéwọ náà sọ́gbà ọlọ́run láàyè láti dárí ẹ̀ṣẹ̀ rẹ jọ torí pé ẹ̀ṣẹ̀ tí a kò bá jẹ́wọ́ títí tí ènìyàn fi kú
ẹsẹ̀ sí ẹ̀mí mímọ́ ni. Dávidì gbàdúrà ó sì wí pé má se sámìtì kúrò ní iwájú rẹ kí o sì má se gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Àdúrà ńlá ni eléyìí tí wọn náà nílò nínú ìrìn àjò ayé rẹ pé kí Ọlọ́run kó má se sọ̀tì, nítorí pé ẹ̀sẹ̀ sí ẹ̀mí mímọ́ òun ni onírúurú ẹ̀sẹ̀ tí ènìyàn lè ṣẹ̀ tó bá kú sínú ẹ̀sẹ̀ náà. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó wà láyé, ìrètí wà fún ọ. Wákàtí ìrètí la wà yìí níbi tó wà. Tó ń gbọ́ mi, sọ tẹ̀rí ọkàn rẹ ba. Sọ gba Jésù láàyè sínú ayé rẹ. Irọ́ tó ń pa yẹn sọ dáwọ́ rẹ̀ dúró. Ohun tó léwu jù ni wípé kò sí ẹ̀dá kan nínú wa tọ́mọ wákàtí ọjọ́ àti ìgbà tí yóò kú. Tó o bá wá mọ wákàtí, àtọjọ́ àti ìgbà tó kú, kí ló dé tó o ní ronúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ náà? Kí ló dé tó o ní gba Jésù gbọ́ lónìí? Kí ló dé tí wọn ò ní gbàdúrà sí Ọlọ́run wípé Olúwa gbà mí, má ṣe kọ̀ mí sílẹ̀, má ṣe gba ẹ̀mí mímọ́ rẹ kúrò nínú ayé mi? Ẹ̀sẹ̀ sí ẹ̀mí mímọ́ òun ni kí ènìyàn ó kú sínú ẹ̀ṣẹ̀. Irọ́ pípa, àìgbọ́ràn sí òbí, olè jíjà, ìrédi ooru, ìpànìyàn, aṣẹ́wó, panṣágà, ìwé orí, ìwà ọ̀bùn, ìbẹ̀rù. Àwọn ẹ̀sẹ̀ sí ẹ̀mí mímọ́ ni eléyìí nígbà tó bá kú sínú ẹ̀ṣẹ̀ yẹn. Ṣùgbọ́n nígbà tó wà láyé, tó wà láàyè, tó tí ì kú, o tí ì dá ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́. Nítorí pé ní kété tó bá kú, ta ni ó lọ sí inú ìsà òkú rẹ láti bọ́ bẹ̀bẹ̀? Torí pé ìgbàlà ó wà fún gbogbo àlàyé ọkàn. Nígbà tí ènìyàn bá ti kú, a ti fi èdìdì di ìgbàlà rẹ̀. Ẹ̀mí mímọ́ ó ná fi ṣe èdìdì ayé wa títí di ọjọ́ ìdájọ́. Ara nínú Olúwa, mò ń bí ọ lónìí, jáwọ́. Ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ rò wípé ìmọ̀ba Jésù gbọ́, bẹ́ẹ̀ ni. Jésù sọ nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkọkànléníogún, ó ní kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní Olúwa Olúwa ni yóò rí ìjọba Ọlọ́run, bí kò ṣe àwọn tí ó ṣe ìfẹ́ bàbá mi. Kí ló dé tó ní ṣe ìfẹ́ Ọlọ́run? Kí nípa gbígbọ́rọ̀ sí lẹ́nu, kí ló dé tó fi kú sínú ẹ̀ṣẹ̀ rẹ? Kí ló dé tó ní ronúkúwàdà lónìí? Kí ló dé tí o ní yí padà kó gba ìgbọ̀tun láàyè nínú ayé rẹ? A sọ nínú ìwé Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà. Nítorí pé ohun tí a sọ nínú ìwé Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkẹfà wà fún ìwà àti èmi, òǹkàn yìí ṣàdá mi lójú. Bí ẹni tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú rẹ, nínú yín, yóò ṣe àṣepẹ̀rẹ̀ títí di ọjọ́ Jésù Kristì. Ìrètí wà fún ọ, ìrètí wà fún mi. Ẹni tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rere, iṣẹ́ òdodo, iṣẹ́ mímọ́ nínú ayé rẹ yóò ṣe àṣepẹ̀rẹ̀ títí di ìgbà tí Kristì yóò dé. Ara nínú Olúwa, a kọ́ nínú ìwé Efesọ́n orí ìkẹta ẹsẹ̀ ogún. Jésù ní èmi dúró ní ẹnu ilẹ̀kùn, mò ń kọ̀ọ̀kùn. Bí ẹnikẹ́ni bá sílẹ̀kùn sílẹ̀, èmi ò wọlé tọ́ wá, èmi ò bá rìn, èmi ò bá gbé, èmi ò bá ṣe ohun gbogbo papọ̀. Sọ fẹ́ kí Jésù ọbọ̀ rẹ̀ jáwọ́ nínú ẹ̀sẹ̀ ayé rẹ. Má ń fi ẹ̀mí mímọ́ gègùn, jáwọ́ nínú olè jíjà, nínú ọ̀rọ̀ pípa, nínú káyanijẹ. Má kú sínú ẹ̀ṣẹ̀ rẹ. Wákàtí ìrètí ńlá wà yìí. Ṣé ọ̀rọ̀ yìí ti fún ọ ní ìrètí nínú ayé rẹ? Nítorí wípé Jésù nífẹ̀ẹ́ rẹ, nítorí pé Jésù ọ̀fẹ́ kó o kú sínú ẹ̀ṣẹ̀ rẹ, nítorí pé òní ni ọjọ́ ìgbàlà rẹ. Ara nínú Olúwa, ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ó ní ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀, irọ́ pípa, olè jíjà tí ènìyàn le dá tó wá fi di wípé ó kú sínú ẹ̀ṣẹ̀ yẹn, nítorí pé kò sí ìrònúkúwàdà nínú ẹ̀ṣẹ̀ yẹn. Tẹ̀rí ọkàn rẹ ba, nítorí pé Jésù ṣetán láti gbọ́ là. Ọlọ́run Elédùmarè, Jésù Olùgbàlà, àwọn ọmọ rẹ nìyí. Olúwa, ẹ gbà wá là pẹ̀lú ọwọ́ agbára yín.
ẹtu wa sílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ tá ń dá. Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé ọ̀tún, ìgbé ayé òdodo. Nítorí pé ẹ̀ṣẹ̀ ló ń ba ayé ènìyàn jẹ́, àfẹ́ kí ẹ̀ṣẹ̀ kó ba ayé wa jẹ́ mọ́. Ogun àti ọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Ẹ ṣé o, Olúwa bùkún fún wa. A rí yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀. God bless.

A gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-36-52-7016 070-36-52-7016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà.

0: Àláfíà Ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ já ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá
1: yín. Bàbá wa ti ń bẹ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì, a gbé orúkọ ńlá yín ga ní àkókò yìí lẹ́ẹ̀kan sí i, torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ayé lógo fún ìbáṣepọ̀ tí ẹ fún wa láti di ọmọ nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristì. A gbé ga fún ẹ̀mí ìsọdọmọ tó wà nínú wa, ẹ̀mí tó ń pe Ọlọ́run ní bàbá. Ayọ̀ Olúwa, ẹ gba ọkọ ẹ wa, bàbá ẹ gba ẹ̀yin wa. Lẹ́ẹ̀kan sí i, a gbà aládùúrà pé kí ẹ rán ọ̀rọ̀ yín sí wa. Ẹ jẹ́ kó wá pẹ̀lú agbára, ẹ jẹ́ kó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wa. À ń bèrè fún òye ọ̀rọ̀ náà kí ó ba lè yé wa, kí ó ba lè yé wa, kí ó ba sì lè yí ayé wa padà. Ẹ̀mí mọ Jésù, ẹ fún wa ní òye ọ̀rọ̀ yín. Ẹ jẹ́ kí ayé wa kó gba àtúnṣe. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù ni a gba àdúrà. Àmì. Ní bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn la ti ń wo àkọsílẹ̀ iṣẹ́ ìyanu Jésù Kristì, èyí tí ó wà ní ìwé Jòhánù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. Iṣẹ́ ìyanu yìí ni ó ń sọ nípa ìmúríran afọ́jú. Bí Jésù ṣe fún afọ́jú ní ìríran, ó da ojú rẹ̀ padà. A sì sọ fún wa pé gbogbo iṣẹ́ ìyanu tí Jésù ṣe ló ń tọ́ka sí iṣẹ́ ìràpadà rẹ̀, ló ń tọ́ka sí iṣẹ́ ìjẹ́ Olúwa àti ìjẹ́ Ọlọ́run rẹ̀ láàrin àwùjọ ènìyàn. A sọ fún wa pé ipò tí ọkùnrin wà, ọkùnrin tí a bí gẹ́gẹ́ bí afọ́jú láti inú ìyá rẹ̀ wá, ó ń tọ́ka sí ipò tí ẹ̀dá ènìyàn wà, gbogbo ìṣẹ̀dá ènìyàn wà, torí pé láti inú Ádámù àti Éfà láti jogún ìfọ́jú ti ẹ̀mí, èyí tó burú jáì ju ìfọ́jú ti ara lọ. Nítorí ìdí èyí ni Jésù sì ti wá, kí ó ba lè fún wa ní ìríran, kí ó ba lè fún wa ní ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ tí gbogbo wa ní, kí a má ba rìn nínú òkùnkùn, kí a má ba sí ìparí ayé wa sínú òkùnkùn. Bérùn-bérùn, mo ń gbàládùá fún ọ pé lónìí Jésù yóò fún ọ ní ìmọ́lẹ̀, Jésù yóò di ìmọ́lẹ̀ rẹ, o ò ní rìn nínú òkùnkùn ayé mọ́. Fún àwa tí a lè máa darapọ̀ pẹ̀lú wa ní òní tí ò ní jẹ́ àkọ́kọ́ tí ó máa gbọ́ wa lórí rédíò, wọn ó máa ka ẹsẹ̀ bíbélì láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkarùn-ún tàbí ìkẹfà, kí a ba lè ní òye ohun tí a ti ń bábọ̀ fún bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti inú ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi léèrè wípé olùkọ́ ni, ta ló dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú? Jésù sì dáhùn wípé kì í ṣe nítorí ọkùnrin yìí jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, èmi kò lè ṣe aláìṣe ẹni tí ó rán mi. Nígbà tí ń ṣe ọ̀sán, òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan kò lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí èmi wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Àwa tá a ti ń tẹ̀lé wa lọ nípa ẹ̀mí mọ́, a ti ṣe ìtumọ̀ ẹsẹ̀ ìkíní ní sítẹ̀ǹsẹ̀lé ni a ti ń ṣe ìtumọ̀ ẹsẹ̀ yìí. Àwa tí a bá nílò àwọn ìwàásù tí a ti wà sẹ́yìn, ẹ jọ̀wọ́ ẹ kàn sí wa nípasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó fi sílẹ̀ lẹ́yìn ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí, ti wo ẹsẹ̀ Ọlọ́run yìí títí dé ẹsẹ̀ ìkarùn-ún. Níbi tí Jésù wí pé níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ohun tí a ń tẹnumọ́ nísìnyí ni ọ̀rọ̀ Jésù tí ó wí pé èmi ni ìmọ́lẹ̀ ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ohun tó ń sọ tó ń jẹ́ èmi nìyí. A rí pé Ọlọ́run ló ń bá jẹ orúkọ, Ọlọ́run ló ń jẹ́ èmi ni. Jésù wí pé níwọ̀n ìgbà tí mo wà ní ayé o, èmi ni ìmọ́lẹ̀ ayé. A sì ń sọ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Jésù sọ yìí nígbà tó sọ pé èmi ni ìmọ́lẹ̀ ayé. Ohun àkọ́kọ́ tí a tẹnumọ́ ní ẹ̀kọ́ tó lọ, ó ni pé ìmọ́lẹ̀ a ṣe kí ni ló máa ń ṣe aṣọ lórí rọ. Ìmọ́lẹ̀ ló máa ń fi òtítọ́ hàn, ìmọ́lẹ̀ ń fi òtítọ́ hàn. Nípa ìfi òtítọ́ rẹ̀ hàn báyìí, a máa tu àṣírí òkùnkùn, a máa tu àṣírí rọ. Ìmọ́lẹ̀ ni ohun tó máa ń ṣe aṣọ kúrò lórí rọ àti àìṣòótọ́ àti ẹ̀tànjẹ. Jésù wí pé èmi ni ìmọ́lẹ̀ ayé. Ó túmọ̀ sí pé èmi ni mo fi òtítọ́ hàn, èmi ni mo mú òtítọ́ wá nípa àwọn nǹkan tó wà ní ayé yìí. Òtítọ́ ni mo mú wá. Ó jẹ́ pé èmi ni ọ̀nà, òtítọ́ àti iyè. Àwọn tí Jésù ń sọ ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ àsọtán ni. Kò bẹ́nikẹ́ni dọ́gba, kò sínú ẹgbẹ́ Mósè, kò sínú ẹgbẹ́ Èlíjà, kò sínú ẹgbẹ́ Ẹsíkáyà, kò sínú ẹgbẹ́ Àìsáyà, kò sínú ẹgbẹ́ Jòhánù, kò sì sínú ẹgbẹ́ wòlíì kí wòlíì tó lè pe ara rẹ̀ ní orúkọ. Ẹni tó ń jẹ́ èmi ni, òun náà ni Ọlọ́run. Ọlọ́run ló ń jẹ́ èmi ni. Èmi ni ọ̀nà, òtítọ́ àti iyè. Ìmọ́lẹ̀ ni ó máa ń fi òtítọ́ hàn. Mo sọ fún wa, ohunkóhun tó bá ń jẹ́ kí a rí bí nǹkan ṣe rí, òun ni à ń pè ní ìmọ́lẹ̀. Jésù wí pé èmi ni ìmọ́lẹ̀ ayé. Nípa báyìí, ohun àkọ́kọ́ sí ni pé ìmọ́lẹ̀ a máa fi òtítọ́ hàn, ìmọ́lẹ̀ a asi ma si aso kuro lori iro aimo ye iro lo wa naye iro ni aye idure lori tori pe ni pa iro o na fi mo adam ati efa se igbe aye iran eniyan igbe aye lori iro ati etan ni ko si so n to le ran wa lowo to le mu abo kuro lowo etan ati aisoto bi ko se imole ti otito won imole to n si aso loju iro ati okunkun a ri pe jesu o si fi eleyi si ojuse nigba to so pe emi ni imole to n fi otito won imole fi otito won wa nipa aye wa pe ki la n pe ni aye gan kini itumo iye ti a ni jesu so fun wa otito nipa aye re ati aye mi ati aye ti gbogbo eniyan ohun ti a pe ni aye en to raye wa kini aye se pe mo kan lo kaakiri mo kan rin mo n wole mo n jade iyan jumo si pe mo se kini mo wa laaye rara o jesu so fun wa nibe juanu ori iketadinniogun ese iketa jesu wipe iye ainipekun naa ni ki won ki o le mo iwo olorun otito ati jesu kristi eni ti iwo ran iye ainipekun naa ni eyi ki won ki o le mo iwo nikan olorun otito ati jesu kristi eni ti iwo ran lati fi olorun han eyi so fun wa wipe jesu so fun wa pe ohun ti a pe ni iye eni ti ko ni iye ainipekun eni to wa laaye ni tooto ohun ni eni to ni iye ainipekun iye eni ti ko ni iye ainipekun ninu ko se ko ni iye oku alaye ni oro olorun ti fi so fun wa wipe eni to fi ara re fun aye jije o ku nigba to wa laaye eni to fi ara re fun aye jije o ku fun nigba to wa laaye jesu wipe eyi ni iye ainipekun mimo olorun otito ohun ni ini ni iye iye eni ti ko ba ni ibasepo si pelu olorun iye okan ti ko ba ni iye olorun ninu re nipa mimo olorun a ri pe otuba ti aye ni oku alaye ni to kan rin ṣugbọn ti ko ni iye ninu mo fe ki a mo wipe ohun ti a n pe ni iku ohun ni iso iye olorun ohun ti a n pe ni iku ohun ni iso ibasepo to wa laarin eniyan ati olorun ohun ti o to sonu ninu aye adamu ati efa ni eni ti a da ni aworan olorun ohun ti a da mo abuda ti won ni ta fi so pon ada won ni aworan olorun ni pe won ba olorun se alajope iye ninu re nigba ti a da eniyan bíbélì wípé olúwa sì mí sínú ádámù ó ènìyàn sì di alààyè ọkàn olúwa sì mí èmí iyè sínú ádámù àṣefà ó sì di alààyè ọkàn ohun tó ya ènìyàn sọtọ kúrò ní gbogbo ẹdá alààyè tó kù ó ní iyì ọlọrun ẹni tí kò bá mọ ọlọrun kò ní iyì ọlọrun nínú ohun tó ya wọn sọtọ kúrò ní gbogbo ẹranko òun náà ní iyì ọlọrun ní kété tí wọn dẹ sọ ìyẹn nu tí ìbáṣepọ sí láàrin àwọn àti ọlọrun mọ ìgbà yẹn wọn ti di òkú alààyè wọn jẹ alààyè nínú ti ara ẹgẹ bí ẹran ṣùgbọn wọn ò kí ń ṣàlàyé ọkàn mọ iyì ọkàn tí kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run iye ayé tí kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run òkú alaye ni ayé rẹ̀ kò yàtọ̀ sí ayé ẹranko ìgbà mìíràn gan ayé ẹranko ó dára ju ayé àwọn ẹlòmíràn lọ tí wọ́n sọ wípé àwọn jẹ́ ènìyàn nítorí kò mọ ọlọ́run àìdá ọlọ́run alaye mọ̀ àìní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run alaye ó jẹ́ kí ọkàn kó wà ní ipò òkú jésù wípé èmi ni ìmọ́lẹ̀ ayé ìmọ́lẹ̀ yìí sì wá láti wá fi òtítọ́ wọn ohun òtọ́ tí jésù kọ́kọ́ sọ ni pé iye àìnípẹ̀kun náà ni ìwọ ọlọ́run kí o lè mọ̀ ọ́ ìwọ ọlọ́run òtítọ́ àti jésù kristi ẹni tí ìwọ rán láti fi ọlọ́run hàn iye àìnípẹ̀kun náà ni mímọ ọlọ́run oníníye iye ọkàn tí kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run o lè máa lọ ṣọ́ọ̀ṣì kó má ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run o lè máa ṣe ẹ̀sìn kan ẹ̀sìn ò tẹ̀lé fún ọ ní ìbáṣepọ̀ yìí jésù ló fún wa ní iye olúwa sọ wá pọ̀ mọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí òun ló wá sọ wá di ọmọ ọlọ́run nípasẹ̀ rẹ̀ la fi di ajogún ọlọ́run àti ajùmọ̀jogún pẹ̀lú kristi òun ló ní agbára ìsọdọmọ àkọ́pẹ́ iye àwọn tí ó gbà á àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run iye àìnípẹ̀kun nínú ọmọ ọlọ́run wẹ̀rú jeremaya orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó ní má ṣe jẹ́ kí ọlọ́gbọ́n kó ṣògbónú ọgbọ́n rẹ̀ má ṣe jẹ́ kí alágbára kí ó ṣògbónú agbára rẹ̀ má ṣe jẹ́ kí ọlọ́rọ̀ má ṣe jẹ́ kí wọ́n ṣògo nínú ọ̀rọ̀ wọn bí ẹnikẹ́ni bá ní ohunkóhun láti ṣògo lé lórí jẹ́ kó ṣògo ní èyí wípé òun mọ̀ mí gẹ́gẹ́ bí ọlọ́run tó fẹ́ òtítọ́ àti òdodo jẹ́ kí ẹnikẹ́ni kó ṣògo ohun tó ní ṣògo lé lórí ohun tó yẹ kó máa dùnyàn nínú ohun tó yẹ kó jẹ́ ayọ̀ wá ó ní pé a mọ ọlọ́run a ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run ìbáṣepọ̀ yìí ni ohun tó ṣe pàtàkì jù nínú ayé ẹ̀dá níní iye ọlọ́run nínú wa iye ọlọ́run ni ádámù àti ìfà àdánù tí gbogbo ayé sì wọnú òkùnkùn nínú wọn iye ọlọ́run ló sọnù tí ayé fi wọnú òkùnkùn bírímùbírímù ayé tí kò mọ ọlọ́run òun ni ayé tó wà ní òkùnkùn ayé tí kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run òun ni ayé tó wà nínú òkùnkùn ayé tí kò ní iye ọlọ́run òun ni ayé tó ti ṣakolọ tó ti sọnù ó lè sọnù sínú ẹ̀sìn ó lè sọnù sínú ohunkóhun ṣùgbọ́n níwọ̀n ìgbà tí kò ní iye ọlọ́run nínú kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run níwọ̀n ìgbà tí a ò tí ì bí nípasẹ̀ ẹ̀mí ọlọ́run pẹ̀lú iyì àtòkè wá irú ẹni bẹ́ẹ̀ kò sí láyè irú ẹni bẹ́ẹ̀ òkú àlàyé ni ayé rẹ̀ kò yàtọ̀ sí ẹranko ó sì láti gbé ìgbésẹ̀ èrèdí tí jésù fi wá ni ó ń sọ wípé èmi ni iyì èmi ni ọ̀nà òtítọ́ àti iyì iyì tó nílò nínú ọkàn rẹ kí ọkàn rẹ ba lè ní ìsinmi iyì tó nílò nínú ọkàn rẹ kí ìmọ́lẹ̀ ba lè wá òun náà ni Jesu Christi o fi otito mo nipasẹ aye ya aye ko ni se pelu bo se lowo to ko ni se mu ipo to wa ko ni se ko lomo abolaya ko ni se ko wa oko to dara ko ni se ko kawe buye ko ni se pelu awon kan yen o ni lo Jesu kan yen elese paraku o le ni awon kan yen eran gogun ni won ni won ba ti won sugbon iya ni pekun ohun ni kini ohun ni a le ri ninu Jesu Christi bibeli wi pe ni ati ko se ni oro wa pelu olorun olorun si ni oro na nipasẹ lada gogo ko si ohun ti a da lodi oro na inu re ni iye wa iye naa si ni imole ara aye iye yi ni imole a o si ma tenumo to ba ya sugbon a tenumo pe jesu gege bi imole o wa fi otito han otito nipa aye re to ba wa nibe lo to ti fi aye re fun olorun to ti di omo olorun ti o ni ibasepo baba si omo pelu olorun o ni ba wole ati ibajade emi re o le jeri wipe o ti mo olorun o ni lati se nkan kan si o ni lati gba iye yi o lati ni iya ni peku iku ni ere ise sugbon ebun ofe olorun

oye tó tẹ̀síwájú lẹ́yìn tó bá fi ayé yìí sílẹ̀ nínú jésù kristi òní wa a rí pé jésù kí ni ó fi òtítọ́ wọn lórí ìyá nípa ẹkùn he showed us the truth about life about what life is because if you do not know what the meaning of life is if you do not know the true definition of life you are going to misuse life you will not live life you will not express life you will just be exist and there is difference between existence and living everyone who has not the life of God in him is just operating at the level of existence at the mere level of existence at the animalistic level of life only those who are born of the spirit with life from above are truly living I'm praying for you this hour may the life of God come into your life may the life of God come into your soul may you find life may you live life to the full in the name of the Lord Jesus a ri pe gege bi mole jesu kan so mo wa ohun ti aye wa je o tun so otito nipa kin nipa igbeyawo mo so fun pe jesu ke emi ni imole gege bi imole imole ma fi otito won otito bi kan se otito nipa ohun gbogbo jesu lo mu otito wa aye jesu aye otito ni ko si etan ti a lo mu mala ninu aye jesu Jesus sọ fún wa òtítọ́ Ọlọ́run nípa ìgbéyàwó a rí ohun tí ó túmọ̀ sí láti jẹ́ ìmọ́lẹ̀ tó ń fi òtítọ́ hàn ó fi òtítọ́ hàn lórí kíni o lórí bí ìgbéyàwó ṣe rí wọ́n sọ fún wa wípé èèyàn lè lọ́kọ́ láya sínú òkùnkùn èèyàn lè bímọ sínú òkùnkùn ó máa ṣe gbogbo ẹ̀lú náà ni àìmọye ìgbéyàwó lónìí tí ó takọ̀rọ̀ Ọlọ́run àìmọye ìgbéyàwó lónìí ṣùgbọ́n tí ó bá ìlànà Ọlọ́run àìmọye ìgbéyàwó lónìí tó ń ṣe lójoojúmọ́ ṣùgbọ́n tó lórí ìrọ̀nì lórí asán ni torí kì í ṣe ohun tó bá ọ̀rọ̀ Ọlọ́run mu bíbélì sọ fún wa nínú ìwé Mátíù orí 19 láti ẹsẹ̀ ìkẹta àwọn Farisi sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n náwó wọ́n sì wí fún un pé ó wá tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí

ọkùnrin kan yóò sì fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò sì dàpọ̀ mọ́ aya rẹ̀ kan, àwọn ọmọ méjèèjì a sì di ara kan. Nítorí náà wọn kì í ṣe méjì mọ̀ bí kò ṣe ara kan. Nítorí náà ohunkóhun tí ọlọ́run bá so ṣọ̀kan kí ẹnikẹ́ni kí ó má ṣe yà wọ́n, ẹ ò rí òtítọ́ ọlọ́run nípa ìgbéyàwó. Nínú ayé tí ìgbéyàwó ti di dàkudà yìí, tí a gbé kalẹ̀ ìgbéyàwó àti ẹbí tó ti díbàjẹ́, òtítọ́ rẹ̀ tí wọ́n bá fẹ́ mú òtítọ́ nípa ìgbéyàwó gẹ́gẹ́ bí ọdún náà ti kọ́ ṣe báyìí ni a ṣe rí látẹnu Jésù. Jésù sọ fún wọn pé ẹ̀yin ò tí kà pé náà ti kọ́ ṣe kò má rí bẹ́ẹ̀. Àìmọye àwọn oníwàásù lọ́n sọ nípa ìkọ̀sílẹ̀ ẹ divorce nígbà bá ṣẹlẹ̀ ẹ pín bíbélì sọ pé ká má pín ẹnu Jésù láti gbé ẹni tó ń jẹ́ òtítọ́ àti iyì olóṣọ́ yìí wípé ẹ̀yin kò á ti kà á pé ẹni tó dá wọn nígbà tí kọ́ ṣe ó dá wọn ní akọ àti abo ni ìgbéyàwó láàrin ọkọ láàrin akọ àti abo ni èrè tí a fi sọ yìí ni pé ẹnìkan pera wọn ní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì èṣù ṣọ́ọ̀ṣì tí èṣù gbé kalẹ̀ láti fáwọn èèyàn ní ẹ̀sìn ṣùgbọ́n tó jẹ́ orí irọ́ orí òkùnkùn ni ẹni pé wọ́n ti ń sọ akọ àti akọ mọ́ra wọn ni àwọn tí wọ́n pera wọn ní ọ̀làjù wọ́n ti ń sọ akọ àti akọ pọ̀ wọ́n ti ń fẹ́ràn àwọn nǹkan tí a ò tẹ̀rí láàrin ẹranko à ń rí láàrin àwọn ènìyàn nítorí pé wọ́n wà nínú òkùnkùn òkùnkùn bérímù bérímù òkùn tó ṣubú ọkàn wọn tí wọn ò sì ní ìmọ́lẹ̀. Jésù hàn ni pé ẹni tó dá wọn akọ àti abo ni tẹ́ ń ṣe ìgbéyàwó là ń sọ nípa rẹ̀ lónìí ṣùgbọ́n à ń sọ nípa bí Jésù ṣe fi òtítọ́ hàn lórí ìgbéyàwó. Bíyìn a rí pé ìgbéyàwó láàrin kí ni o láàrin akọ àti abo ni ìgbéyàwó àwọn méjì ni ọkùnrin kan àti obìnrin kan. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni kì í ṣe ọkùnrin kan àti obìnrin mẹ́rin ò sínú Jésù kì í ṣe ọkùnrin kan àti obìnrin mẹ́ta àti obìnrin mẹ́rin àti obìnrin méjì. Èyí ò kì í ṣe àgbékalẹ̀ Ọlọ́run ó ní pé àwọn méjèèjì wọn a sì di ara kan méjì ni a sopọ̀ láti di kan nínú ìgbéyàwó tó bá bèrè mu ìgbéyàwó ti ọ̀rọ̀ Ọlọ́run. Onítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá ti ṣo ṣọ̀kan kí ẹnikẹ́ni kí ó má ṣe yà wọ́n. Ìgbéyàwó ẹni méjì òun ni Jésù fìdí rẹ̀ múlẹ̀. Ohun tí a gbé kalẹ̀ ní àtẹ̀kọ́ṣe ìdíbàjẹ́ tó ti bá ìgbéyàwó yìí ní àtẹ̀kọ́ṣe kò rí bẹ́ẹ̀. Jésù wí pé èmi ni ìmọ́lẹ̀ ayé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ mò ń fi òtítọ́ hàn torí ìmọ́lẹ̀ a máa fi òtítọ́ hàn ìmọ́lẹ̀ a máa ṣí aṣọ lórí irọ́ ìmọ́lẹ̀ a máa fi òkùnkùn hàn ìmọ́lẹ̀ a máa fi iṣẹ́ òkùnkùn hàn. Tí a bá rí ohunkóhun tó tako yìí a mọ̀ pé ti èṣù ni. Tí a bá rí ohunkóhun tó sọ lòdì sí eléyìí a mọ̀ pé ọ̀nà èṣù ni. Bó ti nǹkan pọnlé tó bó ti nǹkan jọ ti Ọlọ́run tó kán fi orúkọ Ọlọ́run pọnlé kó tó bá ti tako ọ̀rọ̀ Jésù Kristì a rí pé òkùnkùn àti irọ́ àti ẹ̀tàn ló wà níbẹ̀. Àwọn èèyàn sì fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ àwọn èèyàn fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ kì í ṣe pé àwọn èèyàn wípé Jésù yàtọ̀ kì í ṣe pé wọn mọ̀ wípé ayé rẹ̀ yàtọ̀ ayé tí kò lábàwọ̀n ayé tí kò lẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n wọ́n fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ wọn wọ́n fẹ́ iṣẹ́ ti ara àwọn ọ̀nà ẹ̀sìn yẹn ọ̀nà pé máa gbé bẹ́ẹ̀ tó bá wọ̀n ọ̀nà pé o lè fẹ́ ìyàwó tó bá wọ̀n o lè fẹ́ iye ìyàwó tó bá wọ̀n tá máa ní ìbáṣepọ̀ rẹ̀ aláìnítumọ̀ lọ ṣé máa bara ẹ jẹ́ lọ ṣé máa bá wọn sùn káàkiri tá máa fẹ́ wọn ní máa fẹ́ wọn lọ́run tó bá tẹ̀dún dọ́run gan àwọn ìwé ń di ẹgbẹgbẹ̀rún ló ń dédé àwọn ọ̀nà ẹ̀sìn àwọn ọ̀nà ìtànjẹ àwọn ọ̀nà òkùnkùn ti ẹran ara ti ayé tó wà lókun tó fẹ́ràn nìyí. Jésù pé ní àtẹ̀tẹ̀ kọ́ ṣe kò rí bẹ́ẹ̀ ẹni tó dá wọn ó dá wọn ní akán àti abo ó sì mú ọkọ kan àti aya kan èyí ni àgbékalẹ̀ Ọlọ́run. Jésù ni ìmọ́lẹ̀ ayé ìmọ́lẹ̀ tó ń fi òtítọ́ hàn. Ohun tí Jésù tó fi hàn òtítọ́ tó ń fi hàn ni pé nípa ìdarí Jésù fi òtítọ́ hàn wá nípa ìṣèdarí wí Máti orí 20 ẹsẹ̀ 15:30 ẹ já wo kí ni òtítọ́ Jésù fi hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ lórí ìṣèdarí kí ni à ń fi ìdarí ṣe ó yàtọ̀ sí bí ayé ṣe kí ni bí ayé ṣe ń lo ìṣèdarí wọn ní kòkò yìí ìwé Matthew orí 20 ẹsẹ̀ 25 ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀ àwọn ẹ̀yìn rẹ̀ ó sì wí pé ẹ̀yin mọ̀ pé àwọn ọba kẹfẹ́rì àwọn ọba aláìgbàgbọ́ àwọn

inu aye a ma fi ipo je awon eyan niya inu aye a ma fi ipo adari ipo ola a ma fi awon eyan je a ma fi kowo ilu je a ma fi fi aje won a ma fi wa idibaje be ni je so pe inu aye aye to wa nungun aye ti ko ni imole aye to ti yapa kuro do olorun ohun to pe ni idari re o inu idari won awon adari won sise awon ma ri eyan lati sise ni ibi yo ke ba ti ru isidari bayi inu aye ni inu okunkun ni o wa o wi pe sugbon ki yo ri be laarin laarin ki yo ri be sugbon ni keni ti o ba fe po ni eje ki o je iranse yi eniken to ba fe ga eniken to ba fe dari eje ki o je iranse yi ati enikeni to ba fe se lori ni eje ki o ma se omodo yi ninu ijoba olorun a ma fi ipo adari a ma fi sin awon ti an dari ni a ma fi ipo adari a ma fi sise fun awon ti an dari ni adari ma sin awon to n dari ni ninu ijoba olorun ta ba pe oni adari ninu ijo nibi ise a ma fi ipo adari mu aye awon ti an dari dance ni bibeli pe ngba ti awon olododo ba se ijoba inu awon ara ilu ma ma dun ngba ti awon eni imole ba se ijoba inu awon ara ilu ma dun sugbon ti a ba ri ijoba ti ko mu inu ara ilu dun ti a ba ri ijoba ti ko mu ayo wa ba ara ilu ti a ba ri ijoba ti ko ni alaafia ati abo lowo a ri pe ijoba okunkun ni a ri pe ise ijoba okunkun ni mo si n gba ladura fun iwo fun ebi re fun orilede yi oluwa yoo gba wa lowo ijoba okunkun lowo egbe ohun to n se ijoba lori Nigeria oluwa yoo gba wa ni orukọ Jesu Kristi gbogbo ijoba okunkun ninu aye re ninu ebi re ni igbeyawo re Jesu yoo fa won ya Jesu so wipe ijoba otito nipa ijoba ni pe adari a ma fi mu aye awon ti a n dari daadi boya nu ile ijosin o le pe eni adari ko ma bo ọmọ ijosin o n se adari eni okunkun ni o n se nimole o le pe ara eni adari ko ma fi ọlọrun ko ma fi lọ awon eyan lọwọ gba ko ma fi ọrọ ọlọrun ko ma fi tan won je nitori owo ati gidi owo lọwọ o n se dari Jesu so pe ni ijoba o a ma fi se dari a ma fi sin awon eyan ni a ma fi se dari a ma fi gba awon eyan la ni a ma fi se dari a ma fi tọju awon ti a n dari ni Jesu so otito nipa se dari tumu otito wa ba wa nipa ọlọrun Jesu fi otito ọlọrun hàn wa o fi otito nipa ọlọrun hàn wa gbogbo ọna miran ti o fi otito ọlọrun hàn o ni ẹni ti o fi ọlọrun hàn wa ni ọna to peye ẹni ti ọlọrun jẹ o ni Jesu wa fi hàn wa iwe Juanu ori kini ẹsẹ ikeji din ni ogun Jesu pe ko si ẹni ti o ri ọlọrun ri ọmọ bibi kan soso ti n bẹ ni okun aya baba o ni o fi hàn ọmọ bibi kan soso ẹni kan soso naa ni ọmọ bibi kan soso ọlọrun Jesu lo pera ẹni ọmọ ọlọrun ni iye fun atan sọ pe ọlọrun bimọ ẹnikan obi aimọ ọlọrun naa ni aini imọ ọlọrun ọtọ ni kiyan gbọ nipa ọlọrun ọtọ ni ko mọ ọlọrun fa rẹ Jesu o fi ìdí rẹ múlẹ pe kò sẹni tó rí ọlọrun kì í ṣe Mose kì í ṣe Elijah kì í ṣe David kì í ṣe Solomon kò sẹni tó rí ọlọrun rí kì í ṣe Daniel kò sẹni tó rí ọlọrun rí ní ìgbà wọn wọnyí o ní bí kò ṣe kí ni o bí kò ṣe ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní okun àyà baba láti ọ̀dọ̀ baba ni Jesu ti wà láti inú ọlọrun ló ti jáde wá sí ayé yìí ó ní ọrọ̀ tí ó ti wà láì ti kọ́ṣe ó ní ọrọ̀ ayérayé tí ó di ẹran ra nítorí iṣẹ́ ìràpadà iṣẹ́ ìgbàlà tó wá sínú ayé yìí ó ní kò sẹ́ni tó rí ọlọ́run rí ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní okun àyà baba òun náà ni ó fi hàn Jesu ló wá fi ọlọ́run hàn wá Jesu ló wá fi bí ọlọ́run ti rí ló ti wá fi hàn wá èrèdí rẹ̀ tí ìbí rẹ̀ fi yàtọ̀ tí ìgbé ayé rẹ̀ fi yàtọ̀ tí ìwé ẹ̀sìn kan bá máa jẹ́ ìwé ẹ̀sìn wọn á ṣàfihàn Jesu mọ́ni torí pé Jesu ya Jesu ń ṣe alágbèrè Jesu ń ṣe afàdíyà Jesu ń ṣe alọ́lọ́gbà Jesu ń ṣe apànìyàn Jesu ń ṣe onírọ́ Jesu ni ọmọ bí kan ṣe ọlọ́run tí kò ní ẹ̀ṣẹ̀ ẹni tó ru ẹ̀ṣẹ̀ ara ẹ̀ lọ òun ló wá fi hàn wá ìgbé ayé wà bí ọlọ́run ìgbé ayé tí a dá Ádámù mọ́ tí ẹnikẹ́ni ò bá lọ́wọ́ rẹ̀ torí pé Ádámù àti Éfà wọn ti ṣubú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí bímọ ìgbé ayé ìwà bí ọlọ́run ẹni tí a dá ní àwòrán ọlọ́run Jesu ni àwòrán ọlọ́run rẹ̀ àwòrán tí a gbé sínú Ádámù àti Éfà iyè tí a fi fún wọn iyè tí wọ́n ní tí wọ́n fi ń ṣe ìjẹgàba lórí òkùnkùn nígbà iyè tí wọ́n ní tí wọ́n fi ń wọn ọlọ́run iyè tí wọ́n ní tí wọ́n fi ní ìbáṣepọ̀ tó dánmọ́ pẹ̀lú ọlọ́run ó ní iyè Jesu ni òtítọ́ ọ̀nà àti iyè ó ní kò sí ẹni tó lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ṣé ń gbọ́ pé Jesu kì í parun òtítọ́ ni Jesu ó ní ìmọ́lẹ̀ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi ní wákàtí tí o ti gba Jesu ní wà tó gbàlà ó gbọ́ ọ̀nà mìíràn asán ni ẹ̀tọ́ ní ọ̀nà ẹ̀sìn tí ó sì Jesu bẹ́ẹ̀ ẹ̀tọ́ ní ó dẹ̀ lè yún ẹ̀sìn ní ohunkóhun ṣùgbọ́n tó bá ń kan ìyà ìnípẹ̀kun àti ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run nínú Jesu láti yan ó dẹ̀ ní àǹfààní aláìlẹ́gbẹ́ lónìí láti yan Jesu ní ìmọ́lẹ̀ rẹ̀ ni wàá ti rí ara rẹ̀ bí o ṣe rí ní ìmọ́lẹ̀ Jesu ni wàá fi mọ ìgbé ayé tó yẹ kó gbé nínú ìmọ́lẹ̀ Jesu ni wàá ti mọ ẹni tí ọlọ́run ń ṣe kí o bá lè sìn ní òtítọ́ àti òdodo ó wà níb
níbẹ̀ ní wákàtí o tí ń bọ́ lọ́run lajà o wà níbẹ̀ ní wákàtí o sì wà nínú ayé èṣù ẹ̀ṣẹ̀ o sì wà lábẹ́ ìṣàkóso àti ìjọba òkùnkùn torí pé o ní ìmọ́lẹ̀ jésù fẹ́ jẹ́ ìmọ́lẹ̀ rẹ̀ ó ní èmi ní ìmọ́lẹ̀ ayé ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn kò ní rìn inú òkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ yìí ohun tí jésù fẹ́ fún ọ ni nítorí náà tó bá wà níbẹ̀ lónìí mo fẹ́ kí o tẹ́rẹ̀ ọkàn rẹ báyìí pé jésù fún mi níyì mo nílò ìyà níbẹ̀ kún ó lè jẹ́ tiẹ̀ lóde o jésù fẹ́ wọnú ọkàn ó fẹ́ lé òkun jáde tó bá fi lè ṣílẹ̀kùn ọkàn rẹ fún okunkun ẹ̀ṣẹ̀ ohun tó náà ni pé kí o ronú padà ó ní ẹ ronú padà kẹsùn yín padà kí a lè pa ẹ̀ṣẹ̀ rẹ kí àkókò ìtura kí ó ba lè tiwájú ọlọ́run wá àkókò ìtura àkókò ìmọ́lẹ̀ àkókò ìtura àkókò ìmọ́lẹ̀ yóò tiwájú ọlọ́run wá jésù yóò fún ọ ní ìyà nípẹ̀ fún wa ní ìmọ́lẹ̀ iye àwa ní iye inú ọkàn rẹ wa ní iye inú ẹ̀mí rẹ òkùnkùn yóò jáde mo fẹ́ kí o bọ́lọ́run sọ olúwa ẹ ṣàánú fún mi èmi náà fẹ́ ní iye inú òkùnkùn fẹ́ máa rìn lásán gẹ́gẹ́ bí ẹranko kiri gẹ́gẹ́ bí korofo inú òkùnkùn mo fẹ́ parí ayé mi sínú òkùnkùn bírímù bírímù torí gbogbo ẹni tó gbégbé ayé òkùnkùn náà ni yóò parí ẹ̀ sí olúwa ẹ ṣàánú fún mi nírọ̀lẹ́ yìí jésù wọnú ọkàn mi dárí ẹ̀ṣẹ̀ mi jì mo gbàgbọ́ nínú ẹgẹ́ bí ọmọ ọlọ́run mo gbàgbọ́ nínú ẹgẹ́ bí òtítọ́ ọ̀nà àti iyè mi ò fẹ́ parí ayé mi sínú ẹ̀tàn òkùnkùn olúwa ẹ ṣàánú fún mi èmi náà wá mo fẹ́ di ọmọ ọlọ́run sọ mí dìde lónìí agbára ìsọdọmọ jẹ́ kó wọnú ayé mi lọ fún mi lóru ọ̀fẹ́ láti gbégbé ayé wa mímọ́ títí dé òpin ayé mi ògo ni forúkọ olúwa jésù olúwa wa mo gbàdúrà fún ọ ìwọ tó ń ṣe ìpinnu fún jésù lónìí ẹ̀mí ìsọdọmọ kó wọnú ayé rẹ lọ agbára ìjínde kó wọnú ayé rẹ lọ ìyè láti ọkàn wá kó ṣàn sínú ọkàn rẹ kí a pa ẹ̀ṣẹ̀ rẹ kí o jẹun

gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlà yìí ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlà yìí ni ó tẹ̀yìn wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn tàbí àdúrà, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0704948172 lẹ́ẹ̀kan sí 0704948172. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbárọ̀ tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni Olùṣọ́àgùtàn Ẹkọ́nowó. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ògúnyẹmí láti CAC Òkè Mọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlò mọ́lá. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹjẹ́ àjọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ. Jésù ni ọ̀rọ̀ iye náà ẹjẹ́ àjọ máa gbọ́.
2: Rédíò ló dára láti máa gbọ́ sétí. Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bú bá jẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ́tọ̀.

0: wá láti gbọ́rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́ ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni rí I dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́ ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ sá àsálà fún ẹ̀mí rẹ
1: ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì diamond 88.7 ìlọrin
2: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ diamond fm
3: káàbọ̀ padà láti bi ìdánadúró ráńpẹ́ yẹn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ mínísítà olóòlù yẹnsan wike ti kìlọ̀ wípé ètò ìṣàkóso òun yóò bẹ̀rẹ̀ sí ní gbẹ́sẹ̀lé àwọn ọkọ̀ àti wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ní gbàǹjo ìyẹn àwọn ọkọ̀ tí wọ́n ń gbé sí ẹsẹ̀ títì ó fi ọ̀rọ̀ ìkìlọ̀ òun ránṣẹ́ sí àwọn tí ń ta ọkọ̀ àti àwọn tí ń gbé ọkọ̀ sẹ́sẹ̀ títì tí wọ́n jẹ́ ọkọ̀ akérò wike ló sọ̀rọ̀ ìkìlọ̀ òun lásìkò tó ṣe àbẹ̀wò sí olú ìlú níbi tí ó ti banújẹ́ lórí bí àwọn ènìyàn kò ṣe tẹ̀lé ìlànà tó di lílo òpópónà ọkọ̀ mú ó ṣàlàyé o wípé èyí yóò mú kí àwọn gbé ìgbésẹ̀ tó nípọn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ sí àṣẹ ìjọba tí wọn ò báyìí tí gbé ìgbésẹ̀ tó nípọn ó ṣàlàyé o wípé nígbà tí àwọn ènìyàn ti ń kọ tí ikún sí ọ̀rọ̀ ìkìlọ̀ láti ọ̀dọ̀ ìjọba àwọn náà ò ní bèsù bẹ̀gbà láti lo ìlànà èyí tó le dáadáa mínísítà wá ṣàlàyé wípé òun nírètí wípé bí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé ẹsẹ̀ lé àwọn ọkọ̀ ọ̀hún tí wọ́n sì ń tà wọ́n nígbàǹjo àwọn tó ń kọtí kún sí ìlànà ìjọba wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé òfin bí ó ti tọ́ àti bó ti yẹ adarí àpapọ̀ àjọ agunbánirọ̀ lórílẹ̀-èdè nàìjíríà brigadier general ọlákunlé nafiu ti rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà láti gbaradì fún jíjẹ́ alákòóso orílẹ̀-èdè yìí ó fi kún wípé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí ń bẹ lọ́wọ́ àwọn ọ̀dọ́ nafiu ló sọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ṣe àbẹ̀wò sí ibùdó ìfinimọ̀lé agunbánirọ̀ ní ìpínlẹ̀ katsina ó kìlọ̀ fún àwọn ọ̀dọ́ tí ń sin ilẹ̀ bàbá wọn pé kí wọ́n gbaradì láti jẹ́ aṣíwájú lọ́jọ́ ọ̀la kí wọ́n má jẹ́ kí àǹfààní ọ̀hún bọ́ mọ́ wọn lọ́wọ́ ọ̀gá àjọ agunbánirọ̀ ọ̀hún ṣàlàyé wípé àwọn tó di ipò olórí mú lónìí bíi gómìnà àti àwọn míì ti fìgbà kan rí jẹ́ ọ̀dọ́ wọ́n ṣe àṣeyọrí látàrí wípé wọ́n kojú ìpèníjà tó wà níbẹ̀ ó rọ àwọn ọ̀dọ́ láti lo ẹ̀rọ ayélujára fún ohun tó dára kí wọ́n ó sì yàgò fún ṣíṣe ìpínkálẹ̀ àwọn ìròyìn òfegè àti ìròyìn tí kìí ṣe òtítọ́ ìjọba ìpínlẹ̀ kwara ti rọ àwọn ọ̀dọ́ pé kí wọ́n má máa dúró de iṣẹ́ tí yóò jẹ́ èyí tó jẹ́ iṣẹ́ ọ́fíìsì nìkan ṣùgbọ́n kí wọ́n gbaradì láti ní ìmọ̀ tí yóò sọ wọ́n di ọ̀gá tí àwọn náà yóò fi láǹfààní àti lè dókòwò gẹ́gẹ́ bí ọ̀nà kan pàtàkì láti ran ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lọ́wọ́ kọmíṣánná ìdàgbàsókè ọ̀dọ́ ndanusa shehu ló sọ ọ̀rọ̀ ìmọ̀ràn òun nílùú ìlọrin lásìkò tí ó ń sọ̀rọ̀ lórí àwọn àǹfààní tí ń bẹ fún àwọn ọ̀dọ́ ní ẹ̀ka kọ̀ọ̀kan kọmíṣánná ọ̀hún ṣàlàyé wípé ìjọba yóò tẹ̀síwájú láti máa ṣe ìwúrí fún àwọn ọ̀dọ́ àti ìgbé ayé wọn pẹ̀lú àwọn tí ó jẹ́ alẹ́nulọ́rọ̀ fún àwọn àǹfààní ọlọ́kanòjọ̀kan fún ìdàgbàsókè bákan náà ló fi kún wípé ẹ̀ka ìjọba tó ń bójútó ọ̀rọ̀ ọ̀dọ́ yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláfọwọ́sowọ́pọ̀ ìdàgbàsókè òbí alágbàtọ́ àti àwọn alẹ́nulọ́rọ̀ láti máa ṣe ìwúrí fún àwọn ọ̀dọ́ lọ́nà tí wọ́n fi gbà wúlò fún àwùjọ ndanusa rọ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn àwọn olórí ẹ̀sìn àti àwọn olórí ìlú láti jẹ́ aṣíwájú rere àti àwòkọ́ṣe rere fún àwọn ọ̀dọ́ Osborne Nweze Umahi eni odun meji dini ogbon omo minister oro ise ode lorilede yi David Umahi di alaga ti won diboyan ni joba ibile Ohaozara ni ipinle Ebo yi ninu idibo ijoba ibile to waye lojo Saturday Umahi ni o dije dupo gege bi alaga ijoba ibile labe asia egbe oselu APC o ti koko kede idibo o si nsalaye wipe eto isejoba ohun yo sise lori imogara ati mimu ki esirere wa fun awon oludibo leyin ti o di alaga tan lo ti kede to si se ileri wipe ohun koni gba owo osu be ni ohun koni gba awon ajemanu gege bi alaga ni gbogbo igba ti ohun yo fi wa lori oye oni idi pataki ti ohun fi dupo na ni lati sise sin ara ilu ki si se lati so ara ohun di oloro be lo se leri wipe ohun yo se eto igbayigbadun fun ara ilu ati idagbasoke oro aje bakan na ni ohun yo ri wipe ohun se ironilagbara fun awon olugbe ni ijoba ibile Ohaozara ajo to ngbogun ti lilu egbogi olorun lona ito NDLEA ti fowo sin ku ofin mu iya arugboku joku jokan eni odun mokan leni ogorun to nta egbogi oloro iya arugbo ohun ni won pe oruko re ni Esther Ogumabo bi won se fowo sin ku ofin mu ni Ilesan ipinle Ogun o je obirin ti nta nti won ma eja ajeru ti won pe ni skunk to je iru eya igbo kan nigba ti won gbe sori iwon o je 80 gram o salaye o wipe nise ni ohun ta fun awon ara adugbo ninu atejade to waye lati odo agbenuso ajo NDLEA Femi Baba Femi salaye wipe iya arugbo ohun ni o tin ni o salaye pe ohun ta egbogi oloro na leyin ti igba worobo ohun jona Baba Femi salaye pe alaga ati alakoso ajo to ngbogun ti egbogi oloro Brigadier General Buba Maruwa to ti feyin ti lenu ise ologun pase wipe ki won o yonda mama arugbo na ki won se eto idanileko fun nitori bi o ti je arugbo kujokujo be ni won fi owo si kun ofin mu omo re obirin be ba se ndarapo omo wa iroyin ekunrere le ngbo ni Diamond 88.7 FM Ilorin

0: e darapọ mọ wa ni itakun ayelujara wa itakun ibadan re Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM. Diamond FM, shining supreme.
1: Kaabo pada lati bi idanduro ranpe yen iroyin te si waju ni ile okere isele ile riri waye ni Japan ni kutukutu oro oni leyi to mu ki ile omititi to si se ipalara fun opolopo eniyan ni gege bi awon to nri si isele pajawiri ni ile Japan se so di mimo won salaye o wipe kini ohun fowo ba ekun guzu ilu Ibaraki to sumo Tokyo leyi ti o je wipe jiji re imile titi re n lo sibi kilometer 82 to si je wipe won kilo wipe kini ohun ko le di ile riri to lagbara eka to nri si ise panapana ati isele pajawiri salaye wipe awon bi 37 lo farapa ninu isele ile to mi ohun to si je wipe eyan kan farapa gidi gidi gan eni to je olotu ijoba ni ile Japan Sin Takaichi salaye wipe gbogbo olu ilu ni kini ohun fowo ba to fi mo Ibaraki Saitama ati Chiba. Iroyin leka ere idaraya. Ile-ise ọlọ́pàá ni orílẹ̀-èdè South Africa ti fọwọ́ ṣìnkún òfin mú afurasí méjì tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìṣekúpa abẹ̀sẹ́kù bí òjò tó ti gba àmì ẹ̀yẹ tẹ́lẹ̀ rí Sulani Tete ẹni tí wọ́n yìnbọn pa ní ẹkùn ìlà oòrùn Cape Town ní ọjọ́ Jímọ̀. Ile-ise ọlọ́pàá ṣàlàyé wípé àwọn méjèèjì ọ̀hún ni ìkanu wọn jẹ́ ọmọ ọgbọ̀n ọdún àti ẹnìkejì jẹ́ ọmọ ọdún méjì lé ní ogún. Wọ́n fọwọ́ sìnkún òfin mú wọn ní agbègbè Gúmpò lọ́jọ́ Sátidé lẹ́yìn tí àwọn ọlọ́pàá ní àwọn rí ìtanilólobó àwọn méjèèjì ni wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀rọ̀ ikú Tete àti bí wọ́n ṣe fẹ́ pa ọmọbìnrin kan ẹni ọdún 37 tí wọ́n jọ wà níbẹ̀ léyìí tó farapa yánnayànna. Agbẹnusọ ilé-iṣẹ́ ọlọ́pàá Nobuntu Gantama ṣàlàyé wípé Tete ṣẹ̀ṣẹ̀ dé sí ilé rẹ̀ ní NU17 ní Mandasane ni àwọn èèyàn méjì tí wọ́n dìhámọ́ra ọ̀hún yin ìbọn fún tó sì jẹ́ pé ojú ẹsẹ̀ ló ti kú. Tete ẹni ọdún 32 kú lójú ẹsẹ̀. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀ náà farapa yánnayànna. Ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún kò ní ju báyìí lọ ká tó dànù dúró ẹgbọ́n àwọn kókó tá a ti mẹnubà lẹ́ẹ̀kan sí àfi tó yín létí pé adarí àpapọ̀ àjọ agùnbánirọ̀ rọ àwọn ọ̀dọ́ láti gbáradì fún jíjẹ́ olórí kí wọ́n sì yàgò fún àwọn ìròyìn tó jẹ́ òfegè. Ìjọba ìpínlẹ̀ Kwara rọ àwọn ọ̀dọ́ láti gbáradì fún jíjẹ́ olókoòwò. Ìyá arúgbó kùjọ́kùjọ́ kan ẹni 100 lẹ́kan ni wọ́n fọwọ́ sìnkún òfin mú látàrí pé ó ń ta egbògi olóró ní ilẹ̀ òkèrè. Ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírí wáyé ní Japan ó ṣe ìpalára fún ènìyàn 37. Lẹ́ka eré ìdárayá wọ́n fọwọ́ sìnkún òfin mú afurasí méjì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ikú abẹ̀sẹ́kù bí òjò nílẹ̀ South Africa. Kátó máa lọ ǹjẹ́ mọ̀ pé nírú ọjọ́ òní lọ́dún 1960 ni wọ́n rí kọ̀ǹkọ̀ kan èyí tó tóbi jù lágbàáyé tí nígbà tí wọ́n gbé lérí wọn ó wọn kilogram 3.3 ní Equatorial Guinea. Ní báyìí ẹtì mọ̀ bó bá ní ohunkóhun tí ẹ fẹ́ fi tú àwọn akọ̀ròyìn wa létí ẹ pè sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ 0916067526. Abiodun Akinwumi ló ṣe àkójọpọ̀ ìròyìn tí ọ̀sán òní Olóyèdè Ṣèyí Jacob ló kà sí etí gbọ̀yìn. Ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìkànnì wa ìkànnì tó tàwọn yọ yìí.

logo. Eki hallelujah nla o. Láàrin ìṣẹ́jú kan a lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Tá a bá dé láti ẹ̀ka ìpolówó ọjà, a máa ṣí ojú òpó lẹ̀ fẹ́yìn tẹ́ ń gbọ́ wa nílé. Ẹ láǹfààní àti pè wọlé láti sọ ọ̀rọ̀ ẹ̀rí yín níwájú gbogbo ìjọ ènìyàn. Kí Olúwa kí ó bùkún fún àwa àti yín lórúkọ Jésù. Amen.

0: Àlàáfíà fún yín o.
1: Àlàáfíà fún yín sà.
0: Yes sir, ta lè rí kan.
1: Èmi gaga ló kàn.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ẹ bá jẹ́ ibi káà dé àwọn ṣọlá látòkè nígbín.
0: Láti òkè onígbín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ò ẹ sọ̀rọ̀ ẹ̀rí yín o.
1: Ọdún yẹn ni ọdún mi tó ń lé sí.
0: Hallelujah. Happy birthday to you, sir. Ẹ̀mí yín ó ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí yín á gùn nínú àlàáfíà. Orí wo ló wù yín kẹ́ fi yín lọ́hùn? Ẹni tó dá ẹ̀mí yín sí di ọjọ́ òní.
1: Ààyè ọ̀fẹ́ yọ.

0: Ìdájọ́ tí òkùnkùn ti mú lórí ọmọ rẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ìdájọ́ tí òkùnkùn ti mú lórí ọkọ. Ìdájọ́ tí òkùnkùn ti mú lórí aya. Lórúkọ Jésù ọ̀run yìí dáadáa.
1: Àmì Jésù.
0: Gbọ́ mi dáadáa. A kọ wípé èmi ò sọ ohun tuntun kan. Nísinsìnyí ni yóò wù jáde. Ó lẹ́yìn kò wá tí mọ̀ bí. Lótìtọ́ èmi yóò lọ́nà ní aginjù àti odò ní asálẹ̀. Níbi tí ọ̀nà ti dí. Nípa owó agbára ìyín Dáfídì tí ọ̀sán òní. Lórúkọ Jésù ọ̀nà yẹn làbá.
1: Àmì Jésù.
0: Lọ́sẹ̀ yìí wàá rí mú.
1: Àmì Jésù.
0: Kẹ́nìkan pariwo pé màá rí mú.
2: Àmì mú.
0: Mo gbàdúrà fún iléeṣẹ́ Diamond ẹ ò ní jóná.
1: Àmì Jésù.
0: Ẹ ò ní wọlẹ̀.
1: Àmì.
0: Ìjọ Ọlọ́run lórúkọ Jésù Kristì ẹ ò ní wọlẹ̀.
1: Àmì.
0: Goni fọ́lọ̀ lókè ọ̀run.
1: Hallelujah.
0: Àkọ́bí ẹ ò tayọ.
1: Àmì Jésù.
0: Ọmọ wòlíì. A ò tayọ.
1: Àmì Jésù.
0: Goni fọ́lọ̀ lókè.
1: Hallelujah.
0: Jésù Kristì Olúwa wa.
1: Àmì. Àmì. Àmì. Lórúkọ Jésù. Ẹ kí hallelujah ńlá o. Ẹyin Jésù lógo. Ẹ jẹ́ ká ṣe orí ọ̀fẹ́. Ó yá o, orí ọ̀fẹ́.
3: Orí ọ̀fẹ́ Jésù Kristì Olúwa wa. Ìfẹ́ mọ ti Ọlọ́run. Ìdàpọ̀ tèèyàn mímọ́. Kó pa aláyàtọ̀ kan mọ́. Kó sàánú fún wa. Kọ́sẹ̀ yìí ó dára fún wa. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti sẹ́ bẹ́ẹ̀. Jésù Olúwa wa.
1: Àmì, àmì, àmì lórúkọ Jésù. Hallelujah o.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá. Èyí tí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú Olúwa Wòlíì O.O. Fágbèmí ni wọ́n mọ̀ bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn. Kí Olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà. Àmì.
2: Bẹ́ẹ̀ ni yóò rí torí pé ìlérí Ọlọ́run nìyẹn. Pé ṣáájú ohun gbogbo ti gbàdúrà fún wa pé kí a lè ní ọrọ̀ bí ọkàn wa ṣe lọ́rọ̀. So ìbùkún kì í ṣe owó nìkan, ìlera wà nínú ìbùkún ẹ̀rí. Ẹni tí ó bá ní ìlera pípé ló lè mọ iye ìbùkún Ọlọ́run, ló lè mọ iye àlẹ́ tí Ọlọ́run ṣe nínú ayé rẹ̀. So bákan náà ìbùkún wà nínú ẹ̀mí gígùn, ẹni báyìí longevity. Ìbùkún ńlá ni tí Ọlọ́run bá fún yẹn ní ẹ̀mí gígùn àti àlàáfíà. So nítorí náà mo gbàdúrà ìbùkún Ọlọ́run yóò jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan tó ń gbọ́ wa lọ́sàn ìlú
3: orúkọ Jésù.
2: Má gbàgbé mọ̀mọ́, má gbàgbé bàbá, a sì wà nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́tàléní ọgbọ̀n èyí tí à ń bá lọ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ní ká fi iyìn àti àsọtẹ́lẹ̀ kásẹ̀ rẹ̀ ńlẹ̀ torí ó sọ pé kò sí ẹni tó bá wá ní àti ọjọ́ kìíní oṣù kẹsàn-án títí di ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án tí òun ò ní bí ayé rẹ̀ wò. A ó máa wá sí apá kan ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ mẹ́. Ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ yóò jẹ́ ìdúpẹ́ tí ó lágbára láàárọ̀ Wednesday yẹn gẹ́gẹ́ bí àdúrà ọjọ́ àánú yẹn. Ọlọ́run fẹ́ ṣàánú fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, wọ́n fẹ́ báyìí ní àwọn ènìyàn pàdé. Gẹ́gẹ́ ti mọ̀ èmi pariwo lórí rédíò pé a pin nǹkan báyìí, a pin nǹkan báyìí, a pin nǹkan báyìí. Ẹ̀dẹ̀ lérí kásẹ̀ mọ sẹ́ndà kánàbà àwọn èèyàn ń béèrè ṣùgbọ́n mo gbàgbọ́ pé aláàánú àti olóore ọ̀fẹ́ Ọlọ́run yóò bẹ ayé ẹnì kọ̀ọ̀kan wò, yóò sì bá ẹni wa pàdé lórúkọ Jésù. So nítorí náà mo ń rọ ìṣòro ń lọ lọ́wọ́lọ́wọ́ ní òtítọ́ lérè ní ẹyẹ ń kọrin. Nọ́mbà mi ní lẹ́ẹ̀kan sí 08033 74 8289.

bẹ́ẹ̀ni orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ tẹ́lẹ́dùà yọnú sí orílẹ̀-èdè tí ń sàn fún ọ̀rá tó yin ni lágbára ọlọ́run oyin wa ò ní dìkorò lórílẹ̀-èdè yìí gbogbo tó dàbí pé ò tí ì tó ń bọ̀ wá sẹ́kù bí a ṣe ń rí àti ìgbàgbọ́ tó yẹ ká máa ní nípa orílẹ̀-èdè tá a wà yìí ẹ jẹ́ ń ṣe báyìí bá a ṣe ń bá kinní ọ̀hún bọ̀ lórí ètò tá a pè ní àgbékalẹ̀ fún ti ọjọ́ sunday tẹ́tímọ̀ tí a ti máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àti tó ní ṣe pẹ̀lú bí ìtẹ̀síwájú yóò ṣe bá orílẹ̀-èdè yìí òun náà lètò yìí dálé lórí mò ń bọ̀rọ̀ mi bọ̀ lórí àsìkò ètò ìdìbò ó tún ti ń súnmọ́lé bàbá lásìkò ètò ìdìbò ilé wa ó mọ̀ ń súnmọ́lé ó yẹ ká ti mọ̀ pé àsìkò ètò ìdìbò tó ń súnmọ́lé yìí àwọn nǹkan kan wà tó jẹ́ pé a lè kó yan wọn kiri a sì lè yọ kúrò nínú ìlànà ètò ìdìbò eléyìí tó jẹ́ pé ó wà nílẹ̀ àtìyí tí wọ́n tún mara mọ́ jẹ́ ká mọ̀ bóyá tàtúnṣe bá wà tí a padà mọ̀ tàtúnṣe bá wà ni o ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí gbogbo wa la mọ̀ pé ibi tá a bá a dé báyìí ni pé ìpolongo òbò ó ti bẹ̀rẹ̀ náà níbi rí bí àwàdà kò sọ́gbọ́n tá a fẹ́ dá lórí bí ó ṣe máa wáyé pàápàá jùlọ lórí àwọn ètò gbogbo èyí tí àjọ inec tí wọ́n gbé kalẹ̀ bí gbogbo ètò ọ̀hún yóò ṣe máa lọ ní sísẹ̀ntẹ̀lé bóyá kí n kọ́kọ́ ṣe báyìí pẹ̀lú àyìn aráalé tẹ̀ ń gbọ́ wà lónìí torí àgbékalẹ̀ bí wọ́n ṣe ní gbogbo ẹ̀ yóò máa tẹ̀léra wọn ètò ìdìbò láti oṣù kínní ọdún tí ń bọ̀ yìí sí oṣù kejì ọdún tí ń bọ̀ yìí òun náà ni gbogbo ètò yóò máa rọ́ kẹ̀kẹ́ kùkù tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò àti àwọn campaign lóríṣiríṣi èyí tí ó máa wáyé ní sísẹ̀ntẹ̀lé àti rí pé lọ́wọ́ tá a wà yìí nínú oṣù kẹjọ láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọjọ́ kọkàndínlógún oṣù tá a wà yìí bóyá tá a bá wò bí ọjọ́ bíi mélòó sẹ́yìn ìgbéraṣọ ti bá ọ̀rọ̀ à ń polongo ìbò tó ní ṣe pẹ̀lú àwọn tó fẹ́ jẹ ààrẹ àti ilé asòfin àpapọ̀ nílẹ̀ wa eléyìí ti gbéraṣọ báhùn ẹ má gbàgbé pé ètò ìdìbò tá à ń wí bí wọ́n ṣe gbé lẹ̀ ààrẹ tá à ń wí àti àwọn tó fẹ́ lọ ilé asòfin àpapọ̀ ọ̀hún bí wọ́n ṣe gbé lẹ̀ bí ò bá tì ní àyípadà nínú sátidé ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún tó ń bọ̀ yìí náà ni ẹ bá sì wo oṣù mélòó ló kù a rí pé ọ̀sẹ̀ tí ń bọ̀ náà láàpẹ́ a ti mú oṣù bíi mẹ́rin tó gbẹ̀yìn ọdún tí eléyìí ó máa tẹ̀léra wọn tàwọn gómìnà ọjọ́ kẹfà oṣù kejì ọdún tí ń bọ̀ sátidé léyìí tó túmọ̀ sí pé gómìnà àtàwọn ilé asòfin ìpínlẹ̀ tí wọn náà ó gbéra sọ bó tilẹ̀ pé ìpolongo fáwọn tó fẹ́ jẹpò gómìnà ni àbí ilé asòfin ìpínlẹ̀ ó sì di ọjọ́ kẹsàn nínú oṣù tá a fẹ́ mú yìí léyìí tó túmọ̀ sí pé bí ọ̀sẹ̀ kan àbọ̀ sásìkò yìí àwọn náà ó bẹ̀rẹ̀ sí ń ṣe ìpolongo tiwọn náà ní sísẹ̀ntẹ̀lé bí wọ́n ṣe gbé jáde ṣùgbọ́n eléyìí gan kọ́ ni kókó ohun tá a fẹ́ wò lónìí ni pé ètò ìdìbò gbogbo tá a wá ló ń bọ̀ lọ́nà yìí àwọn ìgbáradì èwo tó ti wà ńlẹ̀ ǹjẹ́ a lè pé àjọ olómìnira tó ń ṣètò ìdìbò nílẹ̀ wa inec ǹjẹ́ a lè pé wọ́n ti gbáradì tá a bá tiẹ̀ wo ètò ìdìbò ti gómìnà èyí tó wáyé ní ọjọ́ mélòó sẹ́yìn nípínlẹ̀ ọ̀sùn ẹja wo bó ṣe lọ ṣé a lè pé pẹ̀lú ohun tá a fojú rí ń bẹ̀ wọ́n gbìyànjú bí ò bá tiẹ̀ tí ì tó ìdán ọgọ́rùn-ún wọ́n gbìyànjú torí àwọn náà pé àwọn ò mọ lé àṣeyọrí táwọn ní nípínlẹ̀ ọ̀sùn àwọn náà sì mọ̀ pé àwọn tó bá kù díẹ̀ káàtó sí táwọn náà ríra àwọn àtúnṣe ó tún wà àwọn tún lè mọ ibi ó kù táwọn tún di ẹrù gbà ọgbọ́n òdigi àfokùn ẹ jájọ wò ó pẹ̀lú àgbékalẹ̀ wọ̀nyí ǹjẹ́ a lè pé àwọn àjọ elétò ìdìbò nílẹ̀ wa tó jẹ́ àjọ olóyè tó ṣètò ìdìbò nílẹ̀ wa inec ṣàlẹ̀ pé ìgbáradì ti ń wà ó sì ti ń ta iyọ ó ti ń súnmọ́ ìdá ọgọ́rùn-ún àwọn ìgbáradì tán ti ní bí ò bá tiẹ̀ tí ì tó dá ọgọ́rùn-ún bá a ṣe ń rí ẹjẹ́ wo àwọn nǹkan èlò tá a ń lò láti fi ṣètò ìdìbò bóyá láti mọ gbé ìbò tá a bá ti ń dí o kó mọ lọ sórí ẹ̀rọ ayélujára ní pọ́tà tiwọn tó jẹ́ ojú ẹ̀rọ ayélujára tiwọn tí wọ́n ń lò lóní tààràtà àbí àwọn ẹ̀rọ bífàsì ni tí wọ́n ń lò tó jẹ́ pé òní ó ṣàyẹ̀wò olùdìbò tó bá ti dìbò lọ́nà kan ọ̀ lè dìbò lọ́nà ibòmíì ẹ̀rọ òun ò ní fàyè gbà kò fàyè gba màgòmágó ẹ̀rọ gbogbo pé eléyìí tá à ń wí ṣàlè pé a ti gbáradì tó ẹ já wo ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa bó ṣe rí àti ẹ̀dúpẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí kiní ọ̀hún tún yàtọ̀ díẹ̀díẹ̀ ṣàlè pé pẹ̀lú bó ṣe lọ yìí náà tá a bá tẹ ń pẹlẹ mọ́ ètò ààbò síwájú díẹ̀ sí tíjọba bá sán ṣòkòtò wọn tó tún le díẹ̀ sí tayọ eléyìí pé gbogbo nǹkan yóò sẹnu re lẹ́ka ètò ààbò lásìkò ètò ìdìbò torí ẹ̀ mọ́ gbàgbé pé ìpínlẹ̀ ọ̀sùn
oni ya won osise eleto abo ti won ko lobe nigba ti won se to dibo njo ni eh sugbe to dibo ta fe se yi ti se pe ipele bi ogun lati fe se se lero pe o se se ka ma riru awon eleto abo to lo ipinle osun kan lo re se to eto abo nbe iyan na wa nbe awon oludibo gan je ilani loye eto latodo awon ajo to yo lani loye opopolopo oludibo awon pe ah ni kini e wa ra egbo wa eni o ba gbo wa lawo dibo fun nti mo nbe lemi opopolopo awon oludibo na nje ati rele iyanju ta ba ni ka wo na tori opopolopo ba sin so ina lati odun gbon lori ile ise agbagbe bayi opopolopo si tun wa lori pe wo dibo ko se be ni o bo ba ti lowo lowo emi o le dibo in le to sinu run lasan o in le to sinu ojo opopolopo ri pe oju si awon ni lati dibo nje le pa nkan ti yato baba wo lasiko sister teyin wa sa le pe gbogun nkan ti yato lasiko taba ni ka wo sira won iyen nikan wa ko o e ma gbagbe pe mo se nso lekan ahan awon eleto abo ni o awon ameki ni o awon ara ilu gan ta dibo awon oloselu wa gan se ki se pe oselu bobo pa bobo bu lese se se pe ko ti tan loro ti won na nje won ready lati gba pe to eni tolorun ba fe ni mo yan sipo eni tolorun o ba fowo si ti o lowo si gbogbo ara la gba ninu gbogbo esin ta nse pe eni o ba debe olorun fe be ni eni o ba debe olorun fi o debe ni koda ko je eyan to da ko mo si da ibada iba mo da olorun ba ni ko ni debe ko ni debe nje le yi gan wa ninu awon oloselu wa bi ninu awon oro ariwoye ta nwo laarin ilu opopolopo so pe lasiko ta wa yi oro egbe oselu ko oro olodan ni gan ni koko lasiko yi pe aye gan o awon eyin o tele pe tele ni won mo pe egbe oselu bayi o on ni awon odori ko ni won ba gbele won ba gbe worele won ba gbagbo tan le won na la won odibo fun sugbon lowo ta wa yan yan pe o ra pe nkan tin yi pada o lowo ta wa yi awon eyan tin wo eyan ta le gbele loku egbe oselu o lo gbe yan le opopolopo won o ti e fe mo pe tori pe egbe oselu bayi ni mo fe tele won ni eni egbe le gangan la fe wo ka wo se omolu abi ni ti o depo ti o si dada faraalu in topopolopo awon eyan ti won tun so na nu laarin ilu gbogbo le won yi na la ma yire wo ni sisen tele bi mo si nso pe eto dibo wa o ti nsun mo le looto baba ni ka wo ate eto dibo ti ajo inec bi won se gbe ile wa na la ri pe kini on ti nsun mo to si je pe laipe laijina bi o ba se nlo si o na ni gbogbo ara ile na won tun ma tele tori pe ni kan ta fe se leyin pe ajo eleto dibo bakan na yin ko minu to tun ma wa fawon opopolopo awon eyan ni pe ajo tan pe lajo inec ajo lominira ni won won da duro ni lai pe boya won fi si bi ka bi role apa kan da kan se won ni won da duro laye ara won gedegbe ni la fi fi independence a fi soruko won ka won le mo pe won da duro gedegbe ni sugbon se looto won da duro baba wo pelu awon ta tin di seyin se won da duro looto baba wa da duro to awon elo ti won nilo lati lo te to dibo fi kese jari nje won ti ri baba pe ko su bi merin si merin abo te to dibo waye lowo ta wa ye opopolopo mo wo pe lowo ta wo ye ki opopolopo awon ohun ti won lo ko ti mo te won lowo to wa pe ko ti debe a pe ona wo la gbegba ti o fi dodo won baba pe ti wa dodo won to se ngbo ti dodo won ija won na ti sansoko to won le mo ni ojo la Nigeria ojo la re ojo to dun daada ni aje tun bo mi la die ba se babo lori eto fun tosan toni nekan ni diamond 88.7 fm ni lorin pelu latin le waju ogun ni yopa ibi ti mo kiyin en le nbe won

ekaabo pada ni ati oke lohun e ma gbagbe o eyin te ba se ndarapo mo wa bi te ko se ba wa ba se nbabo bo si je pe yin ti nba wa bo lati bere oro nipa eto dibo 2027 na la mu gbo nibi ti ati n woye pe oro eto dibo odun 2027 kini ohun kan le kan gbagbagban o nsomo ti o si ni pe de tori pe baba dejo kala bayi a ri pe osu kejo ni pari loyi ka to pe kini ka to seju pe lose ti nbo ati mosu kesan odun ka to mo osu keje lade osu kini odun de teto dibo bi o si bere na nu so eto dibo an pologo ebo fun are aba won tin lo le asofin agba eleyun ti gbera so ngba fi rose kan abo abi jo melo tawon gomina tawon tin lo le asofin ipinle na yo gbera so eja jo wo lọwọ ta wa ye bo la to sise lote ye ti idagbasoke ta fi ri pe o mo tun waye ninu ilana eto dibo wa ti oni si gbọmi si omi eto oselu obobo pa bobobo lese ona wo la gba to je pe awon lo se ilu kan to je pe awon le bo pe won desperate pe gbogbo pa ni won fe lo gbogbo agbara won fe lo ti won ofin ni ma domi alafia luru ti won ofin keyin ara wa sira wa pe gẹgẹ bi ara ilu ati ta ajọ mo iya kan na tori pe awara ilu omo iya kan na gbogbo wa ta ba pe omo Nigeria a pe gbogbo wa na omo Nigeria omo iya kan ni wa leyi to je pe idagbasoke orilede yi o na lo ye ko ma je wa logun ni gbogbo igba yato fun pe n to ba gba laafun n to ba gba laafun ko eni ti o fe dije ati eni to fe dibo gbogbo wa na koda eni ti o awon ti o ko asi akosile ibo atawon ti o se leto abo lásìkò òdìbò wọn ò ní kó wọn wá látòkè òkun àfàwọn tó bá pa àwọn fẹ́ wá wo bí ètò ìdìbò ṣe ń lọ àwọn ò sì ní dá sí wọn kàn máa wò yé tí wọn ní gbogbo wa ọmọ ìyá kan náà ni wá tá a fi ṣe é ní pẹ̀lẹ́kùtù tí gbogbo ò sì lọ ní rọwọ́rọsẹ̀ tó yẹ pé ẹni ó bá já olúborí àgbà fọlọ́run pé tọ̀ bọ́lọ́run ṣe kọ́nu àsìkò tiẹ̀ náà ló dé àsìkò tiẹ̀ ló dé tá a fi gbà bẹ́ẹ̀ fọlọ́run ẹ̀yin ará ilé tẹ́ wá ń gbọ́ mi ní ọ̀sán tòní lórí ètò ohun tá a pè ní ìyẹn àgbékalẹ̀ ètò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú bí a ṣe máa ń pàdé ní gbogbo ọjọ́ sunday ẹjẹ́ ń ṣe báyìí fún tòní lórí ètò ọ̀hún ń ṣe ojú òpólẹ̀ tó bá tó àkókò ní kò pẹ́ kò jìnnà tó yẹ pé àwa náà ó lè dá sí i pẹ̀lú ìwòye tó jẹ́ ti àwọn ọ̀jọ̀gbọ́n tí kì í ṣe ìwòye pé ẹni mo ń bá lọ rèé àbí ibi báyìí ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ kò bí tirẹ̀ kò bá kù rẹ́ tí a ò ní fàyè gbà tí òfin ní wáyé látọ̀dọ̀ aráàlú táwa náà ó fojú wò pé ó dà ibi ó kù síre o àbí ibi tí mo fojú wò rèé o ìjọba gbogbo wa náà níjọba bí wọ́n ṣe máa ń wù bó tiẹ̀ jẹ́ pé àyìn àwọn kan pé ẹ lọ rèé sojú wa tá a fi wòye pé àwọn tó lọ rèé sojú wa yìí náà ara wa ni wọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n àbúrò wa ni wọ́n ọmọ wa ni wọ́n bàbá wa ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ wa ni wọ́n tá a fi wò pé ó dà ẹnìkan yìí gbọ́ tán àwa náà lè fún wọn nímọ̀ràn ká là wọ́n lọ́yẹ pé ẹ̀gbọ́ ẹ bá tún lè gbé ìgbà báyìí lọ́dún yìí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ní àmì ẹ jágbègbà báyìí lọ́dún yìí kí gbogbo ẹ̀ ó bá tún lè rọ sọ̀mù kó gbogbo bá lè tù bá tù sẹ́ eléyìí náà ò bá tún lọ bẹ́ẹ̀ bàbá lè fúnra wa nímọ̀ràn torí pé ká gbà níyìn lọ́hùn ni bàtà fi dún ọgbọ́n ẹnìkan ò sì jọ ìmọ̀ràn ẹnìkan náà ò pé gbogbo náà lájọ dámọ̀ràn jọ pé ó dà a lè fúnjọba náà nímọ̀ràn kódà àwọn àjọ elétò ààbò àwọn àjọ inec kódà àwọn aráàlú gan tá a dìbò a lè fúnra wa náà nímọ̀ràn tí ì ṣe pé lágbájá ni ẹdìbò fún kọ́là ń wí o ṣùgbọ́n ìmọ̀ràn pé tọ̀ lọ́tẹ̀ yìí o a ti ń gbowó a ti ń gba ìrẹsì ìrẹsì múdù kọ̀ọ̀kan là ń gbà tẹ́lẹ̀ agolo kọ̀ọ̀kan ni kinní kan ni ẹ má jẹ́ àgbà lọ́tẹ̀ yìí ara àmọ̀ràn náà ni ẹjẹ́ ń ṣe báyìí wọ́n sì ojú òpólẹ̀ tí ń bá padà dé ìyẹn lórí ètò tá a pè ní àgbékalẹ̀ ètò tó ní ṣe pẹ̀lú ìbílẹ̀ Nàìjíríà yóò sì tẹ̀síwájú láti ní ìṣèjọba rí lọ́dún 2027 tó ń bọ̀ yìí èyí tó dẹ̀ ń súnmọ́lé tí bá ti dé padà wọ́n sì ojú òpólẹ̀ fún yín àmọ́ má gbàgbé ojú òpótẹ́ lè lò náà láti fi dá sí tí bá ti padà dé látòkè lọ́hùn-ún 0913655695 náà lójú òpó 0913655695 náà lójú òpó fẹ́ lè pèsè ẹ lè fàtẹ̀ránṣẹ́ náà sanwó sórí whatsapp number bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ọ́n sí fẹ́yìn tí ẹ bá ń lò ó ẹ má wàá gbàgbé o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùdìbò náà bóun ni káàdì ìdìbò yín
nje ti e ma bi o wa mommy daddy uncle aha auntie eyin na mbo ni card dibo yin wa nje toju e daada abe e mo pe agbara nbe ninu card dibo te gbe lowo elomi ka ori bi id card yo pe ko eleyi to fe da bi id card pa ni lasan abi nylon lasan agbara wo ni nbe agbara nbe gege bi oludibo agbara nbe lowo re bi oludibo lati yen ni to wu ho lai ni se pelu egbe osilu abi lai ni se pelu eya abi esin lati yen ni to wu ho sipo agbara nbe lowo re to ba di asiko eto odibo idere ta fi pe awon oludibo na pupo wa lowo wa o elomi baba ifi muri marun lo abi 200 naira won pe card dibo yin ko egbe wa yo ti sare tepepe o gbele won lowo nu ah mo se ru e o lote yi o tori pe gbogbo omo Nigeria na lo leto lati dibo ti o ba ti ni awon aye kankan ti o fe so pe lagbaja tamedo tori aye bayi ko ni lori ofe atanfani lati dibo abi lati gbapo ti ibo eje nse bayi na won bo lori eto na lawa won ni pe ba ti de pada won o sojo opo le fun yin mo ki yin o e lebe gbogbo eyan ara le te n gbo wa o

0: bẹ́ẹ̀ ni Nàìjíríà yóò dà òun náà lẹ ti gbọ́ lédè Haúsá èdè Igbo èdè Yorùbá ni pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí yóò dára jù báyìí lọ ìrètí àti ìgbàgbọ́ tá a ní náà nu yóò sì rí bẹ́ẹ̀ lágbo ọlọ́run yóò dáa jù báyìí lọ ó tiẹ̀ ti ń dáa yóò sì dáa jù báyìí lọ lógo tọlọ́run 0913655692 náà nínà ojú òpó ọ̀hún kájọ fojú wò sọ́tún káwò sósì awáwo gan la níṣẹ́ tó pọ̀ láti ṣe ṣe àwọn elétò ìdìbò ni abápéjọba ẹ má gbàgbé pé àwọn olóṣèlú náà ló ń bẹnú ìjọba kálukú ló sì lẹ́gbẹ́ òṣèlú tiẹ̀ tába péjọba ìdí tí mo fi pé ẹ jájọ fojú wò sí aráàlú tó jẹ́ olùdìbò ló ní àwọn ojúṣe láti ṣe nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà àbí kápá àwọn elétò ààbò náà lójúṣe tó pọ̀ láti ṣe àwọn tó jẹ́ olóṣèlú náà tó jẹ́ àwọn tó ń díje àtàwọn ọmọ alátìlẹyìn wọn ojúṣe wo làwọn náà nílá ẹ jájọ fojú wò torí pé ká fọwọ́ wọ́ lọ́wọ́ fi mọ ẹ jẹ́ ìwé ni ó wà ń bíná hello ẹ káàsán ó kọ yín bulẹ̀ tí ń pè wá o adúpẹ́ o
1: ọlámilẹ̀kan ta ni mọ̀ra láti ìtakùnrin mẹ́lẹ̀
0: tọ́ a gbọ́ yín sàn
1: àwọn kí lè fẹ́ diamond yọlọ́ ọmọ tẹ̀yìn síwájú
0: àmì àmì
1: ọlọ́ fún ìlanilọ́yẹ̀ ẹ̀jẹ̀ kọ́ máa kwara ọmọ bẹ́tò ìgbọ̀nsó sí lọ níjọ sátọ̀dẹ̀ tó lọ ọlọ́ ọmọ tẹ̀ diamond síwájú lágbára ọlọ́run
0: àmì
1: ọkọ̀ mú olórí ti àjọ inec wọn kúṣẹ́ takuntakun wọn sì ṣiṣẹ́ àmọ́ bí àkíyèsí tó kùn sí pé kẹ́dà kò torí tọ lọ́hùn àwọn ẹ̀rọ wọn kéékèèké àwọn ẹ̀rọ wọn tí wọ́n lò
0: àtúnṣe
1: kù ń bẹ tẹ̀lú pé báwọn tètè rí àwòrán wọn tí mú dàánú díẹ̀ díẹ̀ kẹ́dà kù tó rárí pé tí wọ́n yà kalẹ̀ fún wọn ẹ̀sìn kékeré o kò sí ìkẹ́ kọ́ jẹ́ pé sin tí wọ́n bá sún ọ́dọ̀ ẹ̀ka tí máa bẹ̀rẹ̀ ṣe lórí ètò ògbó wọn tí wọ́n dákun torí tọ́ ibi tó kù sí kan bá ṣàkíyèsí rẹ̀ ìyá àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ àti màpé látàyè dáyé táwọn àbá wa ti bí wa káwọn àbá agbó tó dé nìyẹn ti máa nífẹ̀ẹ́ ní kàbí méjì gbogbo ẹnikẹ́ni tí kálukú bá dìbò fún kó dì fún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ má bẹ́ẹ̀ nìkankan gbá po dìbò bá bẹ́ẹ̀ ní ẹ̀ka gbá po dìbò kẹ̀ka rẹ tó dìbò rẹ kẹ̀ka rẹ ìnà tí tó ti dìbò máa wo bí òkú ṣe ń lọ èyí tó wá tẹ̀lé bẹ̀ ni pé àwọn àjọ agbófinró kí wọ́n dákun torí tọ lọ́hùn àwọn aráàlú a máa ní kàn lórí tiwọn náà ẹ má ṣáìdì lórí ẹnìkan kan ẹjẹ kálukú ó dìbò fẹni tó bá fẹ́ dìbò ẹ wò tọ̀sún bó ṣe lọ ọ̀dà ń bi tọ́lọ̀ tún ní kó tún dé àárí àkọọ́lẹ̀ pé wọ́n gbé àgbo dìbò tó tó márùn àbí mẹ́rin ẹyọ kan ẹ̀ lára kọ sílẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ṣe fi ń tó wa létí adẹ̀rí kí wọ́n dẹ̀ gbà padà wọ́n dẹ̀ dìbò lọ́bi tí gbò ti lọ kẹ́nìkan kọ́ má bàa ń gbàpò dìbò
0: káwọn bí ẹ ṣe gbé jáde pàápàá jùlọ lórí ètò fún ti ọ̀sán yìí á tún ẹlòmíì náà tó wà lójú òpó yìí

0: Hello, ẹ ti wà mí o kan yin o. Ẹ ka san o.
1: Àwọn ọkọ mi ni Afa Bọlájì láti Gbàbókò.
0: Oya, a ń gbọ̀ yín, bàbá.
1: Gbogbo aríyan ládùúgbò ni a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe. Àkọ́kọ́ láti orí àwọn ètò àwọn àjọ elétò ìdìbò wa. Àkọ́kọ́ ni pé káwọn náà ṣe pẹ̀lú ìtọ́ Ọlọ́run pẹ̀lú bíṣẹ̀ ìbílẹ̀ láì. Kí wọ́n máa wò pé bóyá federal kan àbẹ́lì kan orí ìkọ́ ni pé tí wọ́n bá ní kí wọ́n bá ṣe bẹ́ẹ̀ o lè padà wá yọrí sí ibi tí ò ní da tí ò ní dùn mẹ́ni kankan wá nínú. Torí ọ̀pọ̀lọpọ̀ ìlú mọ́jẹ́ ṣe ń lu ọ́ yàtọ̀ sí lu
0: yìí.
1: Ìjọba bá ti pé ẹni tán bá dì fún ẹni pé ẹni báyìí ló wọlé ẹnì kan jẹ́ mọ́ pé ẹni bẹ́ẹ̀ ló wọlé. Àwọn aráàlú náà tí tọ́ bá jẹ́ tiwa náà káwa náà mójútó a ní láti yí ìṣe tiwa padà ní tá à ń ṣe láti jọ́ yìí tí ò pé wa ó yẹ ká mọ̀ pé ẹ ká jáwọ́ nínú ẹ̀ láti gbọ́ tá sí gbowó tá sí gbogbo lọ́ba wa dé ọba adébì kankan atún kan náà látún bẹ́ẹ̀ nípa àtún padà sẹ́yìn ni gbogbo àwọn jáde áfíríkà la ti pera wa ojú kan náà làwọn ń wá ègbò ìṣe tiwa ó yẹ ká yí padà gbogbo náà la ní fẹ́ tá sì àwọn tó ti jẹ́ pé wọ́n gbé àpótí ìdìbò náà ta fẹ́ dìgbò fún náà dáadáa oyè là ń wá fún wọn ẹ káwọn náà mọ̀ pé àwọn aráàlú tí wọ́n dìgbò fún mi wọ́n fẹ́ tọ̀ síwájú mi ni káwọn náà wá wá bí wọ́n ṣe ṣètò fún aráàlú tó bá jẹ́ kó bá pé tó àbọ̀ àmọ́ gbèrò kàkàlẹ̀ fún wọn tí wọ́n mọ̀ tọwọ́ bọ̀ ni pé tó àdéhùn tẹ bá wa ṣe tí ọba ti mú ṣe bóyá ká gbé lọ lẹ́jọ́ ni ẹ bá sì kúrò bẹ́ẹ̀ ni tó káwọn náà tó ṣe nǹkan míì ká yí wa padà fún padà bí bá ṣe ń bá bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá yóò ṣàánú yóò tẹ̀ wá síwájú.
0: Tọ́ àdúpẹ́ ò lọ́wọ́ yín alàgbà tí àwọn náà fi èrò ọkàn wọn náà léde yìí àdúpẹ́ lọ́wọ́ tìyín náà sá o.

0: àwọn aráàlú bàbá ti gba owó tá a sì dìbò nítorí owó tá a gbà ata ọdún mẹ́rin wa nù ẹ kú ètò.
1: Tọ́ ó dá àdúpẹ́ fún yín fún ìwòye àti ìmọ̀ràn tẹ́ ẹ mú wá. Ọlọ́run la fi pé bàbá pe ètò yìí ní àjọ tó nírònú kájọ jókòó bí ọmọ ìyá kan náà pé ẹ jájọ wò ó ọmọ ìyá ò ní fẹ́ kílé ó dàrú bí ọmọ ìyá kan náà ẹ jájọ wò ó wọn ò láì ṣe ọ̀rọ̀ wo lágbègbà tí ó tún fi dáa ju bó bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ tí ò ní sí pé fọpo mọ́yọ̀ tí ohun gbogbo fi lọ bó ti yóò lọ lálàáfíà ọ̀rọ̀ wo lágbègbà àwọn olólójúṣe láti ṣe láàrin àwọn bíi mélòó mẹ́rin márùn-ún tí mo kà á lẹ̀ nínú ètò ìdìbò wa ẹ̀lú ẹ̀ka àsìkò kan yóò.
2: Abdulrasaq ni ló ń pè láti Senta Goro.
1: Láti Senta Goro à ń gbòyìn sà.
2: Bẹ́ẹ̀ mo dúpẹ́ púpọ̀ fún ètò tẹ́ ń ṣe yóò là wá lọ́yẹ̀ púpọ̀. Ǹjẹ́ fẹ́ jẹ́ kán mọ̀ ní ká mọ̀ ní pé kí àwọn INEC máa gbọ́ kán ṣe ṣe ní ọ̀sùn yẹn tán ní bí fàtí lò yẹn. Ẹ̀dàkùn wọn tó bá ti tó 1000 wọ́n reduce it sí 500.
1: Ẹ̀rọ bófàsì àbí? Bófàsì àbí? Bífàsì ẹ̀rọ bífàsì.
2: Kwan ju kwan pe to ba to 1000 polling station kan kwan di si 500.
1: Okay.
2: O ni tun wa faster kan upgrade ko ju ba won lo. Keji ni pe awon olopa wa iya yi ma ta won je won ga po ninu iya ifa. Awon oga won ni joke ni je olare awon to nlo lati fi tu wa kai ke awon na jiya re ju nisin. Se ba to ka ko fi do ni gboro ka kiri nu. Olorun ra lo ese.
1: Oda. Àwọn náà gbọ́ mọ̀ràn yín àwọn bí fàásì bí ó bá yẹ kó ka èèyàn bíi 1000 kí wọn ó gé sí bíi 500 ìlàjì kọ́hún. Ẹ já wo ntẹ́lòmíì wọ́n tún bá a sọ̀rọ̀ lójú òpó ìpè ẹ káàsán ó kọ yín bulẹ̀ tí ń pè wọ́n. Ó kọ yín bulẹ̀ tí ń pè wọ́n sà.
3: Ó
1: yá à ń gbọ́ yẹn sà.
3: Ìṣẹ̀ngàn Diamond Onígbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá sọ fún wa fáwọn ó ṣe wọn ò kì í ṣe kán kọ́ yọrọ kù nínú ọ̀rọ̀ wọn. Yíò jẹ́ àwọn ìjọba tí wọ́n ṣe ìjọba lé wa lórí kán dákun. Yíò ó jẹ kó jẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dìbò tẹ́lẹ̀ kan àwọn náà ó máa dìbò. Yíò jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́sẹ̀ ìjọba fẹ́ fi kún òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a tó ní ìdìbò náà ká dákun torí ọlọ́run ká jáde ká dì í. Torí pé tá a bá sọ pé ànídì ànídì ànídì ó ń sí kàǹtó ó ti yàtọ̀ sí sàtẹ̀yìn wa. Ẹ̀yin náà ẹ rí election sọ fún gbogbo wa náà láti gbogbo ẹ ṣe lọ. A sì tún rọ àwa ọlọ́pàá náà tẹ́jú agbófinró ká dákun torí ọlọ́run kí wọ́n má jẹ kó jẹ kó wọ́n máa halẹ̀ má àwa tá à ń dìbò níbi pólíbùtù tí wọ́n bá wà ká mọ̀ pé ìlú náà làwọn náà ọmọ ìlú làwọn náà ò ká dákun torí ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Tọ́ adúpẹ́ lọ́wọ́ tìyín fún dàsí tìyín náà. Àpérò náà ni ìjòkó àpérò mọ̀lẹ́bí náà là ń ṣe lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ọmọ ìyá kan náà.

0: ó náà la fi pé ẹjá jọ forí koré ká fọwọ́ lọ́wọ́ fi mọ́ wọn ló bá sì í ṣe àwọn tó jẹ́ létò ààbò gbogbo ká swap wọn ọ̀dà ìmọ̀ràn náà ni. Hello, ẹ̀ka sọ ó kọyín bulẹ̀ tí ń pè wá o. Ẹ̀ka sọ sà.
1: Ariwolu, láti Sakele.
0: Láti Sakele, à ń gbọ̀ yín sà.
1: Bùkú, àwọn tó ti ń sọ̀rọ̀ látàárọ̀, àtẹ̀jẹ́ iná yẹn lẹ́nu fún wa. Ṣé rí àkọ́kọ́ náà, àwa aráàlú gangan, káwa náà, ká máa ti bá wọn dòdò jàgídíjà gan. Ká dẹ̀ máa sọ pé a fẹ́ gbé àpótí kan, ká dákun. A ti wọ́rọ́ àwọn agbófinró wa ẹ̀kẹ́jẹ́ àwọn agbófinró wa ẹ dákun ẹ̀bẹ̀ lèmi fẹ́ bẹ̀ yìí gbogbo wa náà ní ajọ́ ń jẹ nítorí ẹ̀kẹ́ ṣe lẹ́tọ̀ọ́ ẹ dákun ẹ̀ ṣe ẹ má torí tó bóyá ẹ fẹ́ dìfẹ́ǹdì ẹnìkan kí wá fi bàtẹ nìkan jẹ gbogbo wa lájọ́ ń jẹ ìyá o tọ́ba lẹ̀ ti da gbogbo wa náà lájọ́ jẹ láti obìnrin ni o ẹ dákun lérí bífàtì náà. Ẹ dákun bí fàtí wa kún ó jẹ́ kó ṣiṣẹ́ dáadáa kún ó dákun kún ó jẹ́ kó dákun kún ó dákun ó jẹ́ kó ṣiṣẹ́ dáadáa kún ó má jẹ́ kó máa jẹ́ pé yín ọmọ gbé sáfíìsì lọ àbí bákan tí ò ní jẹ́ kó ṣiṣẹ́ lásìkò báwọn èèyàn. Ẹ dákun bẹ́ẹ̀ dẹ̀ kí ni àwọn inec náà ẹ dákun káwọn náà mo ti ń bẹ̀ wọ́n náà ọlọ́run ní ba nàìjíríà jẹ́ o ẹ̀yìn àwọn ilé gangan kún ọsọ òdodo pẹlú wa kún dákun kún dákun kún ọsọ òdodo pẹlú wa ọlọrun ní ba nàìjíríà.
0: Àmì adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ yín fún ìdásí àti ìwòye tí yín.

0: lórí ètò náà láwà yẹn fọ́tọ̀ sọ́tọ̀ ní èmi pé ètò tá a gbélẹ̀ yìí ká pé ìjókòó mọ̀lẹ́bí lórí ètò ìdìbò ọdún 2017 tó ń bọ̀ lọ́nà bó láti ṣe é tí ohun gbogbo yóò lè rọrùn ní tòbí ìnùbí tí ó lọ tí ẹ ló yẹ ká àsán ó kọyìn o.
1: a fẹ kó ètò náà.
0: ọlọrun ní ìsètò.
1: àwọn tí nǹkan fẹ dáná wọn pè padà.
0: ok.
1: rí inec. ẹ tí wọn máa ń ṣe tó kù díẹ kàtó.
0: ẹ sáré mu.
1: ẹ bá wo ìbò ọ̀sun ẹ rí ń tọ́ràn wọn lọ́wọ́ jù lérí sáfà wọn báwọn èèyàn ti ń parí ìbò nídìí àpótí wọn sì ń sẹ́ǹdì rẹ̀ sí sáfà wọn kálukú máa bí ti ń lọ àmọ́ tó bá di general election wọn wà ní wọn há kí sáfà wọn wọn ò ní máa sẹ́ǹdì ìbò láti ìdí àpótí.
0: ẹ má jà tí ìgbàgbọ́ pé àbí wòye bẹ́ẹ̀ ẹ má jà wò bẹ́ẹ̀.
1: ẹyà àtúnṣe pé mọ̀ràn wọn là ń gbà wọn dákun wọn dákun à ń bẹ̀ wọn náà ni a ní gbèsè ayé ni n tà ń sọ yìí gbèsè ayé kálukú ni wọn dákun tó rọ̀ lọ wọn mójútó àárín wọn náà dáadáa.
0: ọ̀dà
1: ẹ pé.
0: àdúpẹ́ àdúpẹ́ wọ́n ti gbọ́ yín lágbòye sá. ẹ jẹ́ ń wo èèyàn bíi mélòó kan sí kó tó di pé a mọ̀ tàtà pín sí ẹ̀fọ́tò ni ẹ lóò kọ́ yín bí lẹ ti ń pè wọ́n ẹ kúrọ̀ lẹ́hùn.
2: ẹ lọ
0: ẹkú dédé àkókò yìí ó kọyìn o.
2: orúkọ tèmi ni àfa ṣáìdì láti tánkì òkèdò.
0: tọ à ń gbọ yín sáwọ.
2: ṣé gẹ́gẹ́ bí aládìí láti òkèlè tí wọ́n pè tán sí.
0: ok.
2: ṣé rí nǹkan tá a ní ìdí fáwọn inec wa ìbẹ̀rù ọlọ́run la ní ìdí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ìdájọ́ òdodo kò sí ẹni tí ọmọ nàìjíríà gbọ́ kàtẹ́ lẹ́yìn ọlọ́run ló kù táwọn inec yẹ kí wọn má gbé ẹbí faláre kí wọn má gbé ààrẹ fẹlẹ bí abẹ wọn ni gbogbo téèyàn bá ṣe láyé yóò jókòó yóò dún wájú ọlọrun rojọ ni o. àwọn inec gangan mo sọ ọjàdí ọrọ yìí àwọn inec gangan ni ọlọrun wa tá à ń wò lójú lẹyìn ọlọrun àwọn ló kàn torí kíkàkú bá dìbò tí wọn tò tó jọ pa wọn tó rùn pa wọn kí wọn á lọ gbé ẹbí faláre kí wọn lọ gbé ẹbí ààrẹ fún ẹlẹbi ó máa ń dun aráàlú púpọ̀ ní ẹ máa ń dùn wọn àbẹ̀fẹ̀ wọn náà bẹ ìjọba papọ̀ ẹ rí ìjọba ìgbó lọ́gà gọ́ọ̀mẹ̀ntì gan náà a jọ mọ́ kó bẹ̀ wọ́n tí a bá fẹ́ kí lọ́gà gọ́ọ̀mẹ̀ntì wa ẹ̀ sí kò yẹ kó máa wà lọ́wọ́ ṣéètì
0: ọ̀dà ọ̀rọ̀ ọjọ́ mi lè léyìn
2: náà ló yẹ kó máa ṣe ìgbó local government yẹ ewu máa ń wà bí yẹn púpọ̀ àwọn alẹ́kẹ̀ abẹ̀ wọn àwọn tí wọ́n máa kọ̀ǹtẹ́ẹ̀tì ti local government náà ló ọ lọ
0: ọdà ọdà adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ yín o. àkókò yìí ń súré tètè àmọ́ ó ti wò ó kúrò kó súré tètè tó. wọ́n wẹ̀ nìkan sí ká tó mọ wá fi lẹ́yìn wọn ká mọ̀ fi ṣèlọ fún tòní ẹ ti wà ń bẹ̀ ó kọyìn bilẹ̀ tí ń pè wá o. ó kọyìn ẹ kúrọ̀ lẹ́
3: Club life ni gabari.
0: Oya, a n gbọ yin sa.
3: Ní wọ́n mọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ yẹn ní Jona.
0: Àmì.
3: Ẹ̀dá kan, àwọn ẹ̀sìn ń dákẹ́ sí. Ẹni gbogbo àwọn tẹ́ máa ń pè ní rédíò. Bọ́lá kan tó dá kan wọn, àwọn agẹ́kì mọ̀ wọn. Àwọn ìjọba máa pè o. Àmọ́ ẹnìkan wà tí máa ń pè.
0: Ẹ má wulẹ̀ dákọ, ẹ má dákọ, ẹ má dákọ, ẹ má dákọ. Ó kọ tẹ́ fẹ́ dáhùn. Àfàyè gba ọ̀rọ̀ òṣèlú lórí ètò ẹ̀ mọ́ bínú o. Ìyẹn tá à ń sọ yìí kò í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú la gbé wá sórí ètò lónìí. Ẹ rí i pé lónìí a yànnà náà ọ̀rọ̀ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá ọba àjẹ́ ẹgbẹ́ kọ̀m̀pútà kódà kan jẹ́ ẹgbẹ́ olójú sánmọ̀ ìyówó ọ̀jẹ́ ń bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ló lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀. Ìmọ̀ràn là ń fúnra wa lónìí bí ọmọ ìyá kan náà mo bá fi yín lẹ̀kẹ́ dákọ báhùn mo tún bígbà ìfẹ́ bá nǹkan jẹ́nu. ẹ sì ti sọ níbẹ̀rẹ̀ pé ẹ̀yìn sábà pé o ó le jólóṣèlú ni yín lóòótọ́ ṣùgbọ́n ẹ̀yìn sábà pè bẹ̀ sí wí ẹ má wulẹ̀ dáko èèyàn àfààyè gbà lórí ètò bó ti jẹ́ pípè yín náà la máa fi ṣe lọ mo kàn ń sọlé torí ìjọ mi tẹ bá fẹ́ pè àsìkò ètò ìdìbò ti ń súnmọ́ lóòótọ́ kódà ìpolongo ìbò ti ń bẹ̀rẹ̀ fún ipò ààrẹ àtàwọn tó fẹ́ lọ ilé asòfin àpapọ̀ ṣùgbọ́n òṣèlú ẹ̀tanú ẹ má jà ṣe ọmọ ìyá kan náà ni gbogbo wa ẹni ó bá pè bó bá sọ tiẹ̀ bóyá èrò ọkàn tiẹ̀ ni ó lè má ní ṣe pẹ̀lú pé nǹkan míì ẹ̀yin náà ẹ pè ẹ sì rò ọkàn tiyín kò jù bẹ́ẹ̀ lọ o ẹ jẹ́ a máa lọ fún tòní adúpẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ pè kí ilẹ̀ nàìjíríà kó lè bá gòkè àgbà náà ni nàìjíríà yóò sì dá lógo tọ́lọ́hún nàìjíríà yóò da kò ní bàjẹ́ torí pé orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè gbogbo wa náà ni àtẹ́gbẹ́ kìíní àtẹ́gbẹ́ kejì àtẹ́gbẹ́ kẹta àti kẹrin àti gbogbo ẹgbẹ́ tó wà pátá kódà ìbá àtó ẹgbẹ́ 1,000 1,000,000 ọmọ ìyá kan náà nígbà lórílẹ̀-èdè míì orílẹ̀-èdè wa náà ni to ba da gbo na la jojoro e bi alagba to pe lekan bi won se we titi gba mi ta tun ma pade olariwaju ogun ni yopa ebi ti lo ko temi o ti mo so fun wa pe orilede nigeria o ni daru o ipinle kwara o si ni baje ati gbo ipinle ti won tin gbo mi o nigeria yo dara logo olohun

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: abẹ ọlọrun kí mi sí ọrọ rẹ sọkalẹ lewa ile iṣẹ ìránṣẹ faith clinic gospel center tó wà ní white house number 39 ọlọrun ṣògògèrè alimi nítòsí cottage hospital nìlọrin n ló ṣagbátẹrù tó sì mú ọrọ ọlọrun náà tọ wá wá a ń pè yín láti darapọ nínú àwọn àkànṣe ètò wa bíi hebrew women hour wákàtí àwọn obìnrin heberu tó máa ń wáyé laago mẹsànán sí mẹwàá òwúrọ gbogbo wednesday níbi takànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú ọlọrun fọmọ rere a special prayer program for pregnant women and waiting mothers aago mẹwàá òwúrọ sí méjìlá ọsán ní gbogbo wednesday yìí kan náà ni winning news hour wákàtí ìṣẹgun láti orí ìkúnlẹ níbi táwa tó fẹ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ ṣẹgun ní kan mọ hebrew women hour àti winning news hour ní olúfúnmilayọ conference hall circular hotels new yidi road off unity road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo wednesday máa jẹun ọmọ ń làkànṣe ètò tó máa ń wáyé ní every 1st of october ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni ẹ̀ǹkan lọ́dún gbàǹkọ́gbẹ̀ àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré every second friday of month ń làṣálẹ̀ oníṣègùn ńlá ni the great physician laago mẹ́wàá alẹ́ ní emmanuel baptist church children chapel sábòkè nìlọrin ló ti máa ń wáyé lára àwọn àkànṣe ètò nìsìn ìdáǹdè olóṣooṣù monthly deliverance program níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀ bákan náà ni operation carry your twins níbi tàdúrà àwọn tó ń wojú ọlọ́run fọmọ ti ń gbà ẹ̀wẹ̀ spiritual checkup máa ń wáyé lólu ilé iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run ṣògògèrè alimi ńlọrin ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà ìsọjí ìdánilẹ́kọ̀ọ́ ìtanijí ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́ you can also contact us for your evangelical outreaches such as prayer retreats revivals crusades seminars conferences and conventions wá darapọ̀ jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá torí oníṣègùn ńlá ni wà níbí o fún wa dé àtẹ̀bẹ̀ àdúrà ẹ pé 08094444014 faith clinic gospel center àgbékalẹ̀ fún sísọ ìjọ ọlọ́run jí.
1: Ìlú àtúrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: For up-to-date news reported across the globe, be rest assured you're on the right radio dial. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ẹkú rọlẹ́. Wọ̀nyí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Kwara ni àwọn tí ó bá fẹ́ rin ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Hajj ní ọdún 2027 yóò san mílíọ̀nù márùn-ún náírà owó àkọsan. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kìlọ̀ tako rògbòdìyàn lẹ́yìn ìdìbò. Ẹgbẹ́ òṣèlú APC jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ níbi ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ebonyi. Ní ilẹ̀ òkèrè, olórí ìjọ àgùdà pè fún ìgbìyànjú láti rópin láti fi òpin sí àjàkálẹ̀ àrùn Ebola ní orílẹ̀-èdè DR Congo. Lẹ́ka eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City gbáyò 2-1 ní ẹ̀yìn ọ̀rẹ́yìn láti lu ikọ̀ Bournemouth nífẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ẹ kúrò lẹ́lẹ́ẹ̀kan sí ẹṣin bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Olóyè Déṣe Jacob ni oníròyìn yẹn. Má gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún yóò dé sí tìgbọ̀ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Ẹ kú òkàlẹ̀.
1: Ọlọ́run kíkọ̀ rẹ ní opportunity báyìí. Ma ex inú Japan.
2: O lè ṣídìí kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́ àtolùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè jápa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranú mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ káàbọ̀ láti bi ìdánudúró ráńpẹ́ yẹn, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó ń rí sí ìrìn àjò ilẹ̀ mímọ́ Mecca ní ìpínlẹ̀ Kwara ti sọ di mímọ́ wípé àwọn tó bá fẹ́ rin ìrìn àjò alálàájì ọdún 2027 yóò san mílíọ̀nù márùn-ún owó náírà gẹ́gẹ́ bí owó àkọsan tí wọ́n sì ń retí àti san èyí tó kù kó tó di òpin oṣù kọkànlá ọdún 2026 tá a wà yìí. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde láti ẹnu akọ̀wé àjọ ọ̀hún Jimoh Jumoke nílùú Ìlọrin, ó ṣàlàyé wípé ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ ọ̀hún Abdulsalam Abukadre ṣàlàyé wípé gbogbo ètò ló ti bẹ̀rẹ̀ lórí ìgbáradì de ìrìn àjò Hajj ti ọdún 2027 láti rí dájú wípé àwọn àjọ ọ̀hún rìnrìn àjò láti rí pé gbogbo nǹkan lọ déédé nínú ìrìn àjò Hajj ti ilẹ̀ mímọ́ ọdún tí ń bọ̀. Ó ṣàlàyé sí wípé àwọn tí wọ́n fẹ́ bá ìpínlẹ̀ yìí rìnrìn àjò ilẹ̀ mímọ́ Hajj ti ọdún 2027 lè bẹ̀rẹ̀ sí ní san mílíọ̀nù márùn-ún owó náírà kí wọ́n sì fi káàdì ìrìn àjò ránṣẹ́ láti ṣe àfihàn wípé wọ́n ti ṣetán kí wọ́n sì rí dájú wípé wọ́n san àwọn owó tó kù kó tó di wípé àkókò tó fún ìrìn àjò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kìlọ̀ fún àwọn ènìyàn lọ́lọ́dọ́ni àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kí wọ́n yàgò fún ohun tó lè da omi àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún ru. Wọ́n pè fún ìbáraẹnisọ̀rọ̀, ìjíròrò àti ètò alálàáfíà lẹ́yìn ìdìbòyàn gómìnà tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba pèpè ọ̀hún lórí ọ̀rọ̀ tí wọ́n fi léde láti ọ̀dọ̀ kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ìlara ìlú lọ́yẹ̀ Olú Ọmọkọ́lápọ̀ Alimi. Gẹ́gẹ́ bí Alimi ṣe sọ di mímọ́, ìjọba mọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó tó di pé ìdìbò ọ̀hún wáyé. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde, wọ́n ṣàlàyé wípé wọ́n tún ti ń gbọ́ àwọn rògbòdìyàn kan lẹ́yìn ìdìbò láwọn apábì kan ní ìpínlẹ̀ ọ̀hún tó sì jẹ́ wípé àwọn ń fẹ́ kí gbogbo àwọn tí ń bẹ ní agbègbè àti àyíká ìpínlẹ̀ Ọ̀ṣun máa gbé ìgbé ayé àlàáfíà. Àjọ elétò ìdìbò ní ìjọba ìpínlẹ̀ Ebonyi ti sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí nínú gbogbo ìdìbò tó wáyé níjọba ìbílẹ̀ lojo Saturday alaga ajo ohun enyi Patrick lokede oro ohun loni o salaye wipe egbe oselu APC jawe olubori ni joba ibile metala ati gbogbo wodu ti nbe ni ipinle ohun Patrick salaye wipe won se eto idibo ohun ni rowo rose Gomina Francis Nwifuru Gboriyin fun ajo eleto idibo ipinle na fun bi won se se eto ohun ti gbogbo re lo dede won salaye o wipe awon eyan jade dibo daada ni ijoba ibile metetala to di ipinle ohun mu ijoba ipinle Niger ti bu enu atelu bi won ti se ji awon olujosin gbe ni bi adua ojo jimo to waye ni ekun dikara ni ijoba ibile Bogu won se apejuwe ikolu na ni agbegbe Gidanzana ati Penya gege bi titako alafia ati eto abo ipinle ohun ijoba fesi si oro to waye leyin ti won se ikolu si agbegbe Penya ni akoko ti awon eyan kirun jimo lowo nibi ti won ti gbe awon olujosin ti eni kene ko mo iye won lo ile ise olopa ni ipinle Niger ati fidi oro mule wipe looto ni ikolu ohun waye o to si je wipe awon ti won je olujosin gbiyanju lati sasala fun emi won wo awon inu igbo nigba ti awon eso alabo sise lati ri daju wipe won se eto abo ni agbegbe ohun ati lati dola awon eniyan Gomina Muhammad Umaru Bago ni ofesi si oro na o salaye o wipe gbogbo awon eso alabo ti oro kan ni won ti n sise lati ri daju pe won gbe awon eniyan ti awon ajinigbe ohun gbe wogbo pada lalaafia ile ise olopa ipinle Ondo ti fidi oro mule wipe won fowo sin kun fin mu afurasi meji ti won lowo si ijinigbe ni agbegbe joba ibile Owo ni ipinle ohun oro ohun ni won fi lede lati odo alukoro ile ise olopa ni ipinle na DSP Abayo Mejimo gege bi oro ti won fi lede awon afurasi ohun ni won furasi pe won wa ninu awon omo egbe ajinigbe to tin da agbegbe ohun la mu fifowo sin kun afemu ni ohun lo waye leyin ti awon olopa fi mu file ti won si se ise iwadi abenu lati odo eka to ngbogun ti ijinigbe leka ipinle Ondo nilu Akure commissioner olopa nipinle Ondo Felix Ohagu ro awon olugbe agbegbe na lati ma fun olopa lowo lori gbogbo isele to ba nsele ki won si ma fi awon oro to je ododo bo olopa lori ati mu ki eto abo fese mule lagbegbe na be ba se ndarapo mo wa iroyin kakiri agbaye le ntete si ni Diamond 88.7 FM Ilorin iroyin yo tesi waju leyin danduro ranpe yi
4: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 88.7 FM Diamond FM, shining supreme.
0: E kabo lati bi idanuduro ranpe yen iroyin kakiri agbaye nte siwaju ni Diamond 88.7 FM Ilorin. Pope elekerinla ti pe gbogbo awon orilede kakiri agba nla aye lati fowo suwopo fopin si ajakale arun ibora ti o gbalẹ ni ile Congo bi o ti se so di mimo wipe nise ni awon osise ilera kilo pe kini ohun tubo ntan kale si ati pe o tun le goke ju be lo laipe ojo olori ijo aguda ni oni gbogbo gba ni ohun ma ranti orilede DR Congo ninu adura ohun papa julo nitori arun ebola to gbalẹ ohun to si ti sekupa opopolopo awon to fowo ba arun asekupa ni ebola ohun ni o sele ni DR Congo to si je wipe o ti pa ogunlogo awon eyan o kolu agbegbe ariwa ati ila orun ni orilede naa to si je wipe awon agbegbe ohun ni won ko ni amayederun toto fun awon olugbe agbegbe naa olori ijo aguda leo lo salaye o wipe awon ti won wa ni arin gbugun ile Africa ni won koju isele ohun be ni o ba won kedun si awon isele ti o ba ni lokan je bi ibudo iwakusa tunse jesinu ni Zamboye ni ojo isegun Tuesday to koja lo nibi ti awon kan tin wa kusa nitosi eti ibode Cameroon to si pa opolopo awon eniyan awon elomiran ni won di awati latari pe ile to jin mo won lori ohun ti sin won si abe ile iroyin leka ere idaraya Iko agbabolu Manchester City gbayo meji sawon nigbati ifese won se npari lo ti won fi jawe olubori ifese won se akoko won labe akonimo gba Enzo Maresca ni ifese won se ti won fi nside league ile Gẹ̀ẹ́sì eye ti won o je ki Marco Rose na ko le bere idije ohun pelu aseyori gege bi akonimo gba Iko Bournemouth Iko Bournemouth ni o ti koko Iko Bournemouth ni ori ijakule akoko lati ibere odun yi eyi le o fi opin si ifese wonse ele keji dini ogun ti won o ti subu si waju alatako kankan iroyin kakiri agbaye fun ti irole oni ko ni ju bayi lo ka to danuru egbe awon koko ta ti menuba lekan si a fi to yin leti pe ijoba ipinle Kwara ti so di mimo wi pe awon to ba fe ririn ajo ajile bere si ni san egberun 5 owo naira gege bi owo asanle irin ajo ajo odun 2027 ijoba ipinle Osun kilo tako iwa rogbodiyan leyin eto idibo Egbe oselu APC jawe olubori ni gbogbo ijoba ibile to wa ni ipinle Ebonyi ninu idibo to waye ni ile okere olori ijo aguda pe fun ifowosowopo lati fopin si ajakale arun Ebola ni orilede DR Congo leka ere idaraya lati mu wa se ti gbo yin pe iko agbabolu Manchester City gbayo meji sawon lati bori iko Bournemouth ni fese won se ti won fi side idije league ile Gẹ̀ẹ́sì ka to mo lo nje mo pe niru ojo oni ni odun 1960 ni won ri konko to tobi julo lagbaye ni orilede Equatorial Guinea nigba ti won gbe lere osun won owon kilogramu meta o le esun meta ni baye ti mo bo ba ni onko on ti fe fi to awon akoroyin wa leti e pe sori ero bani soro 0916062756 abiodun akinwumi lo se akojopo iroyin kakiri agbaye ti ro leoni oloye de se Jacob lo tu se de abinibi to mu ase ti igbo yin e se on pupo be se n teti gbo ikani wa ikani yin to ta won yo yi Diamond 88.7 FM Ilorin.

àkókò àlùyọ breakthrough half hour. Ìwé Filipi oríkẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

0: nítorí pé o gbogbo ohun t'Ọlọ́run dá dáradára ni ṣùgbọ́n ẹsẹ̀ wá láti ṣe kíní o láti borí Ọlọ́run jẹ́ mọ́ ènìyàn lára àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ a gbọ́dọ̀ jẹ́ kí Kristi fi oore Ọlọ́run hàn nípasẹ̀ ìgbésí ayé wa nígbà ìwà tá ń wù wọ́n mọ̀ pé eléyìí aláàánú ènìyàn ni olóore ènìyàn ni olùrànlọ́wọ́ ènìyàn ni onífẹ̀ẹ́ ènìyàn ni lórúkọ Olúwa yóò sì dára fún wa kí a jẹ́ ẹni tí ń ran ènìyàn lọ́wọ́ kí a jẹ́ ẹni tí ń darí di ènìyàn a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń kórira ẹ̀yìn kí a jẹ́ ẹni tí ń fún ènìyàn ní ìgboyà pé ogun yẹn kò ní pa ọ́ wàáyè náà ni ìrànlọ́wọ́ á dẹ̀ dé ká mọ̀ sọ̀rọ̀ ìgboyà fún èèyàn kí a jẹ́ ẹni tí ń fi fúnni àwa gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì nítorí ọjọ́ ìwà ti kristi kí a jẹ́ ẹni tí ń fi inú rere hàn a gbọ́dọ̀ máa fi inú rere hàn fún àwọn ọmọ ẹnìkejì ìwé mẹ́kà oríkẹ̀ ẹ̀fà ẹsẹ̀ ìkẹjọ ó ní a ti fi hàn ọ́ ìwọ ènìyàn ohun tí ó dára àti ohun tí olúwa ń béèrè lọ́wọ́ rẹ bí bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe bí kò ṣe kí o ṣe òtítọ́ kí o sì fi àánú àti kí o rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run rẹ̀ báyìí a gbọ́dọ̀ jẹ́ olótítọ́ a gbọ́dọ̀ jẹ́ onírẹ̀ a gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run wa ọlọ́run pé wá kí a wá ká máa ṣe ohun tí ó tọ́ kí a ní ìfẹ́ sí ṣíṣe àánú ṣíṣe ká ní ìfẹ́ sí kí a sì máa rìn pẹ̀lú ọlọ́run ní ìrẹ̀lẹ̀ àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa amen.
1: Foundation is a non-profit organization that was created to reach millions of people across West Africa, most especially the underserved areas in Nigeria. Through our foundation, we hope to support people in need, provide food and clothing, scholarships to students, share love and hope to communities. Daily Ajayi Foundation is dedicated to causes that create an avenue for people in need, most especially in providing basic food, housing supplies, and ensuring that school students are empowered through scholarships. We are committed to serving people in need, reaching people in underserved communities, and giving hope to people to reach and positively impact the lives of people. Daily Ajayi Foundation, a family to be with.
0: Ẹ pè wá sí orí nọ́mbà yìí 091-36-55-69-52 orúkọ wá àti ibi tí a ti ń pè. Ẹ ti wọlé.
2: Àlàáfíà fún yín.
0: Bàbá ò ẹsẹ̀ ọjọ́.
2: Gómìnà Lájọ rìn a kú sí ní ẹni o.
0: Yes sir.
2: Ẹ gbàdúrà fún my family mi.
0: Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù.
3: Amen.
0: Bàbá ẹ rí orí Ọlọ́run.
3: Amen.
0: Ẹ ò ní dẹ́dín kan wà.
3: Amen.
0: Kò sẹ́ni tó ṣe fún Ọlọ́run Ọlọ́run kì í jẹ́ èèyàn gún mo ní ẹrí orí Ọlọ́run.
3: Amen.
0: A ní Ọlọ́run yóò wà pẹ̀lú yín.
3: Amen.
0: Bó bá ní àwọn nǹkan tí ẹ̀ ń là kọjá lórúkọ Jésù Olúwa ṣẹ́gun fún.
3: Amen.
0: Ìyanu ṣẹlẹ̀.
3: Amen.
0: Àánú fọ̀n fún
3: ayé
0: Jésù Olúwa wa.
3: Amen.
0: Ẹ ti wọlé. Hello. Ẹ ti wọlé. Yes sir.
4: Ẹ kú ọ̀lọ́ sọ.
0: Yes sir.
4: Michael láti gbélé ni o.
0: Yes sir. Ẹ pẹ̀lẹ́ sà.
4: Ẹ tara fún mi bàbá. Ẹ sún sà.
0: Yes sir.
4: Ẹ kú sí dáhùn.
0: Yes sir.
4: Yes sir.
0: Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù.
3: Amen.
0: Bàbá yóò dára fún.
3: Amen.
0: Orí Ọlọ́run kò ní dẹ́kun náà.
3: Amen.
0: Ẹ ò ní sáìsàn. Ẹ ò ní wọ wàhálà. Ẹ ní wọnú ogun. Lórúkọ ibi ò ní bá. Ìrànlọ́wọ́ àtòkè wa kó dìde fún ayé. Ìrànlọ́wọ́ àtòkè wa kó dìde fún ayé. Gbogbo ogun Olúwa ṣiṣẹ́ wọ. Àwọn rere tí ọkàn yín ń fẹ́ tó bá ìfẹ́ Ọlọ́run mu Ọlọ́run dá yín
3: lọ.
0: Jésù Olúwa wa.
3: Amen.
0: Hello. Ẹ ti wọlé.
5: Hello.
0: Ẹ kú ọ̀lẹ́.
5: Ẹ kú ọ̀lẹ́
0: o. Ẹ pẹ́lẹ́ máa. Olúwa kú iṣẹ́. Àmì o. Àmì. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù.
3: Àmì.
0: Ọkàn yín á balẹ̀.
3: Àmì.
0: Ẹ rà ánú gbà.
3: Àmì.
0: Ẹ ò ní dààmú.
3: Àmì.
0: Ẹ ò ní wọnú ogun.
3: Àmì.
0: Ẹ ò ní wọnú wàhálà. Ipá ènìyàn pòkùn kò ní borí ayé.
3: Àmì.
0: Bẹ́ẹ̀ ni ó sì rí.
3: Àmì.
0: Orí Ọlọ́run kó máa pọ̀ sí.
3: Àmì.
0: Ìrànlọ́wọ́ Ọlọ́run kó pọ̀ sí.
3: Àmì.
0: Ọ̀sẹ̀ ẹ sì rí ìyànà
3: Ọlọ́run.
0: Jésù Olúwa wa.
3: Àmì.
0: Ẹ ti wọlé.

0: Ẹ̀kú ẹ̀lẹ́ máa. Ẹ̀pẹ̀lẹ́ máa. Ẹ̀jẹ̀ ká gbàdúrà. Orúkọ Jésù. Ẹgbà ìrànlọ́wọ́ Ọlọ́run. Ẹgbà orí Ọlọ́run. Ẹgbà ìbùkún Ọlọ́run. Ẹgbà ìyanu Ọlọ́run. Gbogbo àwọn ogun tẹ́ ń lákàkà fún ogun náà sẹ́wọ̀ rẹ̀. Ìyanu sẹlẹ̀. Ọlọ́run gbé olórí ìdílé fún. Ó gbá láàánú dì fún. Láì lórúkọ Jésù Olúwa wa. Ámì. Hello.
1: Hello, sir. Kaleza.
0: Oh, Kale.
1: I could see me on this. My Elijah look at this.
0: Amiro.
1: I get lost on that talk.
0: Yes, yes, yes, sir. I get back to you. Uruko Jesus.
2: Amen.
0: Adara fun.
2: Amen.
0: Oro yan ja si ya.
2: Amen.
0: Ori Olorun ko pade yin.
2: Amen.
0: Isegun Olorun ko pade yin.
2: Amen.
0: Itura Olorun ko pade yin.
2: Amen.
0: Lorúkọ Jésù ọkàn yà balẹ̀ ìrànlọ́wọ́ tí ẹrù kàn sí ẹ ò rí gbà ọ́ kí gbogbo ogun ṣẹ́ láì ní orúkọ Jésù Olúwa wa
2: ámì.
0: Hello.
3: Hello, sir. Ẹ kú ọ̀lẹ́, sir.
0: Ẹ kú ọ̀lẹ́.
3: Tommy Marvelous ni látòlú Ládé.
0: Ẹ ṣe ẹ jẹ́ ká gbàdúrà.
3: Gbàdúrà fún ìdílé mi, sir.
0: Yes, ma. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù.
2: Ámì.
0: Ọlọ́run kò gbàdúrà fún
2: yín.
0: Ọlọ́run kò tún sílẹ̀.
2: Ámì.
0: Àwọn orí ọjọ́ pípẹ́ kó bẹ̀rẹ̀ sí tẹ̀ ẹ́ lọ́wọ́.
2: Ámì.
0: Ìyanu ọjọ́ pípẹ́ kó bẹ̀rẹ̀ sí tẹ̀ ẹ́ lọ́wọ́.
2: Ámì.
0: Ogun ayé kò ní borí.
2: Ámì.
0: Ẹ sì ráàánú gbà.
2: Ámì.
0: Gbogbo ogun kò sẹ́wọ̀lẹ̀.
2: Ámì.
0: Kí ìyanu kò sẹ́lẹ̀.
2: Ámì.
0: Jésù Olúwa wa.
2: Ámì.
0: Kí ẹnikẹ́ni kó má sì pè mọ́. A fẹ́ wọnú àdúrà lọ. Ẹ jọ̀wọ́ ẹni tó pè wá ní ọ̀sẹ̀ tó lọ tó lóun nídìí ìrànlọ́wọ́ fún owó ilé ọmọ òun so kó tún wa pè tàbí kó rí wa ní ẹ̀yìn prógráàmù yìí lórúkọ Olúwa yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ tó kà mí yẹn nírú àkókò bíi irú eléyìí ọ̀pọ̀lọpọ̀ láyé tó bẹ̀rẹ̀ ọdún yìí tí wọn ò sí máa fi yọ wọn àfi dúpẹ́ rẹ Ọlọ́run ni àdúrà ọpẹ́.
2: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù.
0: Àti àwa àti àwọn tí a lè jọ ń gbàdúrà. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe o. Àtò dẹ́mi wá sí. Tó jẹ́ ká wà lẹ́yìn wà láàyè. O jẹ́ kókun ayé borí wa. O jẹ́ kókun òkú borí wa. O jẹ́ kókun ọ̀tá borí wa. O jẹ́ kókun àwọn ìkan borí wa. Olúwa ò ṣe o. Òun ayé ẹnìkan kan tẹ̀síwájú gbogbo àwọn akáàjọ ń gbàdúrà. Olúwa ò ṣe o. Gbàdúrà Jésù Olúwa wa. Ọlọ́run tí ò jẹ́ kí mọ̀ọ́tọ́ sẹ lórí ẹnikẹ́ni gbogbo àwọn akáàjọ ń gbàdúrà tá à ń gbé ètò yìí. Ọlọ́run tí ò jẹ́ kí mọ̀ọ́tá kó sẹ lórí ẹnikẹ́ni àdúrà ọ̀pẹ́.
2: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù.
0: Ọlọ́run tí ò
2: mọ̀ọ́tá
0: ò
2: jẹ́ kó jọ lórí ẹni wa àti àwọn àwọn tó ń gbé ètò
0: yìí.
2: Ayé ayé ò ṣe.
0: Olúwa ò ṣe.
2: Jésù.
0: Ò ṣe.
2: Ò ṣe. Ò ṣe. Ìmọ̀ọ́tá ò jọ jọ lórí
0: ẹni wa.
2: Ò ṣe o. Lórúkọ lórí ẹni.
0: Ami. Sọ fún Ọlọ́run Olúwa agbára ẹsẹ̀ run nínú ayé mi ó yà àdúrà.
2: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run agbára ẹsẹ̀ run nínú ayé mi. Ọlọ́run tó ń gbé ètò yìí. Àjẹrẹ yìí. Ọlọ́run agbára ẹsẹ̀ run. Jésù Ìwàrà. Agbára ẹsẹ̀ run.
0: Nínú ayé wa. Nínú ayé wa. Nínú ayé wa. Jésù
2: Ìwàrà. Agbára ẹsẹ̀ run.
0: Agbára ẹsẹ̀ run. Sọ fún Ọlọ́run Olúwa agba tí a fi rìnrìn àjò ayé wa ìdópin tí a fi ní ṣubú sínú ìwà ìbàjẹ́ sínú òkùnkùn agba tí a fi rìnrìn àjò ayé wa tí a fi rìnrìn ọ̀dọ̀ kristi sinmi ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ọyọ́ àdúrà.
2: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù.
0: Mímọ́ agba tí a fi rìnrìn àjò ayé wa tí a fi ní
2: ṣubú sínú
0: òkùnkùn tí a fi ní ṣubú sínú òkùnkùn tí a fi ní ṣubú sínú òkùnkùn tí gbàdúrà
2: Jésù
0: Olúwa wa.
2: Ámì.
0: Ẹ gbàdúrà Olúwa jẹ́ kí n rí orí rẹ gbà. Jẹ́ kí n rí àánú rẹ gbà. Jẹ́ kí n rí ìyanu rẹ gbà. Ìyanu ti wà o. Orí Ọlọ́run ti wà. Bùtulẹ̀ káyé burú tó. Orí Ọlọ́run ti wà. Ìyanu ti wà. Ẹ sọ fún Ọlọ́run Olúwa jẹ́ kí n rí orí rẹ gbà. Jẹ́ kí n rí àánú rẹ gbà. Jẹ́ kí n rí ìyanu rẹ gbà. Bí oṣù ṣe ń parí lọ, ó yà àdúrà.
2: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Bí oṣù ti ń parí lọ, jẹ́ ká rí ìyanu rẹ gbà.
0: Àjẹrẹ
2: yóò.
0: Ìyanu
2: rẹ.
0: Ìyanu rẹ. Lórí
2: rẹ.
0: Lọ́jẹ́
2: ká rí gbà.
0: Lọ́jẹ́ ká rí gbà. Àti àwa. Àti àwọn tí a
2: jẹ́ ká rí ìyanu rẹ gbà. Jẹ́rú ìyanu rẹ gbà.
0: Gbàdúrà Jésù Olúwa wa. Ẹ sọ fún Ọlọ́run Olúwa gbogbo ogun tí mò ń là kọjá Ọlọ́run ṣe fún mi Ọlọ́run bá mi ṣe. Ọlọ́run bá mi ṣe. tabat aje ka simile olorun de ma se ogun na fun wa awon kan ti jeri si agba olorun e gbadua e so fun olorun o lo ba mi se ogun aye mi ogun ti mo nla koja awon e to le so fun ya ti to le so fun yan olua mo sadi olua se kun fun mi o ya adua
2: oruko jesus oruko jesus oruko jesus
0: mi mi mo awon ni ara re o tun bu ko re mo ta ni do gbadua ati awa ati awon
2: olorun yo ogun se kun fun yan se kun fun ati to le so fun yan e so fun ya ti mo le so fun yan mo je ko tu gbagbo ti me mo mo pe akrisore ni o wa se mi lore nla o ya adua oruko jesu oruko jesu oruko jesu
0: wa awon yen sadio mo je ko tu gbagbo ti mo oruko akrisore ni oluwa ko san oluwa mu alarada oluwa segun fun won je ki won ri ayo re je ka ri bukun re je ka ri anu re oluwa awon yen ja jo gbagbo oluwa tu osile ah ko tu gbagbo na lagba to ko lagba ju olorun lo oluwa segun fun awon gbogbo adua jesu oluwa
2: amen
0: e gbo wole bi ti e tin sese eni gbagbo nu olorun wa de ri isegun je e gbadua e so fo olorun oluwa gbo mi so patapata je ki ri alaafia re nitori ko wo olorun ani olorun alaafia o ya adua
2: oruko jesu oruko jesu oruko jesu
0: olorun mo so patapata
2: wa so
0: patapata wa oluwa mo so patapata e wa la ya re sinu agba
2: ra o wo so
0: ra
2: wo so ra wa ye wa san
0: wa ye wa
2: san oruko jesu oruko jesu oruko jesu
0: o na
2: so re agba tin be ni je jesu o ko ro na lo eyin be se agba se
0: yanu
2: ru re agba o si se dande o se yanu o se dande o se itusi
0: la ni oruko jesu oluwa wa
2: amen
0: e je ka teri ba fun adura oruko jesu
2: amen
0: agbe oga lopolopo gba ope o
2: amen
0: olorun gba yin o
2: amen
0: awon ni yin ti gboro re oro na je oni bugbe ni aye o
2: amen
0: oro je o won san
2: amen
0: je won di alabukun na oro
2: amen
0: ya agbe wa won adura won ni ta ti gba adura na je o gba
2: amen
0: ka bi fere adura na je o gba
2: amen
0: ka di alabukun fun
2: amen
0: o mi ato ru re oluwa ko ya si
2: amen
0: oluwa lo fun ogo
2: amen
0: ko si agbara ko se iyara
2: amen
0: be ni oluwa wi
2: amen
0: ko yibo pada
2: amen
0: la ni oruko jesu christ oluwa wa
2: amen.

0: In the finest city of Ilori lies a secret.
1: Diamonds 88.7 FM.
0: Radio like no other. Tune in and discover this flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
2: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbàrà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kọ̀ ètò ní Olùṣọ́àgùtàn Ẹkọ́nowó. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ògúnyẹmí láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹja jọmọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà. Ẹja jọmọ àgbọ̀.

0: ẹbí kó jẹ́ wọn wájú wọn pé òun ò ṣe mọ́
1: bẹ́ẹ̀ni
0: ẹ wá gbé lọ wájú pẹpẹ pé òun ò ṣe mọ́ kọ́ lọ bá má jẹ̀ níyẹn jẹ́
1: bẹ́ẹ̀ni kó lọ bẹ́ẹ̀ni
0: ó sì jẹ́ nìyẹn
2: ọlọ́run
0: lọ́wọ́ thank you ó ní bí a ti dé ìbí a ti dé wọ́n lè lọ tú ń bẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ẹ̀ aná aná jọ dé aná rẹ̀ àìdú àìdú tó bá sì ní dùn mọ́ ká tó jọ padà lọ bí a ti dé.
1: Ṣùgbọ́n ẹ mọ̀ ọ́ sùpọ̀ ní ṣáà
0: àdúfà what God has joined together àdúfà gbọ́dọ̀ yà wọ́n ẹ̀lọ́ ẹ̀ ti wọlé orúkọ yín àti peter tipe ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀ orúkọ yín àti peter tipe.
2: Orúkọ mi ni Abiodun láti UITH.
0: Ok kí ni ìbéèrè yín sà.
2: Ìbéèrè mi ni pé àwọn tí wọn bá lọ sórí pẹpẹ tó pé bóyá introduction nìkan ni wọn ti ń kọ.
0: Kí ni wọ́n ṣe lọ́jọ́ introduction
1: náà.
2: Pé bí ìmọ̀ mi mọ̀ ọ́ pé afẹ́fẹ́ ra wa.
0: Mi mọ̀ pé ẹ fẹ́ ra yín. Ṣé ọgọ́gà mi àti tradition.
1: Àti tí ò tradition àti church marriage ni.
0: Àti Muslim marriage o. Muslim marriage ni kan wọ́n ti sọ lọ́jọ́ wẹ́dì pé ọkọ rẹ lè fẹ́ mi o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọkọ rẹ lè fẹ́ mi.
1: Bẹ́ẹ̀ni wọ́n ti sọ yẹn.
0: Ṣùgbọ́n tí ẹ̀yin registry. Certificate tó bá mú kí Mùsùlùmí ó gbé ìyàwó lọ sí registry. Ẹyọ kan lọ gbọ́dọ̀ ní lábẹ́ òfin kan gbọ́dọ̀ fẹ́ mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹja lọ kó dọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́lẹ̀.
1: Tó bá ti gbé lọ sí
0: registry. It's not Quranic marriage again.
1: Kò í ṣe ti Quranic.
0: That is marriage according to the law of the country.
1: Of Nigeria.
0: Of the, yes. Tó bá ti gbé lọ́wọ́jú pẹpẹ. According to the law of the Bible, ẹ yọ kan. Ó ṣe nínú. Ọ̀wá gbọ́ ẹ̀lọ́ ẹ̀ tí wọ́n ní orúkọ yín àti bí tẹ́tí.
2: Ẹ
0: kalẹ̀ orúkọ yín àti bí tẹ́tí.
2: Ẹ kú sọ́sọ́ àwọn.
0: Thank you.
2: Ẹ sá. Ẹ àgbàlagbà lẹ́yìn náà bàbá ọmọdé lèmi o. Ṣùgbọ́n mo gbọ́ fáwọn àgbà náà máa ń sọ pé níbi tí èèyàn bá dúró lórí ilẹ̀ tán sọ̀rọ̀. Pé ilẹ̀ gan gbọ́rọ̀
1: ọ̀pẹ́ ní ìṣọ́jú ẹ̀ ṣe
2: gbọ́rọ̀ téèyàn sọ.
1: Ẹ ṣe.
0: Ilẹ̀ lójú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ilẹ̀ létí.
1: Ó létí ó lẹ́nu ó ní gbogbo ẹ̀ kò sí tí ó àti ò bá tí ẹ bá lẹ́nu tí ò bá lójú tí ò bá gbọ́rọ̀ báwo ni mo ṣe sọ pé kí
0: ilẹ̀ ó lanu.
1: Ó sì lanu lóòótọ́.
0: Ìgbé kọ́ra
1: ó sì gbé kọ́ra àti dáadáa
0: àti àti àbí
1: lójú ẹsẹ̀.
0: Earthquake.
1: Ó létí o.
0: Ní tẹ́lẹ̀ gíragíra ó lè gbórí ilẹ̀ kọ́ dalẹ̀. Ilé ó mọ ọjọ́ láìpẹ́ ọjọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Mọ dalẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin olóṣèlú ẹ mọ dalẹ̀ wa.
1: Ẹ mọ dalẹ̀.
0: Ẹ mọ dalẹ̀ àwọn ará ìlú. Tẹ́lẹ̀ pẹ́ ní sẹ́ mọ sọ fún wa. Ẹ̀lú ẹ ti wọlé orúkọ yín àti ìlú ẹ ti pẹ́.
1: Ẹ kalẹ̀ orúkọ.
2: Kò mọ nǹkan tó ń ṣe rárá.
1: Ẹ ṣe.
2: Kò mọ nǹkan tó ń ṣe.
1: Ẹ ṣe o.
0: Ọmọ tèmi oṣù ní ìgbà kan mọ̀ gbé lọ sí kẹ́ni. Last past caller for today. Mi ò lè fọmọ mi lọ́kọ. Kọ́ mọ̀ gbéra wọn lọ sí rẹ́jísítà bí wájú pẹpẹ. Ẹni tó wù ọ́ jẹ́. Hello. Ẹ̀yin ni last caller for today.
3: Ọláìpé kí ló pè láti gàmbá rí bàbá.
1: Bàbá
3: kẹ rí àdéhùn tí à ń ṣe fúnra wa tá à mú bẹ láyé fi ń dàrú. Ẹ báwọn ìjọba wa wọ́n fa àtàdéhùn fún òní mú sẹ.
1: Ọ̀pọ̀
3: ìyàwó láti bára wọn ṣàdéhùn pẹ̀lú ìyàwó ẹ̀ máa mú sẹ.
1: Lójú
3: àwọn ọmọ wàhálà wọn máa fi dálẹ̀ nù sí. A gbọ́dọ̀ máa ṣàdéhùn ká máa má déhùn sẹ́ni bàbá.
1: Ẹ ṣe. Òpin gbogbo ọ̀rọ̀ tí a gbọ́ náà ni pé.
0: Bẹ́ẹ̀rù Ọlọ́run.
1: Kí o sì pa.
0: Òfin rẹ̀ mọ́.
1: Èyí ni.
0: Fún gbogbo ènìyàn.
1: Nítorí pé
0: Ọlọ́run mú olúkúlùkù
1: iṣẹ́.
0: Wá sí ìdájọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbá
1: ṣe rere. Ìbá ṣe búburú.
0: Ìbá ṣe kọ̀kọ̀. Ìbá ṣe gbangba.
1: Gbogbo ìdáhùn àbí àdéhùn tó bá ṣe.
0: Ẹ gbé bàánú yìí kẹ́mi náà tẹ̀lé.
1: Tètè búṣẹ́ o.
0: Ọdọ̀jọ́ mẹ́jọ.
1: Bẹ́ẹ̀ni níyì ni a ti dúró títí di ọjọ́ mẹ́jọ lónìí báyìí. Ẹnikẹ́ni tó ní àwọn ìbéèrè tí ó ta kókó tó sì fẹ́ béèrè lọ́wọ́ wa kó má ṣe aláìpè wá sórí ẹ̀rọ nígbà tá a bá parí ètò yìí náà ju.
0: Kì
1: í ṣe báyìí
0: o lẹ́yìn ètò yìí.
1: Ó ètò.

0: ilé làákàrà lè rò wàhálà kẹrù ọ̀nà bá a bá ti ríra ẹni tó bá tọjọ́ méjì jọ́ mẹ́ta ẹkọ àti làákì rẹ̀ ni wò yìí ìjẹjọ́ náà la wà lórí ètò
1: àti
0: wọ́n á mọ̀ pé bọ́bá ti dọjọ́ ẹ̀kọ́ ọjọ́ sunday nìkan ni diamond 88.7 FM nílùú ìlọrin
1: ó ti dògùn ẹ̀jẹ̀
0: bágo mẹ́jọ bá ti lù á lọ bàbá àgbà náà ló ń gorí afẹ́fẹ́ gbogbo ẹ̀yìn ìwé ṣe ti wà níkàlẹ̀
1: àti wà ń kàlẹ̀
0: àkókò sinmi la wà yìí ẹ farabalẹ̀ mo ní ẹ̀yìn ìwé ẹ̀yìn akẹ́kọ̀ọ́ ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká lọ lùdé yìí ní pẹ̀lẹ́ kùtù àwọn àǹfààní ń bẹ níbẹ̀ mọ́ jà lò nílò ògùlò yorùbá bọ̀ wọ́n lọ́wọ́ tó bá dilẹ̀ báyìí lè zùn bẹ̀ níṣẹ́ ẹ bá já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdánilẹ́kọ̀ọ́ nù sinmi ń bẹ ẹ̀kọ́ sí ọwọ́ ń bẹ àwọn ọ̀wọ́ ọmọlúàbí ń bẹ tá a lè kọ́ lákòókò ìsinmi yàtọ̀ sí ká mọ̀ ṣe rétí òwúlò
1: gbogbo ẹ̀ là ń ṣe pọ̀
0: gbogbo ẹ̀ làwọn fi gbérò ètò yìí kalẹ̀ láti lara wa lọ́yẹ̀ ká para wa létí yìí gbogbo ẹ̀yìn ìwé ṣe ti wà níkàlẹ̀
1: àwádìí tún dé
0: àmọ̀túndòdè o àlọ́ bàbá àgbà. ẹ kúlé báyìí náà làákì aráalé
1: bẹẹni o
0: gbogbo ẹyin ìwé akiyin akiyin àlòyìn lọgọ ẹnu gbogbo ẹyin bàbá wa ẹyin mọ̀mọ́ wa lápọ̀ ọ̀tún lápọ̀ àlàáfíà níwájú àtìlẹyìn àti ní gbogbo àgbáńláyé tí kàn ní diamond ń fẹ́ dé náà là ń kiyin pé ẹ tún kọ́ àmójúbètò tó jẹ́ pé àwọn ìwé la yà á sọ̀tọ̀ fún láti mọ jẹ àǹfààní fún wọn.
1: ṣùgbọ́n àwọn òbí náà ni àwọn ń ṣàmójútó àwọn ìwé
0: láti mọ
1: gbọ́ òbí tí ọ̀gbọ́ àlọ́kan rí kò sí ìsìnkú sọ fún ìwé ni pé àlọ́ tí wọ́n pa yìí gbọ́ rí wọ́n wàá fàgbà gbé pé mo ti gbọ́ àlọ́ yìí ti pẹ́
0: wọ́n fọgbọ́n gbé inú fọgbọ́n gbé inú jẹ́ pé àtọmọdé
1: àtàgbà
0: iná lẹ́tọ̀ yìí ń ṣàǹfààní fún ká fi bẹ́ẹ̀ náà ká fi dúpẹ́ fún àwọn aláṣẹ tí wọ́n fàyè sílẹ̀ láti mọ gbérò ètò yìí jáde
1: ẹgbẹ́
0: látòrí ọ̀gá wa pátápátá nìkan nìyí bí wọ́n ti mọ̀ ní màó bàbánu ìlọsíwájú yóò mọ̀ báyìí yóò sì mọ̀ balẹ̀ iṣẹ́ yìí náà gbogbo àwọn ọ̀gá lọ́gàá tí wọ́n di ẹ̀ka kọ̀ọ̀kan mú tí gbogbo ẹ̀ fi ń dán tí fi ń dún akínyìn o àlòyìn lọ́gọ ẹni tó fi dórí bàbá wa náà tí wọ́n gbé iléeṣẹ́ ìkalẹ̀ pé kó mọ̀ ṣàǹfààní fún gbogbo ayé iwájú níléeṣẹ́ yìí ọmọ lọ
1: àmì àṣẹ
0: ọlọ́run kò sọ tá a jọ wà lórí ètò lónìí a ti jọ wà a ti dá wa a ti dìmọ̀lẹ́ wa èèyàn ti wa dáadáa
1: àkọ́bí ẹbí wa
0: ṣèyí jacob àkọ́bí
1: dòmímí
0: àkọ́bí ló ń fẹ́ ná olówó ngbà wa tètè wo bẹ̀ lásìkò ó sì ti mọ owó
1: tó ń lò ní ọgbọ́ ni àbí sọ́nà ń gbọ́ ìwọ nu méjèèjì ọ̀nà owó sókè
0: mọ̀mọ́
1: pé ìparọ́ dé ẹ tó káàbọ̀ sórí àkọ́tútù tá a pè ní àlọ́ bàbá gbà gbogbo ọjọ́ àìkú tí ṣe sunday lè fi máa ń wá sí etí ìgbọ́yín nìkan ní diamond 98.7 FM abdulmumin ọmọtọṣọ ọmọtọṣọ presenter ló ń kí káàbọ̀ sórí àkọ́tútù tá a pè ní àlọ́ bàbá gbà
0: ẹ mọ̀ pé lábala náà ni ètò yìí kó sínú abala àkọ́kọ́ ni
1: àlàyé àlọ́
0: abala kejì ń kó
1: àlọ́ aládùn
0: abala ẹlẹ́kẹta náà láti mọ sí ojú òpó lẹ́fẹ̀ẹ́yìn ìwé ńlẹ̀ tí a mọ̀ tàkò tó béèrè sí láti bẹ̀rẹ̀ títí tá a fi wakọ̀ rẹ̀ débi tí ó lápẹ̀rẹ̀ yìí ohun tí aago mẹ́jọ ààbò fi lò iná ni mẹ́tẹ̀ẹ̀ta náà ní sùtọ́ wáyé lónìí àtúnjọ gbádùn ara wa abdulfatah bàbá yamọ bẹ inú alámọ yóò bàjẹ ẹ darapọ mọ wa lójú òpó facebook wa ẹ mọ wa ketekete ńbẹ àrẹmú fatai ẹ bá wa pàdé mẹ bákan náà
1: lọdọ abdulmi salman náà
0: ẹ darapọ mọ wa ńbẹ tájọ mọ gbádùn nítorí àkókò abdulmi já lọ sí abala àkọkọ
1: ẹ káàbọ sí abala àlàyé àlọ àlọ tí a sì ń ṣe àgbéyẹwò rẹ láti bí ọjọ mélòó sẹyìn ni àlọ tí ẹwọn àti ẹja rẹ tó ní í ṣe pẹlú irúwá ògiriwá ìyẹn ni pé kò sí irúfẹ àlọ kan pàtó ta fi ìsọ̀rí ta le bá ní abẹ́ ìsọ̀rí gbogbo àlọ́ pata la le bá ń bẹ̀ àlebá àlọ́ tẹ́jà rẹ̀ ní ṣe pẹ̀lú èèyàn ó lè jí ní ṣe pẹ̀lú ẹranko ó lè ní ṣe pẹ̀lú ohun èlò inú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ti mọ̀ pé àpẹẹrẹ ti ń bẹ lọ́wọ́ ẹ̀yìn ìwé tẹ́ ẹ̀ ti ń kọ́ kalẹ̀
0: èyí
1: ta tó fẹ́ fún yí ẹ̀ mú tákàdá ẹ̀ mú kége ẹ̀ tó jẹ́ ká lọ. àlọ́ o
0: àlọ́
1: àà Alo.
0: Alo.
1: Aja baba mi kan lai lai. Aja baba mi kan lai lai. Gbogbo ohun ti mo ba se lo mo nba mi se. Kini o? Mo ba se lo mo nba mi se.
0: Ojiji eniyan ni.
1: Ojiji eniyan. Ojiji eniyan. O pa tewo fun are. Sa pe ti ojiji to ba ti ti eyan ba ni bi ti imale wa. Ko ra bo se o ki mo le ohun kere to. Ojiji o wa. Be yan ba njeun. Yo o ni ba wa si ba ko se da keji na ni ba wa si tin ja si pe ma se ohun logun mo mo pe wo na gbodo kan ba n fi kun
0: fele yi kun fele allo
1: allo
0: allo
1: allo
0: aja baba mi kan lai lai aja baba mi kan lai lai bi o nsare lo ki boju weyin bi ba nsare lo ki boju weyin rara kini
1: odo tin san ni odo to san mi
0: patio funra re eh bi owe kan yoba kan ni won ni bodo ba nsan ki boju weyin e ri pe odo ta nso ni pe roti mo nsan ke se pe
1: ke go da rogun
0: e se omi to da rogun soju kan o sugbon odo to je pe yo mo nsan lati bi kan lati
1: odo le nu
0: odo le to je pe o ti ni bi tin san to ba ti wa be si ni san bi to koju si un ko ni para
1: seyin
0: yo mo lo na ni omi tin bo ni o tun ma tele lo
1: le fi ma lo bi ewi awi se pe odo ki san ko boju eyin te ba fe ran yan lo
0: owe le mi pa awon omo mo fi to lo owe le mi pa pa te fun rare pa te fun rare pa te fun rare bi o se ri nu odo ti san ni fi meji na e ton fi kun ti
1: o ti wa lowo yin tele
0: e ri pe gbogbo e tin sara ojo na ni o da fu bi ti mo ni abala la ya lonu fun to ni ta tun te si waju labala lojo mejo e ja se ba ti mo nse ajo bata
1: kasi bo bata
0: ka le ba ri bata jo dada
1: ka mo ma ta bata bata
0: oya

0: kutu.
1: Eni mbe ni ya u, egbe wa si bi ni wa ju ile. Alo, alo.
2: Bata ni
0: owo lala re mora
2: mo gbadun mo gbadun mo gbadun o ko yin ewe kito ni
0: mo
2: gbadun e kito loku
0: mo nsu se
2: o ko yin ewe ti wa nkale ile eko to tun gba lalejo loni ati wa pelu won iya lalo na nbe nbe e joko gbogbo be se se eyin na gbadun
0: e pa lolo
2: e do dada e ma sa si bi okunkun e bo si bi ti oye mole wa iya lalo o ti ya ja lo nbe
3: Alo baba agba.
4: Eku dede woyi ni gbogbo ti e layo lati gbo wa. Ikani da Monday 8.7 FM ni awa lori to alo baba agba. Ah iya lalo tun ti de o bi ise mi lo se ose. Mo tun ayo Oluwa da mi lare leshin. Aye ni adua asileke amugiri. Ile apo ti won gba ipo alo lalejo lo se yi. Awon ni a mo si Blessed Model College. Blessed Model College. Ti won wa ni Imam Hamza Street ni adugbo Ayegbami Alagbado area ni ilu Ilorin. Labe akoso olurasile ile eko yi Malam Sulaiman Uthman Kayode. Awon akoko na ti wa ni kale lati dahun bere ti iya lalo mu wa. A bere pelu alo apamo. Alo.
5: Alo.
4: Alo. Kúbọ̀ ó fẹ́ yín han han han oríṣi kinní kan ni tá a máa ń jẹ ó yá bí èso ni ká pè mí o èyí ṣe èso à ń gbé òkú bọ̀ ó fẹ́ yín han han han ó yá ó yá.
6: Orúkọ mi ni Abdulrakeem Aisha ìdáhùn sí àlọ́ yìí ni iṣẹ́
4: ara ògá ẹlòmíì ó yá ó yá ó yá ó yá wá gbìyànjú ìrònú jinlẹ̀ lálọ́gbà.
7: Orúkọ tèmi ni Abdullahi Muhammad ìdáhùn sí ìbéèrè yìí ni ẹnu.
4: O gbà ẹnu kọ alága agbára wa lásìkò ẹ sọ pé mò ń kò fi rẹ ojú àtẹnu yìí ìdáhùn sí àlọ́ yìí ni àgbàdo bíbọ̀ ẹ pàtẹ́wọ́ fún ìyá lálẹ́ tẹ́mọ̀ pàgbàdo bíbọ̀ mọ́ kẹ́yìn àwọn ọ̀hún ni. Alo a mú láti inú ìkudu a sì bọ inú ìkudu ìkudu tó wá gbé mi. Ta ló mọ̀ ọ́ o? Ó yà wọ́n kan lọ́wọ́. Ó yà ó yà ó yà ó yà.
6: Orúkọ mi ni Ibrahim Mudashi. Ìdáhùn sí ìbéèrè yìí ni Amọ̀la.
4: Ẹ fún látẹ̀wọ́. Ó tẹ̀lé ìgbésẹ̀ Amọ̀la nìkan àti yán àtẹ̀bà àti gbogbo tó bá ti ń jẹ́ òkèlè. Inú òkúdu la ti mú wọn. Àbò ti bọ̀ inú òkúdu ìkúdú ó tún gbé mi. Alo. Alẹ́ ẹyin adìẹ mọ́ ògiri ó yọ kò tì lódì kejì. Ta ló mọ̀ ọ́ o? Ó yá ó yá ó yá.
7: Orúkọ mi ni Ahmad Aisha. Ìdáhùn sí ìbéèrè yìí ni ohun.
4: Ẹ fún látẹ̀wọ́. Ohun ẹnu bá ṣe ń sọ̀rọ̀ mi ta wà yìí tẹ bá wà nínú yàrá kejì. Ẹ rí i pé ẹ máa gbọ́ bá ṣe sọ̀rọ̀ bí ẹ máa gbọ́ nínú yàrá kejì. Alo. Onítẹ̀mí àyànfẹ́. Gbogbo ohun tí mo bá ṣe ló ń bá mi ṣe. Àwọn apá bíbà yìí ń pa.
7: Orúkọ mi ni Abdulkadir Abdulrishi. Ìdáhùn sí ìbéèrè mi ni ọwọ́.
4: Rárá o gbà. Onítẹ̀mí àyànfẹ́. Ohun tí mo bá ṣe ló ń bá mi ṣe.
6: Orúkọ mi ni Tíágùtù. Ìdáhùn sí ìbéèrè mi ni òjìjí.
4: Ẹ̀fọ́ látẹ̀wọ́. Gbogbo ohun tá a bá ṣe lòjìjí náà máa ń bá wa ṣe. Alo. Obìnrin rẹ̀ gbọ́dọ̀ láàárín ẹ̀gbọ́n. Ó
7: pa tèmi ni Abdullahi Muhammad. Ìdáhùn sí ìbéèrè yìí ni àwọn.
4: Ẹ fún látẹ̀wọ́. Àwọn ni obìnrin rẹ̀ gbọ́dọ̀ láàárín eyín tó jẹ́ ẹ̀gbọ́n. Ó yá ta ni ó bà lọ́ fún wa?
5: Àlọ́.
4: Ta ni ó bà lọ́ fún wa?
5: Àlọ́.
4: A máa bùn yín lẹ́ta.
5: Àlọ́. Alo.
4: Oya.
5: Alo. Olúkọ
7: tèmi ni Àbíláṣá Bẹ́yà.
5: Àlọ́ o. Àlọ́.
7: Ọ̀pá tí lè kọlẹ̀ ó pọ̀.
5: Ta ló mọ̀ ọ́?
7: Olúkọ tèmi ni Ibrahim Fidaus, ìdáhùn sí àlọ́ ìdìbò òjò.
5: Ẹfun látẹwọ́. Ó yẹ lèmi.
7: Àlọ́ o.
5: Àlọ́.
7: Kòdákà kò jẹ́ṣẹ́ o ní gbọmọ wa.
8: Orúkọ mi ni Àgbà tí ń fà wá sí ìdáhùn sí ìbéèrè yìí ni ẹni.
5: Ó gbà fún látẹwọ́. Ó yẹ lèmi.
7: Orúkọ mi ni Àbúbákà Bùkí. Ó yà kẹ́lá bàtà gbogbo ébù.
5: Ta ló mọ̀ ọ́?
9: Orúkọ mi ni Yúlísì Ṣùgbọ́n ìdáhùn sí ìbéèrè.
5: O ò bá wo ẹlòmíì ẹ má pariwo. Ó yẹ ẹlòmíì kó má gbà wá
7: lásìkò.
5: Ó fi àtìlẹ̀ pàtẹ́wọ́ fún wọn. Ó yẹ ẹnìkan péré lọ́kùn ká ló fà lọ fún wa. Èèyàn kan péré.
7: Orúkọ mi ni Ṣùlàìmá Yusuf. Ilé ń dó Màgánà wò.
5: Ó yẹ ta ló mọ̀ ọ́? Ilé ń jó Màgánà ń wòran.
10: Bàtẹ̀ mi ni ọlọ́tọ́ ìlú Pàtì. Ohun ìdáhùn sáàlọ́ mi ni àwòrán.
5: Ó gba pàtẹ́wọ́ fún un. Ó yẹ dábá sílé abala àlọ́ àpagbè.

0: pé ní ìbálẹ̀ iláyé ọkọ àti ìyàwó kan wà wọ́n pẹ́ wò rọ́mọbí ìgbà tí ó yá wọ́n wá owó kan wọ́n fi kún éjì wọ́n lọ ní babaláwo wọ́n lọ bèrè pé àwọn fún wa ọmọ babaláwo sọ fún wa pé ọmọ tó wà nílẹ̀ lásìkò yìí kò ṣe é bí pé kí wọ́n ṣe sùúrù díẹ̀ ṣùgbọ́n ojú ti kún àwọn méjèèjì ọkọ lòun ò lè ní sùúrù ìyàwó náà lòun ò lè ní sùúrù ọmọ tó bá wà nílẹ̀ ẹ fún wa ẹ jẹ́ ká bí babaláwo ṣe gbogbo ajò tó lè ṣe fún wa oníkọ́mọ lọlé láìpẹ́ láì jìnà oyún dé wọ́n jí ọmọkùnrin kan wọ́n sọ orúkọ ọmọ náà ní ọláǹtẹ̀ẹ́rẹ́ kí ni mo pè é babaláwo sọ fún wa pé ọmọ tí ẹ bí yìí o ẹ máa kẹ ẹ lójú ẹ máa kẹ ẹ nímú ìyá o gbọ́dọ̀ jẹ́ o gbọ́dọ̀ ṣiṣẹ́ o gbọ́dọ̀ ṣe wàhálà kódà ẹ gbọ́dọ̀ bú wọ́n láwọn faramọ́ nígbà tí wọ́n délé tí wọ́n lóyún tí wọ́n bímọ wọ́n bẹ̀rẹ̀ sí nítọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàdúrà fún babaláwo wọ́n kẹ lójú wọ́n kẹ ní mú kódà wọ́n gba ọmọ ọ̀tún tó bá fẹ́ wẹ̀ wọ́n gbomi sí balùwẹ̀ fún ni tó bá fẹ́ jẹun wọ́n á kóúnjẹ tó ní tábìlì fún bẹ́ẹ̀ bó ṣe ṣe nìyẹn ó wá nílé ọjọ́ kan gbogbo ìlú wa gbóná oorun mú ọláǹtẹ̀ẹ́rẹ́ ó fẹ́ láti ṣara ó wá tan ìyá rẹ̀ lọ ó ní ọrún mú òun fẹ́ ṣara ìyá ni kó lọ rán mi nínú àmọ̀ tó fi ṣara ìgbà tó yá bàbá rí níbi tó ti rán mi bàbá ní à kí ló dé ayọ̀ ṣe wá mu ìwọ ọmọ yìí tán báyìí ó tún fẹ́ ṣara ò lè lọ sódò omi inú ilé tà mu iná ló tún wá ń rán kò mu ó ṣe wá kúndùn ìbàjẹ́ báyìí ó yá gbé omi yẹn kalẹ̀ kó lọ sódò kó lọ pọnmi tó fi wẹ̀ ọmọ bá gbé kòndóró omi ó gba odò lọ ìgbà tó lódò ó dúpẹ́ sódò báyìí olúwẹ nípa sódò ọ̀dọ̀ bó ṣe fẹ́ máa rí lẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn èèyàn rí akálukú bá ń kígbe ojú kẹwàá ojú kẹrìn ọláǹtẹ̀ẹ́rẹ́ wọ́n mọ̀ ṣe báyìí fún ìyá àti bàbá rẹ̀ òníwájú òní lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n sún mọ́ láti pé ká kí wọ́n lè yọ́ kò sí nǹkan tí ọláǹtẹ̀ẹ́rẹ́ lè ṣe lẹ́yìn pé ó ń fi ohun orin ó fi ń dá wọn lóhùn ẹ̀ mà bá mi gbé orin náà báyìí pé làǹtẹ̀ẹ́rẹ́ kí ni mo wí ó bẹ̀rẹ̀ sí ní kọrin ó kọrin ọ̀hún lọ báyìí ó ní ọláǹtẹ̀ẹ́rẹ́ o
1: àǹtẹ̀ẹ́rẹ́
0: ọláǹtẹ̀ẹ́rẹ́ o
1: àǹtẹ̀ẹ́rẹ́
0: ọláǹtẹ̀ẹ́rẹ́ o
1: àǹtẹ̀ẹ́rẹ́
0: ìyá ní bomi lé ṣọra
1: àǹtẹ̀ẹ́rẹ́
0: bàbá ní ìrodò lọ́wẹ̀ẹ́
1: àǹtẹ̀ẹ́rẹ́
0: òdòdó mọ́rọ́lúwẹ̀rí
1: àǹtẹ̀ẹ́rẹ́
0: àtòrìṣà mẹ́ta kan àǹtẹ̀ẹ́rẹ́ àmẹ́ta kan ọ̀kan fọ́jú ọ̀kan yára ọ̀kan di tí gbọ̀ngbọ̀n ẹ bá délé o ẹ bá ń kí màmá mi ẹ bá délé o ẹ bá ń kí bàbá mi ìpàdé dojú àlá lákòókò ìpàdé sọmọ ó ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin yìí nìkan tó láwọn débẹ̀ àwọn súnmọ́ ó ti ẹsẹ̀ rẹ̀ ti rì orí rẹ̀ nìkan ló wà níta gbogbo ìyànjú tí wọ́n ń gbà láti pé kí wọ́n ṣàlérí gbogbo kálukú ń pariwo àwọn tó lè sáré lọ pé ìyá àti bàbá rẹ̀ wọ́n ti sáré lọ ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́ ó kù díẹ̀ kí orí rẹ̀ wọbẹ̀ ó tún forí bọ ẹnu bákan náà ó tún ṣe ọláǹtẹ̀ẹ́rẹ́ o ọláǹtẹ̀ẹ́rẹ́ o ìyá ní ń bomi lé ṣọra bàbá ní ìrodò lọ́wẹ̀ẹ́ mọ́lódò mọ́rọ́lúwẹ̀rí àtòrìṣà mẹ́ta kan wọ́n fọ́jú ọ̀kan yára ọ̀kan di tí gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ bá délé o ẹ bá ń kí màmá mi bẹ́ẹ̀ bá délé o ẹ bá ń kí bàbá mi ìpàdé dojú wàlá akọ́fí ìpàdé sọmọ bí olúwẹ̀rí ti fa ọláǹtẹ̀ẹ́rẹ́ sí odò pátápátá ni wọ́n rí ọláǹtẹ̀ẹ́rẹ́ mọ́ ó ti wọlé odò lọ lẹ́yìn ìgbà náà níyà àti bàbá rẹ̀ wá dé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbára dálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún òfòwó ló ṣe àwọn yìí báwọn bá ti mọ̀ ni àwọn ò bá sì ti ní sùúrù èyí tí babaláwo ní fi wọn lọ́jọ́ kìíní àná tí wọ́n ní sánú ọmọ tó bá wà nílẹ̀ òní kan fáwọn bí wọ́n ṣe padà di àgàn alẹ́ nìyẹn mo lérò parọ́ gbọ́n kan bẹ́ẹ̀ ẹ pàtẹ́ wọ́n fún yà lálẹ́ ibi ni a lè dúró lórí àlọ́ aládùn lórí ètò àlọ́ bàbá àgbà yìí tó wáyé sétí gbọ̀nyìn láti lè ṣe diamond 88.7 fm ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálẹ́ lẹ́ẹ̀kan sí àwọn ni blessed model college tí wọ́n wà ní ìmọ̀ọ́mọ̀ amusa street ní àdúgbò ayégbàmí alágbàdo ìrà ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí malam sulaimon usman kayode nígbà tí principal wa ń jẹ Mrs. Lukman Asusan Omowunmi.
2: Èyí bẹ́ẹ̀ wọ́n bá yà ó.

0: ọkàn rẹ lé ọlọrun gbogbo ìdánwò gbogbo ìdojúkọ bí ọkàn rẹ lé ọlọrun god bless you.
1: Ọlọ́run 90:30 ti ṣetán láti bá ọpàdé nínú àdúrà òwúrọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Victor Owolabi JP. Bápàdé Ọlọ́run 90:30 God of 90:30 Divine Encounter ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ní aago méje àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá Ọlọ́run pàdé tí Ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àràtí iṣẹ́ ìyanu bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ. Sinu aye olukaluko Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry to wa leyin Nebo Studio ni egbe Mainway Filling Station Tensty Ground Songo Area Ilorin ni ipile Kwara ni adura yi yo ti ma waye o fun adura ati itoni e le pe si ori number yi 08063742508 ma gbagbe omi re sile o wa ba Olorun igbala re pade
2: Aba wa lo lo ba gbadura soki fa won tun gba wa
0: ni oruko Jesu
2: amen
0: ni oruko Jesu
2: amen
0: gbogbo okan tun gba wa ni asale mo so pelu ase lati one lo adura yin gba
2: amen
0: bi e ti gbo mu yi lasale ile to gbo mu ayo wo be do
2: amen
0: ile to gbo mu ikoro pare
2: amen
0: akogbe aya yo pa won alejo won si fi beru jade ninu kolo fi won gbogbo eyin alejo isan gbogbo eyin alejo amuro gbogbo eyin alejo aseti egbinoro akogbe to ni eyin ni omo olorun se faran lati pa ise okukun gbogbo ise okukun lenu ise yin lenu oja yin lori ile yin lori idile yin e pa e loruko
2: amen
0: ki ona ko si
2: amen
0: olorun wo labi ko la ona fun yin
2: amen
0: olorun baba la ko la ona fun yin
2: amen
0: gbogbo bi ti satani ti di ona gbogbo bi ti okukun ti tan loni arugbo ojo nla ona nibe
2: amen
0: imole ayo ko tan saye yin olorun pe baba apostle abola ko sile ko ayo fun
2: amen
0: olorun pe baba babajide ko sile ko ayo fun yin
2: amen
0: olorun pe baba owo labi ko sile ko ayo fun yin
2: amen
0: lati oni lo e ori idanwo mo
2: amen
0: ona si o
2: amen
0: ona nla
2: amen
0: fi okan bere yen ko su to pari arugbo ojo yonda re
2: amen
0: eni mo yonda re
2: amen
0: o ti ribe ko yi pada
2: amen
0: mo gbadura fun ni kan be yen o gbogbo aisan ninu agbo ara re ninu omi ara ninu eje o ya dinu wonu
2: amen jesus
0: dinu wonu
2: amen
0: gbai tusire
2: amen
0: gbai dande
2: amen
0: gbai munara
2: amen
0: aisan to na wonu lori yen ki osu yi to pari o di awati
2: amen
0: o di awati
2: amen
0: ori iwosan ko si
2: amen
0: ori idawadua ko si
2: amen
0: o ti ribe
2: amen
0: o yi pada
2: amen
0: loruko jesus christ oluwa wa
2: amen mo fẹ́ jẹ́ sọ̀rọ̀ lórí àwọn program tó lágbára ta ní lọ́sẹ̀ yìí jákè jádò gbogbo ìjọ God of 1930 pátápátá ètò tó lágbára ta fẹ́ ṣe nínú ọ̀sẹ̀ yìí láti ọ̀la lọ mo fẹ́ jẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀.
0: Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gá mi bàbá mi nínú olúwa ìsọjí tó ń lọ lọ́wọ́ ní Èkìtì ní ìkọ̀lé lọ́nà àrà ìsọjí alágbára ìsọjí alágbára o n lọ lọwọ nibẹ bayi bayi so la ni isoji yẹn maa bẹrẹ ni pẹrẹu bẹẹni isoji naa dẹ tun bẹrẹ ni ọla bakan naa ni ilu sao nibi ti ijọwa wa bẹẹni isoji yẹn naa maa bẹrẹ ni ọla a pe akori isoji naa ni majemu igbani majemu igbani isoji yẹn maa bẹrẹ ni ọla maa bọ pẹlu omi ati ororo rẹ pẹlu ibọ rẹ ọlọrun yóò dìde ìrànlọwọ fún ọ ìsọjí náà dẹ tó ń bẹrẹ ní ìlú ìlọrin níbi tá a wà yìí bẹẹni níbi tí wọn ti ń polówó fún wa láti àtẹyìnwá bẹẹni ìsọjí yẹn máa bẹrẹ ní ọlá ìsọjí alágbára ni o ìsọjí alágbára ni mọ mi ṣe o máa bọ wá ọlọrun yóò gbọ àdúrà rẹ.
2: Ẹ ṣeun gan, òun náà lẹ ti gbọ́ yẹn. Gẹ́gẹ́ bíi fẹ́ wọ́n ti gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí Facebook God of 1930. Ẹ̀yin náà rí gbogbo bí bàbá wa ní Olúwa Evangelist Victor Ebenezer Owolabi JP. Ìlú Ààrẹ Èkìtì, ìlú ìkọ̀lé ní ọjà ìkọ̀lé lánàá gbogbo ibẹ̀ gbóná jíjí torí agbára ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sínú ọjà yẹn látọwọ́ bàbá wa ní Olúwa Evangelist Victor Ebenezer Owolabi Lord God of 1930 ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fayé wọn fún Jésù ńbẹ wọ́n dẹ̀ gba ìwòsàn àti ìtúsílẹ̀ lọ nínú ọjà gangan ìkọ̀lé Èkìtì lánàá.

0: ni awon baba wa wa atemi gan ti mo so re ya jo wa nbe ni lalaye won tun wa nilu iti ilu ara ni kole na won wa nibe lalaye lati se ise iranse to lagbara sugbon lola be ni gbogbo yin te wa ni kole patapata gbogbo yin te wa lekiti e ma je wa royin fun yin o be ni bi pe olohun da bi ra sibe amoye testimony ta gbo yin ta de be ye ah olohun ma se olohun se bebe gan o ni ita lo yi be won baba wa no oluwa lo hospital gbadura fe nikan to nlo oxygen omo kekere ni ngba ma adijo keji won ni ko ti e pe 10 minutes a ku o nbe agodo hospital ye ni to won de gbadura fe ni ye ko pe 10 minutes won ni ko laju latojo bi merin be ni ko de jeun omo kekere ni o oju wa na lo se nibe ko to mi 10 minutes to won ku o nbe bayi omo ye fun ara e lo laju o de bere onje won o ti oxygen ku lenu e bayi ise awon ise ami ati ise iyanu olodun fe towo baba wa se ni gbogbo to ba su won e to ba ni lagbara ma gbebo sori papa isoji e onu ara lo wa ni bi summit ye be ni ibe na ni jo ye wa ton ti ma ma se program ninu sawo e bi won ti so fun wa na isoji ma gbina ya lola pelu ogun olodun to lagbara gan to ba ti wo sawo sa ni god of 1930 ko se ni ti o mo be ko si oni bike kankan to bere lowo e ti o mo ibe won agbe debe be na ni lulu ilorin to ba ti de manwe fili station ye wa wa won container wa ti tiri sandboard eyin a studio to wa nbe ibe ni a church wa gbogbo 1930 papata ilorin ni sawo ni ekiti ni gbogbo atola lo ma gbono beni agbono fun agbara isoji ni gbogbo bi ti 1930 wa baba wa ni oluwa e ba wa so time ti program ti sawo ma bere ti ilorin ati ti ekiti
1: a program to ma bere ni ola ni ilu sawo o ma bere ni dede agbo merin ti ilorin o ma bere dede agbo marun ti ilu ekiti o ma bere ni agbo merin
0: ti sawo ma bere lagbo
1: merin
0: ti ilu ilorin lẹnu te wa nilorin e ma gbo program be lagbo marun ni role beni ati ekiti o be lagbo merin so o na ni ye so ki gbogbo wa ka peju pese sibe pelu ogun olohun oba on the 1st September 1st hey ojo agbara September 1st ka be si polowo e bayi ka ma so fawo eniyan
1: bo
0: te ye pe baba wa no oluwa na pelu ogun olohun wa wa lori eto yi lose to nbo pelu ogun olohun oba September 1st kilo be sele enjoy
1: ah September 1st ojo agbara ojo yi baba wa ninu oluwa ni bẹ́ẹ̀ni September 1st yẹn a fẹ́ fi yin ọlọ́run kí gbogbo ènìyàn tó ń gbọ́ tó bá ní agbára láti wá síbẹ̀ máa bọ̀ ọjọ́ tí a bí akọni ọjọ́ náà ni a dẹ̀ fẹ́ fi yin ọlọ́run iṣẹ́ ìyanu ó dẹ̀ tún ṣẹlẹ̀ níbẹ̀.
0: ó gbọ́ yín láti gbọ́ ọlọ́run god of 1930 ọlọ́run evangelist victor ebenezer olabi September 1st lọ́jọ́ ìbí wọn bẹ́ẹ̀ ni September 1st lọ́jọ́ ìbí bàbá wa lọ́lúwa evangelist victor ebenezer olabi a dẹ̀ ṣe nínú ìlọrin bí bẹ́ẹ̀ni ní church wa nílùú ìlọrin ibẹ̀ láti yin ọlọ́run látago mẹ́jọ àárọ̀ láti wà ńbẹ̀ láti fi yin ọlọ́run àárọ̀ ní pẹ́ o bẹ́ẹ̀ni gbogbo yín ẹ máa múra ọjọ́ náà lẹ̀ tó rọ́jọ́ ẹ máa lágbára a kàn sọ bí òrè fẹ́ báyìí tó máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba a jáde lẹ́nu bàbá wa ní olúwa gangan lórí ètò yìí bó ti jẹ́ pé ẹ mọ̀ ẹ̀wọ̀n ni fẹ́ àwọn ọmọ wọn náà la lè máa sọ ọ́ táwọn máa fi sọ sí àwọn kò lè sọ lérè fẹ́ but máa miss má jẹ́ àwọn èèyàn ọjọ́ yẹ fún ọ gbogbo èyí tẹ̀ ń gbọ́ wa ẹ lọ kọ́lẹ̀ September 1st ṣùgbọ́n èyí tó ṣe kókó tó tún ṣe pàtàkì báyìí ọ̀sẹ̀ yìí ni o ọ̀sẹ̀ tí wàá fi pàdé oore ńlá lọ́wọ́ ọlọ́run ọ̀sẹ̀ tí wàá fi gba oore ìyanu tí wàá fi gba oore ìtura láti ọ̀làbẹ̀rẹ̀ wọjọ́ friday from monday to friday gbogbo ẹni tẹ́ wàá ń ṣàwó ẹyin dà ẹ̀yà pàdé ń gbọ̀ngàn ìsọjí gbogbo ẹni tẹ́ wà nílọrin májọ máa ròyìn ẹ̀ fún ọgbẹ́ni rẹ̀ dání à ń tomi à ń gbowó bẹ́ẹ̀ni àwọn omi orí òkè kan dẹ̀ wà náà tá a fún yín nínú prógíráàmù yìí bẹ́ẹ̀ni pẹ̀lú ògùn ọlọ́run ọba gbogbo oríṣiríṣi ohun tó bá ń ṣe ọ́ máa gbé bámu yẹ ibẹ̀ ọlọ́run á dẹ̀ dábírà pẹ̀lú ògùn ọlọ́run ọba ẹ lọ gbọ́ mi yín jáde o ṣùgbọ́n ká tó gbàdúrà sómi kí bàbá wa ní olúwa kan tó gbàdúrà sómi ẹ jẹ́ ń pe nọ́mbà fún yín lórí whatsapp o ìyẹn nọ́mbà evangelist victor ebenezer olabi bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ohun tí ohun tó ohun tẹ fẹ bẹẹ ni ẹ lè bẹ ohun tẹ fẹ lọwọ ọlọrun ni o kan ṣe lọwọ ọmọ o ẹ má ma bèrè pé wá fún mi lówó number one ilé orí whatsapp lẹ́sìn lè kàn sí wọn o 08063742508 08063742508 ẹjọ́ tún pè lẹ́ẹ̀kan sí 08063742508 bàbá wa nolúwa ẹ gbàdúrà sómi táwọn ènìyàn gbé jáde
1: orúkọ jésù
0: amen
1: orúkọ jésù
0: amen
1: ní orúkọ jésù
0: amen
1: lọ́rùn àwọn bàbá wa àdínbí àti iyè omi tí àwọn èèyàn gbé jáde ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀dá
0: amen
1: omi náà kó lọ já ìdè
0: amen
1: omi náà kó lọ ṣiṣẹ́ ìyára
0: amen
1: omi náà kó lọ ṣiṣẹ́ agbára
0: amen
1: àkọ́pẹ́ ohun olúwa bẹ̀rẹ̀ ohun púpọ̀ ohun olúwa sára ohun olúwa ń mi agíjù ẹ gbé orí yín sókè ẹ̀yẹ náà kí a sì gbé yín sókè ilẹ̀kùn ayérayé mo kéde rẹ̀ báyìí wípé ohun olúwa kó wọnú omi
0: náà amen
1: gbogbo ọ̀nà tó ti ní bẹ́ẹ̀ bá ṣe mú omi kó ṣí
0: amen
1: gbogbo ọ̀nà tó ti ní bẹ́ẹ̀ bá ṣe mú omi kó ṣí
0: amen
1: mo wí pẹ̀lú àṣẹ láti òní lọ ọ̀nà sí o
0: amen
1: ọ̀nà ńlá
0: amen
1: ọ̀nà sí o
0: amen
1: ọ̀nà ńlá
0: amen
1: orí bẹ́ẹ̀
0: amen
1: jésù olúwa wa
0: amen kó tí bá ṣe lọ ẹ má gbàgbé àwọn ọjọ́ májẹ̀mú wa tọ́sídẹ̀ẹ́ nílùú ìlọrin ìsọjí ta ní òdi program àárọ̀ lọ́wọ́ o wednesday nílùú ìṣàwó ìbápadé ọlọ́run 1930 láàárọ̀ ìsọjí ta ní kò di program méjèèjì láàárọ̀ thursday láàárọ̀ wednesday ní ìṣàwó láàárọ̀ thursday nílọrin ẹ̀fìsọkàn bàbá wa nílùú ẹ̀dá ọkọ̀ yẹn máa jẹ́ ṣe lọ.
1: Orúkọ mi ni Ajínrere Sunday Akolade David.
0: Pẹ̀lú ògùn ọlọ́run a pàdé nínú gbọ̀ngàn ìsọjí lọ́la yóò lágbára ọbàjọ́ máa ròyìn ẹ̀ fún ọ tí dọ̀la táwọn máa pàdé orúkọ mi òyípadà Olamide Ọmọlá òjò lórúkọ tèmítẹ́ fẹ́ pè ní MC Olaz. Má ṣe bí o má ṣe kàtó pọ́n padà àbọ̀ wà bá ọ ó dàbọ̀.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

Eko Ashale. Aki, sibe, gbogbo eyin ololufe wa ni koni Diamond 887 FM. Hilori stage lapabi lata kan molesi. Pati man so logro ti wa ni gbogbo wa pe tomo te ri to mo je awo ba lori ebe lebe. Pelu ope ati oko la nfi fọlọrun ba pe to kekeke titi en kan wa lenu yi o to wa je ogun fọlọrun loke orun. Ninu ogbon ninu imo ninu oye la ferin ajo la sale yi pelu Olorun ati atileyin awon eyan to Olorun fi dinki wa lori eto yi loba loba nijoye nijoye lokunrin lobirin lomode lagba oyun na ase ebi gbogbo wa pata to Olorun fi dinki wa lori eto yi ninu ogbon na la ferin ajo la sale yi be ti ma da si lokan kan lejeje emi a so pe eni siwi o mi o ni siwi e ni sigbo emi na o ni sigbo won ni gbigbo aja npaja kikan agbo ki npagbo enu wa oni ko bara wa lagbaro Olorun oba Olorun o se kini o fore ofe re yo fi jinki wa la sale yi mo ki yin ka bo pada sori eto yi fun oni ojo Sunday ja so pe Sunday yi na ni adupe lodo Olorun oba tori arore ofe gba lojo toni opolopo awon eyan na ni ajosun to si je pe die to ji loni adupe po Olorun ka wa ye tile tile tomo tomo toko toko tebi tebi tara tara ogun fọlọrun loke orun awon to ma n gbo eto yi nigba akoko e ba so fun opo ki won ko rire awon gan papa won le lenu won kan so pe awon ma ko rire o kini di ti mo fi so pon ko rire eto yi gege be ti mo eyin ti o je pe eyin salejo wa lori eto yi e ti mo orisirisi erin t'Olorun ti fi kun eke opolopo awon eyan to nyo meje loju awon ton sunkun awon ton ti ro pe awon le rona abayo mo lori awon nkan ta won la koja t'Olorun fi seto yi to fi se kini o fi se sababi wi pe Olorun be o Olorun si gbo adua gbogbo ta ba nla koja lokan kan lejeji ta le beda alaye so la lori ofe lati le so lori eto yi e si wa ri pe ogunlogo awon eyan ti n gbe to yi awon ton ti la won ila koja ta ati la koja ri to je pe lojo oni ope lo n du fodo Olorun oba ta won na si wo pe pe n ba le re eyan kan na to n la ru nkan ba e koja ona ti n gbe gba mama bo n ton yi so Olorun mo ke pe bi o ti ke pe Olorun mama bo n ton yi so ati bebe lo asidi pe o nja sope ni gbogbo igba ohun eni te n gbo precious Afolabi fresh ba bao lori ikani be ba fe lori ofe ati le dasi wa boye fe so sita ni lori abala kan ta ni lori eto yi abala ile n pe ni abala so sita gbogbo ohun ti o ba tobi lokan wa gbogbo ona ta ba ti wa ta ti de ikorita bo ni kin ya si ba oni kin sese le lori ofe lati le so sita ani nomba meji te le so si sugbon ko to di pe a fi nomba ilede awa ni ohun kokan ta ma nse lori eto yi a setan lati to asiri eyan keyan a setan lati falufansa oro alufansa ba eda alaye kankan a setan lati le loro awon eyan ka ma fi se abosi iro lawa na wa fi so pe to ba ti se re lati le je ke le nigbekele nu mi lori eto yi ati igbekele fun gbogbo awon to ba nda si ati keyin na ke le lori ofe ati le so gbogbo ohun to ba je bi eru abi tu bi itiju e koko mu kuro loro yin na e mu kuro nbe e so sita e ni daruko yin ibi te tin pe na e te ni daruko re bẹ́ẹ̀ bá ti ní èmi ẹni t'Olorun mọ̀ láti ìlú t'Olorun mọ̀ bẹ́ẹ̀ bá ti sọ ẹ sọ ohun tó ń ṣẹlẹ̀ kẹsọ faraye ká gbọ́ ibi tí wọ́n bá ti lè gbàràn yín lọ́wọ́ wọ́n lórí ọ̀fẹ́ náà lábẹ́ ìṣàkóso ètò yìí láti ṣe kinní láti ràn yín lọ́wọ́ kọ́ tan yín sọ́nà kọ́ gbà yín nímọ̀ràn àbí kán gbà yín yànjú. Nọ́mbà méjì nọ́mbà àkọ́kọ́ tẹ́ ẹ lè pè sí ìyẹn ojú òpó tẹ lè kàn sí láti fi pè wá òun náà ni 0913-655-6952 0913-655-6952.
52 tàbí 0913-655-6864. Ṣe rí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tí n fẹ́ pè yí, òun ni nọ́mbà WhatsApp. Ẹ lè fóun náà ránṣẹ́ síbẹ̀. Èmi lẹ́ni tọ́nà mọ̀ láti ìlú tọ́nà mọ̀ báyìí kàsá báyìí káwòdì báyìí báyìí báyìí lẹ́ẹ̀tì mọ́ sọ látàbá bẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ sọ lójú òpó WhatsApp o, ẹ má kọjá ìṣẹ́jú mẹ́ta àtààbọ̀. Mo fọlọ́wọ́n ọba bẹ̀yìn torí àkókò bá a bá ní ká là ká dì báyìí arípé àkókò ti kọ àwọn àpamọ́ lórí ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lọ́ sì fẹ́ dá sí i. Ẹ pé nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ lè fi ṣe ti WhatsApp o, ẹ fòun yín ránṣẹ́ síbẹ̀. 0913-655-6952 tàbí 0913-655-6864. Ẹ̀yin wá wò pé tọ̀ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ lè máa wò wá kétékété bẹ́ẹ̀ tí ń gbọ́ wa kẹ́ ẹ tún máa dá sí i. O wò mí wọ́ èyí tí à ń pè ní Facebook. Ẹ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ mi lójú òpó Facebook ń bẹ̀. Bẹ́ẹ̀ bá ti tẹ Precious Afolabi Dọ́lápọ̀. Precious Afolabi Dọ́lápọ̀ ẹ lórí ọ̀fẹ́ láti lè dá sí wa ńbẹ̀. Abala kan wà ńbẹ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì. Abala àríwísí comment section. Ní comment section yẹn ẹ lórí ọ̀fẹ́ láti lè pè àbí kẹ́ ẹ sọ síta lójú òpó ti àríwísí bùkù ẹ lórí ọ̀fẹ́ àti lè dá sí. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ lọ́kàn kan léjèèjì bá a ti ń ṣètò tí ọ̀rọ̀ kan náà tó sọ sí yín lọ́kàn lórí ọ̀nà àbáyọ fáwọn kan ẹ lè sọ síbẹ̀ látàpá abẹ náà. Àwa náà sì ṣe kíni a kà síta lọ́dọ̀ tí wà ń bí báyìí. Ṣùgbọ́n ẹ má sọ síta ń bẹ́ o, mo fọlọ́run bẹ̀ yín o, ẹ má gbàgbé pé ọ̀pọ̀ aláǹgbá ló àkùndélẹ̀ àmẹnitínúrun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a jọ wà lójú òpó yìí, àwọn náà ó fẹ́ ṣe ohun tán jẹ́ láti fi lu ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ rí láti lè fi lọ́ọ̀yàn lọ́wọ́ gbà. Ẹ má lọ bẹ o, ẹ má lọ bẹ. Ohun tẹ́ ẹ ṣe ẹ rí ojú òpó mi tẹ́ ẹ ti wọ̀n, ẹ wá lọ síbi ọ̀dọ́ tèmi gangan níbi comment ẹ tẹ́ sí mi táwọn èèyàn ò ní mọ̀ bàbá ti parí ètò àlórí ọ̀fẹ́ àti lè gbé láti bẹ̀. 0913-655-6952 tàbí 0913-655-6864 nọ́mbà tẹ́ fi dá sí láṣàlẹ̀ lórí ètò wa láwọlé sùn lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ mọ̀ bá a ti máa ń ṣe lórí ètò yìí, àwọn orin tó ń fi ìdùnnú sáyé èèyàn, àwọn orin tí máa ń jẹ́ a máa mọ̀ wípé Ọlọ́run bẹ́ o, èèyàn sì ń wà, àwọn orin tó máa fún wa ń tùnú tó sì máa ṣe kíni yóò máa ṣe wá sí àbí ìwàásù sínú ayé wa wípé tó à ń kọjá nínú ìṣòro ìfúngbà díẹ̀ ni Ọlọ́run ó ṣe kíni yóò tún ṣe kíni yóò lànà àbáyọ fún wa. Precious Afolabi olóko tèmi. Fresh Baba.

0: mo máa kí yín káàbọ̀, mo máa kí yín káàbọ̀ padà sórí ètò yìí. Ètò yìí láwọlé sùn lórí ìkànnì Diamond 88.7 FM. A rí pé orin yìí náà bí ti ń fi ìtùnú sí wa lára, ló tún sọ fún wa wípé gbogbo inú ìdààmú tá a bá wà, kò sí bó ṣe lè rí tó. Bá a bá ti lè lórí ọ̀fẹ́ àti wólẹ̀ ká a kúnlẹ̀ ká a bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run ó kò gbàdúrà yìí. Mo kí gbogbo yín pátápátá tẹ wà lójú òpó ńbẹ̀, mo kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò láṣálẹ̀ yìí. Diamond 88.7 FM, apá bí náà làwọn ètò tá a ṣe ń gbọ́ náà là ń pè ní láwọlé sùn pẹ̀lú Precious Àfọlábí. Mo tanná sínú ayé wa, mo fi mọ́lẹ̀ sínú ayé wa, kò sí bó ṣe lè rí, kò sí bó ṣe lè le tó. Bómi jẹ́ yìí ṣe ń ṣọ̀ lójú wa, bá a ti lè bá èèyàn kankan sọ nínú ìtìjú, nínú ìdààmú, èyí tá a wà ń bẹ̀ báyìí, èmi gbà á ládùúà pé ọ̀rọ̀ tiwa ò ní ṣòro ṣe lọ́dọ̀ Ọlọ́run ọba. Mo kí yín káàbọ̀ padà, ẹ káàbọ̀ sórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ jẹ́ kí àwọn olólùfẹ́ tó ti darapọ̀ mọ́ wa, ọdún ayọ̀ àti rí Abiara Samuel níyì. Abiara Samuel níyì, ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò láṣálẹ̀ yìí. O kò ní bàjẹ́ o, Adédìran Ayọ̀délé kò ní bàjẹ́ fún yín o, Adéyẹmí Mary. Ẹ káàbọ̀. Wúrọ̀ Ọlá Ọláyẹmí Tèmi Tọ́pẹ́, mo kí yín síbẹ̀ o. Màmá Bukola Káyọ̀dé Yẹmi sí òní, kò ní bàjẹ́ fún yín o. Gbẹ̀ngàn Ládípọ̀, ẹ ṣeun gidi gan ni o, kò ní bàjẹ́ fún yín o. Mary Ann Àkókó, ẹ káàbọ̀ sórí ètò, kò ní bàjẹ́ fún yín o. Michael Ìjásan Oṣéo láti ìlú Èkó, kò ní bàjẹ́ fún ẹ. Ìfẹ́ Olúwa Babalọ́lá, kò ní bàjẹ́. A ti ń wọnú ètò náà lọ lọ́kàn kan léjèèjì náà ná. 0913 655 6952, 0913 655 6952. Ẹ darapọ̀ mọ́ mi náà lójú òpó Facebook Precious Àfọlábí Dọ̀lápọ̀. Precious Àfọlábí Dọ̀lápọ̀ tó. Ẹ já wọnú ètò lọ nípa pàpà láṣálẹ̀ yìí. Àwọn èèyàn ti ń gbìyànjú ṣùgbọ́n tún lè ràn mí lọ́wọ́ lọ́nà kan. Ọ̀nà tẹ́ ẹ lè gbà ràn mí lọ́wọ́ lórí ètò yìí ni pé ẹ̀yin tẹ́ ẹ bá ń gbìyànjú láti fẹ́ tẹ àtẹ̀ránṣẹ́ àbí fóun ránṣẹ́ lójú òpó ti WhatsApp, ohun tẹ́ ẹ ṣe rí tó bá jẹ́ pé ẹ fẹ́ sọ síta ni, ẹ kọ́ síbẹ̀ pé sọ síta. Màá lè tètè mọ̀ pé ókè o, eléyẹ ti fẹ́ sọ ta lè gbé látàpá bẹ́ lójú òpó WhatsApp. Ẹ kọ́ sọ síta, tẹ́ ẹ bá ti kọ́ sọ síta, a gbé látàpá bẹ́, kò ní bàjẹ́. 0913 655 6952 oni nọmba tẹ ẹ pè tẹ fi dá sí ètò àbí tẹ lè gbà sọ síta láṣálẹ̀.
1: The Precious Babau, mo rẹ́ni tí ń jẹ́ Precious lálẹ́ yìí o, látorí Facebook ẹ mọ̀ dá ni o, ẹ mọ̀ dá yìí. Ẹni dààmú lágbára Ọlọ́run. Mr. Precious, ẹ dákun, ẹ má gbàgbé mi, ẹ má gbàgbé mi nípa iṣẹ́ tí mo ní mò ń wá. Èmi lẹni tọ́lọ̀ mọ̀ láti mi tọ́lọ̀ mọ̀. Mo tó ti yẹ kí n forúkọ mi léde ni pé mi ò rí ìrí èèyàn tó sọ pé àyẹ wà ni. Mo dẹ̀ sọ mí kò ní kódà pàápàá tó bá jẹ́ pé bóyá bí schools láti máa ní driver tó ẹgbọ́n máa wa ọmọ. Iṣẹ́ náà nìyẹn náà, kò di dandan kó jẹ́ pé bóyá àbí èèyàn máa wa mọ́tò tó fi ń kérò ìjọsẹ̀ kínní, kò bá jẹ́ private, kò bá jẹ́ school any one. Ẹ̀dákùn ní ṣàpẹ́sẹ̀, ẹ̀dákùn tó bá mi kéré lálẹ́ yìí. Àgbà yóò dalẹ̀ o, ẹ̀ní dààmú iṣẹ́ yìí ò ní dìṣẹ́ o, àlùbáríkà máa wọnú iṣẹ́ yín. Àgbàrọ̀ náà, ohun yín náà kò ní díbàjẹ́ o. Mo ń gbádùn ohun yín, mo ń gbádùn ohun yín. Ọlọ́run
0: bá ń dọ̀, ó kó jẹ́ tààrà. Ẹ ṣeun bàbá, Ọlọ́run á ṣe kíni, Ọlọ́run máa pọ̀ gbogbo wa lé lágbára Ọlọ́run. Mo rí pé mo mọ̀ pé ẹ sọ síta náà ní kí lẹ sọ pé ẹ fi ti ń ṣe bíi wọ́n ní iṣu atẹnumọ́ ni àbí ẹ bá parí lọ́dọ̀ wa. e ti gbianju lati so e ti so ni bi ose bi meta seyin e so ni bi ose bi meji seyin e tu so lo se tu koja wi pe bu pa ti e je bi te ti le ma wa ko emi na si fi lede ni ose tu koja wi pe awon kan wa mi wa sori ikani ni ojo Monday to koja iyan ojo aje to ko won ni awon wa driver meji wi pe condition kan ton fi si o na ni pe won ni ton ba je Christian ton ba je Christian o ra pe boya ko ma wo ko fun pastor abi ko ma wo ko fun ijo Olorun church ni won se so pe awon ta won wa Christian meji driver ni o gbudo je o driver won de gbudo je Christian condition kan to wa nbe na ni amude solo set to koja iyan kan pe sugbon ori number machine ta ni lodo wa a le ri awon ton ba npe lori la se ma so pe e se ora foruko yin ati odun te je ati esin te nsin papa julo Christian lo nwa o Christian lo nwa pe e fi si oju opo ti WhatsApp ti mo fi si le tele to je 0913-655-6864 0913-655-6864 boya ti mba pari eto ile ati shuju bo ba daro la lagbaro long awon to kan si mi pa won wa won driver yi emi a pe won lola pe to bo ni bo la borode se ti ra won eyan be ti ri te ba ti ri o te ti ri o emi ti ri lodo temi sugbon Christiani lo so pa won wa 0913-655-6952 ojo opo ile le lori ofe ati le so sita si ohun to ba ngbe han ale
2: hello good evening
0: ye ka le ma o mama mi
2: good evening sir
0: yes ma good evening ma
2: my name is Precious good evening sir please oh. I'm looking for a job
0: I don't know what kind of job are you looking for
2: sir please anyone that can maybe like housework or whatever that can be going and be coming home
0: okay no okay no problem just sit tight and listen to the program whatever it is I pray God will help us but tori en to so ebo no fi ba soro if check him no rap and fi eko ebo die ti mo kin fi so fun won we pay the program is not about raising funds for people and it's not about providing job for people you understand so that the context of this program is not going to change I to you won se pe anwa wo fun yan o ti yeyin dada yin te ngbo ko si se pe anwa se fun yan o ti yeyin dada ko ma yi ohun ti eto yi wa le lori en kankan tori obe fe ba wa abi ti olorun ba tun dari wa pe to e ja mu bayi la se ma nse le kankan tori baba ti so ile ba nse e fe ma ri pa won ipe ti o ba fe ma wole ohun ti won fe ma so niyan mi si ni je on soro ju ma pa latodo temi tori ohun ti apa eyan ba ka na lo ye ke eyan ma se kini na lo ye ko ma se ni binu ni agba won isoro ta ba ni lokan wa dile ni aya ni omo oko ni aya le gbe ni awon kan be yen la n gbianju ati so awon ohun to je pe bi eyan ba fi sokan ju ti o so ta ha ohun to wa gbemi ara re ngba mi bi o si gbemi ara re awon aisan ta gbara oluwe o ka teyin o si ma nowo to je pe pabo ni o ja si ngba mi tori ironu aile bayin la se gbe to ikale kokon wa ko le fuye e jo nitori olorun 0913-655-6952
3: Hello
0: ekale ekale o ato eyan kan ti te sita lati oju opo ti WhatsApp nbi sugbon ogun die e ba se ngbe pe na lati ma fi ogbon se die die lati le je ki ma foju ko die die ki le tu sita ni ede abinibi wa ta fi nse to
3: hello
0: Hello?
4: Hello? Emi ni eni ti Olorun mo. Ti Olorun mo.
0: Mo n gbo yin die die ko ja soke to boya e ora gbe phone yen senu dada die a le gbo dada ma.
4: Hello, e kale
0: ko. E seun ma, ko ni baje fun yin ma, a n gbo yin ma.
4: Emi ni eni ti Olorun mo. Lati ilu ti Olorun mo. Mo pe lojo oni ore tete ni mo ni aisan kan ti won pe ni iju. Tan mo ti lo ile iwosan. O ti to pe mo ti se ise abe tele ri. Mo wa tun fe se ise abe mo mo a ni ki n so sita to ba je pe maa ri eni ti yo gba mi nimoran to ba je bi ogun tawon ibile ki ara fi tu mi.
0: Aisan iju. Then it Emma binu si mi o je ni bin ma fe bin bere
4: then
0: she e lo si pitu she e lo ile iwosan
4: then
0: e ma paro fun mi o she e lo
4: mo lo
0: e me lo le lo
4: mo si lo le o si pitu bi e mefa.
0: Imagine
4: to pay most anticipated the abel.
0: She lori oro iju yi na. She lori oro iju.
4: Se lori re. Se lori re.
0: Ki wa ni ki lawon dokita so fun yin.
4: A tun gbianju ati tun se ise ni. Doko mo wa la tele mi lo.
0: Eje ki nso okan fun yin to dabi pe e se igba to je pe e ti o ni dokita kan to je pe awon lo setoju yin abi
4: den sa
0: fine to tumo si pe e le je ajoji si won mo abi ro mo pa
4: den sa
0: ohun te se ni pe e lo sodo e pada sodo dokita yen so ye yin e pada sodo dokita yen te ba ti para sodo won e tun rora tun yanan na e fun won lekan si e yanan na e fun won lekan si te ba ti wa yanan na e fun won to ba dose to nbo eh eh e tun pe wa bo ba se wa je a lori ofe lati le je ki awon eyan kan se kini kan so won te se sugbon ori ofe na tun si wa na o eh to je pe awon to ngbo wa na nko te le se si ju eh eh wa je mo tori agudo ma fogbon se lokankan lejeje ohun te lomi o je ti won ma so pa won je abi e

0: ó bẹ̀ yóò ń bára Jerry Gold Wellness Therapy nílùú Ìlọrin. Jerry Gold fẹ́ mọ rírì yín, ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà mọ rírì yín? Jerry Gold ẹ bá ń kí àwọn èèyàn kẹ́ ṣàlàyé.
1: Àti gbogbo ẹ̀yin fans wa nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ àti ní Nàìjíríà lápapọ̀. A ti bẹ̀rẹ̀ pé ìpolówó glasses
0: awojú
1: fáwọn tó bá ní glaucoma cataract tipẹ́tipẹ́. Àwọn èèyàn ń pè mí sí glasses ṣé glasses yóò dínwó ni mo ní kò dínwó ìpè yìí pọ̀. Àwa torí pé à ń ṣe àjọ̀dún ọdún kejì wa lọ́wọ́ àwa send fún iléeṣẹ́ kílẹ̀ ṣe fún wa àwọn fún wa ní promo.
0: Lórí
1: fún ọjọ́ mẹ́sàn-án
0: glass yẹn 9 days.
1: Bẹ́ẹ̀ni
0: ọjọ́ wo sọjọ́ wo?
1: Thursday 20.
0: Okay.
1: Sí Saturday 29.
0: Oṣù yìí.
1: Oṣù yìí.
0: Okay.
1: Now glasses yẹn èrò lẹ́wàá rà. Kí n tó wá lọ síbẹ̀. Àwọn púrọ̀ tí wọ́n tá máa ń polówó ń jọ ẹ jẹ́ kí n rin létí.
0: Okay.
1: Mosquito repellent wa. Cherry oògùn malaria. Ojú oògùn ẹ̀ fún ọ lọ. Má jẹ́ kẹ́ fún ọ jí ọ.
0: Kọ́ ọ má ba àṣà àìsàn.
1: Lọ́ra
0: V. Olówó tó fi
1: oògùn ó wà ní àwọn ọmọ kẹyà àti one step.
0: Okay.
1: Then a sọ nípa ganoderma coffee tea.
0: Okay.
1: Pé ó máa ń boost immune system. Ó yẹ ká máa mú lálẹ́ lálẹ́ ká tó sùn.
0: Okay.
1: Bẹ́ẹ̀ni ìyẹn náà wà ní àwọn pharmacy tí mo darúkọ yẹn.
0: Okay.
1: Then lónìí àwọn a sọ nípa tea tuntun kan. Tá a mọ̀ sí detox tea.
0: Okay.
1: Òun ni tea tí a fi máa ń fọ àgọ́ ara wa. Gbogbo yẹn pátápátá ló ní díẹ̀.
0: Okay.
1: Tea yẹn 18,000 lẹ́ẹ̀ba.
0: Okay.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: Ní àwọn ọmọ kẹyà
0: àti
1: one step
0: pharmacy.
1: Gbogbo ẹni tẹ́ tẹ́ra glasses pátápátá. Ẹ lọ ra tea yẹn.
0: Okay.
1: Ẹ fọ ìdọ̀tí àgọ́ ara yín.
0: Kẹ́ ẹ fọ jáde.
1: Ẹyin tí ẹ tún lọ ra glasses náà. Ó wà very important.
0: Kẹ́ ẹ ra tea yẹn mọ́.
1: Detox ti la pé. Ẹ gbọ́dọ̀ detox fún ara yín.
0: Okay.
1: Na èlò lẹ́wà bá glasses yẹn lọ́tẹ̀ yìí.
0: Fún promo ti ń lọ lọ́wọ́.
1: Fún promo ti ń lọ yìí.
0: Ẹ jẹ́ wọ́n mọ̀.
1: Ẹ rí i pé glasses yẹn is 320,000. But tó pé promo wà. Iléeṣẹ́ ní kẹ wá rà ní 280,000.
0: Wọ́n gé 40,000 kúrò lórí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni. So ẹ wá gbọ́ o, glasses tọ̀dọ̀ tèmi, bọ́tù bá a wá. Bọ́tù yẹn lèèyàn máa ń rọ mi sí ọ̀nà, ó máa ń serve as eye drop fún ojú yẹn.
0: Okay.
1: So bọ́tù yẹn náà dẹ̀ ní iléeṣẹ́ ló ṣe. Wọ́n ṣe é, so bọ́tù bá a wá. So 280,000 lẹ́yìn ra glasses yẹn with bọ́tù. Tó bá jẹ́ glasses kékeré. Àwọn tó ní ìpèníjà ojú kéékèèké bóyá lọ́lọ́ba yẹn máa ń lo system gan tàbí ọ̀rẹ́dì kan ẹ̀ tí ń lo recommended glasses. Glasses tó lè correct ojú yín tẹ̀ ní the buy. Any the quantum non recommended. Yẹn lantan ni 120,000.
0: Okay, promo price nkọ.
1: Promo price yẹn wà jẹ 90,000.
0: 30,000 ló kú lórí yẹn o. Ṣé with bottle ni yẹn náà?
1: With bottle ni o.
0: Okay.
1: Ẹ wá gbọ́ dáadáa. Detox ti yẹn wà very very important.
0: Fún gbogbo ènìyàn.
1: Fún gbogbo ènìyàn.
0: Gbogbo ẹni tí ń jẹ.
1: Àti
0: gbogbo ẹni tí ń mu. Tí ń mu mi.
1: Ẹyin ń fàájì. Ẹni di detox ti. Ẹyin tẹ́ pẹ́ láìkì òkèlè. Gbogbo èèyàn ṣá ló ní detox ti. Gbogbo ẹni tẹ́ wọn ra glasses tẹ́ ẹ bá ti lọ ra glasses yín. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ibi tẹ́ ti rà nínú Ìlọrin tẹ bá ti pè mí èyí sọ fún yín.
0: Okay.
1: Tẹ bá débẹ̀ tá má ní òsì ńlẹ̀ ẹ sanwó sílẹ̀.
0: Okay.
1: Àti kò síbẹ̀ o. But torí promo ó lè tán ẹ sanwó síbẹ̀.
0: Torí promo àwọn èèyàn lè ti
1: bẹ́ẹ̀ ní
0: tẹ kó bẹ̀ ó ti tán.
1: Ó dà fún yín pharmacy tẹ́ lọ. Màá sọ fún yín tẹ bá ti pè mí.
0: Okay.
1: So ó wà very very important.
0: Okay. Ẹyin
1: tẹ láwọn èèyàn tẹ pẹ ti fún nọmba mi ẹ ti tìpọ̀ báyìí kótó promo ń lọ lọ́lọ́ nílùú Ìlọrin o.
0: Àpájúlẹ̀ ẹ̀yin tẹ̀ ń béèrè pé sódéwó.
1: Sódéwó.
0: Okay.
1: 20 August 22
0: ló bẹ̀rẹ̀
1: yóò parí ní August
0: 29.
1: So lọ ra glasses rẹ kò dẹ̀ra detox ti pẹ̀lú ẹ̀.
0: Okay.
1: Promo kan tó máa bẹ tó tún máa lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà. Gbogbo ẹ̀ tẹ́ bá ní ìpèníjà bóyá BP bóyá sugar èyíkéyìí ìpèníjà àgọ́ ara yín lọ́wọ́lọ́wọ́ báyìí ní iléeṣẹ́ alógùnmọ̀ṣọ́ à ń ṣe 20% discount.
0: Promo.
1: Bẹ́ẹ̀ni.
0: Lórí àwọn product.
1: Product China tá n tà.
0: Okay.
1: Ìyẹn àwọn supplement wa tó wà fún BP sugar. Stroke lóríṣiríṣi ìpèníjà àgọ́ ara à ń ṣe 20% discount lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Okay.
1: So tí ọba ní àìsàn náà àgọ́ ara rẹ pé wá wá enjoy 20% discount yẹn.
0: Ẹ máa ń pe nọ́mbà tán lè kù sí. 080 80 34 34 84 43 89 080 34 84 83 89
1: Atọ́kùn ètò. Ṣé kí n mọ́tàn yìí? Àwọn ìpè tí mò ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí lórí glasses. Inú mi sì ń dùn.
0: Ọlọ́run ọba yóò
1: mú ayé
0: wá.
1: Ẹ̀yin tẹ́ ti wá rà náà yóò bá yín lára mú. Ẹ̀yin tẹ́ tó ń rà yóò tún bá yín lára mú.
0: Ó dàbọ̀.

0: gbogbo oru kile o to mo won ni to yi ma lagbara gan o ma ki gidi gan ipe to ki wa ni ka won se bayi 0913 655 6952.
1: Hello.
2: Hello, sir.
1: Eka le, sir.
2: Yes, sir.
1: Yes, sir.
2: Mbe sosi tan, sir.
1: Sosi tan, sir.
2: Emi ni emi tolomo lati ilu tolomo.
1: Yes, sir.
2: Mo ni o le mi ati ge kan temi ati John D. Tele tele ko to pe mo fun yen ni oyun.
1: Okay.
2: So ngba ti mo wa fun geyan loyin to gbo pe mo ti bimo. Wa ke ko fe simile like ko fe ku leyin mi beyan. So to di ke o ti le de bi pe o ti omo e se gbe nkan je pe to ba se mi kini kan. So emi de ti fun yan mi loyin. E de ti pe mi like ohun. Yes, I got to tell you, mistake you why. So, when you mother, so come and buy me more.
1: Kilo, she, any date it, eh? Sean, but that one in terms of way, Tipati cuckoo, eh? I won't fake a farm.
2: Ah, love me, Koja,
1: Kilo Shelley, Kilo, don't do you can't tell it. Tell no, if you want me or combine this, or no, and there's something where you'll be in combine, say. Omo ti wa laarin yin ki lohun to da yin laarin iru tele ko to di pe ejo pin gari
2: o travel ni o travel so ngba to travel so mi mo gba to travel mi mo gba to ko nle
1: won so fun yin gba la won travel gba e
2: so fun o
1: tun won ojo melo lo fi travel abo shu melo abo dun melo
2: o to o to dun meji abo sa
1: so odun meje abo la se pe won so fun yin bi ta won lo e si ri won fun odin di odun meje abo gbogbo bi ton si lo yen na e lori ofe na ati soro rara
2: be
1: so kon to de ba yin si ti wa obiyin kan te ti jo loyun fun ra yin ton ti bi mo fun yin
2: na
1: se se e se gbeyawo pelu won dada ni
2: be
1: okay sugbon arabirin ti wa taku si yin lorun ba pe to afi la o e fe awon ni o.
2: Okay.
1: Ko si wala. Won ko abo la ko abo si won ba da si ele tun gbenu ton latapa bi. 0913655695. Won ya fi la o arabirin so wi pe to awon fe awon si ti so fun pe to. Mo ti meyan kan ati se be o ati doko ataya bayi omo ti wa laarin wa. Àtàwọn ti jọ ṣe wọléwọ̀de ríngbà náà o tán sì sọ pé wọ́n fẹ́ràn ara wọn arákùnrin náà lọ sọ pé wọ́n fẹ́ràn ara wọn dáadáa ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ńgbà yẹn òun náà ló fà á tí wọn fi ṣe kíni tán fi jọ wà pọ̀ tó kí láá ṣe láṣàlẹ̀ yìí nǹkan tá a ṣe ni pé ẹja lọ sí ẹ̀ka polówó ọjà tá a bá ti dé lẹ́ka polówó ọjà yìí ibi tá a bọ̀rọ̀ dé yìí á mú láti bẹ̀ àmù láti bí tá a ti bọ̀rọ̀ dé yìí ní orí ẹni tó sọ tán láìpẹ́ yìí á gbé láti bẹ̀ tá a bá ti wá gbé láti bẹ̀ náà tí ààyè rẹ̀ bá tún yọ sí tá a sì mọ̀ pé ààyè rẹ̀ ó yọ lágbára ọlọ́run láti lè tẹ̀síwájú àwọn tó máa ń gbìyànjú àti sọ síta á tún gbé láti bẹ̀ náà bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta nọ́mbà náà rẹ̀ 0913 655 6952 tàbí 0913 655 6864.
3: Ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò ń kì yín o sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè gbogbo ẹ̀yí tẹ̀ tí ìdàgbà darúgbó tẹ́ ẹ̀rẹ́ yìí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò bàbá tá tí mìrìn lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn torí pé gbogbo eyín ti jẹrà ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín bẹ lọ́dọ̀ ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò tá tí mìrìn kí ni túmọ̀ tá tí mìrìn sì yẹn gan ó máa yí eyín nígbà tẹ́ ẹ bá débẹ̀ ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání má lọ yọ o gbogbo eyín tó ti jẹrà eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀ ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò ni kẹ́ ẹ kàn sí kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságówọ̀ bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín ó lè fa kẹ́nu wọn máa rùn sí ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes lónìí ní Racial Travelers and Tours Head Office ládojúkọ gbé

0: eka le yo eku ataro te ti wa pelu wa lataro ko ni baje fun eseun gidi gan ni sa mo dupe o eseun gidi gan ni ma mo dupe o ikani diamond 887 fm apabi no lawa ore tun te sin gbadun re te je gbogbo gbadun re bayi tun ko wa logbon tin fi ona abayo han wa o na la npe ni lawo lesun latapa bi pelu olotu tin seto yi precious afolabi ajo n se bo leyo konkan lejeje ni e ma gbagbe bi ta ba de ko to di pe a lo si eka polowo oja yi ti arakunrin ton pe laipe to to di pe a lo si eka polowo oja ton so nipa arabirin kan tawon ojo n se wole wode nigba kan ri sugbon nigba to to bi odun bi meji si die laarin ibe ni awon ti sa alabapade obirin mi ti omo si ti wa laarin won bayi eto tumo si pe odarabirin to mo wa lodo won bayi ohun lojo ririn ajo fe bayi won si ni arabirin ti mo ti jo se wole wode ri nigba kan bi odun meji seyin arabirin ti wa pada de bayi o lo ba ni afila o afila mo fera won ni tarakunrin ti e so pe arabirin fe pe nkan je o fe para re sawon lorun awon si mo po feran won daada sugbon awon si ti wa lodo obirin mi to mo si ti wa laarin won bayi pe ki lo de ku ta won o se bayi e ma si gbagbe baba tawon na so npa re wi pe bi 17 years ago ni awon ti se iyawo won ni o jalaisi tolohun to jolohun pe nigba ti won si ti jolohun pe won ni ko pe fun bi osu bi merin sigba to jolohun pe ni awon ni stroke won si ni stroke ko tu pe ko tu jina won tun ni atosi nigba to wa ni ti atosi yi ami isin to yi wi pe awon lo waju awon leyin olohun ra won kan si won to fa won lawon ogun bi ibile kan ta won rilo to si je pe o sise daada sugbon laipe bayi lo won ati so pe to wa da bi pe bo ba ti darin oru isowo ti awon se ma nto o wa poju be mi won se le ro si to si tin ka won laya titi nderu ba won gidi bayi pe gbogbo owo osan ko si pa won nto o sugbon to ba ti doru bayi sile a fi mo won ni rorun sun ito lawon mo to won se ni pe to kini ka won se won ra we be pe kini un ta won le se 0913655 6952 tabi 0913655 6864 elu
1: ekale
0: sa
1: oruko ti mi ni eni ti olorun mo lati ìlú tí ọlọ́run mọ̀.
0: Yes, sir.
1: Ẹni tó ń sọ yí pé àwọn òjẹ́ kò ní àṣẹ̀sì sí ọmọ.
0: Bẹ́ẹ̀ ni ẹ ṣe
1: ọ. Ìgbéyàwó àwọn ohun ìsáfò kankan. Kí ìjọba lọ bá wọn yanjú ẹ tí ẹjọ́ tó rùn kalẹ̀ bá jòdòdò. Ó lọ sí social welfare under minister of social welfare. Wọ́n ní India ní local government kọ̀ọ̀kan.
0: Ok.
1: Wọ́n ní ọ́fíìsì India lọ́fíìsì ní local government kọ̀ọ̀kan. Ẹjọ́ rẹ bá jò òótọ́.
0: Tó bá jò òótọ́.
1: Torí ẹjọ́ ẹnìkan la gbọ́ àgbọ̀tù kejì. Ó sì ṣòro ó kéré ẹni tí òrùjọ́ mọ́ra rẹ̀. Mo ti yé wọn pàrọ̀ skul ọmọ wọn ṣe kinní kankan wẹ́ àgbọ̀ ẹjọ́ rẹ̀ bá tọ̀nà ó lọ sí social welfare. Èmi tí mo bá yín sọ̀rọ̀ olùkọ́ni ni mí. Mo sì ní ìrírí tó pọ̀ mo sì fẹ́ ní private schools for bí 20 years. Tí wọ́n rọ̀nà boarding so àrírù bẹ́ẹ̀ tó sọ fún wa pé ẹnikẹ́ni gbọ́dọ̀ wá wọ ọmọ yìí o ó fún wa ní àdírẹ́sì bàbá ẹ̀ particular bàbá ẹ̀ pé tó bá ti wá ẹ̀ má jòrò ọmọ omi yóò jẹ ọkùnrin ní òmò ọmọ wa wọ́n ní ìyá àwọn òfẹ́ kó wá mo ma a lot of cases like that tí mo jẹ́ pé ọlọ́run ràn mí lọ́wọ́ láti settle so ọlọ́wà yóò ràn wá lọ́wọ́.
0: Àmì ọlọ́run ọba àmì ẹ ṣeun bàbá. 091-365-56952 tọkùnrin tí wọ́n ní wọ́n jẹ́ kán gbé ọmọ níléèwé mọ́ torí ìyàwó táwọn fẹ́ wọ́n ti lọ pé ìgbà tán sì ti lọ yìí àwọn ti fẹ́ lómìn ṣùgbọ́n ọmọ tó wà láàrin àwọn ìyàwó àkọ́kọ́ tán ni wọ́n fi síléèwé àkọ́kọ́ ohun tó kan fojú wọn rí ni pé wọ́n ní wọ́n change school máa wọn lọ́wọ́ ìyẹn tó máa wọn làwọn wà násẹ̀sì sọmọ ẹ ojúṣe wọn tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí bàbá lórí ọmọ ẹ wọn náà wọn ò rí ṣe ìyẹn tó wọn á wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ti parúkọ ọmọ dà sórúkọ bàbá ìyàwó wọn ti tẹ́lẹ̀ hun wọn sì ti yọ ọkọ tàwọn kú bẹ́ẹ̀ ibi tọ́rọ̀ dé báyìí kí ló yẹ káwọn ṣe o wọn sì ní pé ẹlẹ́sìn mùsùlùmí làwọn ẹni tá ìyá arábìnrin táwọn náà fẹ́ ń gbà ẹnu ẹlẹ́mùsìn mùsùlùmí ni wọn ṣùgbọ́n bóyá báyà lè sọ pé ìjà tó dé lórí dòwe ni o wọn sọ pé tọ ó kọ èyí tán fi sọ wọn fẹ́ o wọn ti tún fi tẹ̀sìn sí i látọ̀dọ̀ tiwọn gẹ́gẹ́ bárakùnrin ti sọ bó wá ń jẹ orúkọ bàbá ìyàwó 091-365-56952 hello. Ẹ kàlẹ́ sá.
2: Ọlọ́run ìjọ bàjẹ́.
0: Yẹ̀sà ọlọ́run ìjọ bàjẹ́.
2: Lámà sá lájú ròmú lọ rí.
0: Yẹ̀sà.
2: Ìjọ dá sí.
0: Yẹ̀sà.
2: Ẹ bá sọ̀rọ̀ ìṣe ní wọ́n gbé ọmọ lọ sí ilé ìwé mi.
0: Ẹ bá gbóhùn sókè díẹ̀ sá. Ẹ gbé sókè díẹ̀ díẹ̀ sá.
2: Mo fẹ́ dání sí pé wọ́n máa lọ sí ilé ìwé mi.
0: Ok ẹ ṣeun.
2: Ẹnìkó wọ́n bá dájú tó báyìí kún wọ́n dájú.
0: Ok.
2: Lọ́hùn sànù wa.
0: Àmì lágbàrọ̀ lọ́hùn. Kò ní bàjẹ́ lágbàrọ̀ lọ́hùn. Kò ní bàjẹ́ lágbàrọ̀ lọ́hùn. Ok àwọn tí wọ́n ń fẹ́ ẹ máa bínú jàre ojú òpó yẹn lórí ṣe bákan tí ò jẹ́ kẹ́ ẹ lè rí wá wò ní ojú òpó àwọn míì tí ẹ fẹ́ gan ni wá ń bẹ̀ ṣùgbọ́n ojú òpó òun ti ṣe bákan ó ti rí báfù látàpá bẹ́ẹ̀ ẹ mọ̀ bínú ó ti rí báfù látàpá bẹ́ẹ̀ tójú pé ẹ bá tún dúró díẹ̀ sí a tún gbé láti bẹ́ẹ̀. Hello. Yes sir. Ẹ kalẹ̀ o. Hello.
2: Ṣé dá sí ìyá arákùnrin tó ní ìyàwó nǹkan ti fún ọkùnrin?
0: Yes sir.
2: Wá mi ṣe tó ló wọ́n fún ìpadà. Wá ní kò kí àṣà àwọn ara wọn. Ọkùnrin méjì lágbára àti bẹ́ẹ̀.
0: Ok bọ́bá lágbára ti lè fẹ́ àwọn méjèèjì.
2: Ok
0: tán bá lágbára kí ni kán ṣe. Wọ́n filẹ̀ náà ni. Alright kò sí wàhálà. Wọ́n ti sọ náà wọ́n ti sọ bóyá kan sọ bí arákùnrin bá lágbára láti lè fẹ́ arábìnrin tán ti jọ wà pọ̀ tẹ́lẹ̀ tó sì ti ń sunkún sí wọn lọ́rùn tó fẹ́ para rẹ̀ sí wọn lọ́rùn yìí wọ́n ní bagbára bá wà àti lè fẹ́ ẹkùfẹ́ àwọn méjèèjì ẹ̀fẹ́ mọ́ tilẹ̀ ṣùgbọ́n tí ò bá sí ọ̀rọ̀ náà lẹ́ẹ̀bá wọn sọ ẹjọ́ sọ dáadáa ẹjọ́ sọ ni kẹ má tanra yín tó 0913-655-6952 hello. Hello, ẹ ti wọlé o. Ẹ ti wọlé.
3: Hello.
0: Hello, ẹ ti wọlé sá. Ẹ ti wọlé, ẹ ti wọlé. Ẹyin ṣáà máa sọ̀rọ̀ yín la wà ń bẹ̀ pẹ̀lú yín. 091-365-56952 tàbí 091-365-6864. Hello.
4: Hello.
0: Hello, ma.
4: Ẹ kàlẹ́ ma. Ẹjọ́ mi ni
0: ọlọ́run mọ̀ nínú tẹ́lẹ̀ mi. Ẹ bá gbóhùn sókè mà á gbọ́ dáadáa.
4: Ẹjọ́ mo fẹ́ sọ síta ni.
0: Ẹ ṣeun mà ẹ tẹ̀síwájú mà.
4: Ẹjọ́ láti bí ṣe fẹ́
0: bí. Láti bí.
4: Gbọ́ ọ̀sùn.
0: Kí lẹ sọ mi gbọ́ nǹkan
4: tẹ́ ń
0: sọ.
4: Láti bí 25 years. Mi rorun sun.
0: Rorun
4: sun. Yẹn kò lọ dáadáa.
0: Bẹ́ẹ̀ láti bí 25 years.
4: Bẹ́ẹ̀ orun yẹn ń wá ọ̀nà wà kò wọ́nú ara mi dáadáa kò ṣe dáadáa lára mi. Mo wá fẹ́ káwọn ọmọ Nàìjíríà kan dáàbò kan láàmì lóye nǹkan tí mo lè lò.
5: kusiwala olarun wa lowo
0: ah lati bi 25 years arabirin ton so ton yi 25 years awon orun sun daada ah olorun sanu fun wa o iran lowo gan lowo an bere fun ba pe to ki wa lo ye ka won se o ona abayo ki lona abayo ki la won le se o ki la won le se o ta won ti e le fi orun sun ki la won le se pe ke gba won o ah ele tun se die o 0913-655-6952 tabi 0913-655-6864 hello
6: Nipalehun.
0: Yes sir
6: oruko mi ni oga senior mechanic ma fun tanda wa msas guguru
0: oga senior ka bo sa
6: ari baba to ni oje to ya won ri ma wa baba to ni don ba don dibe kon change school re to ari baba won won gboro ni awon male bi kan tun ta lo le tejo sun tori ati kon si gbe gbe ri ma won gboro ko ma won le ba won tamasik gbe ri awon family so be won gboro sa ni awon family pe you can buy won le ma je ri pe eni si wala le kini ni ri ma yi ene keji ko kon to ni e obin kan ton je ko fe bi odun meji ton pada wa we pe lawon sin le o
0: won e fe ra won
6: eh ya bo ti wa wa won nkan te ko se ni pe se robin ton ti lo odun meji mi ton na lo ko roju tu re ma ni o so anu won para won oroyin ke ma lo fi pada wa won so po ba jora won lohun ni oni pada wa do re o
0: ko ni pada wa
6: pada wa se wa ni nkan ton e ko se nbe ni pe ohun oro dada
0: yes yo
6: awon ponu kan bele pe simu kan ni lo ti ma lo simu kan ko le lo simu meji o ta ko ba ti lo ju simu meji ko ti simu kan ku bo ko mo pe won fe
0: okay
6: bo ani poko ti o ba ti le njin e bo ti sise ko ma ti ra ni ti ku ta wa na pa gbara won oka ko ti fi e ko ti lo le so pa family re pe to o ma yin o nkan to lohun o se re o won ti ni awon le o ti ba bi o ti lo lodun meji
0: e seun
6: pa to won ti le dode
0: modimu
6: fe mi
0: modimu
6: o ma yin lohun o se ore
0: to
6: le ku lohun re pe
0: ah
6: eri re lo ma lo mo ati para re won ti para re lohun re
0: e seun baba mi ko ni baje mo tun di yen mu dada o mo tun di yen mu dada eh kombu bi eso kombu bi eso iyan o bi arabirin kan ba so ewe wa o eh omo yin e ma binu oni fe mi o sugbon ah mi ro po na wa nbe mo tori ati layale abi ati ti lobin kan ton na ti yondo mo si wa laarin sugbon on to n so re o onu wa para re so mi lorun ni o onu wa para re ton ba ti mo ah ba so ro na be si baba so bo ba si ko la pe oro tun ti se kini o ti ti pesi jenu do tun mo si pe ohun na wa to ronu ara re na pa o da pe iyan na atun da latapa beton 0913-655-6952 tabi 0913-655-6864
7: ekwe to sa so fun baba to ni awon ni aisan ise to advice temi ni pe kan lo hospital kan ti e tete kia kia kan ma je ko pe kan lo hospital kan lo fun check up lóòótọ́ ogun bi lẹ́ ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ but ìgbà tó ti rí báyìí wọ́n sì ní ìdá ti lọ hospital wọ́n lọ wọ́n kán lọ fún scanning kán wo everywhere kán wo ibi tó kù sí lọ́wọ́ dáwọ́lé wọn kán mọ́ fi ṣeré o kán mọ́ jẹ́ kó pẹ́ owó ẹ̀yẹ mary láti sango.
0: ẹ ṣeun gidi gan ni mà
8: olóòtú ọlọ́run mọ̀tẹ́dá mọ̀ fm síwájú olùdásínà náà alágbára ọlọrun àláfíà ọmọ jẹ tiwọn ẹni tó ní wọn gba wọn pààrọ skul ọmọ wọn dẹ ti chẹnjì ó kọ ọmọ bí àtà bàbá kan tó lóun ṣe tíjà rí pé ọrọ yéun púpọ ọrọ làákà ẹ wà nù ọrọ bàbá náà púpọ ẹjọ kan là ń gbọ tàǹdà àmọ ní làákà rè tèmi ọkùnrin ẹ láti bẹ̀rẹ̀ ojúṣe rẹ̀ tí ẹ bá ojúṣe tó ẹ pé ó lọ mọ́ ọmọ lọ school authority ò ní release ọmọ fẹ́nìkan láti lọ change school fún un ò ní gbà o torí school mi tó bá mọ́ ọmọ lọ́wọ́ bèrè àwọn particular skill bóyá kọ gba transfer certificate wá tó bá ti bàbá yẹn ló bá mú lọ tẹ́lẹ̀ ni wọn ò lè fún certificate láì sí bàbá yẹn àwọn kankan kú láàrin ẹ tó miss ọkùnrin ọ̀ sojúṣe tó I'm sorry to blame him àmọ́ mọ̀ pa àrin ẹ bó ṣe rí nìyẹn èèyàn kan ò lè change ọkọ ọmọ mi sóko bàbá ọkọ bàbá ìyàwó mi kò ṣeéṣe láéláé láéláé mo tún sọ tó ọ̀rọ̀ ẹ láti ní kankan nú láti lẹ̀ tó bá pa àrin wọn bá dọ́gba ni àwọn family wọn pè wọn ò ní jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kankan ṣẹlẹ̀ tọkùnrin ò fọ àrin yẹn hàn wá èyí tó lóbìnrin méjì ló bá òun sọ̀rọ̀ ọ̀kan lòun fẹ́ kún torí pé àwọn ti ṣeré tẹ́lẹ̀ rí àníyàn tẹ́lẹ̀ bọ̀ kó padà wá wá padà déyìí kó tra kó wálé rẹ̀ǹtì fún kó sọ pé mo ti ní àwọn mo ti bímọ àmọ́ mo rí pé fẹ́ tó ní sími ẹ̀ṣẹ̀ ìkíṣẹ̀ tẹ́ tán àgbálé fún ọ kó mọ̀ wù wá sì kí pé ọlọ́run ló ń pèsè fẹ́ dà ẹni tó bá fi sábẹ́ yàn ni tó bá fẹ́ jẹ tí ó mọ ọlọ́run ti fi sábẹ́ wọ náà báwa muslim ṣe nígbàgbọ́ sínú o but at the same time kì í ṣe pé kó reject absolutely obìnrin sọ̀rọ̀ gbẹ́lulẹ̀ o kódò lè dàrin àjọ lo ẹ̀jú lítọ́ ọmọ yẹn tí ọ̀ kò lò jẹ́gbọ́n àlọ́ tó lò lógún ọdún tó ní rí yanjú.
0: ọlọ́run ṣàánú o 0913655695 tàbí 0913655684 ẹ má gbàgbé arábìnrin táwọn náà sọ wípé tó 25 years ogún ọdún ó tún lógún márùn-ún alẹ́ mọ lórí bẹ́ẹ̀ arábìnrin yóò rọrùn sùn dáadáa gẹ́gẹ́ bọ́ ti sọ wọ́n rọrùn sùn dáadáa wọ́n ní kíni káwọn ṣe o látàpá abẹ́ ẹja tún tẹ̀síwájú èèyàn kan náà tẹ̀ síta látàpá bí wọ́n ní ohun tí àwọn àgbà arákùnrin tí obìnrin kan ń ta mọ́ lọ́rùn báyìí táwọn ò gbà mọ̀ràn òun náà ni pé ẹ jẹ́ kí arákùnrin yìí bá a sọ̀rọ̀ ìgbà tó bá tiẹ̀ wá gan kán bá a sọ̀rọ̀ tán bá a bá a sọ̀rọ̀ tán àwọn méjèèjì kán jọ lọ sọ́dọ̀ mọ̀lẹ́bí arábìnrin pé tó bá dàbíi pé wọn ò rí lè sún mọ́ òbí arábìnrin tán ti jọ ń ṣe wọléwọ̀de ń gbà kan rí àkókò fún wọn láti lè sún mọ́ wọn rí láti lè sọ ohun tó ṣẹlẹ̀ gangan pé àti gbà báyìí làwọn ò ti rí ó sì ti wá dé báyìí o báyìí àwọn sì ti rẹ́ lòmíì pé kán tiẹ̀ kọ́kọ́ pè wọ́n kán jọ lọ sọ́dọ̀ òbí arábìnrin tán bá ti lọ sọ́dọ̀ òbí wọn kán tún mọ̀ láti bẹ̀ ohun tó bá wá kù láti ṣe wọ́n ní dá wọn dà wọ́n tún gba wọn mọ̀ràn ohun tó bá yẹ kó kù kan ṣe tó bá dẹ̀ jẹ́ pé fúnra gan lè bá wọn sọ pé tọ̀ mo ti bọ́ lọ́wọ́ rẹ o wọ́n á bá wọn sọ látàpá bẹ́ẹ̀ 0913655695 tàbí 0913655684 ẹ̀lú ẹ̀kálẹ̀ yes ma. Yes ma. Yes ma.
9: Ọlọ́run lè wo ọlá rẹ̀ gan kó tún kásìkiri ó tún kú lọ sí wọ́n ọlọ́run ti ká dára pé wọ́n ò fẹ́ra wọn náà lọ́lọ́run tó fi ṣe bẹ́ẹ̀ nítorí tó bá lóun sílẹ̀ bẹ́ẹ̀ ó lè ṣàtibẹ̀ fúnra rẹ̀ ní nǹkan jẹ.
10: tágbára ò bá wá tí ì lè ká báyìí tágbára ọkùnrin ò bá tí ì wá lè ká báyìí gan.
9: ọlọ́run agbára rẹ̀ ó kà torí agbára rẹ̀ ó kà sebóhun ni ọlọ́run lọ́ba tí mo pèsè fẹ́ dà yóò pèsè fún agbára rẹ̀ ọkà.
0: ẹ ṣeun tọ́ wọn nágbára rẹ̀ ó ká o 0913655695 tàbí 0913655684 ní nọ́mbà tẹ́ fi dá sétò láṣàlẹ́ hello.
11: akale olotu
0: e ka le baba mi
11: be ni soro so
0: ko ni baje ma
11: e ti mo fe da sibe ni okunrin ti o ni yawo ohun ti lo ti pe o wa tun pada wa mi o ba so gbo so ba pon ba fe fe o jo tun ba ri jo tun ba ri ku fara mo bo so le fara mo wa ti lohun le fara mo ko fe
0: Jo to ba wa ejo. Yo da pe ati mo koko n te gbianju ati so fun ara kunrin. E se ko ni baje ojo po n lo re ba fu latapa be. Bokunrin na ba wa ni ipo lati le so pe to ko won ti le gbe keji le bayi o. Gege bi oro te so ti ma gbo dada to ba le bara birin so. Ngba to ti fe ku si lorun ba Olorun sanu wa ife ma lagbara o. Ife lagbara ṣugbọn gba mi na wa e lagbara to na e je ki awa na ka fowo gba iti ara wa bayi ka laju saye awon ile ibo ma npe nkokan wa ni reality ka face reality una si ni tarabirin na so mama wa ton pe ton lai pe pe to yo ba omo e na so ni o mo ku ti laya le bayi mo si ti lomo iwo si ni bayi nsin nkan o po o ojo ti o ba ra fe re die so fara mo to ba ra fe re die so fara mo to ba si ti wa na a tun jo se faji owo e na ni ajo na na ni amo to ba tu da bi poku die ka to so fara mo ara won kan ti awa na se ru lodo ti wa na pe to o gbudo ba obi awon arabirin na soro awon na to lati be won le mo tin sele hello
12: eka le
0: sa e ti wole sa
12: pai fun e peto
0: hello sa
12: lo e kale peto
0: a wa pelu yin sa e tesi waju sa
12: a baba je nso lati ku
0: e tesi waju sa
12: e pa baba to ni oni sito e hello
0: tesi waju sa
12: ni baba to lo ni sito ene ko wa orugbudu e o ti ko sta to ba ti agbe ta kan gbo dada to ba pata e ta ma wa do pelu e po wai po no yon
0: orogbo to ti gbe kan lo dada
12: orogbo gbe
0: ba wa kan lo kokun na wa po mo eko abi
12: ma ma
0: wai
12: po wai
0: okay
12: odo lo yon.
0: All right, Eshion sa, kuni baje, Eshion gidi goni sa, Eshion gidi goni sa. 0913-655-6952. Tabi 0913-655-6864.
8: Olotu, kuni juin se, olon mwate esi waju. O brito lo wori oron sunday 25 years. Eje kofi city hospital, tamba tin toju awon psychiatrist, eze kunje wele. We record ni kankan ni lo fun psychiatrist hospital.
0: Eseun.
8: En laye.
0: Eseun.
8: Ati o ba run fun gba pipe gan, o gan ma fa kan di kan fe mental problem.
0: Eseun.
8: Ai ro run su gan le fa fun yan. So ko lo psychiatrist o. Won la ogun to fun. To de ma sun dada. Te ba gbogbo tan so pon ni mental disorder. Ogun won kokko ma fun won. Won ma si date won for a very long time. So gba won ma se administer won ogun yo ku fun won.
0: Eseun baba.
8: Ijo ba lowo madam anu o. O je pe awon bi social problem lo fa about drug abuse at the same time won tun se counseling for them ba kuro amobirin mo gba nu yanju ko lo be
0: eseun
8: o si ma lo kan pe ni o yawo ni
0: nin lo be
8: won to need the attention that kind of problem ma lo be
0: eseun
8: olorun je ko no oriwo san
0: eseun baba
8: ile atona gbogba na ni daro
0: daro lagbara olorun eseun ko ni baje e sa suicide ni gbe bibi na
13: ale ruchu da ma de ni baje o se ti so wa no ni si to da si la garo na na pun pa ro ma kun ti so wi pe o nti o me ni kan ti bi ma fun ri so o ti e pe o na si ti pada fe lu mo to ti bi ma fun ko to le pe bi ya wa pada pe sa la la la pe o no ma fe de mi fe ta si ro ba so wi pe at least o ba ko wa ju si yan ke yan ta to ba ke yan ke yan to ba ko yẹn ni kọkí yẹn tó ara yẹn pa ìmọ̀ràn mi àkọ́kọ́ fún arákùnrin ni pé tó wá jẹ́ pé lọ́tà rẹ ti kú àbí nǹkan dọ̀jú ju bi o ma bene si fisile lati lo lo o ma bene ni lo pada wa o boyo ma kuni wa laye bo je ko jora won o ma bene kuni lo won pada wa because ataba tutu obi to tutu ataba obi to tutu mo lo si loro won ta pe kan wa desirable for ma kuni ni o ma bene kuni la la la kuni lo para ni tori o o to wa ko ma kuni o ta re ti jari laye se wa ni o fe fe oku ran ju lasiji o ni kaka to wa be ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí èmi tó rò nípa ọ̀rọ̀ arákùnrin ni pé kó wo ìpínyà wọn níbẹ̀rẹ̀ bóyá ọkùnrin nílùú òfẹ́ máa ní àbí fámílì lè fámílì àwọn obìnrin náà yarí pé bóyá kí bóyá ìfẹ́ wọn wà láàrin àwọn méjèèjì ń bá yẹn ṣùgbọ́n wá jẹ́ pé obìnrin yìí ló decide láti fi ọmọkùnrin sílẹ̀ ìmọ̀ràn mẹ́fọ́ ni pé kó má gba ọmọbìnrin má kó má gba ọmọbìnrin má pásíwá rí pábára ń ká ò lè tẹ̀sẹ̀ bọ́ gẹ́gẹ́ bí o ti mọ pa lẹ́ẹ̀kan ni pé tó bá kọ wájú èèyàn kéèyàn ta tó bá kẹ́yìn sí èèyàn kéèyàn ta tó bá kó èèyàn nìkan kéèyàn tó ara ẹ̀yàn pa ọ ẹ máa bẹ́jẹ̀ bọ̀ lékè ló dá sètò láti ọ̀fà.
0: Ẹ ṣe bàbá mi kò ní bá jẹjàre ẹ ṣeun gidi gan ni ẹ ṣeun gidi gan ni torí bí arákùnrin ẹ ṣe sọ ni wọn ni pé ó ti tó bí ọdún méje àtààbọ̀ tí arábìnrin fi àwọn sílẹ̀ pẹ̀lú ó travel ni o kò sọ fáwọn náà ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ibi tó tiẹ̀ bá òun kó lọ ìyẹn arábìnrin yìí ìbá tiẹ̀ tún pè náà wọ́n ní kò tiẹ̀ pè rárá àwọn ò lè kọ́ńtáàtì rẹ̀ ṣàdédé tó sì dé nínú ìrìn àjò tárábìnrin ti lọ yìí ni àwọn ti ṣalábà pé pàdé ẹni táwọn ti gbé sílé bá tọmọ ti wà láàrin wọn báyìí ló wá dé lẹ́yìn ọdún méjì àbọ̀ yìí ló dé òun wá ni ó fa wàhálà tó wà ńlẹ̀ báyìí. 0913-655-6952.
14: Alẹ́ olóòtú tí èmi fẹ́ dá sí ni pé obìnrin tó ní òun ọ̀rọ̀run sùn obìnrin tó lọ́wọ́n ọ̀rọ̀run sùn yìí ẹ dákun ẹ̀mí gbà mọ̀ràn pé kó lọ sí hospital tó bá lọ sí hospital tó bá ṣàlàyé fáwọn dókítà wọn á mọ ohun tí àwọn lè ṣe sí i tó bá wájọ pé ti lọ síbítù tẹ́lẹ̀ bóyá kò kẹsẹ̀ ilé bọ̀ bóyóbóyó ti kúrò lójú lásán kó mọ́ para rẹ̀ lọ́jọ́ àìpé torí kéèyàn mọ́ rọrùn sùn ṣe nǹkan tí ó dà ọ́ ẹ dákun èmi ya wúrà láti ìdí àpòkò nílùú ìlọrin ni mò ń sọ̀rọ̀.
0: Ẹ ṣeun ìyá wúrà kò ní bàjẹ́ nǹkan burúkú ni èèyàn má rọrùn sùn àwa táàrin sùn yìí àmórí tọ́lọ́run ṣe wá ṣùgbọ́n arábìnrin gẹ́gẹ́ bọ́n ti sọ tẹ́ ẹ bá gbọ́ dáadáa bọ́n ti máa ń sọ tẹ́ ẹ tí ì sùn o gbogbo wọn náà ti ń sọ wípé tọ́ ẹ lọ sí pítù o ẹ sì gbé ohun tí bàbá kan náà sọ náà tẹ́lẹ̀ wípé ẹ ṣàkọ́nsọ́ọ̀tì àwọn dókítà ẹ lọ bá wọn ní ti ń ṣẹlẹ̀ náà rí àwọn náà lọ́ máa ṣàwọn àyẹ̀wò kan ohun tó fà á bóyá ẹ̀yin gan fúnra yín ní ìsinmi tó ni pẹ̀lú gbogbo ohun tá à ń là kọjá lórílẹ̀‐èdè nàìjíríà gan ó tó kéèyàn má sùn wà láì ọlọ́run bá ń gbọ́ ó tó kéèyàn má sùn torí bó ṣe fi sápá kan náà ló tún fi sápá kejì bó ṣe tó káwọn kan má sùn làwọn míì ń sùn tán ọrùn dáadáa tó sì pé a lè sọ pé àwọn ò ní nǹkan táwọn ń rò àti jẹ àti mu ìyẹn ò ṣe wàhálà fáwọn wọn ń sùn wọn ń jí ṣùgbọ́n àwọn tí ó dà pé ń kú tí ẹ káàtó náà àbí àwọn kankan tí ń ṣẹlẹ̀ nípaarọ́ ò tó kéèyàn má sùn o ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti fún lórí ọ̀fẹ́ àti lè sùn ẹlòmíà ni tọ́ ẹlòmíà sunrun àsán kò sí bẹ́ẹ̀ lòmíì ṣe lè ṣe pé òun ò jẹun tàbí nǹkan kan yóò ṣáà rọrùn sùn ni ṣùgbọ́n tó bá ti ń dipò ti ń rí báyìí ẹ má jà fojú lásán lò ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn dókítà wa ẹ já lọ sí pítù ọlá ràn wá lọ́wọ́ ok jẹ́ ń gbé báyìí hello ok ẹ jẹ́ ká gbé láti ibì náà.
15: Ẹ kalẹ̀ ẹ kú ṣe ẹ bí mo ṣe ṣe síbẹ̀ ẹ yẹn kò ṣe ẹgẹ tó wà nù ara rẹ̀ tí òjò sùn yóò jáde ó jáde kúnnu ara rẹ̀ kódà tó bá kára nkìdá gan tí ò bá nígbàgbọ́ sáwọn tó máa hàn tú yẹ ẹni kankan bá hàn kó kàn fọ nǹkan rẹ̀.
0: Ẹ ṣeun bàbá. ibaje fun yin eh ohun te ni kan seun e ba wa so sita na e ja gbe lati be na e ja gbe lati be eh olon a le boy olon na lo se yo kada re ko da lati be e lo e kale e ti wole o to e ti wole o ati di ke lo en le si ti lo lati be o bo yoju opo de ni
7: e ku eto sa tarakunrin to ni iyawo eh arabinrin ta won fe tele o lo o tun wa pada o wa ni ohun ti ni fe won abi to ba ni fe won tele se bi o sa so fun won ko to travel gbogbo gba to fi travel ti o si si communication kankan le rin won mo ko si fe mo ife ti lo right now won kan wa en to ma bu lasiri o wa fe bale oni le je se mo pe ni e ti mari e si ti bi omo decision te ba make leni is it a ke enjoy e pelu family or ke fi affect family omo ti wo e need lati so everything fun yawo yin e ma je ki kankan ko hide everything to ba se ri e salaye fun yawo yin because ija yi kin se ti yin nikan o e ma jo ja pelu family yin because bo se wa yin nkan to lohun fe won ma se o mi ni eni o le han ma re sin lo o de le han family that is a je pe eni hide kankan even fun awon obi e make sure pe hide kankan so bo se je niyan e ma fi owo yepere mo oro yi o because elomi o ti ni brain problem e de ni mo o le je pe o n soro out of obsession bayen so e ma fi oro yen sere at all e so fun with calm voice e so fun pe e se mo e ti ni family to ba de si insist e je ka won obi da si kon ba yin be ko lo ni lo ti e ko fi yin le pelu awon family ke enjoy family idile yin oni tun ka o
0: 0913-655-6952 tabi 0913-655-6864 Hello.
16: Hello, sir.
0: Yes, sir.
16: Minimum sosita leka.
0: Oh, kwenye kini ya, sir?
16: Timo salaye kwe oma timo bi oti wa.
0: Okay, sir. Okay, sir. Okay, sir. Ite siwa jion tefe, so.
16: Awa yon bala ye bito.
0: Hmm.
16: Cheri, oma yon bi. Yon wa tipo mome ya kuro lodo mi. Wọ́n lórúkọ tí mò ń jẹ́ yẹn orúkọ family name tí mò ń jẹ́ yẹn ó ní oògùn sínú wọ́n láwọn oògùn sí so ó tún yá wọ́n lé mi rí kírun mo tún wá ń lọ èmi àti bàbá ìyàwó ọ̀dọ̀ wọn ni mo ti ń kírun including ìfún jimá ọ̀dọ̀ wọn ni mo ti ń kírun.
0: Ẹ ọ̀dọ̀ àwọn èèyàn ìyàwó yìí.
16: So débi wípé ìgbà kan wọ́n ti ẹ̀ pè mí pé ó rẹ̀ mo lọ gbé ńlé tí mo gbé lọ sí hospital ẹ bìlíìfù pé bàbá ìyàwó mi rí mi pẹ̀lú ọmọ yẹn ó lọ bá ìyàwó wọn ńlé pé kó kẹrù jáde pé kí ló fà á tí wọ́n fi àlá òfin fún ọmọ lọ sí hospital. Gbogbo ìgbà tó máa ń lọ sí ìwẹ̀n ilé wọn nígbà lọ lé àwọn bàbá ìyàwó tó ògún lọ́wọ́ tán rí ibẹ̀ yẹn ni wọ́n ń bá mi fight lé lórí pé ò kí ní gbà so èmi ò sì fẹ́ dalé wọn rú ó ní pọs tí mò ń tẹ̀lé owó sí tẹ́lẹ̀ ọmọ ò lọ́gbà mọ́ tó ti yé yín báyìí so pé mi ò mo hùwà burúkà náà mi ò hu pọ́ǹpọ́n kan.
0: Bẹ́ẹ̀ ṣe sọ igun òṣèlú fẹ́ dàbíi pé àárín ẹ̀yìn àti òbí ìyàwó yín yẹn kò dán mọ́rán.
16: Ẹ ti mọ̀ jù àwọn ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó gan ó tún sọ confidence tí mo fi wọlé tí mo fi wá gbọ́ mọ̀ tó sọ sí ta àwọn bí mo lé àwọn kí mo ní confidence yẹn bí mo fi wọlé
0: pọ̀ tó gbà yẹn
16: ó ń lò wọ́n sì lágbára gan bọ̀tà àwọn èèyàn sá lè fi sílẹ̀ gbé sílẹ̀ gbé sílẹ̀ inú ilé wọn gan wọ́n sì bá bàbá ẹ̀
0: wọ́n lágbára
16: inú ilé wọn gan gbogbo àwọn bàbá tó wà bẹ́ẹ̀ àgbàlagbà ó rọ́bìṣì wọn ni ní bàbá.
0: Ṣé oníṣẹ̀ṣe ni wọ́n ni àbí
16: lọ wọn lágbára ń lò
15: won lagbara nlu won
17: ni eh ni bi eh won lagbara oloye
15: oloye ni won
17: eh ni abiju bi
15: okay
17: to ri wa ma pe kan ti on le ba ti alejo godo dan wo eyan wa ni ta ni suru bi ile bi ma wo ni fura mi ko ti
15: so omo yin bayi ojuse ton je ke se yen ni o n kan yin lara ba be ti e fe gbo omo yin ko nbe
17: gaga ni bo bi mai
15: ojuse yin ton je ke se abi
17: eh oda oruko baba iya re to nje o pin ni o kan mi to ba dele oko o ma change oruko na ti
15: tele okay ojuse yin yen gangan sha lo on to je pe o n dun yin bayi to n ka yin lara ton je ke se lori omo yin te bi to emi mo pe awon eyan na si ti gbo bayi baba ni ojuse un gangan gangan ton je ko n se lori omo yin lo n ton ka on lo mi nu bayi 0913655695 2 tabi 0913655 6 8 6 4
18: Hello, sir. E kale sa Ekweto lo mo lo nlo wo e la sa ya e ti mo fe dasi o ni ya to so pe lati odu 25 years ohun lorun sun o na ni mo fe dasi number ti mo fi send voice note yi e ba mi fun won ko pe yin leyin eto oro re o ti dayo o dabo
15: hello
19: hello ekale
15: ekale sir
19: hello to lo mo na lati bi to lo mo
15: yes sir
19: lori oro eno to mi won gba ki won soju si omo mi olohun wa o wa pelu e ko so ko ma eke si lo wa re o ko gbe gba ona ti joba lo so pelu olu ofin boya welfare the court of law to won a ba won se daju re ba won un ko lo lo ma gan ko le ma ba se ndi e ba se je le te won le bo ko ya won lo lo ma ko ba won lo ba lo ba de ndi un ko lo ko ma je imara kini si eni eni e ẹrí ẹnìkan pè lórí ètò lẹ́ẹ̀kan onílà ká ilẹ̀ nínú tó ní pé ó lọ sí ilé-ẹjọ́ tàbí kó lọ sí wẹ́fíà lẹ́ tọ́jú ọmọ àfọ́ ìtàkà ni a ti rí tó ti láwọn pé ọlọ́run ní ṣe wá ní ọ̀gá mẹkáníkì o ọ̀gá mẹkáníkì àwọn tó wà ní unipiti wọn ti ṣe kíní ní ọ̀gá mẹkáníkì ọlọ́run ní yàrá wẹ̀rẹ̀ kàmájá àfọ́ onítàdá nìkan ọmọ àfọ́ onítàdá nìkan kàmájá ọ̀gá mẹkáníkì mọ́ ọ̀gá mẹkáníkì ò ní wẹ̀ ò ní ṣe kàmárà rárá sínú mẹkáníkì àwọn kẹrẹ náà ń jẹ́bẹ̀ ọlọ́run ní yàrá wẹ̀rẹ̀.
15: Àmì ẹ ṣe ọmọ àbá kò ní bàjẹ́ kò ní bàjẹ́ o 0913655695 2 tàbí 0913655 6 8 6 4 o ni nọmba tẹ pe tẹ fi dá sí ètò láṣàlẹ ní pẹ máa gáfàrà lórí ètò láṣàlẹ ṣùgbọn ọta bá ṣì lórí ọfẹ díẹ a rí i pé ohun tó ń bẹ lójú sọmọ ẹ ẹ sì taṣọ ọgbẹ a ṣì rìnrìn àjò yẹn díẹ náà láṣàlẹ ok ẹ jẹ́ à wo ojú òpó ti whatsapp ń bì ká má dáhùn lágara ń bẹ.
20: 913 6 àlàáfíà ẹkú ètò ọlọ́run ni ó bàjẹ́ o ìmọ̀yẹn ni tí ọlọ́mọ láti ìlú tí ọlọ́mọ ó fẹ́ dá sí ètò ni o obìnrin ọkùnrin tó ní òun ti ń déètì obìnrin kan tẹ́lẹ̀ bí ọdún méjì àwọn òrìra ọmọ ó wà padà dé tèmi bẹ́ẹ̀ sọ tèmi rí sọ ń bẹ̀ ni pé ní obìnrin yẹn kò mẹ́ni àti fẹ́ mọ́ tẹ́lẹ̀ ṣe ti nísìn ibi tó lọ ó yíwọ fún ó yíwọ bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti ó ti wà nínú oyún bó ṣe wà hàn ó fẹ́ ti oyún rẹ̀ mọ́ ẹ̀ lọ́rùn ni ẹni tó lóyún fún lọ́run kò gba oyún mọ́ ni so kọkùnrin yẹn kó kí á fò kó lọ kó fi ejo re to an family re
0: okay
20: we to mo yin wi ni o nu parents lon mo si lagbara ya o meji se ti o ti wo ti lomi ni o ko din se we ka le un o yin ha le mo ni ko ni para re o yin lo gbe ti mo lorun demi aba ti mi fun ko mo gba mo o I love you.
0: I love you. Ah, a cool way, as it will be, Robert. No, I want to rob by Baba Rulowa as a ray. You are Jew. Hey, okay, le, Ari, I jolly, Ari, I ruda da. In time, I know she mounts so, nick by me, nick booba. We pay a jama sota. Ema ba ma sota jama jota eyan kan so pe on pe gbon abi a n pe o go ehn a n pe o gbon ni baba si ti ri bayi na ngba mi na o ma da bi igba ti won ba ni ohun toju omode ori to ba gori aja toju e ori ibi ta gba

0: kì í ṣe pa kì í ṣẹjọ́ wa ó pọ̀ ń bí ni a mú gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan bá ti ń wọlé.
1: Ok, mo fẹ́ sọ síta ni, àmọ́ kí n tó sọ síta mo fẹ́ dá sí nípa ti obìnrin tó lòun máa para rẹ̀ sọ́kùnrin lọ́rùn.
0: Ok, sá.
1: Gẹ́gẹ́ bí táwọn ẹ̀kẹ́gbẹ́ mi wí, obìnrin yẹn ẹni tó lòun nífẹ̀ẹ́ tó travel láàrin ọdún méjì yóò sọ fẹ́ni tọ́jọ́ ń fẹ́ra wọn. Ó wá padà wá dé àdé end of the day, ó wá lòun fẹ́ para òun sí lọ́rùn pé dandan kó fẹ́ òun. Àtàbá kú rí gbogbo ara sùnrí náà, ó ti lọ bìkan tí ó gbé ni torí ẹ̀ lójú padà wá bóun fẹ́ kù sí lọ́rùn.
0: Ẹ ṣeun.
1: Nìṣó ti ṣe wá rí sí èyí tí mo fẹ́ sọ síta.
0: Tẹ́ fẹ́ sọ síta yà. Ká kí ló ṣẹlẹ̀?
1: Mo fẹ́ ìyàwó kan.
0: Ok.
1: Ó ti wá bímọ lórí mẹ́ta fún mi.
0: Ok.
1: Ó wá bẹ̀rẹ̀ sí ní rírìn kú rìn. Ìgbà tí mo wá gbìyànjú tí kò change. Kàfí ni ó bẹ̀rẹ̀ sí ní mọ wò sá.
0: Lẹ́yìn ọmọ mẹ́ta.
1: Lẹ́yìn ọmọ mẹ́ta.
0: Ok, sá.
1: Òkè ní ẹ̀ka mọ mú jà wá láàrin wa, ta bá jà apẹ́jọ́ lọlé wọn, má tún bá wa parí ẹ̀.
0: Ok.
1: Suddenly, mo kàn jáde lọ́bíṣẹ́, mo darí délé mi, bá ń lé mọ́, ó lọ. Ó tún wá kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí fún mi, ó kó wọn lọ.
0: Ọkọ wọn lọ.
1: Bí mo ṣe wá dé lọ́jọ́ yẹn, mo pe nọ́mbà ẹni tó jẹ́ ìyá ẹ̀, wọ́n sọ fún mi pé ó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn. Ó sì bá mi sọ̀rọ̀ pé ó ti sú òun, òun ò ṣe mọ́ torí mò ń sọ òun lọ́wọ́ sọ́run lẹ́sẹ̀.
0: Bẹ́ẹ̀ ń ṣọ́ àwọn lọ́wọ́ ẹ̀ ń ṣá àwọn lẹ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ni, ìjẹ́ kó bá mi kó àwọn ọmọ mi tó wà lọ́wọ́ ẹ̀, ó sì kọ́ ti kọ́ ọmọ mi létí láti jọ́ náà dọjọ́ àárọ̀ ìbá mi mọ wẹ́rà bá ṣẹ.
0: Ìgbéyàwó tẹ́ ẹ ṣe, ṣé ẹ ṣe ń ṣu lọ́kà ni?
1: A ṣe ní ṣu lọ́kà.
0: Ẹ ṣe ń ṣu lọ́kà. Kò sí wàhálà, àwọn èèyàn á gbọ́. Wákàtí díẹ̀ tó kù yìí àbí ìṣẹ́jú díẹ̀ tó kù yìí, ó yẹ ká sì lè rí káwọn èèyàn kọ́ bá a dá sí.
1: Ẹ dákun kọ́ máa ráyé gbà mí o.
0: Kò sí wàhálà lágbára ọlọ́run. Ọlọ́run ó gbà wá lágbàtàn náà ni, yóò sì ráwọn èèyàn sí wa gẹ́gẹ́ bí áńgẹ́lì tí ó gbà wá lágbára ọlọ́run. Àgbàtàn báyìí lọ́lọ́run ó gbà wá. Ẹ ti gbọ́ ta arákùnrin báyìí o. 0913-655-6952 ni nọ́mbà tẹ́ ẹ pè sí o. Hello.
2: Hello, ẹkún tó.
0: Yes, sir. Yes, ma.
2: Ti
0: ìyàwó
2: lọ sí padà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà ní ọkùnrin ọ̀bá ẹ̀ tí dalẹ̀ méjìlélẹ̀ ọkọ̀ méjì wò. Ọ̀nà màkì ọ̀gá. Ó ti dáná dé sí àwárí pé kò lọ́mọ ibi tó wà
0: bẹ́ẹ̀
2: sẹ́lẹ̀. Kí n fún ọ̀bá ní jẹ kọ́ má fi ọ̀hún ọ̀rọ̀. Tó kàn yẹn bá ní ẹ̀mí ara rẹ̀ lò. Ọ̀bọ̀tọ̀ gbà ó.
0: Ẹ ṣeun gidi gan ni. 0913-655-6952 ẹ̀sìgbọ́ tarákùnrin táwọn náà sọ tó ń sìn ọmọ àkọ́kọ́ ìkejì ẹ̀kẹta bọ́ ti sọ ni o nígbà tí ìyàwó wọn lẹ́yìn ìgbà tó ti bí ọmọ mẹ́ta fáwọn tán náà ní ipò ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìrìnkùnrin ó sì kọ́ àwọn ọmọ kúrò nílé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó wà lọ́dọ̀ òbí ẹ̀ àwọn pè ìyá rẹ̀ òun náà sì gba fóònù ó sì sọ̀rọ̀ onítọ̀ ò ń ṣọ́ mi lọ́wọ́ ò ń ṣọ́ mi lẹ́sẹ̀ ni o àwọn sì ń sọ̀rọ̀ lọ ló bá kọ́ ọtí. Mo dẹ̀ gbọ́ tẹ wá gbọ́ ìbéèrè tí mo bí wọn wọ́n náà wọ́n fẹ́ àwọn oníṣù lọ́kà o àwọn lọ́sọ bẹ́ẹ̀ o wọ́n náà wọ́n fẹ́ níṣù lọ́kà. Ìgbà tí ìrìn àjò bá rí báyìí kí ló kù tó yẹ ká arákùnrin ṣe. Hello.
3: Ẹ kalẹ́ sá. Yes, láti Government House mo ti ń sọ̀rọ̀ sọ.
0: Ẹ ṣeun bàbá láti Government House. Ẹ bá kí gómìnà wa ń bẹ̀ o.
3: Yes, sir. Ẹni tó sọ̀rọ̀ last week, sir. Ẹni kó lọ sí police ADV sàn ọ́ ẹni police tó bá jẹ́ divisa tó bá súnmọ́.
0: Ok.
3: Kó lọ fẹjọ́ rẹ sùn bẹ̀. Àwọn ló mọ bá sì máa find ìyàwó yẹn.
0: Ok.
3: Láti lè gba gba ọmọ ẹ̀.
0: Alright.
3: Irú obìnrin bẹ́ẹ̀ lè pa ọkùnrin. Ẹni tó ní obìnrin tí kò ní òun ti pẹ́.

0: ko gboro pa lo ba gba pada okun yo ni pe ku nitori o ti je gboro lo amuya ise gan ti ma wa lara e mo folon be ti okun yen no ba loju kokoro o ti bi yawo sile already ko de so fun yawo ile re mo ba ka ba mo ile re mo ba ka e
1: se
0: alaafia
1: fe ina o ko ni baje lagbara olohun e seun gidi gan ni sa
2: tan ka le ku eto eni soro so erasa eni ti eyi temi fe da si eyi ti o ni yawo ohun ti lo o wa pada wa agbo to fe yin re lo ni agbara lo lo mu wa ko mo lu si yawo re lo ko mo bi to wo won kora won to ba de ri pe ko se ko lo fi ko lo report e lodo awon ijoba ton ba ti ba won da si ninu family to ko ko lohun o lo oro mi re ko sa koko ki oko lohun o fe mo ko si mo je o wole ko si je ki yawo le re mo bi pe to yawo ti mo fe ti mo so fun opo lo o ti de pada o ka mo ro ogun taja imoran mi re si won
1: e se on ko ni baje eni ti arakunrin so e ke se yawo won soko ati yawo ehe won soko ati yawo se mo to ba joko ati yawo ni ehe oni ba ti soro un be ti so e na lati se wa ile girlfriend ni girlfriend boyfriend ni won ti e ti se un to to gan lati le so pon fe gbe ra won le ehe bo ti rinu sugba arakunrin ti gbe lomi si le pe yon ti fele sile isu loka ni amo sugbon ohun ta sa mo ni pe ka sa gba pe won ti laya le to ti bimo eni to wa je bi girlfriend di won to lo yi lo wa pada bo ti ri na ni e 0913655692 eja wo ta ba le ri pe abi pe bi meji si ka ma lo la sale hello yes sir eba gbo un soke die sir
3: oruko temi ni Tunde Onikaun lati Tamiri
1: e seun baba
3: awon meji meta ni mo fe da si
1: e seun sir
3: akoko okunrin ti iyawo e ko sile ati tawon obi e gba omo lowo ti won so pe ko lo si welfare welfare alafe ati dajo
1: okay
3: but ẹni tí wẹ́fẹ̀ abájájọ́ fún tí kò bá tẹ̀lé wẹ́fẹ̀ ò láti àti fìyà jẹ́rú ẹni bẹ́ẹ̀ tó kó gbá kóòtù lọ kóòtù ló lè dájọ́ yẹn tó bá ṣe ṣe pé ìyàwó bá sọ pé òun lòún bí ọmọ yẹn fún o kóòtù ló lè dájọ́ yẹn ìyẹn ni ẹ̀kejì ẹni tí wọ́n ń fẹ́ra wọn lójú ọ̀nà tí ìyẹn lọ láàrin ọdún méjì àtààbọ̀ ǹjẹ́ ó lè búra pé ẹlòmíì ò sí òun lásọ̀wọ̀ àbí gorí òun láti gbà tó ti lọ ókè kọ̀wá rọ́nà àbáyọ ọlọ́run yẹn mọ́ ó padà wá definitely ó fẹ́ wá dálé ẹni tí bí ẹ̀rù ni tó bá gbà padà ó máa dálé ẹ̀rù tó talẹ̀ so kó padà lọ sọ́dọ̀ family àwọn obìnrin yẹn ká lọ sọ kó sọ nǹkan ọmọbìnrin yẹn sọ pé òun fẹ́ so àwọn family máa bá wọn sọ̀rọ̀ ìyẹn máa tán síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ti ẹni tó sọ pé ìyàwó òun rìnrìn kòrìn ó lọ fẹjọ́ sùn tó bá ṣe é ṣe pé wọ́n fẹ́ra wọn ní sulọ́ka o kó gba ọ̀dọ̀ àwọn fámìlì lọ kì í sí ìyá ìyàwó iná ló lè fẹjọ́ sùn wọ́n máa ní mágàjì àbí baálé àbí àgbàlagbà nínú ilé yẹn kó lọ bá wọn ohun tó ṣẹlẹ̀ ó tó ṣẹlẹ̀ lélẹ̀ tí wọ́n bá wá rí yanjú kí yẹn máa gba kóòtù lọ kóòtù máa bá wọn dá ọlọ́run ràn yín lọ́wọ́
1: ẹ ṣeun kóòtù gangan ni ó dájọ́ sí ìbítẹ́jọ́ dé láti bíbá ẹ tó gẹ́gẹ́ bí n ti sọ ẹ má gbàgbé o ẹnìgbẹ́mi nílẹ̀ gbé pé ọkàn mọ́ba ẹ má bínú torí ọlọ́run ọlọ́ba mo fi bẹ̀yìn o ẹ má bínú o nínú ìgbé pé kankan mọ́ báyìí àkókò tí kò wá ń papà mọ́ra ẹ má bínú o mo fọlọ́run bẹ̀yìn o ani le gbe pe kokan mo bayi e seun oniyan se olobe se eyin gangan te ba wa je e ma ku fe o wo we mu awon je kan wa te ba ti je de a ti fe ma paputa abi boya iyo ni o to ni o abi ro epo ton fi se ori bakan ni o on a good day pariwo ni ṣugbọn te ba ti fife je bi gba ti boko ba fife ife je unje aya re eyin na ti mo bo ti ri binu mi ti dun la sale na ni e se lo wa da bi pe mo mo se e se un ko ni baje to gbugbo awon ton ti so sita lataro e ti gbo on tawon eyan so o e ti gbo on ton so fun yin o so gbugbo re na leyin na o se kini le gbianju lati le tele gbugbo re lokan kan lejeji bon ti so fun wa mi na de mo pe ayo la jasi lagbaro lo ayo ta tu jasi yen bo dose to nbo e tun pe wa e tu se kini e tun wa jeri ke wa dupe lowo awon eyan nibi ti olorun ran yin lowo de to a ma lo loni emi a ma so bi oro temi wi pe gbogbo wa pata ati doguta kekeke o ta da o le sha ati da pata ta le fori solu eni ba fe fori solu apata ori na o fo tututu ni o owo olorun ba bayi ohun na la wa a sun a si ji layo lagbaro olorun ola ojo aje agba aladura pe o wa wa wa wale o oro a wa wa wale o lagbaro olorun lodumare an lo loni lori eto wa la wole sun mo ba dose to nbo a tu wa sori eto ilagbaro olorun emi o wa sori eto in si ma beyin na lagbaro olorun to alolale yi precious afolabi oluko temi fresh ba bao
4: on fe similiti on gbarere dokan ikone diamond 88.7 FM.

mọ̀dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ìjà alẹ́, mọ̀dé kùtùkùtù bí ejì òwúrọ̀, mọ̀dé wàràwàrà bí ejì ti ìyálẹ̀ta. Èmi Dr. Mayo wa kò sẹ́ni bí àdá ń sẹ́ríkì DK1, mo tún dé lálẹ́ yìí lórí ètò ṣó yẹ kó fàjà láti lè ṣe Diamond 88.7 FM ìrèwọlédé nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ni ọ̀nà ọbọ̀ tí ni mi ò yípadà Precious Àfọlábí tí gbogbo ayé mọ̀ sí Fresh bàbá o, ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé sálẹ̀, kò ní ní tó mọ náwó sí ìsàmì kọ gbé tó àmì mi. Ọ̀ ti ń dán dáadáa, àìní dán mọ́, Ọlọ́run ní fi sàdánwò fún ìsàmì kọ bá ń gbé tó àmì, kò sì ní rí ọlá ṣan lọ́ba mi Dùmàrè. Tó bá rí bẹ́ẹ̀, àwọ̀ mọ́kànlá ó ṣẹ́bẹ̀ kọjá ìṣẹ́jú mẹ́fà. Ètò ṣe yẹ kó fàjà náà ló gbalẹ̀ agbègbè kan látẹnu mọ́ tẹ́tí mọ̀ bí àmọ́wó lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ò yí padà Dókítà Ọmọọba Máyọ̀wá kò sẹ́ni bí ìyá Dánsẹ́ríkí DK1 lórúkọ tèmi ń jẹ́. Lórúkọ aláṣẹ àti apàṣẹ lẹ́sẹ̀ Diamond 88.7 FM, mo kí wa pé ẹ̀ka alẹ́, ẹ̀ka ti kówó pé, ẹ̀ka ti ròyìn. Lórúkọ GM òkè àti GM Sàlẹ̀, mo kí wa pé ẹ̀ka alẹ́. Lórúkọ bàbá wa olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Most Senior Special Apostle bàbá wa Olúwọlé Awótúyì. Bàbá àpadà sí ibú, àpadà sí ìgbà aláìda. Àtẹ̀yìn àtọ̀rọ̀mọdọ́mọdọ́mọ yín kò ní kankan nínú yín. Ẹ dákun sàmì ẹgbẹ́ ẹ bá ń gbé tó àmì gbogbo ohun tí lè kọ́ lọ́n sọ wọ́n dà. Àtàpadà sí ibú, àtàpadà sí ìgbà aláìda kò ní kàn yín o, kò ní kàn àrọ̀mọdọ́mọ yín. Ẹ dákun sàmì ẹ bá ń gbé tó àmì. Tọ́ tó bá rí bẹ́ẹ̀, àwọn bàbá wa méjèèjì náà tí wọ́n ń kó ẹ̀bùn kalẹ̀ fún wa ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀. Ó bẹ̀rẹ̀ látọ̀rí Alhaji S.A. Kamaluddin láti ìlú Abuja àti Alhaji Muhammadu Kazeem onílé láti AMS Road. Bàbá, gbogbo àrá táwọn èèyàn ṣe fún yín yóò mú yín lágbára Ọlọ́run, àti ibi àárọ̀, àti ìtọ̀sán, àti ìtàlẹ́, àtẹ̀yìn àtàrà ọmọdọ́mọ yín kò ní pa yín, kò ní fi Ọlọ́run ọba mi ọdún kò ní fi pa yín. Ẹ bá mi sàmì, ẹ bá ń gbé tọ́ àmì mi. Tọ́ lẹ́ẹ̀kan sí Alhaji Muhammadu Kazeem onílé, mo kí ẹ kú àsẹ̀yìndì ọdún kẹfà ìyìn ọ̀sẹ̀ ọ̀dà ń bọ̀ wá bẹ̀ náà tọ̀sẹ̀ tó kọjá nù ń bọ̀. Tọ́ tó bá rí bẹ́ẹ̀, ẹ ó rí pé ní ẹnu ọjọ́ mẹ́ta yìí à ń múra pọ̀pọ̀ sínsìn àwọn kankan ní dáadáa kan tí ó fẹsẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kódà ẹni tó jẹ́ ìjọba àpapọ̀ ní ọ̀túnla tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun tó lè wọ́pẹ́ ní Tuesday, wọ́n fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn fún wọn nísìnyí pé kí kálukú àtàwọn ọmọléèwé àtúgbò kí kálukú ó jókòó sílé. Nítorí kíni, kí ló fà? Ọlọ́wọ́ bọ́tìnì mi, jẹ́ ká gbọ́.

0: ẹjẹ́ ń sọ̀rọ̀ ẹ má sọ mí dòjì àìlè sọ̀rọ̀ dáṣáká tí bá lẹ olódó tó sọ fún yàwó ẹ ebi tó ń bá fi ṣu sí ibẹ̀ ni kó máa gun balẹ̀ bá mú ṣu sẹ́nu ìyàwó ẹ bá gun lẹ́nu balẹ̀ bá fi mú gbẹta torí náà ẹ wá ẹjẹ́ kí n sọ̀rọ̀ bàbá ò ní fa jẹjẹjẹ ẹ má sọ mí dòjì saka niyawu emeleke saka emeleke ejo rumo kan lo ni igboro oro kan lo ni igboro to je gbo ma bi mi ninu o ma fa won ta mi lori ki ma so pe mi anytime any day any minute tí mo bá ti ń gbọ́ ó máa ń bí mi nú àlọ́rọ̀ yìí lọ ní ìgboro láti bí ọjọ́ mẹ́ta ni mo ti ń hù gbọ́ ó dẹ̀ máa ń bí mi nínú àtẹ́ni ìtàn tí mo bá ti gbọ́ ọ̀rọ̀ wọ́n sọ pé lọ́jọ́ tó dé èsì ìfarahù mọ́dọ́ tàyíndé ẹ̀bọ̀bàgùn àtọ́ kú jọ́sí òdèrè sí fáwù ìyá dada ìyá wa tó kú jọ́sí o wọ́n lọ́jọ́ tí màmá fa ilẹ̀ tó lọ tẹ̀mí àkọ́dé àbàsì tí mo lọ sáà gègé láti lọ kí abọ́bàgùn wà ní àyíndé o phobia. Owó tó lọ́jọ́ ìjọ yẹn mo rẹ̀ ìdí ẹdí abọ́bàgún wà àbẹ̀ní ẹdẹ́nisẹ́ àlàwà ìyá àgbà mo tún ní wá sí ìwù mi àyíjọ ọ̀pọ̀lọpọ̀ olórin ni mo bá ń bẹ̀ àwọn kan wá ń gbérú mọ́ wọ́n sọ pé lọ́jọ́ ìjọ yẹn mo dọ̀bálẹ̀ fún wa sí ìwù àyíjọ o ti o ni isele lailai ni akonde o ejo ejo ejo jojo jojo ejo eje nsoro ohun tí o ní ṣẹlẹ̀ láìláì ni èmi ti sọ fẹ́lẹ̀ dùn máa rẹ̀ tẹ̀mí abẹ́gbọ́ mo ní ẹ̀tẹ́ tí ẹ máa gbọ́ kẹ́ni tó wá kó sọ fẹ́ni tí kò wá o kẹ́ni tó gbọ́ kó sọ fẹ́ni tí kò gbọ́ ìṣájú èmi ti sọ fẹ́lẹ̀ dùn máa rẹ̀ yọba ńlá mo sọ pé tó bá kù lọ́ọ̀la tí màá sọ wípé alájí ẹ má bínú lásán àbí alájí ìdọ̀bà lẹ́mí rè mo ní kẹ́lẹ́dùn máa rẹ̀ kó ya mú mi sọ́dọ̀ kíákíá oníṣẹ́lẹ̀ bàbá fàájì mi torí paramọ́lẹ̀ mi kọ̀ rọwọ́ sí o ẹni tí kò bá ti fẹ́ràn mi ò ní dọ́bálẹ̀ fún o àkọ́dé o ẹjọ́ respect is reciprocal ni òun bá ká àkànlé lára ń fẹ́ òyìn fẹ́ ni tó bá ti tọ́ sí àkànlé àbáṣe òjò ní mí wọ ebẹ́ nìkan ṣọ́ta ẹ wò mí dada òjò ní mí bí ọṣẹ́ ebẹ́ nìkan ṣọ́ta ṣe bẹ́ẹ̀ rí mi dada.
1: Ẹsinsin Alhaji Abbas Akande Obesere mo rò pé gbogbo alágbọ́n tí Alhaji Abbas Akande Obesere gbogbo alágbọ́n nǹkan tí wọ́n sọ ibi tá a gbọ́dé ní ìjẹ́jọ́nà tó yorùbá bọ̀ wọ́n ní ebi ni mo ń pa wá bákan náà ọ̀rọ̀ a máa dùn á jura wa lọ tó ṣe bí òwúgbẹ́ ẹ̀ wá tẹ̀ ń gbọ́ wa yorùbá kan náà lẹ́yìn sọ pé wọ́n fọkọ omi sọ̀nà ọjọ́ kan lèèyàn kọ etí wá tí Alhaji K1 the ultimate tán wá se fún Alhaji Abbas Akande Obesere tọrọ náà sì wá dùn wọn tó tó báyìí o ye alaji abas fun ra won o si ye olorun to da won o si ya won mejeji eri ki mo so wi pe pelu ogolun ko to di pe awa ko to di pe awa ita won mejeji igunle o si se pelu ogolun yo si se lawo olorun o ba wa se ta gbon alaji abas kan do be se ni life and direct ama pelu boro yi se gbona ni jojumo ninu alaji abas kan di obesere bi se gbe won ninu ah se di ko se ti o sumo won abi ti o gbo te ba wa nile ti tan ba nsoro toro nu ni kala pe a ki le gbe ni gbara yin tutu bayi ah isumo lagbara o isumo pofo o isumo nile o ah olorun ba mi le dumore komo sa sanu ko sanu ko sanu awon mejeji ko ro awon mejeji ko ro alaji abas akan de obesi ko ro won lokan yanyan amo bile ba se su bile se mo boro na se bi se gbe nu alaji abas akan de obesi ayigba ti won tu petrol sina be lo se ri o ko lon ba mi le dumo ni ko pa na oro na yanyan koda opolopo oro opolopo oro to ba di ko ba ta fi oro wa won lenu o ko alaji dakun dakun ese be ba nsoro e ma soro binu o toro ni ti agboro o ni ti agboro so lori ategun to talaji ba ni kan fi boro na se bi awon nu kan se fi soro ah abegbo eyin lohun to ba ti bole ko se ko mo won lo ba mele mo ko sanu fun wa e ori wo lo wa tele talaji wa su ayin de masha ta won se leyin ilish e di pe mo ti pa ori pe ke se pe boya laji wasu ke wan the ultimate ke se gbe an fun obese yi loro ni direct abi won bu alaji abas kan de obese ke se won bu won tara sugbon awon na ju ile ta ma ju ile je o tun sa bi ma bi kan wa nu le ko yoju jade ko si cotton bayi ko isun wole pada ko si cotton ko isun wole pada be apoju eni o apoju eni mo bi se ama awa gba album ta laji wasu na se leyin re ti si mu yan na album na wa dada le na ti o gba yi wa amo ko to di pe mo te si waju gbugbo awon ti won ti debi patapata adupe o adupe ko ekun amo lori o be latori Abu Abdulrahman Alabi Danjaji esin mo ti lori Facebook n bi Nuruddin Agbomojo Abdulsalam Agbolola Yinka Kamaluddin Alfo Oyo Nigasibe Aloyowi Bayo Olowa Nasiruddin Abiodun Comrade Oriyomi Abdul Wasiu Oro Semiwo Abdul Wahid Siyanbola Lukman lati ilu Ogun ni ipinle Osun Yahaya Jima MM Abdulrauf Kobewu Haji White Abrazak Kogberege Ajeyinka Ajenifuja Bolanle Odukoya Omotunde Thomas Ikoye Eso Alajad Fatawa Madaranu Olola Joke Jubo Jubo Fati Sunday Habib Funsho Wahab Soli Muhammad Jimat Azan Emita Oluwa Tosin Ajamu Abdul Wasi Yusuf Agaka Olayinka Babatunde Alanamu Esenshin Wajo Sewa Koni Baje Alhaja Ayola Lawal Asukuti Lagbagi Esenshin Alhaja Warafana Omakana Aleya Eba Mikibugwa Lagbagi Alhaji Ladi Gambari Daddy Fe Lati Lubode Sadu Abejide Thomas Odua Esenshin Wajo Sewa Koni Baje Iya Shukra lati Alori Esenshin Motiri Eyin na nbi Peacemaker Eyin na nilu re Lai Minister of Information Ori Afefe Nuruddin Agbomojo Abdulsalam Kosemani Tai Kamal Asis Kubat lati ilu Ogbomoso Ola Itan Abi Oluwa Tosin Ajaye Motiri yin lekan Toyin Ayinde Deli Ogubi Yaya Jima Ola Joke Jogbo Jogbo Ife Oluwa Babalola Abdul Latif Alade Ayilara Ajenifuja Ajeyinka Oriyomi Abdul Wasiu Abdul Rashid lati Mina baba Abdul Rashid Lawal lati Mina baba Abdul Wahid ni eba mi ki gbogbo ara mi na o baba ko de ba mi ki gbogbo ara pa Eko na ati gbogbo agbo mi na patapata mo ki o esin so ku wa esin ku atele Alhaji Abdul Rashid Muhammad Awal baba Wahidinu lati Mina esin so ajiso ko ni baje Uzen Suleiman Olai Tan Abdul Hamid ejikin dadu be na katuma tesiwaju nigba to baya to ejika gbo nti baba wa ki wan the ultimate e ji ka gbo ntan ko atasi ko tan ko ati ntan be fa yo nbe ati ntan fi siwaju ati ti won fi gbeyin o lo button mi ba mi jule

ọlọ́bọ̀ tí ni yorùbá bọ̀ wẹ́ ní ó máa ń gbọ́ ọ̀bẹ nìkan jà tọ́ bọ gbogbo lẹ́mú náà lọ̀rọ̀ yìí sẹ́rí tàn tí bàbá wa kẹwàá ń sọ níbí ọ̀tọ̀ ni àwọn ní tí wọ́n gbà lérò àwọn náà mọ̀ àmọ́ ọ̀rọ̀ náà padà mú oyè kò sínú dání dáadáa ó mú ìdá ìdí dání dáadáa torí bàbá Dr. Oscar ní Barrister wọn kò rojú sí tàn tí bàbá wa kẹwàá ń sọ yìí àṣẹṣẹ mọ́ sọ àmọ́ bàbá wa Dr. Oscar ní Barrister àwọn òṣàdé kò rojú torí àgbálọ àgbábọ̀ ìgbà tí wọ́n wá lọ tí wọ́n wà bọ̀ wọ́n rí pé ìtàn tí wọ́n pa yìí ìròmí tó ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò ni wọ́n kan ìtọ́jú kí Dr. Oscar ní Barrister bínú nù kì í ṣe pé bóyá wàṣíù gangan pé àbí ó dìbò bó ṣe sọ ìtàn yẹn àmọ́ ọ̀nà tí ìtàn yẹn gbà wá pẹ̀lú ìròyìn rẹ̀ tó ń jó lórí omi nígbà náà wọ́n kan ọwọ́ bàbá wa Jibo Barrister wọ́n kan níbẹ̀ ó la pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Jibo Barrister àti Dr. Oscar ní Barrister lásìkò náà ok ló fi wá sọ ìtàn yìí pé ló fi tó bó jẹ́ pé àwọn náà mọ̀ wọ́n mọ̀ nípa ẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n sẹ́mọ̀ pé ẹ̀yìn àgbábọ̀ ẹ̀ ní ẹnu ọmọ gba kí ìyá tó bi pé kó pàdé mọ́ kó para mọ́ ẹnu ọmọ ò gbà bó ti rí nu tó tó ṣe bí òwe àmọ́ ń gbà tọ́rọ́ náà wá dábàá yìí tán sọ̀tàn òun ló mú kí Dr. Oscar ní Barrister kan kò rojú ṣe wá rí tàǹtàn sọ yìí kò ní í ṣe pẹ̀lú táwọn ń bábọ̀ lálẹ̀ ọ̀tọ̀ níbi tóun lọ ni mo fi sọ pé ọ̀bẹ nìkan jà tọ́bọ̀ wọlé mú ni ìṣe tí bàbá wa kí wọ́n ṣe bẹ́ẹ̀ sì ni bí àlejò bá fi fọ́ fìtílà gbogbo alálẹ́ ni wọ́n máa rántí rẹ̀ tó tó ṣe bí òwe kí mo pé àlejò bó bá fọ́ fìtílà pẹ́rẹ́ gbogbo alálẹ́ ni wọ́n máa rántí rẹ̀ ọlọ́bọ̀ tì nìmi ọya jùlẹ̀ jìkà gbọ́ ohun tó wá wí ibi tí inú ń bí àwọn náà dé lórí ọ̀rọ̀ tí alájà bá ṣàkàndé òbí ṣe tí wọ́n sọ.

0: Diamond FM. Ìgbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Dijuyin ke jaladun re e je ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe.

Your number one hit music station, Diamond FM.